òun ti dá wọn wọn kò ṣe bẹ́ẹ̀ wọ́n ń gbé ìgbésẹ̀ ayé tí kò tẹ́ ọlọ́run lọ́rùn ìgbà yìí gan ni àwa dárúkọ noa ó ṣe ni láàánú wípé gẹ́gẹ́ bí ọlọ́run ti ní ìfẹ́ tó ó ṣe ni láàánú wípé gẹ́gẹ́ bí ọlọ́run ti fẹ́ máa bùkún àwọn ènìyàn tó wípé kìí ṣe púpọ̀ ni ó mọ̀ọ́rẹ́ kìí ṣe púpọ̀ ni ó fẹ́ sin ọlọ́run lẹ́mìí àti lóòótọ́ ǹjẹ́ bí ó ti rí nígbà náà ǹjẹ́ bẹ́ẹ̀ kọ́ ló rí lónìí bí a bá wo àárín wa a ó rí wípé akéré níye ìhà ṣe wípé àwọn ènìyàn kò mọ̀ wípé a ń péjọpọ̀ níhìn-ín ìhà ṣe wípé wọn kò gbọ́ èdè ẹnu wa káàárọ̀ òjíire ìhà ṣe wípé yorùbá tí a ń sọ lẹ́nu wípé wọn kò gbọ́ wọn gbọ́ èdè gbogbo wa ni ṣùgbọ́n ohun tí ó wà níbẹ̀ ni wípé ọkàn wọn jìnà sí ọlọ́run ó ṣeéṣe kí wọn kí ó lọ sí ilé ìsìn kan tí wọ́n ti lè gbọ́ ìwàásù ìṣẹ́jú mẹ́wàá ìwàásù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí àlùfáà bá ti ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ń fẹsẹ̀rálẹ̀ tí wọ́n sọ wípé èyí ni náà tó àtúnbọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ìgbàlà ò sí ìwà rere ò sí ìwà mímọ́ ò sí èyí ni a fi rí pé ní àkókò ti noa yìí wípé noa nìkan ṣoṣo pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọkùnrin rẹ̀ mẹ́ta àti àwọn ìyàwó rẹ̀ mẹ́ta àwọn wọ̀nyí ni ó gbọ́ràn àwọn wọ̀nyí ni ó ní ìtẹríba àwọn wọ̀nyí ni ó ní ìrẹ̀lẹ̀ àwọn wọ̀nyí ni ó ní oore ọ̀fẹ́ àwọn wọ̀nyí ni ó rí ojú rere láti ọ̀dọ̀ ọlọ́run àwọn wọ̀nyí ni wọ́n ń gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì Jésù sì sọ fún wa ó ní gẹ́gẹ́ bí ó ti rí ní àkókò noa ó ní bẹ́ẹ̀ náà ni yóò rí nígbà dídé ọmọ ènìyàn wípé nígbà náà àwọn ènìyàn ń jẹ àwọn ènìyàn ń mu àwọn ènìyàn ń gbéyàwó wọ́n ń fa ìyàwó fún ni wọ́n kò sì mọ̀ títí ìkún omi fi dé ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò rí nígbà wíwá ọmọ ènìyàn èyí jẹ́ wípé nígbà tí ó jẹ́ díẹ̀ ni ó ní ìgbàlà ní àkókò náà ní ìgbà tí ó jẹ́ wípé díẹ̀ ni ó rí ojú ọlọ́run ní àkókò náà wípé ní ìgbà wíwá Jésù Kristì ìgbà ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì wípé díẹ̀ pẹ̀lú ni ó rí díẹ̀ ni àwọn tí a ó gbàlà olúwa díẹ̀ hali àwọn tí a ó gbàlà òun ni a ń fi ìdáhùn rẹ̀ hàn wá nínú bíbélì yìí jẹ́ kí a wo Pétérù kínní orí kẹta ẹsẹ̀ ogún Pétérù kínní orí kẹta ẹsẹ̀ ogún àwọn tí ó ṣe aláìgbọràn nígbà kan nígbà tí sùúrù ọlọ́run dúró pẹ́ ní sáà kan lé ọjọ́ noa nígbà tí wọ́n fi nǹkan ọkọ̀ nínú èyí tí a gba ọkàn díẹ̀ là nípa omi èyí ni ẹni mẹ́jọ wo bí àwọn ènìyàn ti pọ̀ tó ní ìgbà náà ṣùgbọ́n ẹni mẹ́jọ ni àgbàlà wọ́n kéré níye àwọn wọ̀nyí ni ó fiyè sí ọ̀rọ̀ ọlọ́run a rí ẹ̀kọ́ dí ẹ̀kọ́ nínú àwọn ohun tí a ń kà yìí àwọn ẹ̀kọ́ wo ni a lè rí kọ́ ìkíní a rí wípé àwọn ẹlòmíràn wọ́n a máa sọ wípé ọ̀nà ìhìn rere ọ̀nà ìgbàlà ó ti le jù pé ó dàbí ẹni wípé ìjọ ti wá nìkan ni a gba gbogbo bíbélì ní ẹ̀kúnrẹ́rẹ́ ó dàbí ẹni wípé ìjọ wa nìkan ni a ti ń fi bíbélì ṣàkóso ohun gbogbo a ń fi bíbélì ṣàkóso bí a ó ti jẹun bí a ó ti wọṣọ bí a ó ti gbéyàwó bí a ó ti gbé àwọn ẹbí wa bí a ó ti gbé ìṣètò ẹbí wa kalẹ̀ wípé a ń fi bíbélì ṣàkóso gbogbo rẹ̀ iṣẹ́ tí a ó ṣe ibi tí a ti lè ṣiṣẹ́ irú òwò tí a lè dá ọwọ́ lé àti irú ohun tí a lè ṣe a ń fi bíbélì ṣàkóso gbogbo rẹ̀ àwọn ènìyàn máa ń sọ wípé bí ó bá jẹ́ àwa nìkan ni a fẹ́ lọ sí ìjọba ọ̀run tí a gba bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ ó dàbí ẹni pé díẹ̀ ni a lè gbàlà bẹ́ẹ̀ ló rí ní àkókò tí noa àwọn ènìyàn mẹ́jọ nínú àwọn ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n wà lé ayé ní ìgbà náà àwọn ènìyàn mẹ́jọ díẹ̀ lé àgbàlà jẹ́ kí a wo ti àkókò noa nínú pétérù kejì láti ẹsẹ̀ ìkẹfà tí a sọ àwọn ìlú sódómù òun gọ̀mọ́rà di eérú nígbà tí ó fi àfọ́bàjẹ́ dá wọn lẹ́bi tí ó fi wọ́n ṣe àpẹẹrẹ
fún àwọn tí ó jẹ́ aláìwà bí Ọlọ́run, ó sì yọ Lọ́ọ̀tì olóòótọ́, ẹni tí ìwà wọ̀ bí àwọn ènìyàn búburú bà nínú jẹ́. Ní àkókò ti Lọ́ọ̀tì ni a tún rí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà ní Sódómù àti Gomorra. Bí o bá jẹ́ olùkà Bíbélì, tí o bá sì jẹ́ ẹni tí o máa ń ronú lórí ohun tí ó kà, tí ó ń ṣe àkíyèsí ohun gbogbo ní fínífíní, ó rí wípé bí a bá sọ̀rọ̀ Sódómù àti Gomorra, ìwà wọ̀bìà, ìwà nìkanjọpọ́n, ìwà tí ó jẹ́ wípé ojú kòkòrò ni ó gbilẹ̀ kan, òun ni ó gbilẹ̀ kan nígbà náà, kìí ṣe bẹ́ẹ̀ nìkan. Ìwà ìmùtí paráńkọ́, ìwà kí a máa fi obìnrin ba ara ẹni jẹ́, ìwà ṣìná, ìwà àgbèrè, ìwà panṣágà, okun ọwọ́ wọn. Àwọn ilé ijó ní àlàálẹ́, àwọn ilé wọ̀bìà ní ọ̀sán, àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ni àrọ́wọ́tò wa nísinsìnyí. Bí a bá wò ó dáradára, àfi àwa tí a jẹ́ olùfọkànsìn, àfi àwa tí a jẹ́ onígbàgbọ́, àfi àwa tí a mọ Ọlọ́run, àfi àwa tí a ń ké lójoojúmọ́ wípé Olúwa nígbà wo ló dé, Olúwa nígbà wo ló wà mú wa lọlé, bí kì í bá ṣe àwa tí a mọ̀ wípé a ń retí Olúwa wa, a ń retí bíbọ̀ Jésù Kristì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní àlàálẹ́ ni wọ́n lọ sílé sinimá, ní àlàálẹ́ ni wọ́n lọ sí ibi ijó, ní àlàálẹ́ ni wọ́n lọ síbi ìmùtí para, ní àlàálẹ́ ni wọ́n lọ sí ibi ẹbọ. Ṣùgbọ́n kéré jẹ àwa ènìyàn ni a mọ̀ wípé nítorí Jésù Kristì ń bọ̀, ó yẹ kí a gbé ìgbésí ayé wa ní ìwọ̀ntúnwọ̀nsì. Bẹ́ẹ̀ lórí ní Sódómù àti Gomorra, ijó ni, ìmùtí ni, ìbọ̀rìṣà ni, ìfi obìnrin tàbí ìfi ọkùnrin ba ara wọn jẹ́ ni. Kí ọkùnrin kan kí ó ní ìyàwó mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, àbí kí obìnrin kan kí ó máa ti ilé ọkùnrin kan bọ́ sí ilé ọkùnrin mìíràn, kí a máa ka ọkùnrin mẹ́fà, ọkùnrin méje lórí obìnrin kan. Ibi Sódómù àti Gomorra ni irú ìwà bẹ́ẹ̀, ibẹ̀ ló wà, ibẹ̀ ló pọ̀ sí. Ṣùgbọ́n a ran àwọn ìlú náà láì ní, wọn kò ní àbáyọ, wọn kò ní ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n àgbà Lọ́ọ̀tì àti ọmọbìnrin rẹ̀ méjì àti ìyàwó rẹ̀, ṣùgbọ́n rántí ní ojú ọ̀nà ni ìyàwó tún bojú wẹ̀yìn, tí ó jẹ́ wípé òǹfà tí ó wà nínú ọkàn rẹ̀, tí ó ń fà á sí ayé, tí ó ń fà á sí àwọn ohun ayé yìí, òǹfà yìí a kò tí ì mú wọn kúrò. Èyí ni ó fi di ọ̀wọ́n iyọ̀ tí a parun pẹ̀lú. Ọlọ́run sì wá ń sọ fún wa wípé àwa pàápàá tí ìgbẹ̀yìn ayé dé bá, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ fún wa. Jẹ́ kí n tún rán ọ létí wípé ọ̀kẹ́ àìmoye ni ó jáde láti ilẹ̀ Íjíbítì tí wọ́n lọ sí ilẹ̀ ìlérí. Àwọn tí ó ti kọjá 20 ọdún láàrin wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ni a rí wípé wọn kò dé ilẹ̀ ìlérí. Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ tí a rí nínú ìwé mímọ́, a rí wípé díẹ̀ ni àwọn tí a gbàlà ní ìgbà ìṣáájú. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó máa wí pé májèmú láéláé ni a ti ń ka àwọn nǹkan wọ̀nyí. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó máa wí pé nínú májèmú titun ó dàbí ẹni pé gbogbo nǹkan ni ó yí padà. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeéṣe kí wọn kí ó rí ẹsẹ̀ kan kà nínú Bíbélì, kí wọn kí ó má sì ka àwọn ẹsẹ̀ tí ó tẹ̀lé. Jẹ́ kí n ka irú ẹsẹ̀ tí àwọn ẹlòmíràn lè máa kà, tí wọ́n máa fi rò wípé gbogbo ènìyàn pátápátá ni a ó gbàlà nígbò ó ṣe. Jẹ́ kí a wo Yohánù orí 12 láti ẹsẹ̀ 11. Yohánù orí 12 láti ẹsẹ̀ 11, nítorí pé nípasẹ̀ rẹ̀ lé ọ̀pọ̀ nínú àwọn Júù jáde lọ, wọ́n sì gba Jésù gbọ́. Ohun tí a kà yìí, ó jẹ́ bí a bá jẹ́ onígbàgbọ́, ó jẹ́ ohun tó lè wúni lórí. Kí a máa rò wípé nǹkan ti yí padà, kí a máa rò wípé kìí ṣe díẹ̀ ni àwọn tí ó wọ ìjọba ọ̀run, ó ní nítorí tirẹ̀, nítorí Lásàrù tí a jídìde kúrò nínú òkú, ni a fi rí wípé ọ̀pọ̀ nínú àwọn Júù jáde lọ, wọ́n sì gba Jésù gbọ́, tún wo ẹsẹ̀ 11. Nítorí náà àwọn Farisí wí fún ara wọn pé ẹ kíyèsí bí ẹ kò ti lè borí lé ohunkóhun. Ẹ wò ó bí gbogbo ayé ti wọ́tọ̀, ẹ wò ó bí gbogbo ayé ti wọ́tọ̀. Bí a bá ń ka nǹkan wọ̀nyí,
ti a npo pe gbogbo aye woto a le ro we pe ki wa se die le awon ti a ogbala sugbon ranti o Jesu ti so fun wa ko fi di wa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa oni eni ti o ba fori ti titi de opin ohun la ogbala ati ka wi pe opolopo ni o woto leyin ati ka wi pe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi dopin se won duro ti Jesu titi dopin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ike edogun ni ojo won ni Peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi ewolari kilode nigbati agbo wi pe opo ijo eniyan won woto leyin won oforiti titi dopin won oforiti titi dopin nitori pe inu ni binide nitori wi pe amu Jesu Kristi nitori pe opolopo iro ni awon farisi ni won pamo Jesu Kristi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wi pe won pada won o to Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o to de ari wi pe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi de ojo na nitori be je ki o ye o wo pe a le ma pe Jesu Jesu lenu a le ma so wo pe Oluwa mi ni Olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo ba Jesu lo losan ni lorun ni bojo nro bi na njo ma ba Jesu lo aha awa ti a ba fori ti titi dopin awon ti a si ri pe won fori ti titi dopin die ni awon won yi o ni a fi wo pe die le awon ti a ogbala e a se wi pe Olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo wi pe bi o ba je eni bi itinu Olorun iwo paapa le gba Olorun lerin je wi pe o n fe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju Oluwa lati ma ri igbala Olorun je ki a wo Matthew ori kejilelogun ese ikerinla nitori opolopo le ape sugbon die le ayan opolopo le ape sugbon die le ayan nihin ni atiru we pe Olorun fe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je we pe die nitori pe awon die won yi awon ni won so fun Olorun we pe ninu ofi ati ola aye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba Olorun lo ni won so wi pe inu ni bi ni le wa ti won so wi pe ohun ko n le sele idan wo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun Olorun wi pe ko so ohun to le sele ko so ohun to le de awon oforiti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni we pe won ki fi ohun Olorun won ki ka si tabi ikilo Olorun won ko ye wo igbala ki de nitori we pe a kan wa si ilesin igbala ki de nitori we pe a kan mo oruko Oluwa igbala ki de nitori pe a kan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ke a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o n di awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ke a wo Johanu ori kefa lati ese ikokandini ogota ati ogota nkan woyi le o so ninu sinagogu bi o ti nko ni ni Capernaum nitori na nigbati opo awon omo ehin re gbo eyi won wi pe
ọ̀rọ̀ tí ó lele.

ọ̀pọ̀ rẹ̀. Ní a rí i wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sọ wípé bí iná ń jó bòjò ń rọ̀ àwọn ó ba Jésù lọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó tẹ ọkọ̀ létí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Jésù káàkiri ni wọ́n sọ pé Jésù nígbà wo ni ìwọ wá sí ìhín. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó fẹ́ fi Jésù jọba tipátipá. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sọ wípé olùgbàlà náà ni èyí, ẹni tí a ti retí náà ni èyí tí wọ́n sátọ Jésù lẹ́yìn. Nígbà tí Jésù bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run, ẹ̀kọ́ ìhìn rere, ẹ̀kọ́ ìwà mímọ́, ìjìnlẹ̀ nínú ìhìn rere, nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn, nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wípé ohun tí ó le, ọ̀rọ̀ tí ó le lé èyí, ta ni lè gbọ́? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn díẹ̀ wà tí wọ́n jó lóòótọ́, tí wọ́n sọ wípé bí ọ̀rọ̀ Ọlọ́run tilẹ̀ ń ṣá mi láàké, bí ọ̀rọ̀ Ọlọ́run tilẹ̀ ń gún mi lọ́kọ̀, bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó tilẹ̀ ń wẹ̀ mí ní ọ̀nà tí ó dàbí ẹni wípé ó ń ta mi lára, síbẹ̀ síbẹ̀ mi ó máa rọlù Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, síbẹ̀ síbẹ̀ èmi ó máa béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Ó ṣeéṣe kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tagbá ìgbéyàwó mi, ó ṣeéṣe kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tagbá ìkómìrìnjọ mi, ó ṣeéṣe kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tagbá ìwọṣọ mi, ó ṣeéṣe kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tagbá àwọn òwò tí mo ń ṣe, ó ṣeéṣe kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó sọ nípa ohun kan tàbí nípa ohun mìíràn bí ó tilẹ̀ ń ṣá mi láàké, bí ó tilẹ̀ ń lù mí, bí ó tilẹ̀ dàbí ẹni wípé iná ọ̀rọ̀ Ọlọ́run ó ń jó mi nínú ọkàn mi, síbẹ̀ síbẹ̀ mi ó máa tẹramọ, èmi ó máa rọlù Ọlọ́run láti fún mi lóore ọ̀fẹ́, láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n ó ṣe ní láàánú, kìí ṣe púpọ̀ ni àwọn tí ó ní irú ìpinnu bẹ́ẹ̀, nítorí pé wọ́n sọ pé ọ̀rọ̀ yìí le. Bẹ́ẹ̀ ni àwọn kan padà ẹsẹ̀ 16:9. Nítorí èyí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn, wọn kò sì bá a rìn mọ́. Ǹjẹ́ kò ṣe ní láàánú wípé ìmọ́lẹ̀ àtọ̀runwá ọmọ Ọlọ́run ti kára rẹ̀, olùgbàlà ará ayé, ẹni tí ó kú fún ẹ̀ṣẹ̀ wa nígbà tí ó wá sí ayé yìí, ǹjẹ́ kò ṣe ní láàánú wípé ọba láàrin àwọn áńgẹ́lì? Ǹjẹ́ kò ṣe láàánú ọmọ bíbí Ọlọ́run tí ó fẹ́ràn jùlọ? Ǹjẹ́ kò ṣe láàánú wípé nígbà tí irú ẹni bẹ́ẹ̀ tí ó wá sí ayé yìí nítorí ọ̀rọ̀ ìhìn rere, nítorí ẹ̀kọ́ ìhìn rere, nítorí ẹ̀kọ́ ìwà mímọ́ tí ó ń kọ́ ni, ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n padà sẹ́yìn, wọn kò sì bá a rìn mọ́. Nígbà tí a sọ wípé wọ́n padà sẹ́yìn, wọn kò sì bá a rìn mọ́, kí ni ìtumọ̀ èyí? Ó jẹ́ wípé wọ́n padà sí sínágọ́gù, wọ́n tún lọ bá àwọn farisí àti àwọn sadusí, wọ́n sọ wípé ẹ ṣe gáfárà fún wa o, a ti lọ bá Jésù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ti kàn yín sílẹ̀, a ti rò wípé Jésù ní ọ̀nà ìgbàlà. Àwọn wọ̀nyí tí wọ́n ti sọ wípé ó dàárọ̀ fún àwọn farisí àti fún àwọn sadusí, wọ́n tún wá padà sọ wípé a tún ti dé o, nítorí wípé a fẹ́ tẹ̀lé Jésù Kristì tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nísinsìnyí a ti kọ Jésù sílẹ̀. Èébì tí wọ́n ti pọ̀ jáde látẹnu wọ́n tún ń kó jẹ. Ǹjẹ́ kìí ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré ìjọba ọ̀run, tí wọ́n sọ wípé àwọn fẹ́ lọ síjọba ọ̀run, àwọn fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n nítorí wípé wọ́n gbọ́ ẹ̀kọ́ àtúnṣe, wọ́n tún padà sí ìjọ tí wọ́n ti fi sílẹ̀, wọ́n tún padà sí ìbọ̀rìṣà, wọ́n tún padà sínú ayé. Ǹjẹ́ kìí ṣe bẹ́ẹ̀ lórí lónìí nígbà tí àwọn ẹlòmíràn tí wọ́n bá gbọ́ ẹ̀kọ́ nípa ìwọṣọ onígbàgbọ́, nípa ẹ̀kọ́ ti ìgbéyàwó ọkùnrin kan obìnrin kan, tí wọ́n gbọ́ ẹ̀kọ́ wípé kí a máa gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì, wọ́n á tún padà sínú ayé níbi tí wọ́n ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọ́n tún padà sọ́dọ̀ ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀, ẹni tí wọ́n ti kọ ìwé sí tẹ́lẹ̀ wípé mo ti bá Jésù lọ, nítorí bẹ́ẹ̀ kò sí àgbèrè, kò sí panṣágà mọ́, nítorí bẹ́ẹ̀ gbogbo owó tó ń fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mú owó rẹ̀ mọ́wọ́, mi ò fẹ́ owó ẹ̀ṣẹ̀ mọ́. Ṣùgbọ́n irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n á tún padà, wọ́n á tún máa fẹsẹ̀ ralẹ̀ níwájú ilé ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀. Ọkùnrin yẹn á tún máa sọ pé kí ló dé? Jésù tó sọ pé ó ti di ọkọ rẹ, Jésù tó sọ pé o fẹ́ bá kú o fẹ́ bá lọ, o tún tẹ̀lé Jésù mọ́ ni? Ẹni tí ó ti gba Jésù gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a tún máa sọ pé kìí ṣe bẹ́ẹ̀, ṣàṣìlẹ̀kùn fún mi, jẹ́ ká parí ìjà wa, ó fẹ́ parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀, ó tún fẹ́ lọ sí ọ̀run àpáàdì. Nítorí bẹ́ẹ̀ ni a rí wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí wọn kò lè tẹ̀lé Jésù Kristì mọ́. Jẹ́ kí a wo Máàkù 10:1.

Máàkù orí kẹwàá láti ẹsẹ̀ kẹtàdínlógún. Bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà, ẹnìkan sáré tọ̀ ọ́ wá, ó sì kúnlẹ̀ fún un. Ó bí i léèrè wípé olùkọ́ ni rere, kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyè àìnípẹkún? Èyí jẹ́ ìbéèrè dáadáa tí ọkùnrin yìí béèrè lọ́wọ́ Jésù Kristì Olúwa wa. Jésù Kristì sì fi ọ̀nà hàn, ó sọ fún ohun tí ó ní láti ṣe. Ọkùnrin yìí kọ́kọ́ sọ wípé gbogbo rẹ̀ ló ń ti ṣe. Jésù wá sọ fún ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run, ìjìnlẹ̀ ohun àmúyẹ láti dé ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n kí la rí nípa ti ọkùnrin yìí? Wo ẹsẹ̀ ìkọkànlélógún. Ẹsẹ̀ ìkọkànlélógún nígbà náà ni Jésù sì wò ó, ó fẹ́ràn rẹ̀, ó sì wí fún un pé ohun kan lè ó kù ọ́ kù. Ohun kan lè ó kù ọ́ kù. Dúró níbẹ̀, jọ jẹ́ mọ̀ wípé ohun kan ṣoṣo ó lè dìnà, ó lè ṣe ìdènà fún ìjọba Ọlọ́run fún ọ. Ẹlòmíràn a máa sọ wípé Ọlọ́run kúnkún mọ ọkàn mi, wípé ohun kan ṣoṣo ló kù. Bí kìí bá ṣe pé ọkùnrin tí mo wà nínú ilé rẹ̀ yìí, bí kìí bá ṣe wípé mo jẹ́ ìyàwó kejì, ìyàwó kẹta, bí kìí bá ṣe yẹn nìkan ṣoṣo, Ọlọ́run náà mọ̀ wípé mo ti kẹsẹ̀ járí. Bí kìí bá ṣe wípé ìkan ṣoṣo tó kù yìí, mo sì rò wípé aláàánú lọ́lọ́run. Kò ní wo ẹyọ kan tó kù yìí kó sọ wípé mi ò ní lè dé ìjọba ọ̀run. Ẹlòmíràn a máa sọ wípé gbogbo ohun tí wọ́n ń sọ lòun ti ṣe. Ká gba Jésù gbọ́ ni, ká ka Bíbélì ni, ká já fáfá nínú iṣẹ́ Ọlọ́run ni. Ìkan ṣoṣo ló kù, wípé òwò ibi ọjà tí òun wà, òun mọ̀ wípé ohun tí òun ń tà láti jẹ́ bí oníṣòwò, wípé kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ṣùgbọ́n ìkan náà ni, ẹyọ kan yìí kan ṣoṣo náà, mi ò rò wípé èyí lè dí mi lọ́wọ́ ìjọba Ọlọ́run gbọ́. Jésù Kristì fẹ́ràn rẹ̀, ìfẹ́ Jésù ni ó jẹ́ kí ó sọ òtítọ́ fun. Ó ní ohun kan lè ó kù ọ́ kù, lọ ta ohunkóhun tí o ní, kí o sì fi fún àwọn tálákà. Ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run, sì wá gbé àgbélébù rẹ, kí ìwọ kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Ohun tí Jésù ń sọ fún ọkùnrin yìí ni wípé ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga. Ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn abọ̀rìṣà. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ. Àwọn ọlọ́rọ̀, wọ́n máa ń fi ọ̀rọ̀ wọn dípò Ọlọ́run. Wọ́n máa rò wípé owó ni ìdáhùn ohun gbogbo. Wọ́n máa gbẹ́kẹ̀lé owó, wọ́n máa fara ti owó wọn. Wọ́n máa rò wípé bí owó bá wà, àlàáfíà wà. Wọ́n máa rò pé bí owó bá wà, wípé kò sí ohunkóhun tí wọ́n fẹ́ láyé tàbí Lọ́run tí wọn ò lè ní. Ẹlòmíràn pàápàá gẹ́gẹ́ bí Símónì, ó lè fẹ́ láti ra ẹ̀mí Ọlọ́run, ó lè fẹ́ láti ra ipò nínú ìjọ, ó lè fẹ́ láti ra àga kan nínú ìjọba Ọlọ́run pẹ̀lú owó rẹ̀. Èyí ni Jésù fi sọ fún wípé ó wà ní ibì kan tí ó jẹ́ bí ẹlẹgẹ́. Inú ẹgbẹ́ tó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga, ẹgbẹ́ àwọn aláìlọ́lọ́run, ẹgbẹ́ àwọn tí ó ń fi owó rọ́pò Ọlọ́run. Ó ní nítorí bẹ́ẹ̀, nǹkan tí ó di òrìṣà sí ọlọ́kàn, sọnù kó dànù, kó fún àwọn tálákà, kí o sì wá, kí o gbé àgbélébù rẹ, kí o máa tọ̀ mí lẹ́yìn. Ǹjẹ́ ọkùnrin yìí lè ṣe? Ǹjẹ́ ó wọ ìjọba Ọlọ́run? Inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà, ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó lí ọ̀rọ̀ púpọ̀. Jésù sì wò yí ká, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lí ọ̀rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Má ṣe jẹ́ kí èyí kí ó yà ọ́ lẹ́nu. Ohun tí Jésù ń sọ ni wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn láti wọ ìjọba Ọlọ́run. Ṣé ó ti yí ọ? Ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó sọ ọ̀rọ̀ di Ọlọ́run wọn láti wọ ìjọba Ọlọ́run. Ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn, tí wọn kò gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí wọn kò gbẹ́kẹ̀lé Jésù, tí wọn kò gbẹ́kẹ̀lé Kristi Mẹ̀sáyà tí ó kú fún wa lórí igi àgbélébò. Yóò ti ṣòro tó fún irú àwọn bẹ́ẹ̀ láti wọ ìjọba Ọlọ́run. Èyí kan náà ni a lè sọ, yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé òbí wọn, tí ó rò wípé bí n bá gba Ọlọ́run gbọ́, inú òbí mi ò ní dùn sí, nítorí bẹ́ẹ̀ àwọn òbí ló sì ń pèsè ohun gbogbo fún mi, mo sì ń fẹ́ máa tẹ́ wọn Lọ́run. Yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ohun tí ó ń sọ ni pé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara, àwọn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá àti ìgbẹ́kẹ̀lé wọn. Yóò ti ṣòro tó fún wọn láti wọ ìjọba Ọlọ́run. Yóò ti ṣòro tó fún àwọn tí ó gbé ipò lórí,
àwọn tí ó rò wípé ipò wọn nínú ayé ipò wọn nínú ìjọ wípé àwọn fẹ́ fi ipò wọn dípò Ọlọ́run yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba Ọlọ́run èyí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó ń sọ fún wa lónìí èyí ni nǹkan tí ó ń fẹ́ kí ó yé wa wípé bí a bá fẹ́ ní Ọlọ́run bí a bá fẹ́ jẹ́ ti Ọlọ́run a kò gbọdọ̀ gba ohunkóhun láàyè láti dí wa lọ́wọ́ a kò gbọdọ̀ gba ẹnikẹ́ni láàyè láti dí wa lọ́wọ́ ìtòótọ́ ni Ọlọ́run fẹ́ gba gbogbo ènìyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ìdènà fún ara wọn ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ohun ìdábò láàrin àwọn àti Ọlọ́run láàrin àwọn àti ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wọn wọ́n máa ń jẹ́ kí àwọn ìṣòro mìíràn nínú èrò wọn àwọn nǹkan àìmọ́ nínú ìfẹ́ inú wọn àti àwọn ìgbẹ́kẹ̀lé wọn tí wọ́n fi sí orí ènìyàn sínú ẹ̀dá àti tí wọ́n fi sí orí àwọn nǹkan mìíràn wọ́n ń gba àwọn nǹkan wọ̀nyí láti dí wọn lọ́wọ́ àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ owó ó ṣeéṣe kí ó jẹ́ gbajúmọ̀ ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ kópa nínú òṣèlú wọn ta bá sì ń sọ fún wọn ta bá ń kìlọ̀ fún wọn wípé ẹni tí ó bá fẹ́ ṣe ìtòṣèlú wípé ipò ẹlẹgẹ́ pátápátá gbáà ló wà wípé nítorí ẹni tó bá fẹ́ ṣe ti òṣèlú yóò wà láàrin àwọn abọ̀rìṣà yóò wà láàrin àwọn tí kò lọ́lọ́run yóò wà láàrin àwọn tí wọ́n fà sí ìfàsọ́hún láti ṣe ohun tí kò tọ́ ó mọ kí ni àwọn ẹlòmíràn ń ṣe tí wọ́n wà nínú òṣèlú ó mọ tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀ èyí ni a fi ń kí àwọn ènìyàn ní ìlọ̀ wípé kí a ṣọ́ra nítorí pé owó tàbí ipò tàbí gbajúmọ̀ tàbí ìwà òṣèlú ẹlòmíràn ó lè jẹ́ ìtìjú ìhìnrere ìtìjú àgbélébù ó lè jẹ́ òní yóò di àwọn ẹlòmíràn lọ́wọ́ láti lè má wọ ìjọba Ọlọ́run nítorí pé bí wọ́n bá ti wá tí wọ́n jáde náà sọ pé ìwọ́n náà ti lọ darapọ̀ mọ́ àwọn tó ń dàtún bí ìwọ́n náà lọ darapọ̀ mọ́ àwọn tí kì í lo yẹtí yẹrùn ìwọ́n náà lọ darapọ̀ mọ́ àwọn tí kò mọ fàárí ṣe àwọn tí kò gbajúmọ̀ akílódé ṣé àìní ló wà fún ọ ni àbí ṣé ìdààmú ọkàn ni àbí ṣé wàhálà nínú ilé ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tó ń sọ wípé dàtún bí àwọn oníwà mímọ́ àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò wọn ò gbọ́ tayé mọ́ ó lọ darapọ̀ pẹ̀lú wọn ẹlòmíràn ìtìjú àgbélébò kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin àwọn ẹlòmíràn àwọn ọ̀ṣọ́ ayé ìmúra ti ayé ó ní kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin tàbí àwọn mọ̀lẹ́bí àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ tẹbí nítorí o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ Ọlọ́run gbọ́ wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun Ọlọ́run wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà bíbélì ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn nítorí wípé ohun ènìyàn ni ohun Ọlọ́run wọn a sọ wípé Ọlọ́run pàápàá ti sọ pé bó o bá gbọ́ tòbí ẹ òbí ẹ tó ní kó bọ̀rìṣà òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé òbí ẹ tó ní kó lọ ṣe ohun tí ò da wọn a ní tó o bá gbọ́ tòbí ẹ wọn a nínú Ọlọ́run pàápàá ó lè dùn sí ẹ irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba Ọlọ́run àwọn ẹlòmíràn máa ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí àwọn ọ̀rẹ́ bòdà wá àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ sọ fún Ọlọ́run wípé ó jẹ ti Ọlọ́run àti wípé ò ní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́ ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré yẹ kí a wo Lúkù orí kejìlá Ọlọ́run pè ọ́ Ọlọ́run pè ọ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wa ó ṣeéṣe nítorí wípé ibi tí a ti ń péjọpọ̀ wọ́n á wo àwọn àga ìjókòó wa wọ́n á ní àga ìjókòó àwọn ọmọ kéékèèké ni wọ́n kó sílẹ̀ fún wa láti máa jókòó lé má jẹ́ kí àga ìjókòó kí ó dí ọ lọ́wọ́ ìjọba Ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n á wò ó bí a bá ń ṣe ìsìn wọ́n á wo wọ́n á ní àwọn dùrù tá a ní ó dàbí àwọn dùrù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń kọ orin kíkọ ní pé níbi tí àwọn ti wá wọ́n ní àwọn dùrù tó jẹ́ wípé ń kọrin
a orin ati ohun duro o dunle ma je ki duro tabi ohun ohun apo ba file aye ma je ki nkan woyi ma je ki o di olowo awon elomiran ma so wi pe ah nigba ti awon de si inu ijo deep life ni toto ni won ka bibeli fun wa ni toto ni won ko wa ni oro olorun sugbon awon wo ni mo wa darapo mo yi awon ti o je omo kekeke awon ti o ti awon ti o ti la opolopo nkan koja ninu aye emi to je pe nibi ti mo tin bo iya lo de ni mi emi ti o je pe nibi ti mo tin bo baba egbe ni mi emi ti o je pe bi mo ba ni sise awon eniyan ma wa ni lati ile ibo lati ile hausa lati gbogbo ile karo ojire lawon eniyan ma wa ton ma so opo pelu mi nitori pe mo je eniyan jankan ninu aye ma je ka wo nkan wonyi ijoba olorun ju be lo awon to ri nisisin yi awon to wa ni bi nisisin yi won je agbo kekere ni toto won je awon ti awon ton wa ninu aye ti won ro wi pe a je enikeni sugbon o je mo awa ni imole olorun ni o ti mole fun awa bi ati le je agbo kekere a je eni ti o mo inu olorun a je eni ti o mo oro olorun a je eni ti o ni ihirere a je eni ti o nfe ba jesu duro ke a ba le ba jesu joba ni ikeyin ipe ti olorun pe o ni wo pe ki wa darapo pelu awon onigbagbo ki o wa darapo pelu awon ti o mo olorun ki o wa darapo pelu awon ti o fe olorun oluko ori kejila ese ikeji le logbon luko ori kejila ese ikeji le logbon ma beru agbo kekere nitori didun inu baba yin ni lati fi ijoba fun yin agbo kekere ni o jogun ijoba olorun o mo be agbo kekere awon ti o ko ese sile awon ti won gbe ni iwon tun won se awon ti won gba oluwa gbo awon ti a fi eje jesu christi ra pada awon ti a wena mo kuro ninu ese won awon agbo kekere yi awon ni o je didun inu olorun lati fi ijoba olorun fun o se dide duro o se so fun olorun wi pe o ro mo agbelebo o se so fun olorun wi pe ohun kohun ti ba je loke tabi nile tabi ni isale okun tabi lahere ni tabi ninu ilu ni ti yo fa o kuro ninu ijoba olorun wi pe ninu anu olorun ninu agbara olorun yo ba oke won kuro o se so fun olorun wi pe ohun kohun ti ba sele ijileja mimi lemi wi pe sugbon o fe wa pelu olorun wi pe oni fi olorun sile oni fi oro olorun sile o se bere ranwo lowo olorun o se bere ore ofe lowo olorun o se so fun olorun wi pe olorun ni kiku ni yiye ohun kon ti ba ma sele ijileja afefe le fe ikun mi le de inu ni bi ni le de ohun kon ti ba ma sele awon ore le ko mi sile awon ojulomo won le ko mi sile awon egbe ati ogba won le so wipe won fe fi temi se mo awon eniyan le se nu ni bi ni ohun kon ti ba de ijoba olorun yi se mo fe debe so fun olorun wipe bo ba ti ni igbala bo ba ti fi ododo ja ese re sonu bo ba ti bo patapata kuro lowo ese so fun olorun wipe o fe bo lowo ese o fe je ti olorun o fe wa pelu olorun so fun olorun wipe ko ran lowo ko fun olore ofe ko ba le je olooto ko ba le fori ti titi de opin oluwa die hali awon ti agbala so fun olorun wipe o fe je okan ninu awon agbo kekere yi ninu awon die ti agbala ti won o bo lojo idajo ti won o bo lowo idajo ayeraye ti won o bo lowo inu ina orun apadi ti won o wa pelu olorun ni orun rere titi lai lai so fun olorun wipe o fe duro lati foriti titi dopin yo sin ran olowo

lè di ìlérí Ọlọ́run mú láti gbàdúrà títí a ó fi gbàdúrà àgbàyọrí nínú Yohánu orí keje ẹsẹ ìkẹtàdínlógójì lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ àjọ ńlá Jésù dúró ó sì kígbe wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mú iye anípẹ̀kun kìí ṣe fún àwọn onílọ̀wọ́ọ́wọ́ iye anípẹ̀kun kìí ṣe fún àwọn kò gbóná kò tutù iye anípẹ̀kun kìí ṣe fún àwọn aláìlè gbàdúrà iye anípẹ̀kun kìí ṣe àwọn tí wọn kò lè bólúwa dúró láti gbàdúrà sí Ọlọ́run títí a ó fi dáhùn àdúrà wọn ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni òǹgbẹ ìgbàlà òǹgbẹ iye anípẹ̀kun òǹgbẹ wípé kí á dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí o lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run òǹgbẹ wípé kí á kọ orúkọ rẹ ní ìwé ìyè Ọlọ́run òǹgbẹ wípé kí á sọ ọ́ di ọmọ Ọlọ́run kí ẹ̀mí Ọlọ́run kí ó máa bá ọ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mu tàbí òǹgbẹ ìwà mímọ́ òǹgbẹ ìsọdi mímọ́ òǹgbẹ ọkàn funfun ni ó ń gbẹ ọ́ bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá ṣùgbọ́n bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o kò tọ Ọlọ́run wá bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o bá ń dániyàn lọ́kàn rẹ bí o bá ń fẹ́ àwọn ìmúṣẹ ìlérí Ọlọ́run lọ́kàn rẹ ṣùgbọ́n tí o kò tọ Ọlọ́run wá tí o kò gbàdúrà tí o kò sọ fún Ọlọ́run wípé títí Ọlọ́run yóò fi nǹkan wọ̀nyí fún ọ o kò ní kúrò níwájú Ọlọ́run kì yóò lè ṣeéṣe fún ọ láti lè ní àwọn ìbùkún Ọlọ́run wọ̀nyí ní ìgbésí ayé rẹ ṣùgbọ́n bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mu ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí láti inú rẹ̀ ni odò omi iyè yóò ti máa ṣàn jáde wá ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni nítorí tí a kò tí ì ṣe Jésù lógo ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe Jésù lógo ó sì sọ fún wa wípé nísinsìnyí tí a ti ṣe Jésù lógo wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni ò ń fẹ́ ìgbàlà ni tàbí ò ń fẹ́ ìwòsàn tàbí ò ń fẹ́ ìsọdi mímọ́ tàbí ò ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ tàbí ohunkóhun tí ó jẹ́ àìní rẹ ò ń fẹ́ kí á mú àwọn àìní wọ̀nyí kúrò ohun tí a ní láti ṣe ni pé kí á ru ara wa sókè kí á ké pe Ọlọ́run kí á jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa rántí wípé àríwísí tí a ní nínú Isaiah sí àwọn ọmọ Israẹli ni wípé kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ tí ó ń ru ara rẹ sókè láti dì ọ́ mú ní àṣálẹ́ yìí bí a bá fẹ́ ní ìbùkún Ọlọ́run ó yẹ kí a lè ru ara wa sókè ó yẹ kí a lè ké pe Ọlọ́run ó yẹ kí a lè sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ àwọn ìbùkún Ọlọ́run ìlérí Ọlọ́run kì í kùnà bí a bá ké pe Ọlọ́run ó dájú pé yóò gbọ́ bí ẹlẹ́ṣẹ̀ bá wá tí ó ń fẹ́ ìgbàlà a ó gbà á là bí ẹni tí ó ti ní ìgbàlà bá tí ó ń fẹ́ ìsọdi mímọ́ a ó sọ di mímọ́ bí ẹni tí ó ti ní ìsọdi mímọ́ bá wá síwájú Ọlọ́run tí ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ̀ agbára tí yí ni padà agbára tí yí èdè ẹni padà agbára tí yí ìrò inú wa padà agbára tí yí àìlera padà sí ìlera àti ara dídá ṣáṣá bí a bá ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ó dájú wípé bí a bá lè ru ara wa sókè bí a bá ké pe orúkọ Olúwa wípé ojú rẹ̀ yóò mọ́lẹ̀ sí wa lára yóò sì fi àwọn ìlérí Ọlọ́run tí ó pọ̀ yóò fi wọ́n ṣe yóò mú wọn ṣe ní ìgbésí ayé wa nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí á dìde kí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìmúṣẹ ìlérí rẹ̀ a ń fẹ́ agbára rẹ̀ ní ìgbésí ayé wa bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ ké pe orúkọ Olúwa sọ fún Ọlọ́run wípé lónìí ó ń ru ara rẹ̀ sókè lónìí ó ń jí dìde kúrò nínú oorun tí o ti ń sùn ó sì ń fẹ́ kí Ọlọ́run kí o gba ọkàn rẹ là tàbí ìwọ tí o ti ní ìgbàlà láti ọjọ́ pípẹ́ ìsọdi mímọ́ ń kọ́ ru ara rẹ̀ sókè kí o sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ ìsọdi mímọ́ tàbí ìwọ tí o ti ní ìsọdi mímọ́ báwo ni agbára mímọ́ ní ìgbésí ayé rẹ ru ara rẹ sókè kí o sì jí gìrì kí o jí ìjí òdodo kí o sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ jí gbé agbára rẹ wọ̀ ìwọ sí òní gbọ́n irúkú kúrò lé ara rẹ dìde kí ìwọ kí o bá lè mú ìlérí Ọlọ́run ṣẹ ní ìgbésí ayé rẹ bí o bá jẹ́ ni ìlọ́wọ́ọ́wọ́ jí dìde bí o bá jẹ́ kò gbóná kò tutù jí dìde bí o bá jẹ́ ẹni tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ jí dìde kí o ronú pé wàdà bí o bá jẹ́ ẹni tí kò ní ìtara tẹ́lẹ̀

ẹni tí ń ṣe ṣubú ṣeré ìgbàgbọ́ jí dìde kí o ké pe orúkọ Olúwa. Bí o bá jẹ́ ẹni tí ń fò ní kúfọ̀ láyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìgbàgbọ́, jí dìde kí o ké pe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ àánú rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìsọdi mímọ́ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ, tàbí ìwòsàn, o ń fẹ́ ìwòsàn ní ìgbésí ayé rẹ, tàbí àwọn agbára òkùnkùn ni ó fi ara rẹ ṣe légbé. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a tu ọ sílẹ̀, o fẹ́ kí a dá ọ ní ìdè, o fẹ́ kí a gbà ọ sílẹ̀. Jí dìde, má ṣe ṣe ìlọ́wọ́ọ́wọ́, má ṣe jẹ́ ẹni kò gbóná kò tutù. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, ó dájú wípé yóò gbọ́ bó bá lè képe. Jí, jí, gbé agbára rẹ wọ ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ ìwọ Jerusalemu, nítorí láti ìgbà yìí lọ aláìkọlà àti àìmọ́ aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Képe orúkọ Olúwa, ìwọ ń fẹ́ o kò sì lè ní nítorí àìlè gbàdúrà. Ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara nítorí àìlè gbàdúrà. O jẹ́ aláìní, o jẹ́ aláìwà bí Ọlọ́run nítorí àìlè gbàdúrà. O jẹ́ ẹni tí èṣù ń jọba ní ìdílé rẹ̀ nítorí àìlè gbàdúrà. O jẹ́ ẹni tí àìsàn tí ó fi ilé rẹ̀ ṣe, tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé nítorí àìlè gbàdúrà. O jẹ́ àwọn tí a ń ṣẹ́gun rẹ̀ àti ẹni tí kò ní ìṣẹ́gun nítorí àìlè gbàdúrà. Jí dìde, jí dìde, jí dìde, ru ara rẹ sókè, képe orúkọ Olúwa. Sọ fún Olúwa wípé o fẹ́ ìyípadà ní ìgbésí ayé rẹ. Má máa fi ìgbà gbogbo wọ́lá ní ìgbàlà, má máa fi ìgbà gbogbo wọ́lá ilé ìgbàdúrà, má máa fi ìgbà gbogbo wọ́lá ní ìsọdi mímọ́. O fi ìgbà gbogbo wọ́lá ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Jí dìde kí o képe orúkọ Olúwa, jí dìde kí o képe orúkọ Olúwa, jí dìde kí o képe orúkọ Olúwa. Kí o sọ fún Ọlọ́run wípé lónìí, lónìí, o ń fẹ́ ìgbàlà, o ń fẹ́ ìgbàlà. Ronú padà àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a bá lè dáríjì ọ́. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a bá lè dáríjì ọ́. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a bá lè dáríjì ọ́, kí ìgbàlà kí o lè wọnú ọkàn rẹ. Bí o bá ti ní ìgbàlà, ké pe Ọlọ́run fún ìsọ̀rí mímọ́. Bí o bá ti ní ìsọ̀rí mímọ́, ké pe Ọlọ́run fún agbára, ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run. Bí o bá ti ní ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run, ké pe Ọlọ́run kí o bá lè fi ìgboyà jẹ́rìí orúkọ rẹ̀ nínú ọkọ̀ èrò, nínú abúlé, nínú ìletò, ní àyíká rẹ, tàbí níbikíbi tí o ń gbé. Ké pe orúkọ Olúwa, jí kí o ru ara rẹ sókè, jí kí o ru ara rẹ sókè. Sọ fún Ọlọ́run wípé ìrẹ̀wẹ̀sì yóò pòórá ní ìgbésí ayé rẹ, àìlè gbàdúrà yóò kúrò ní ìgbésí ayé rẹ. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa. Èyí kì í ṣe àkókò fún orun sísùn. Képe orúkọ Olúwa, èyí kì í ṣe àkókò fún ìrẹ̀wẹ̀sì. Képe orúkọ Olúwa. Jí dìde kí o képe orúkọ rẹ̀, ru ara rẹ sókè, kí ìlérí Ọlọ́run kí ó ba lè jẹ́ tirẹ, kí ìdáǹde kí ó ba lè jẹ́ tirẹ, kí ìwòsàn kí ó ba lè jẹ́ tirẹ, kí àlàáfíà Ọlọ́run kí ó ba lè jẹ́ tirẹ, kí ìmúnidúró okun àtòkèwá kí ó lè jẹ́ tirẹ, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ. Jí dìde, jí dìde, ru ara rẹ sókè, kí o képe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run, dí ìlérí rẹ mú, képe orúkọ Olúwa. Ìwọ ń fẹ́, ṣùgbọ́n àti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ ìgbàlà, láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ ìsọdi mímọ́, ìsọdọ̀tun, láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ, láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ ìwòsàn àti ìdáǹde ní ìgbésí ayé rẹ, láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Jí dìde kí o gbàdúrà, jí dìde kí o képe orúkọ Olúwa, jí dìde kí o ru ara rẹ sókè, kí o sọ fún Ọlọ́run ohun tí ó jẹ́ àìní rẹ nípa ti ẹ̀mí, àìní rẹ nípa ti ara, àìní rẹ nípa ti ẹbí. Jí dìde kí o sọ fún Ọlọ́run, kí o di ìlérí Ọlọ́run mú, kí o di ìlérí Ọlọ́run mú, kí a ba lè pa agbára ọ̀tá ní ìgbésí ayé rẹ,
ki a ba le agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o ke pe oruko Oluwa jidide ki o ke pe oruko Oluwa jidide ki oru ara re soke ki o di ileri Olorun mu ki o di ileri Olorun mu ki o re ofe igbala Olorun anu Olorun isodi mimo tooto ati agbara emi Olorun ki o ba le je tire ro ara re soke ki o ke pe oruko Oluwa.

àwọn angẹ́lì, ó ń sọ nípa Jésù, ó ń sọ nípa Aaroni, ó sọ nípa Melchizedeki, ó sọ nípa àwọn májẹ̀mú ayé, májẹ̀mú láéláé, ó sọ nípa májẹ̀mú titun, ó sọ nípa èrè àǹfààní tí ó wà fún àwọn ènìyàn mímọ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó májẹ̀mú láéláé, ó sọ nípa májẹ̀mú titun, ó sọ nípa èrè àǹfààní tí ó wà fún àwọn ènìyàn mímọ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó sọ wọ̀nyí bí kì í bá ṣe wí pé ó gé wọn kúrú díẹ̀ díẹ̀, ó ń sọ wí pé ìbágbà òun ní ọ̀pọ̀lọpọ̀ ìwé láti kọ, èyí ni ó fi pe nǹkan wọ̀nyí ní ìwé kúkúrú tí mo kọ sí yín. Nísinsìnyí à ń wo ìkejì ọ̀rọ̀ ìmúlọ́kànle fún òṣìṣẹ́ tí ó nílò rẹ̀ ní ẹsẹ̀ ìkẹtàlélógún. Ẹ mọ̀ pé Adá Tìmótíò arákùnrin wa sílẹ̀, bí o bá tètè dé èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹsẹ̀ kékeré tí a kà yìí ó jẹ́ kí ó yé wa ìbáṣepọ̀ tàbí ìdàpọ̀ tí ó wà láàrin àwọn ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan kì í dàbí àbàtà tó ń ta kété bí ẹni wípé kò gbódò tán. Ó jẹ́ kí ó yé wa wípé nítòótọ́ ni Tímótíò yìí ni ó ti lọ sí ilé túbó, ṣùgbọ́n Pọ́ọ̀lù ó ń gbàdúrà fún ní àkókò tí ó wà nínú inúnibíni. Ó sì jẹ́ kí àwọn ará Hebrew wọ̀nyí kí ó mọ̀ wípé gbà tí a tú u sílẹ̀, tí a dá a sílẹ̀ nínú wàhálà tí ó ti wà, ó jẹ́ ọ̀kan nínú wa, ó jẹ́ ọ̀kan nínú àwọn ará, ó sì yẹ kí ó dùn mọ́ àwọn wọ̀nyí nínú wípé àti tú tàbí àti dá Tímótíò yìí sílẹ̀. Èyí kọ́ wa ní ẹ̀kọ́ kan wípé ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ sí ọ, ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ sí mi, ó yẹ kí a ka ara wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó wà nínú agbo àwọn onígbàgbọ́ tàbí àwọn tí ó wà nínú ẹbí Ọlọ́run, kí a máa pa àwọn tí ó ń ṣe wá, kí a máa pa mọ́ra bí ẹni wípé a ò fẹ́ bẹ́nikẹ́ni sọ̀rọ̀, a ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ nípa àwọn tí ó ń ṣe wá. Akọ́ ẹ̀kọ́ mìíràn níhìn-ín, ó ń sọ fún ọ wípé ẹ mọ̀ wípé Tímótíò yìí arákùnrin wa àti tú u sílẹ̀, ó ní bí ó bá tètè dé èyí jẹ́ wípé ìròyìn ti dé ọ̀dọ̀ rẹ̀, ṣùgbọ́n kò tí ì fi ojú rí Tímótíò tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó ní ìgbà tí ó bá dé, òun pẹ̀lú Tímótíò yìí wọ́n wá sí ọ̀dọ̀ àwọn ará Hebrew. Ó jẹ́ kí ó yé wa wípé ó fẹ́ fún ní ìṣírí tàbí ó fẹ́ fún ní ọ̀rọ̀ ìmúlọ́kànle, ó sì ń fẹ́ kí àwọn ará Hebrew kí wọn kí ó múra sílẹ̀ láti gbà á àti láti tọ́jú rẹ̀. Èyí ń kọ́ wa wípé bí ẹnikẹ́ni nínú wa, bóyá a ṣe àìsàn tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti gbàdúrà, nísinsìnyí a ní ìlera. Irú ẹni bẹ́ẹ̀ tí a ti tú sílẹ̀ kúrò nínú ìdí àìsàn tí ó ń ṣe é tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó nílò ìmúlọ́kànle ẹnì kọ̀ọ̀kan wa, tàbí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó wà nínú inúnibí ni. Ṣùgbọ́n nísinsìnyí ó ti ní àlàáfíà, a ti tú sílẹ̀, ó dàbí ẹni wípé ìrọ̀rùn ti dé. Nísinsìnyí irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ bí Tímótíò yìí, ó nílò ọ̀rọ̀ ìmúlọ́kànle ẹnì kọ̀ọ̀kan wa, tàbí a rí ẹnikẹ́ni tí ó ti ń la ìdánwò kọjá, ìdánwò gẹ́gẹ́ bí iná, bóyá nínú ẹbí ni tàbí níbi iṣẹ́ ni. Ṣùgbọ́n nísinsìnyí pẹ̀lú àdúrà àwọn ènìyàn mímọ́ àti fún un ní ìṣẹ́gun, irú ẹni bẹ́ẹ̀ ó nílò ìmúlọ́kànle wa, tàbí a rí ẹnikẹ́ni tí ó ní ìdáhùn sí àdúrà tí inú rẹ̀ ń dùn, ó ní àwọn tí ń yọ̀ kí a máa bá wọn yọ̀. Èyí ni a fi sọ wípé Tímótíò yìí o àti dá a sílẹ̀. Pọ́ọ̀lù sì sọ wípé nígbà tí ó bá dé, òun nìkan kì yóò wá bá wọn, ṣùgbọ́n àwọn méjèèjì yóò lè wá bá àwọn ará Hebrew. Ta ni a tilẹ̀ ń pè ní Tímótíò yìí? Kí ni a mọ̀ nípa ẹni yìí tí a ń pè ní Tímótíò? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kékeré kan nínú Bíbélì kí ó lè dá wa lójú ẹni tí a ń pè ní Tímótíò nínú Iṣẹ́ àwọn Apọ́stélì. Iṣẹ́ àwọn Apọ́stélì láti orí ìkẹrìndínlógún láti títí dé ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta. Bí o bá kà á níbẹ̀, ó rí i wípé Tímótíò yìí ó ti gba Ọlọ́run gbọ́, ó sì rí i wípé ó jẹ́ ọmọ ìyá rẹ̀ jẹ́ Júù ṣùgbọ́n bàbá rẹ̀ jẹ́ ẹni tí kì í ṣe Júù, ṣùgbọ́n a ti kọ́ ọ lé ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí a sì kọ́ láti kékeré yìí ó ti fún un ní ìgbàlà nínú Tímótíò kejì orí kẹta. Tímótíò kejì orí kẹta, à ń wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ó ní, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọgbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ṣùgbọ́n nígbà ó ṣe, Tímótíò wá di ẹni tí ó jẹ́ wípé òun pàápàá ó di ìránṣẹ́ Ọlọ́run, ó di oníwàásù. A rí i wípé ó jẹ́ oníwàásù nítorí wípé nínú Kọ́rìntì kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún ni a ti kà nípa rẹ̀. Ó ní, nítorí náà ni mo ṣe rán Tímótíò sí yín.

lórí orí ọ̀fẹ́ ni bí a bá fẹ́ borí ìdánwò lórí orí ọ̀fẹ́ ni bí ó bá dàbí ẹni pé ilé ń gbóná a sì ń fẹ́ kí ọlọ́run kí ó wọ inú ilé wa wá kí ó fún wa ní àlàáfíà lórí orí ọ̀fẹ́ ni ó ní orí ọ̀fẹ́ yìí ó wà fún ẹnì kọ̀ọ̀kan wa ó wá ń gbàdúrà fún wa ní òpin ẹ̀kọ́ wa wípé kí orí ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa.

rọ̀ bá wọn ni, ṣùgbọ́n Ọlọ́run pè wá sí àlàáfíà. Nítorí ìwọ ti ṣe mọ̀ ìwọ aya bí ìwọ gba ọkọ rẹ là, tàbí ìwọ ti ṣe mọ̀ ìwọ ọkọ bí ìwọ gba aya rẹ là. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti pé fún olúkúlùkù ènìyàn, bí Olúwa ti pé olúkúlùkù, bẹ́ẹ̀ ni kí ó sì máa rìn, bẹ́ẹ̀ ni mo sì ń ṣe ìlànà nínú gbogbo ìjọ. Àhápẹ́ ẹnìkan tí ó ti kọlà kí ó má ṣe di aláìkọlà, àhápẹ́ ẹnìkan tí kò kọlà kí ó má ṣe kọlà. Ìkọlà kò jẹ́ nǹkan àti àìkọlà kò jẹ́ nǹkan bí kò ṣe pípa òfin Ọlọ́run mọ́. Kí olúkúlùkù ènìyàn dúró nínú ìpè nípasẹ̀ èyí tí a ti pè é. Àhápẹ́ ọ́ nígbà tí ìwọ jẹ́ ẹrú, má ṣe kà á sí, ṣùgbọ́n bí ìwọ bá lè di òmìnira, kúkú ṣe èyí ni. Nítorí ẹni tí a pè nínú Olúwa tí í ṣe ẹrú, ó di ẹni òmìnira ti Olúwa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí a pè tí ó jẹ́ òmìnira, ó di ẹrú Kristi. A ti rà yín ní iye kan, ẹ má ṣe di ẹrú ènìyàn. Ará, kí olúkúlùkù ènìyàn nínú èyí tí a pè é, kí ó dúró nínú ọ̀kan náà pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n nípa ti àwọn wúndíá, èmi kò ní àṣẹ Olúwa, ṣùgbọ́n mo fún yín ní ìmọ̀ràn bí ẹni tí ó rí àánú Olúwa gbà láti jẹ́ olódodo. Nítorí náà, mo rò pé èyí dára nítorí wàhálà ìsinsìn yìí. Èyí ni pé ó dára fún ènìyàn kí ó wà bẹ́ẹ̀. A ti dì ọmọ aya rí bí, má ṣe wá ọ̀nà láti tú kúrò. A ti tú ọ kúrò lọ́wọ́ aya bí, má ṣe wá aya ní. Ṣùgbọ́n bí ìwọ bá sì gbéyàwó, ìwọ kò dẹ́ṣẹ̀. Bí a bá sì gbé wúndíá ní ìyàwó, òun kò dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n irú àwọn wọ̀nyí yóò ní wàhálà nípa ti ara. Ṣùgbọ́n mo dá yín sí. Ṣùgbọ́n èyí ni mo wí, ará, pé kúkúrú ni àkókò láti ìsinsìnyí lọ, pé kí àwọn tí ó ní aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń sọkún bí ẹni pé wọn kò sọkún rí, àti àwọn tí ń yọ̀ bí ẹni pé wọn kò yọ̀ rí, àti àwọn tí ń rà bí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń lo ohun ayé yìí bí ẹni tí kò ṣàṣejù nítorí àṣà ayé yìí ń kọjá lọ. Ṣùgbọ́n èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó wà láìṣe àníyàn. Ẹni tí kò gbéyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti Olúwa, bí yóò ti ṣe lè wu Olúwa. Ṣùgbọ́n ẹni tí ó gbéyàwó a máa ṣe ìtọ́jú ohun tí í ṣe ti ayé, bí yóò ti ṣe lè wu aya rẹ̀. Ìyàtọ̀ sì wà pẹ̀lú láàrin obìnrin tí a gbé ní ìyàwó àti wúndíá. Obìnrin tí a kò gbé ní ìyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti Olúwa, kí òun kí ó lè jẹ mímọ́ ní ara àti ní ẹ̀mí. Ṣùgbọ́n ẹni tí a gbé ní ìyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti ayé, bí yóò ti ṣe lè wu ọkọ rẹ̀. Èyí ni mo sì ń wí fún èrè ara yín, kì í ṣe láti dẹkùn fún yín, ṣùgbọ́n nítorí èyí tí ó tọ́, àti kí ènìyàn kí ó lè máa sin Olúwa láìsí ìyapa ọkàn. Ṣùgbọ́n bí ẹnìkan bá rò pé òun kò ṣe ohun tí ó yẹ sí wúndíá ọmọbìnrin rẹ̀, bí ó bá ti di obìnrin, bí ó bá sì tọ́ bẹ́ẹ̀, jẹ́ kí ó ṣe bí ó ti fẹ́, òun kò dẹ́ṣẹ̀, jẹ́ kí wọ́n gbéyàwó. Ṣùgbọ́n ẹni tí ó dúró ṣinṣin ní ọkàn rẹ̀, tí kò ní àìgbọdọ̀ má ṣe, ṣùgbọ́n tí ó ní agbára lórí ìfẹ́ ara rẹ̀, tí ó sì ti pinnu ní ọkàn rẹ̀ pé òun ó pa wúndíá ọmọbìnrin òun mọ́, yóò ṣe rere. Bẹ́ẹ̀ sì ni ẹni tí ó fi wúndíá ọmọbìnrin fúnni ní ìgbéyàwó, ó ṣe rere, ṣùgbọ́n ẹni tí kò fi fúnni ní ìgbéyàwó, ó ṣe rere jù. A fi òfin de obìnrin níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ bá wà láàyè, ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú, ó di òmìnira láti bá ẹnikẹ́ni tí ó wù ú gbéyàwó kìkì nínú Olúwa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ mi, alábùkún fún jùlọ ni bí òun bá dúró bẹ́ẹ̀, èmi pẹ̀lú sì rò pé mo ní ẹ̀mí Ọlọ́run. Epistele ìkíní ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹjọ. Ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà, a mọ̀ pé gbogbo wa ni ó ní ìmọ̀. Ìmọ̀ a máa fẹ̀, ṣùgbọ́n ìfẹ́ ní igbe niró. Bí ẹnìkan bá sì rò pé òun mọ nǹkan, kò tí ì mọ̀ bí ó ti yẹ tí ì bá mọ̀. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá fẹ́ Ọlọ́run, Olúwa rẹ̀ ni ó di mímọ̀ fún un. Nítorí náà, ní ti jíjẹ àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà, a mọ̀ pé ohun asán ni òrìṣà ní ayé, àti pé kò sí Ọlọ́run mìíràn bí kò ṣe ọ̀kan ṣoṣo. Nítorí pé bí àwọn tí à ń pè ní Ọlọ́run tilẹ̀ wà, ìbá ṣe ní ọ̀run tàbí ní ayé, gẹ́gẹ́ bí ọ̀pọ̀ Ọlọ́run ti wà àti ọ̀pọ̀ Olúwa. Ṣùgbọ́n fún àwa, Ọlọ́run kan ní bẹ, Bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wà, àti ti ẹni tí gbogbo wa ṣe, àti Olúwa kan ṣoṣo, Jésù Kristì, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà àti àwa nípasẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ìmọ̀ yìí kò sí nínú gbogbo ènìyàn. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn tí ó ti ń bọ̀ òrìṣà pẹ́ títí fi di ìsinsìnyí yìí jẹ́ bí ohun tí a fi rúbọ sí òrìṣà, àti ẹ̀rí ọkàn wọn tí ó ṣe àìlera sì di aláìmọ́. Ṣùgbọ́n oúnjẹ kì yóò mú wa súnmọ́ Ọlọ́run, nítorí pé kì í ṣe bí àwa bá jẹ ni àwa sàn jù, tàbí bí àwa kò sì jẹ ni àwa burú jù. Ṣùgbọ́n ẹ máa kíyèsára kí òmìnira yín yìí kí ó má ṣe di ohun ìkọ̀sẹ̀ fún àwọn tí ó ṣe àìlera. Nítorí pé bí ẹnìkan bá retí ìwọ tí ó ní ìmọ̀ bá jókòó tí oúnjẹ ní ilé òrìṣà, bí òun bá ṣe aláìlera, ọkàn rẹ̀ kì yóò adúró láti máa jẹ nǹkan wọn ni tí a fi rúbọ sí òrìṣà. Àti nípa ìmọ̀ rẹ ni aláìlera arákùnrin nítorí ẹni tí Kristì ṣekú yóò fi ṣègbé. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń ṣẹ̀ sí àwọn arákùnrin bẹ́ẹ̀, tí ẹ sì ń pa ọkàn wọn tí ṣe àìlera lára, ẹ̀yin ń ṣẹ̀ sí Kristì. Nítorí náà, bí oúnjẹ bá mú arákùnrin mi kọsẹ̀, èmi kì yóò sì jẹ ẹran mọ́ títí láé, kí èmi má bàa mú arákùnrin mi kọsẹ̀.

ọkùnrin wèrè ara Gadara tí àwọn ẹ̀mí èṣù Lígíọ́nì tí wọ́n rorò tí wọ́n fi inú rẹ̀ ṣe ibùgbé ni àwọn ará ilé àti aládùúgbò rẹ̀ tí wọ́n ti tanù tí wọ́n sọ wípé ọ̀ràn eléyìí kọjá ṣíṣeéṣe. Ṣùgbọ́n nígbà tí Jésù dé ibẹ̀ tí Kristi sọ ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ agbára lọ́gán ni a tú ọkùnrin náà sílẹ̀. Ó ti wá dá wa lójú gbangba báyìí wípé níwájú Ọlọ́run kò sí àìsàn tàbí àrùn kankan tí ó ń jẹ́ kò ṣeéṣe. Mo sì gbà wípé àṣálẹ̀ ìyanu tìrẹ ó ti dé. Mo ní iṣẹ́ ìyanu tìrẹ ó dé láṣálẹ̀ yìí lórúkọ Jésù. A máa sáré wo kókó mẹ́ta tí a ó gbéyẹ̀wò nínú ìwàásù yìí bí a bá ti ń parí lẹ́sẹ̀kẹsẹ̀ ló dìde tó gba iṣẹ́ ìyanu tìrẹ. Àrùn a sọ wípé ó dìgbò ṣe. Gbogbo àwọn nǹkan tó dè ọ́ nísinsìnyí wọ́n á sọ fún ọ wípé ó dìgbò ṣe. A ó sọ ọ́ di òmìnira lórúkọ Jésù. Kókó kìíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Kókó kejì, àwòtán àwọn àìsàn gbogbo ìyanu tí Olúwa ṣe. Kókó kejì, àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Kókó kẹta, àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Ìkíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Nínú Exodus orí ìkẹrìnlá ẹsẹ́ ìkọkànlélógún àti ìkejìlélógún. Exodus orí ìkẹrìnlá ẹsẹ́ ìkọkànlélógún àti ìkejìlélógún. Mose sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkun bì sẹ́yìn ní gbogbo òru náà. Ó sì mú òkun gbẹ. Omi náà sì pínyà. Àwọn ọmọ Ísíráẹlì sì lọ nínú àárín òkun ní ilẹ̀ gbígbẹ. Omi sì ṣe odi sí wọn ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì. Orí ohun tí Ọlọ́run ṣe níhìn-ín nígbà tí ó fi ara rẹ̀ hàn tí ó jẹ́wọ́ ara rẹ̀ wípé òun ni Ọlọ́run alágbára nínú ayé. Tí àwọn bí o bá ní ìgbàgbọ́ tó lágbára yóò ṣe ohun mérìírí ní ìgbésí ayé rẹ, ohun àrà ọ̀tọ̀ ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Níhìn yìí ni a rí wípé ó ṣe ohun tó jẹ́ kàyéfì fún àwọn tí ó ní ìgbàgbọ́ tó gbópọn. Ọ̀pá lásán bí a ṣe máa ń sọ ní èdè wa ni Mose náà sójú òkun tí òkun yìí tí ó sì pínyà. Ọ̀pá lásán yìí náà tí a nà sí òkun pọpa tí ó pin níyà. A gbàgbọ́ wípé kì í ṣe omi pẹ́sẹ́pẹ́sẹ́ tí a rò wípé bóyá kò ṣe nǹkan kan ni a pín níyà nítorí odò yìí jìn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ó gba gbogbo ogun Pharaoh lọ tó ń tẹ́lẹ́ṣin àti gbogbo àwọn tí ó ń kọjú ìjà sí àwọn ọmọ Ísíráẹlì. Síbẹ̀síbẹ̀ bí òkun yìí ṣe jìn tó tí ó sì fẹ̀ tí ó sì ní ìjì líle lójú agbami rẹ̀ tó kìkì ọ̀pá tí a nà sójú rẹ̀ ní ìgbàgbọ́ ní ìgbọràn sí àṣẹ Olúwa ló pín odò yìí níyà. Ọ̀pá yìí náà ni a fi lu àpáta tí omi jáde fún ọ̀kẹ́ àìmoye ènìyàn láti mu. Jẹ́ kí ó yẹ ọ wípé wọn kò nílò láti lu àpáta yìí nígbà ọ̀kẹ́ àìmoye kí omi kí ó tó tú jáde fún ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn. Fífi ọ̀pá lu àpáta lẹ́ẹ̀kan ṣoṣo ti tó láti

0: àìní ọ̀pọ̀lọpọ̀ pàdé. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá wo ìwé mímọ́, kò nílò wípé a ń gbá àwẹ̀ ní ọ̀kẹ́ àìmọye ìgbà kí ìṣòro wa kí ó tó tán. Kò nílò wípé a ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tàbí oṣù tàbí ọjọ́ kí àwọn kò ṣeé ṣe nínú ìgbésí ayé wa kí wọn kí ó tó kásẹ̀ nílẹ̀. Ní àṣálẹ̀ yìí, bí o bá ti ń gbọ́ tí a ń gba àdúrà ṣókí, àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yanilẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú, kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò. Ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gere lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ẹsẹ̀ ìkẹwàá, nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráẹlì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí oore fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí, tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní, nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà. Agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni, lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní, nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàá tì, agbara re kokona ri mo si mo we pe bi iwo ba fe iwo le mu ete mi kuro iwo le so mi di mimo jesu si na owo re o fi ba o wi pe mo fe iwo di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wi pe lale yi loju kana a mo arun re kuro loju kana oju afoji yo riran lese kese bi a ba ti n ke pe oruko oluwa loju kana ete re si mo eyi ni oluwa yo se lasale yi ni Matthew ori ogun lati n ka nisisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesu si dese duro o pe won o si we pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun pe oluwa ki oju wa ki o la be ni Jesu saanu fun won Jesu yo saanu fun o yo mo esan re koro o si fi owo to won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Mark ori keji ye ki orin ole ti wo pe eni ti an ka ni pare nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo nisisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo oni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo fe ki o yi oni wi pe nigba ti Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si we fun pe efata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kana eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan woyi han wa ki o le da loju wi pe lese kese bi a ba ti n gbadura loju kana logan bi a ba ti n gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko jesu ye ki a wo luko ori ikejo Luko ori kejo lati ese iketa le logoji Luko ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni esun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu larada lati odo enikan wa o wa leyin re o si fi owo to ise ti aso re logan logan loju ese logan lese kese loju kan na logan ni isun eje re si ti gbe mo gbagbo we pe bi a tin kan kan woyi iwo na mo we pe olorun yo se fun o agbara olorun yo le awon aisan woyi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi a ba tin gbadura lasa leye loruko jesu ninu luko ri ketala Luko ori ketala lati ese ikokanla Luko ori ketala ese ikokanla bi a tin kan nipa okunrin be ni an kan nipa obinrin wi pe loju kan na lese kese logan ti agbara olorun ti o kolu igbese aye won be ni won gba imularada ati idande Luko ori ketala ese ikokanla si kiyesi obinrin kan wa nibe ti o ni emi ailera lati odun mejedelogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo si odo o si wi fun o pe obirin yi atu osile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu osile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu osile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gba ta ti bi o le rin o so fun wi pe omode yi lasale yi atu osile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di titon o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu johanu nisese lati nka o johanu ori karun johanu ori karun ese ikejo ati ikesan anka nipa okunrin to je wipe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wipe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigbati jesu debe ari ohun ti olowa se ni ese ikejo jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logan ye ki o ye o wi pe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni John so fun wa wi pe gbogbo awon wonyi ti Oluwa fi owo kan logan lese kese loju kan na oni logan asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori wipe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ninu Marko ori karun ni a ti n wo apẹẹrẹ obinrin onisun ẹjẹ ọdun mejila nitori wipe o ni awọn igbesẹ kan ti obinrin yi gbe ti o jẹ ki iwosan nlanla ki o jẹ tirẹ ninu Marko ori karun ẹsẹ ikarundinlọgbọn obinrin kan ti o ti ni isun ẹjẹ ni ọdun mejila ẹni ti oju re si ti ri ohun pupọ lodo awon onisegun bi o ba nso fun awi pe onisegun o nso nipa awon ajagilegbo sogun awon ti a npe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka be o po si waju nigbati o gboro Jesu yo ti gboro Jesu mo ni ijo ti gboro Jesu eni ti o nse awotan gbogbo arun nje o ti gboro eni ti o sese ki o mu awon oke awon wahala awon aisan awon egun to wa ni igbesi aye re ki o mu kuro lasale yi so ti gboro e mo ni so ti gboro e oni nigbati o gboro Jesu o wa seyin laarin opo eniyan o fowo kan aso re nitori o wi pe ninu okan re bi mo ba sa le fi owo mi kan aso re ara mi yo da ara mi yo da ara re yo da mo ni ara re yo da o wa so fun wa ni ese ikokan din logbon oni logan lese kese loju kan na ni isejo aya oni logan ni isun eje re si ti gbe o si mo lara re pe amu ohun ni amu larada ninu arun ohun ni ese ikerin le logbon o si we fun pe obirin igbagbo re mu o larada iwo ti o wa nihin lasale yi obirin igbagbo re mu o larada okunrin igbagbo re mu o larada omode igbagbo re mu o larada oni ma lo le alaafia ki iwo ki o si san ninu arun re bi a ti wo ategun akaso sinu iwosan ti olowa nse o meje ni mo fe ki o yo ikini o gbo nipa Jesu o gbo nipa Jesu nitori aso wi pe nigba ti o gboro Jesu o wa seyin re laarin opo awon eniyan o fowo kan aso re o gba iroyin ti o gbo o gba gbo iwo na ti o si ti gbo iroyin ayo ti a so fun o ohun ti Olorun se lale ana bi o ti n gbo iroyin Jesu lasale yi mo gbagbo wi pe o ti mo nisinsin wi pe gbogbo ko sese ninu aye re Jesu a soro re dayo loruko Jesu ikeji o pinu lati to Jesu wa fun iwosan re oni nigba ti o gboro Jesu o wa laarin opo eniyan o fowo kan aso re o pinu oni lasale yi loni ni won ri iwosan temi gba nitori o pinu lati ko awon onisegun aye sile o to Jesu wa ko gba opo ero lati je idiwo fun ohun iketa obirin naa ko fi aye sile fun ikuna tabi ijakole o pinu pe akoko to o gbekele olowa ti ki janikole o si so wi pe ohun o gba ise iyanu bi iwo na ba wa ni asale yi bi o ba gbagbo lai siye meji mo gbagbo wi pe akoko iponju akoko aisan o ti dopinna ikerin o pinu akoko iwosan re oni bi mo ba ti fi owo kan ise ti aso re ara mi yo da o pinu akoko ti iwosan yi yo je ti re opo eniyan lo nsun ojo iwosan won siwaju ti won so wi pe boya ni ipade miran sugbon obirin yi wi pe nisisin yi ni akoko ise iyanu ti mi nigba wo ni akoko ise iyanu ti re mo ni nigba wo ni akoko ise iyanu ti re ikarun o gbe igbese igbagbo lai gba aigbagbo kankan lalejo ninu okan re oni esu o to ge emi esu o to ge isun eje o to ge iye meji iranse esu o to ge mo gbagbo wi pe eyi ni iwo na lo nso lasale yi wi pe gbogbo arun ko gbogun gbogbo arun arunmolegun gbogbo jedo jedo gbogbo nkan to nje mi ninu o to ge iwosan de lasale yi yo se de loruko Jesu ikefa o fi owo kan aso Jesu kete ti o si ti fi owo kan aso Jesu ni agbara Oluwa ni o fowo kan mo gbagbo wi pe bi o ba ti n dide lori ese re bi o ba ti n so fun Olorun wi pe mo de akoko temi to be ni Olorun fun rara re ni yo fowo kan lese kese loju kan na logan loruko Jesu ikeje ni wi pe o gba ise iyanu o gba ise iyanu emi ori temi gba loruko Jesu ori iwosan fun arun ko gbogun igbagbo aye
1: to daju
0: ba ise iyanu aye
1: to si daju pelu
0: eyi ni Jesu fi so fun wi pe omo birin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisi yi omo birin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logan bi o ba ti ngbo ti awon eni olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa ni hin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbe inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan lara yo ma te o lowo

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wí pé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wí pé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wí pé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a farabalẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wí pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wí pé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, à ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stélì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wí pé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wí pé àwọn ìdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo, ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí. Wọn ì bá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wa, àkọ́bí láti inú òkó wa, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ, nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wí pé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wí pé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wí pé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn. Ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni Efa. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ Efa. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. nítorí náà gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀ irú ọmọ ọkùnrin ṣùgbọ́n ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ níhìn-ín ni ó pè ní

ọ̀run kí ó yọ yékéyéké. Àwọn ẹlòmíràn máa ń fi ẹ̀kọ́ bíbélì jáfara, wọ́n sì ń sọ wípé wọ́n fẹ́ di alágbára nínú Ọlọ́run. A kò lè di alágbára nínú Ọlọ́run bí a kò bá mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ. A kò sì lè mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ bí a kò bá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ó sì dá wa lójú. Bí o bá fẹ́ kún fún ìgbàlà tí Jésù Kristì mú wá, tí o fẹ́ ní ìyà nípẹ̀kun tí Jésù Kristì mú wá, bí o bá fẹ́ dàbí rẹ̀ ní tòótọ́, o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A máa ń kọ́ lórin wípé mo fẹ́ kí n dàbí Jésù. Nínú ìwà pẹ̀lẹ́, kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Bó bá jẹ́ wípé ní tòótọ́ lo fẹ́ dàbí Jésù, o ní láti ní ìgbàlà Jésù, o ní láti ní ìyà nípẹ̀kun. Kò sì lè ṣeé ṣe fún ọ láti dàbí Jésù, láti ní ìgbàlà tàbí ìyà nípẹ̀kun bí kì í bá ṣe wípé o kó ẹ̀kọ́ yanjú nípa ẹni tí Jésù Kristì ń ṣe. A máa ń kọ́ lórin pẹ̀lú wípé mo fẹ́ kí n dàbí Jésù. Ládùúrà àgbà gbogbo lórí òkè ni o nìkan lọ pàdé bàbá rẹ̀. Bí a bá fẹ́ dàbí Jésù nínú ìwà, nínú ìrìn, nínú gbogbo tí ó ṣe àti nínú agbára tí ó ní pẹ̀lú Ọlọ́run, bí a bá fẹ́ dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́, bí a bá sì fẹ́ dàbí Jésù nínú bí kò ti bínú tàbí tí kò kórira àwọn ọ̀tá rẹ̀, ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé a ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú. Bí a ti ń mọ Jésù Kristì sí, bí a ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí, bẹ́ẹ̀ ni yóò rọrùn fún wa láti dàbí Jésù. Nínú Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi, títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Bí ó bá jẹ́ èyí ni ìlépa rẹ tàbí ìlépa mi, bí a bá fẹ́ dé ìbú fífẹ̀ àti gígùn àti ìwọ̀n Jésù Kristì àti ẹ̀kún ìwà àmúyẹ tí ó wà ní ìgbésí ayé rẹ̀, a ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ó dájú. Nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín. Èyí ni àṣírí bí a ṣe ń dàgbà nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a ṣe ń dàgbà nínú ìmòye ìmọ̀ Ọlọ́run, bí a ṣe ń dàgbà nínú ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́, bí a ṣe ń dàgbà nínú sísúnmọ́ Ọlọ́run sí ní tímọ́tímọ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ǹjẹ́ bí a bá fẹ́ mọ Jésù Kristì ní ẹ̀kúnrẹ́rẹ́, tí a sì fẹ́ gòkè nínú ìwà ìgbàgbọ́, ìwà bí ti Ọlọ́run, ó yẹ kí a ní ẹ̀kọ́ Jésù Kristì. Jẹ́ kí ó dá lójú bí a ti sọ fún ọ tẹ́lẹ̀ rí wípé ní ìlú Kólósè ni a ti gbé àwọn kan dìde tí Ọlọ́run ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Paul sì gbúro wọn, èyí ni ó fi ń gbàdúrà fún wọn wípé wọn ó kún fún ìmọ̀ ìfẹ́ Ọlọ́run nínú ọgbọ́n gbogbo àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí. Ó ń gbàdúrà fún wọn wípé kí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń kọ́ kí ó lè so èso, kí wọn kí ó lè máa wo Ọlọ́run, kí ó sì dàbí ẹni wípé wọ́n ní ìfẹsẹ̀múlẹ̀ ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ wọn. Ó ń sọ nípa ìràpadà tí wọ́n ti ní àti ìwẹ̀nàmọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó tún rántí wípé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké kan, wọ́n ti ń wá sí Kólósè. Àwọn tí múniṣìnà, wọ́n ń kó àwọn ará Kólósè wọ̀nyí wípé Jésù Kristì, ó dàbí ẹni wípé kò lè tó fún wọn, wípé bí wọ́n ti ń gba Jésù Kristì gbọ́ lápá kan, bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn áńgẹ́lì gbọ́, kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́. Bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kólósè, ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé. Nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké, àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehovah, Ọlọ́run Abrahamu, ti Isaaki àti ti Jakobu,
wi pe ko to fun won wi pe o ye ki won ki o to da won kan miran wo ki won ki o fi awon kan miran kun ijewo igbagbo won bi o ba si wa awon mo israeli bi a se pa won lokanda ti a se si won nipo ni yi ti o da bi eni wi pe won ko gbekele won ko simile olorun ti won ti gbagbo tele tele nkan won yi kan na ni o da bi eni wi pe o fe wa si kolose ti won so fun won wi pe Jesu Christi ti won gbagbo wi pe koni le to fun won wo ti ma je mo lai lai ki awo ti awon mo israeli ti amenu bayi ninu Jeremiah ori keji Jeremiah ori keji ese keji la si iketala ki enu ki o ye orun nitori eyi ki o si daamu ki o si di gbigbe li Oluwa wi nitori awon eniyan mi se ibi meji won fi emi orisun iye sile won si wa kanga omi fun ara won kanga fifo ti ko le da omi duro eyi ni awon mo israeli ti won sina kuro lodo olorun nitori wi pe nigba ti a mu won jade ko si enikeni ti o ran won lowo bi ki se agbara olorun ni kan soso nigba ti a mu won jade kuro ninu egypt ni won bere si ni ko orin isegun orin igbala si olorun won ti won mo wi pe olorun to fun won ninu ohun gbogbo ati wi pe ko si ohun to soro fun olorun lati se sugbon igba ko pe titi ti awon kan fi pa won lokanda ti won si won nipo ti won so fun won wi pe olorun ti o mo jade kuro ninu oko eru wi pe ko to lati gba won ati wi pe ko to lati fehiti lati gbekele eyi ni awon omo israeli ni won fi lo sinu iborisa ti won be si ni wa awon oluran lowo nibi ti ko si oluran lowo ese yi kan na ni o fe se awon ara kolose nitori awon ti o wa nso fun wi pe Jesu Christi ni kan soso ki yo le to fun won o ma nsele laye ode oni wi pe nigba ti a ba ti gba Jesu Christi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ti gba Jesu Christi gege bi oluso agutan fun wa ti a ba ti gba Jesu Christi gege bi imole ati olufuni ni iye awon elomiran ma nwa lati so fun a wi pe bi a ba joko ti Jesu Christi ni kan soso wi pe ko le to fun won sugbon eyi ni Paul apostoli ti o fi fe ja iro awon eniyan wonyi ti o fe ki o ye awon ara kolose wi pe Jesu Christi o to fun gbogbo won patapata ninu kolose ori keji ninu kolose ori keji lati ese ikeji si iketa ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle olorun ani Christi inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si eyi ni Paul n je ki o da won loju wi pe ko tun si ogbon ni ibomiran ko tun si imo ni ibomiran ko tun si ijinle ife olorun ninu ibomiran wi pe ninu Jesu Christi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si nitori be bi a ba ri eni ti o fi Jesu sile ti o wa ogbon tabi oye tabi iya nipekun ni ibomiran o je pe iru eni be o di eni isina ati eni ti o sako ninu kolose ori keji ese ikesan o so wi pe nitori pe ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara o je ki o ye wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun oye oro olorun imo olorun ati gbogbo ibukun ti olorun fe fun wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun kan wonyi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe Jesu ti a ti gbo nipa re wi pe ko to fun wa ninu Corinthi keji ori kesan ese ikejo Corinthi keji ori kesan ese ikejo olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi dara dara bi o ti n so nipa gbogbo ore ofe
bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító nígbà gbogbo àti iṣẹ́ rere gbogbo. Ó sì fi àwọn nǹkan wọ̀nyí sí orí Jésù wípé nínú Kristi ni a ní gbogbo àwọn ẹ̀kún nǹkan wọ̀nyí ni wọ́n ó sì máa bí si bí a bá gba Jésù Kristi gbọ́ wípé kò sí ohun kan tí a fẹ́ ní tí a kò lè ní ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú Jésù nínú Éfésù orí kẹta. Éfésù orí kẹta láti ẹsẹ̀ ogún. Ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa? Ohun tí a ṣe ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí ni pé kí ó lè yí ọ dájúdájú wípé kò sí agbára ní ibòmíràn àfi nínú Jésù Kristi. Kò sí ìgbàlà ní ibòmíràn àfi nínú Jésù Kristi. Kò sí ìdáǹdè ìtúsílẹ̀ nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristi. Bí a bá rí ẹni tí ó ń pa ọlọ́kàndà, bí a bá rí ẹni tí ó fẹ́ ṣí ọlọ́nà, tí ó ń sọ fún ọ wípé ìmọ̀ ìjìnlẹ̀ tó wà ní ibòmíràn bí kìí ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbélé wa lọ́wọ́, ó jẹ́ wípé ẹni bẹ́ẹ̀ ó fẹ́ mú ọ ṣáko, ó ń fẹ́ mú ọ rìn kiri gẹ́gẹ́ bí ẹni tí ó sọnù. Èyí ni ó ń kọ Paul apostle lóminú tí ó mọ̀ wípé àwọn tí ó lọ sí Kolose tí ó fẹ́ pa wọ́n lọ́kàndà, tí ó fẹ́ ṣí wọn nípò, wípé wọ́n ó sọ wọ́n di aṣáko, wọ́n ó sọ wọ́n di ẹdun arinlẹ̀ nípa ti ìgbàgbọ́. Ó sì ń fẹ́ kí ó dá wọn lójú wípé ìtànjẹ ni àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n mú tọ̀ wọ́n wá. Jẹ́ kí a wò nísinsìnyí àwọn ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń sọ nínú ibi tí a kà nínú Kolose orí kìíní, tí ó ń sọ nínú nípa Kristi Jésù Olúwa wa. Ìkíní, ó ń sọ nípa Kristi àwòrán Ọlọ́run, Ọlọ́run àìrí, ṣùgbọ́n Jésù Kristi ni ó sọ Ọlọ́run di ẹni tí a fi hàn, ẹni tí a rí, ẹni tí a mọ̀. Òun ni àwòrán Ọlọ́run. Ìkejì, ó ń sọ nípa Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, ó ń sọ nípa Kristi orí ìjọ. Ìkíní, Kristi àwòrán Ọlọ́run. Ìkejì, Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, Kristi orí ìjọ. Jẹ́ kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Wo Kolose orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ó ní ẹni tí í ṣe àwòrán Ọlọ́run. Ta ni Paul ń sọ nípa rẹ̀ yìí tí ó sọ wípé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run? Bí o bá kà á láti ẹsẹ̀ kẹtàlá, ó ní ẹni tí ó gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ yìí ni ó ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún tí ó sọ wípé ọmọ rẹ̀, ẹni tí àwa ní ìdáǹdè, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ó mọ̀ wípé èyí ń sọ nípa Kristi. Ó ní a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi. Nínú ẹsẹ̀ kẹẹ̀dógún ni ó ti tẹ̀síwájú tí ó wípé ẹni tí yìí ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Jẹ́ kí a ṣe ìtumọ̀ èyí fún ọ. Nígbà tí ó ń sọ wípé ẹni yìí ní í ṣe àwòrán Ọlọ́run, ó ń sọ wípé Ọlọ́run tí a kò rí, ṣùgbọ́n Jésù Kristi jẹ́ àwòrán rẹ̀. Jésù jẹ́ Ọlọ́run. Ó ní ẹlẹ́dàá ohun gbogbo. A ó jẹ́ kí ó dá lójú bí a ó ti máa wo ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ènìyàn ẹlẹ́ran ara kò lè fi ojú rí Ọlọ́run nínú ọláńlá rẹ̀, kò sì tí ì rí nínú ẹ̀kún ọláńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dénìyàn tí ó wá fi Ọlọ́run hàn. Jésù yìí ni àwòrán Ọlọ́run pípé, àwòrán tí ó fi Ọlọ́run hàn, tí ó sì sọ fún wa wípé òun pàápàá jẹ́ Ọlọ́run. Jẹ́ kí a fiyè sí àwọn ọ̀rọ̀ tí a ó kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nísinsìnyí kí o lè mọ̀ wípé Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀ kìí kàn ṣe bí ọ̀kan nínú àwọn áńgẹ́lì tàbí kó kàn jẹ́ bí ọ̀kan nínú àwọn wòlíì. Ó jẹ́ Ọlọ́run fúnrara rẹ̀. Jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nínú Isaiah orí kẹsàn-án. Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa. Èyí ń sọ nípa Jésù Kristi.
o ni ijoba yo se wa ni ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo olorun alagbara bi o ba je eni ti o gba bibeli gbo bi o ba je eni ti o gba aro olorun gbo bi ki ba se wi pe o fe mu olorun leke o si fe soro re bi asan o mo wi pe jesu kristi yi a pe ni olorun alagbara a si pe ni baba ayeraye a pe ni omo alade alaafia e je ki o da wa loju wi pe jesu ti a gbagbo ki se woli ki se angeli o je olorun o so wi pe a ma n pe ni omo olorun be ni o je omo olorun o si tun je olorun bakan na bi abawo orin dafidi ori karun din ni aadota ori karun din ni aadota lati ese ikefa si ikeje oni olorun lae ati lae lae ni ite re opa alade ijoba re opa alade otito ni iwo fe ododo iwo korira ewa buburu nitori na le olorun re se fi ami ororo ayo ya o so lori awon ogba re bi o ba fiye si ohun ti a ka yi o so wipe ni ese ikefa o nso nipa olorun o ni olorun lai lai ni ite re ati wipe opa alade ijoba re opa alade otito ni ṣugbọn ni ese ikeje ni o tun so wipe nitori na ni olorun re o pe ni olorun ninu ese ikefa o tun so wipe olorun re ninu ese ikeje ta ni eyi n toka si je ki bibeli ki o se itumo ti o kun fun wa ninu heberu ranti ohun ti a ka wipe o n so nipa olorun o si tun so nipa wipe olorun ti a n so nipa re yi titi lai ni ite re ati wipe opa alade ijoba re opa alade otito ni wo heberu ori kini lati ese ikefa ati pelu nigbati o mu akobi ni wa si aye o mo wipe yi n so nipa kristi o wipe ki gbogbo awon angeli olorun ki o fori bale fun ati ni ti awon angeli o wipe eni ti o da awon angeli re li emi ati awon iranse re li owo ina ṣugbọn ni ti omo bi o wipe ranti wipe yi n so nipa kristi ni ti omo li o wipe ite re olorun lae ati lae lae ni opa alade ododo li opa alade ijoba re iwo fe ododo iwo si korira ese nitori na ni olorun ani olorun re se fi ororo ayo yan oju awon egbe re lo yo yo nisisin iwo pe eyi ti a ti ka ninu orin dafidi o n toka si jesu kristi o si n pe jesu kristi ni olorun eyi je ohun awamaridi ṣugbọn o je ohun ti a ṣipaya fun wa lati ọwọ emi olorun lati inu iwe mimo mo fe ki o tun wo bibeli ki o wo romu iwe romu ori kẹsan ese ikarun ti eni ti awon baba ise ati lati ọdọ awon eni ti kristi ti wa nipa ti ara eni ti o bori ohun gbogbo olorun olobokun lailai bi o ti n so nipa kristi ni o n so wipe oun ni olorun olobokun lailai bi iye meji ba wa ninu okan enikeni ki o wo matthew ori kini lati ese ikokanlelogun titi de ese iketalelogun yo si bi omokunrin kan jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won gbogbo eyi si se ki eyi ti a so lati odo oluwa wa li enu wo li ki o le se pe kiyesi won dia kan yo loyun yo si bi omokunrin kan won si ma pe oruko re ni Emmanueli itumo eyi ti se olorun wa pelu wa bi a ti n pe jesu kristi ni Emmanueli ni a n tumo re fun wa wipe itumo re ni wipe olorun ni o deniyan ti o wa ba wa gbe ati itanṣan imole re o je itanṣan imole ti olorun wo iwe heberu lekan si heberu ori kini lati ese ikini ki a wo ohun ti
ìwé mímọ́ ń sọ nípa Jésù Kristì tí ó jẹ́ Ọlọ́run tí ó sì jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo. Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ nígbà ni. Ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí, ó ti ipasẹ̀ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀, ẹni tí í ṣe àjògún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú. Bí o bá ti ń gbèrò nínú ọkàn rẹ, tàbí tí o ní àfiyèsí wípé báwo ni a ṣe dá ayé, jẹ́ kí o yẹ wípé Ọlọ́run ni ó dá ayé, ṣùgbọ́n ń sọ fún wa wípé ẹni tí ó dá àwọn ayé nípasẹ̀ Jésù Kristì, ẹni tí í ṣe ìtànṣán ogó rẹ̀ àti àwòrán òun ti kára rẹ̀, tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀. Ó jókòó lí ọwọ́ ọ̀tún ọláńlá lé òkè. Èyí ń sọ nípa Jésù Kristì wípé ó jẹ́ Ọlọ́run, ó jẹ́ ẹlẹ́dàá wa, òun sì ni Ọlọ́run ayérayé. Nínú Kólósè orí kìíní wo ẹsẹ̀ kẹẹ̀dógún lẹ́ẹ̀kan sí, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Bí ó bá ń sọ nípa àkọ́bí gbogbo ẹ̀dá, èyí kò sọ wípé a dá Jésù, nítorí pé àwọn tí wọ́n máa ń gbé Bíbélì káàkiri, tí wọ́n máa ń ta ìwé tí wọ́n máa ń tà káàkiri, wọ́n máa ń sọ wípé Jésù ni àkọ́kọ́ dá, kí a tó dá àwọn áńgẹ́lì, kí a tó dá Ádámù, kí a tó dá Lágbájá, kí a tó dá Tìbí, kí a tó dá Tọ̀hún, nítorí wípé èdè tí Bíbélì ń lò kò yé wọn. Bí a bá ń sọ nípa àkọ́bí, nínú èdè Gíríkì tí a fi kọ Májẹ̀mú titun, ó ń sọ nípa ẹni tí ó ní agbára, ẹni tí ó ní ipá, ẹni tí ó ní ipò. Èyí kò sọ nípa àkókò wípé àkọ́kọ́ dá Jésù, kí a tó dá àwọn ẹ̀dá mìíràn. Ó ń sọ nípa àkọ́bí gẹ́gẹ́ bí ẹni tí ó ní ipò ńlá ju gbogbo ẹ̀dá lọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ní agbára ju gbogbo ẹ̀dá lọ. Èyí ni ó fi ń sọ wípé ó jẹ́ àkọ́bí, ó jẹ́ ẹni ọlá, ó jẹ́ olórí lórí gbogbo àwọn ẹ̀dá. Wo Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án, a ń kẹ́kọ̀ọ́ nípa Kristì sí jù bẹ́ẹ̀ lọ wípé Bíbélì jẹ́ kí ó dá wa lójú wípé ó jẹ́ Ọlọ́run. Bí Ọlọ́run Bàbá ti jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni Ọlọ́run Ọmọ jẹ́ Ọlọ́run pẹ̀lú. Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án, Jésù sì wí fún un pé bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Fílípì, ẹni tí ó bá ti rí mi, ó ti rí Bàbá. Ìwọ ha ṣe wípé fi Bàbá hàn wá? Jésù Kristì sọ, ó sì jẹ́ kí ó dáni lójú. Ó ní ẹni tí ó bá ti rí Bàbá, ó ti rí òun. Wípé bí Bàbá ti jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni òun jẹ́ Ọlọ́run. Nínú Yohánù yìí kan náà, orí kìíní láti ẹsẹ̀ ìkíní, ó ní lé àtẹ̀jẹ̀ kan ṣe lè ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lè ọ̀rọ̀ náà. Òun náà lé ó wà lé àtẹ̀jẹ̀ kan ṣe pẹ̀lú Ọlọ́run, nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo bí ìsìn kan wọ̀nyí nípa Jésù Kristì, nípa olùgbàlà wa, nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, àti lẹ́yìn rẹ̀ a kò dá ohun kan nínú ohun tí a dá. Bíbélì ń jẹ́ kí ó yé wa wípé Jésù Kristì yìí ni àwòrán pípé Ọlọ́run, àti wípé òun ni olùborí, àti ó wà ní ipò orí nínú ohun gbogbo. Nínú Fílípì orí kejì, Fílípì orí kejì, a ń wo ẹsẹ̀ ìkẹfà. Ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò ká sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. A ń sọ fún wa níhìn wípé ó jẹ́ àwòrán Ọlọ́run, kò sì ká sí ìwọra. Èyí ni wípé kì í ṣe ohun tí ó ń jà fún tàbí ohun tí ó ń fẹ́ nawọ́ sí tí kò jẹ́ tirẹ̀. Ó jẹ́ ẹni tí ó bá Ọlọ́run dọ́gba. Nítorí bẹ́ẹ̀ ni Paul apostoli ni ó jẹ́ kí ó yí àwọn ènìyàn wọ̀nyí wípé Jésù Kristì yìí ní ṣe àwòrán Ọlọ́run, àti wípé ó jẹ́ ẹni pépé.
ninu re ni ekun ohun rere gbogbo wa nitori be gbogbo awon ti o fe si won lona ti won talk awon si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki yo si le je ki won di eni diduro sese eyi ni paul nso fun we pe ki won boju kuro ninu awon nkan won yi kan mo we pe jesu christi ti to fun won ikeji o je ki o ye won wi pe jesu christi yi ni eleda ohun gbogbo wo kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re li ada ohun gbogbo ohun ti nbe li orun ati ohun ti nbe li aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese olorun wonyi won ye ni ti koni afikun ti aba tun ma se alaye popo ohun ti a so nihin ni wepe iba se ohun ti a ri tabi ohun ti a ko ri iba se ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun iba je ohun ti nbe ni oke abi ohun ti nbe ni isalele wepe agbara jesu christi ni o da won bi awon ti ko loye iwe mimo bi won ba nwo awon ise iyanu ti jesu christi se ninu majemo titun won ma se kayefi won ma bere ibere pupo wepe bawo lo se le sese fun jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju afoju ohun ti ko ye won ni wepe eni ti o je eleda ohun gbogbo eni ti o da ohun ti a ri ati ohun ti a ko ri eni ti o je nipa oro agbara re le a fi mu ohun gbogbo duro sokan papo bawo ni o se soro fun ru eni be lati se awon ise iyanu ti a nka ninu bibeli je ki a tun wo lekan si ki a pada si majemu lailai ninu orin dafidi orin dafidi ori keji le ni 80 orin dafidi ori keji le ni 80 lati ese 25 ese 25 orin dafidi ori keji le ni 80 lati ese 25 lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re eyi n so nipa eleda o ni lati ipele aye lati iseda aye lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re won o se gbe sugbon iwo duro ni tooto gbogbo won ni yo di ogbo bi aso bi ewo ni iwo paro won iwo won o se paro sugbon bakan na ni iwo odun re ko li opin kini a le so nipa oro olorun ti a ka yi tani awon oro won yin soro nipa re nigba ti o wi pe lati igba ti jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan won yi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wipe eni ti o da nkan wonyi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti a nso nipa re ninu hebero ori kini lati ese ikewa ati iwo olowa le atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi so nipa jesu christi nitori bi o ba wo lati ese ikejo oro jesu christi ni o nso nigba ti o wepe sugbon ni ti omo le o wipe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan
Èyí ni ó tẹ̀síwájú láti sọ fún wa wípé nípa Jésù Kristì yìí, Olúwa yìí kan ṣoṣo náà ni ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá wípé ìwọ Olúwa Kristì. Lí àtètè kọ́ ṣe ni ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀. Àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Bí a ti ń ka nǹkan wọ̀nyí yóò máa dókì lọ́kàn rẹ wípé àwọn tí kò gba Jésù Olúwa gbọ́, wọn kò gba ẹlẹ́dàá ayé òun ọ̀run gbọ́. Àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣánkálá sí Jésù, wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùngbé sí ẹlẹ́dàá ọ̀run òun ayé. Àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀, ìwà ọ̀pẹ̀ tí wọ́n ń fi hàn sí Jésù Kristì, wọ́n fi rú ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run òun ayé. Wọ́n sì ń fi rú ìwà yìí hàn sí ẹni tí ó ṣe ìdájọ́ ohun gbogbo. Bí a bá wo Isaiah orí ogójì, láti ẹsẹ̀ ìkẹsàn-án, ìwọ oníhìn rere Sioni, gún òkè gíga lọ, ìwọ oníhìn rere pẹ̀lú ìwọ oníhìn rere Jerusalemu, gbé ohùn rẹ sókè pẹ̀lú agbára, gbé sókè, má bẹ̀rù. Wí fún àwọn ìlú Júdà pé ẹ wo Ọlọ́run yín, kíyè sí Olúwa Jehovah yóò wá nínú agbára, apá rẹ̀ yóò ṣe àkóso fún un, kíyè sí èrè rẹ̀ wà pẹ̀lú rẹ̀, ẹ̀san rẹ̀ sì ń bẹ níwájú rẹ̀, òun ó bọ́ ọ̀wọ́ ẹran bí olùṣọ́ àgùntàn. Bí nǹkan tí a ń kà bí ó bá yí ọ, ṣe orí wípé nínú ẹsẹ̀ ìkẹsàn-án ó ń sọ, ó dárúkọ rẹ̀ wípé Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkẹwàá, ó dárúkọ rẹ̀ wípé Olúwa Jehovah ní í ṣe pẹ̀lú agbára. Nínú ẹsẹ̀ ìkọkànlá ni ó wá ń pè ní olùṣọ́ àgùntàn. Bí ó bá ka Jọ̀hánù orí kẹwàá, ó rí wípé bí a bá ń sọ nípa olùṣọ́ àgùntàn ní tòótọ́, a ń sọ nípa Jésù Kristì. Ó bọ́ ọ̀wọ́ ẹran rẹ̀ bí olùṣọ́ àgùntàn, yóò sì fi apá rẹ̀ kó àwọn ọ̀dọ́ àgùntàn, yóò sì kó wọn sí àyà rẹ̀, yóò sì rọra dà wọ́n, da àwọn tí ó lóyún tálí, ó ti wọn omi ní kòtò ọwọ́ rẹ̀, tí ó sì fi ìka wọn ọ̀run, tí ó sì ti kó erùpẹ̀ ayé jọ sínú òṣùwọ̀n, tí ó sì fi ìwọ̀n wọn àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké nínú òṣùwọ̀n. Èyí ń sọ nípa Jésù Kristì, olùṣọ́ àgùntàn wa tòótọ́, wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo. A ti kà á nínú Jọ̀hánù tẹ́lẹ̀ rí wípé Jésù Kristì nípa rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nísinsìnyí wo Kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n fún àwa Ọlọ́run kan ní bẹ, bàbá, lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wà, àti tí ẹni tí gbogbo wa ṣe, àti Olúwa kan ṣoṣo, Kristì Jésù, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà, àti àwa nípasẹ̀ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ dájú wípé Jésù tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ni ẹlẹ́dàá ohun gbogbo. Àti wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá àwọn gbogbo tí a dá, ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Jẹ́ kí a padà sínú Kólósè orí kìíní, kí a wo ẹsẹ̀ ìkejìdínlógún àti ẹsẹ̀ ìkọkàndínlógún. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ní ìjọ, ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Jésù yìí ni a fi fún wa gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀. Ó wí pé Jésù yìí ni orí fún ara. Bí a ti pe ìjọ ní ara, ara Kristì, bẹ́ẹ̀ ni a pe Kristì ní orí ìjọ. Nínú Kólósè kejì, nínú Kólósè orí kejì,
ẹsẹ̀ ìkọkàndínlógún tí kò sì di orí ni mú ṣeṣe láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkèé àti ṣanpèsè fún gbogbo ara tí a sì ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń dàgbà nínú ìbísí Ọlọ́run. Ohun tí a ń sọ nípa orí níhìn-ín tàbí tí a ń sọ nípa Kristi ni wípé Kristi gẹ́gẹ́ bí orí òun ni yóò mú kí gbogbo àwọn oríkèé àti iṣan kí wọn kí ó ní ìpèsè fún gbogbo ara àti kí a lò so wọn ṣọ̀kan papọ̀ àti wípé kí wọn kí ó lè máa dàgbà nínú ìbísí iyè nínú Ọlọ́run. Wípé ẹni tí ó bá jẹ́ orí òun ni ẹni tí ń tọ́ni, òun ni olùṣọ́ àgùntàn, òun ni adarí, òun ni aṣáájú, òun ni orísun agbára. Nítorí bẹ́ẹ̀ fún ìjọ Jésù Kristi jẹ́ orísun agbára wa, kìí tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ, ṣùgbọ́n Jésù Kristi tí ó jẹ́ orí fún ìjọ òun ni orísun agbára. Òun sì ni aṣáájú, kìí ṣe áńgẹ́lì, kìí ṣe àlá, kìí ṣe ìran, kìí ṣe ìsọtẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa, nítorí wípé òun ni aṣáájú àti adarí wa, òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú, òun ni iyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí í ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ Ọlọ́run, kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn, tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristi Olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa, ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kolose nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún, kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí tàbí olórí, ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run, a kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí, ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé, tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristi. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe? Bẹ́ẹ̀ náà ni, kò sí ohun tó ṣòro fún Jésù Kristi láti ṣe. Nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí li òun. Nítorí nínú rẹ̀ li a ti dá ohun gbogbo. Nínú Jésù Kristi àti nípasẹ̀ Jésù Kristi lè àti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tìrẹ, ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó tọ́, ohun tí ó yẹ ni láti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, nítorí wípé òun ni ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbáà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbá ṣe ìtẹ́, ìbá ṣe oyè, ìbá ṣe ìjọba, ìbá ṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbà á gbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristi, nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo, òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún lè a dá nǹkan wọ̀nyí, bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀, èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run. Òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun, ni Jésù Kristi
ẹni tí ó jẹ́ ọlọ́run dènìyàn ni ó ti wà ní àti ayérayé, òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé, tàbí ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara. Òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa, òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa, òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa, òun ni gẹ́gẹ́ bí adarí, òun ni orí fún ara. Èyí ni ní ìjọ, ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa. Bí o bá gba Jésù Kristì gbọ́, bí irú ẹni bẹ́ẹ̀, bí o bá kú ní àsìkò àjínde, yóò ní àjínde tí iyè, àti pé nínú ohun gbogbo kí òun kí o lè ní ipò tí ó ga jù lọ. Bí o bá yin Ọlọ́run, tí o forí balẹ̀ fún Ọlọ́run, bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí, bí o bá dé ọ̀run pẹ̀lú, o máa sìn, nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ, àti ó jẹ́ nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo kí o lè máa gbé inú rẹ̀. Àwọn tí ó fẹ́ dá ọkàn àwọn ara Kólósè rú, tí wọ́n fẹ́ ṣí wọn nípò padà, tí wọ́n fẹ́ kọ ojú wọn sí Ọlọ́run àjèjì, tí wọ́n fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé Kristì Jésù kò tó fún wọn. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ni ó fi wá láyé wọn yékéyéké wípé Jésù Kristì tó fún wa. Mo sì gbàgbọ́ wípé ó tó fún ìwọ náà pẹ̀lú, wípé bí a bá gba Jésù Kristì gbọ́, ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa, kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò, kò sí ohun tí a ń ṣàfẹ́rí tí a kò lè rí nínú Jésù Kristì. Nítorí wípé bí a bá lè tọ Ọlọ́run Bàbá wa nípasẹ̀ rẹ̀, nípasẹ̀ Jésù Kristì, yóò lè ṣe ju gbogbo èyí tí a ń bèèrè àti èyí tí a ń rò lọ, gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a fìyìn fún Ọlọ́run wípé ó là wá lójú, wípé ó mú wa kúrò nínú òkùnkùn. Ó jẹ́ kí a mọ̀ wípé Jésù Kristì ní àwòrán Ọlọ́run tí a kò rí, Jésù Kristì ní ẹlẹ́dàá ohun gbogbo, àti wípé Jésù Kristì ni ó jẹ́ olórí ìjọ. Bí ó sì ti jẹ́ olórí ìjọ, jẹ́ kí ó jẹ́ olórí fún ìwọ náà. Bí a kò bá tí ìgbà ọkàn rẹ là rántí pé Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù olùgbàlà, Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù olùṣọ́ àgùntàn, òun ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún wa. Jésù Kristì yìí kan náà, Ìmánúẹ́lì, Ọlọ́run dènìyàn, Ọlọ́run wà pẹ̀lú wa, òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀, o ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀, o ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù, o ní láti kọ wọ́n sílẹ̀, o ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé, o ní láti kọ wọ́n sílẹ̀, kí o sì rọ̀ mọ́ Jésù Kristì nìkan ṣoṣo. Nítorí wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo, òun ni àwòrán Ọlọ́run tí a kò rí, òun ni olórí ìjọ, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe wá pé, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè mú wa láti ayé yìí lọ sí ọ̀run rere, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè darí ẹ̀ṣẹ̀ wa jù wá, ẹni tí ó lè mú wa kúrò bọ́ lọ́wọ́ ìdájọ́, òun ni ẹni tí a fi fún wa tí ó lè mú wa wá sí ọ̀dọ̀ Bàbá. Nítorí bẹ́ẹ̀, ké pe Ọlọ́run, kí o sì fi ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristì kí o fi hàn, nítorí wípé Jésù Kristì ni ẹlẹ́dàá ohun gbogbo. Nípasẹ̀ agbára rẹ̀ ni a fi kó àwọn nǹkan ṣọ̀kan papọ̀ títí di ìsinsìnyí. Bí o kò bá tí ní ìgbàlà sọ fún Ọlọ́run wípé o gba Jésù Kristì gbọ́, o gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn gẹ́gẹ́ bí ẹlẹ́dàá, olùgbàlà, olùdánisílẹ̀, olùdáǹdè, àti onídàájọ́ tí ó dájọ́ gbogbo ayé ní ìkẹyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Nínú ìsìnrẹsì Ọlọ́run, má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ láti máa fi ohun mìíràn kún ìsìn Ọlọ́run. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé Jésù Kristì kò tó gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí olùfúnni ní iyè. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ
wípé ẹni láti tún máa wá àwọn angẹ́lì káàkiri wípé ọgbọ́n ìjìnlẹ̀ tó wà níbìkan yàtọ̀ sí nínú Jésù Kristì olúwa àti olùgbàlà wa nínú Jésù ni ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo nǹkan tí ó wà nínú Ọlọ́run ni ó pé sí. Ó ní a fi fún wa láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti láti dì wá mú títí dé òpin láti mú wa lọ sọ́dọ̀ Ọlọ́run níkẹyìn. Jésù Kristì yìí kan náà ni a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó fún wa lóore ọ̀fẹ́ àti agbára láti jẹ olóòótọ́ títí dé òpin. Bí o bá ṣàrọ̀ rẹ̀ tì nísinsìnyí tí o kọ̀ ọ́ sílẹ̀, rántí pé Jésù yìí kan náà ni yóò jẹ́ onídàájọ́ ní ọjọ́ ìkẹyìn. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó wà nínú Jésù Kristì, Olúwa, Olùràpadà, Olùgbàlà wa.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Olorun baba wa adupe lowo yin wo pe e fa wa sumo odo ara yin lati mo yin nipasẹ Jesu Christi nje an bebe bi a ti wa loni wo pe gbogbo on to siji bo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi gege eleda wa ati olugbala wa e ka awon iboju won yi kuro ni oruko Jesu. Eje ki a ri Jesu ki a si ri yin eje ki a le tele ona iye yi titi de opin e fun a ni ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Kristi Olowa wa. Ninu Timothy keji ori keta lati ese ikini ṣugbọn eyi ni ki o mo pe ni ikehin ojo igba ewo yo de nitori awon eniyan yo je olufe ara won olufe owo afunu agberaga asoro boboro asa egboran si obi alai lope alai mo alai nife alai le darijini abanije alai le ko ara won ni ijanu ohun roro alai nife ohun rere onikupani alagidi olokan giga olufe faaji ju olufe olorun lo awon ti won ni afarawe iwa bi olorun ṣugbọn ti won se agbara re yera kuro lodo awon wonyi pelu nitori ninu iru eyi li awon tin ra ko wo inu ile ti won si ndi awon obirin alai logbon ti adi eseru ni igbesin ti a si n fi oniruru ife kofe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon eso olorun ti a ka won yi ti o se wo ohun ti a n soro re loni o ri daju wipe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo n soro loni nipa iwa ailofin ti igba isinsin yi iwa alailofin ti igba isinsin yi bi o ba wo awon ese olorun ti a ti ka yo yi odaju wepe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose ko jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori iba ase omode tabi agba omo ile iwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wipe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi oju kokoro ohun lo kun aye lode oni nitori eyi ni Paulu ti a tọpasẹ rẹ lati emi olorun ni o se n kọwe si Timothy ti o n sọ fun wipe ni igba ikehin ọjọ eyi je igba ti a wa yi wipe yo je igba ewu lọpọ lọpọ o sọ wipe idi rẹ ti yo fi je igba ewu ni wipe ọpọlọpọ ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi a ba si ri iru awon eniyan be bẹ́ẹ̀ni ìdájọ́ ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn. Kì í ṣe ní ayé yìí nìkan, bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára. A ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Ìkejì, ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀. Ìkẹta, ọ̀nà àbáyọ. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn onídàájọ́, orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kíní. Ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Efraimu, orúkọ ẹni tí jẹ́ Mika, wọ̀ṣẹ̀ karùn-ún. Ọkùnrin náà Mika sì ní ilé òrìṣà kan, ó sì ṣe Efodu àti Terafimu, ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé, lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Israeli, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Èyí ni a ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin Ọlọ́run. Mo ká ẹsẹ̀ ìkíní fún ọ kí ó lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israeli, àwọn tí a ti fún ní òfin Ọlọ́run, májẹ̀mọ́ Ọlọ́run, ìlànà Ọlọ́run àti àṣẹ Ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mose ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé, tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo Ọlọ́run, á sì wúni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà. Ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún lí òfin, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́, tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ayérayé, Ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ foríbalẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta, bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún wa wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀.

ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù olówa, ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù olówa, wọ́n máa ń gbàdúrà, ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe olówa. Wọ́n tilẹ̀ ní bíbélì ṣùgbọ́n ó ń sọ fún wa, wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn. Bí àwọn bàbá wọn ti ṣe, bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí. Ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́, ṣùgbọ́n ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkọ eégún láàrin ọ̀sẹ̀. Àwọn tí ó dàbí ẹni pé ní àkókò Kérésìmesì àti ní àkókò àjínde, àwọn ni wọ́n máa ń kọrin, wọ́n tilẹ̀ máa ń gbá àwẹ̀ pàápàá ní àsìkò Lẹ́ǹtì, ṣùgbọ́n oògùn ìbọ̀rìṣà, eégún, ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn. Ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ, tí wọ́n lè kà, tí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run, àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin, àìtẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kíní, orí karùn-ún, à ń kà á láti ẹsẹ̀ kíní. Kọ́rìntì kíní, orí karùn-ún, láti ẹsẹ̀ kíní. A ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn-ín ni wípé ìwà tí ó wà láàrin ìlú, bí a kò bá ṣọ́ra, ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kúfẹ́, àgbèrè, panṣágà, àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí, ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ò fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristi, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn, a sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Paul apostle ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tún wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Paul ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kalẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Lọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sá ń ròyìn rẹ̀ kalẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà bíbélì dáradára, ó rí wípé láti Jẹ́nẹ́sìsì ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodus, ó rí níbẹ̀.
bí ẹ bá ka Levítíkù tàbí Númẹ́rì tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà ó jẹ́ ìwà èrí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí ẹ bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí ó bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí ó ka Isaiah, tàbí ó ka Jeremiah, tàbí ó wá sínú Májẹ̀mú titun láti Matthew dé Marko dé Luke dé Johannu dé ìṣe àwọn apọ́sẹ́lì dé Rome àti dé Corinth àti títí dé ìwé ìfihàn, ni Ọlọ́run ti ń ké wa nílọ, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jù lọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀síbẹ̀ aróhin rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronúpìwàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nàmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí a dáríjì wọ́n wẹ́sẹ̀ ìkejì, ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú kàánú, kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín? Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. Ó jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Gbàtí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Gbàtí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà, ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, gbàtí ó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kénánì, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni àpàwọn rẹ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiya. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìnrere, bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ, bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó,
wọn a máa gbẹ ni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ńbẹ̀? Ṣé panṣágà wà ńbẹ̀? Ojú kòkòrò ńkọ́, ìwà ayé ńkọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn. Ṣé o mọ ìwà òmùgọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeé ṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá ọ lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run. Ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí aṣọ tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, a ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí 8 ẹsẹ̀ 11, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti ṣe, láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀, wọ́n rò wípé Ọlọ́run kò rí wọn. Ṣé orun ti Dáfídì? Ó rí Báṣébà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i, ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí? Wọ́n sọ fún un, ó ránṣẹ́ sí. Nígbà tí ó ránṣẹ́ sí Báṣébà, ó dàbí ẹni wípé bóyá Ọlọ́run sùn, bóyá Ọlọ́run rí, nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà. Ṣùgbọ́n ó lóyún, ó bímọ. Orí gbogbo lèṣe-lèṣe tí Dáfídì ṣe, gbogbo ìwàkuwà, ìwà ìbàjẹ́, ìpànìyàn tí Dáfídì ṣe, ṣùgbọ́n Ọlọ́run rí. Ó rán Nátánì wòlíì láti lọ bá wípé èyí tí ó ṣe ni, ó ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba. Bí o bá wo ìgbésí ayé Dáfídì láti ìgbà náà lọ, ìdà kò sinmi láti máa lé Dáfídì. Ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀, àti wàhálà nínú ẹbí rẹ̀. Nítorí kíni? Nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọwájú Olúwa. Bákan náà ni ìwà Ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní oṣù tí ó kọjá, kí o rò wípé kò sí ìdájọ́. Ìdájọ́ wà, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú. Nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi. Wo ẹsẹ̀ 13, ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. Èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kì yóò dára fún ènìyàn búburú, béèrè lọ́wọ́ Judas Iscariotu, yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú, béèrè lọ́wọ́ Saulu, ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Israẹli, yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú, béèrè lọ́wọ́ Farao tàbí Nebukadnessari tàbí Herodu. Ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe
láti fa ojú rẹ̀ gùn. Ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ojú rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run. O lè máa sọ wípé àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé. Kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́. Nítorí bẹ́ẹ̀ a lè ṣe ohunkóhun tí a bá fẹ́ nítorí ayé oore ọ̀fẹ́ la wà. Àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wípé má mole pọ̀ fún mi. Àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí. Ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́ wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́. Wọ́n lè fọwọ́ pa idà Ọlọ́run lójú. Wọ́n lè ré kọjá òfin Ọlọ́run. Wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́. Yẹ ká wo májẹ̀mú titun ní Kọ́ríntì kìíní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa. Kí ó má ba ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni. Kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn. Bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré. Bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí 2,100 ènìyàn sì ṣubú ní ìjọ kan. Èyí ń kìn wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò oore ọ̀fẹ́ bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébùú fún wa, ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀ bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú ó dájú wípé ìbínú Ọlọ́run ìdájọ́ Ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀. Bákan náà wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 21, ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn, ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀, ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Daniẹli orí kẹrin láti ẹsẹ 27. Daniẹli orí kẹrin ẹsẹ 14. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà. Bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́? Nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ. Já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánìẹ̀lì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sáìsáìsá kúrò lọ́dọ̀ Olúwa bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun. Bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run? Ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ,
ki o si le kuro labe ibinu Olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani we pe ki o fi ododo ja ese re kuro on ti a so ni yin ni pe ki o je olooto ki o je olododo ki o mo we pe ese je ohun egbin ohun iri ni waju Olorun ki o mo we pe agbere panshaga manfa ibinu Olorun ki o mo we pe eni ti o npe ni abani dese ki se ore o je ota ti o fa idajo Olorun ati egun Olorun wa si ori re ki o mo we pe ko si bi ti o ti le da ese ni kokon ni ni abole ni tabi ni okunkun we pe oju Olorun ri o oju Olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki wa fi pelu otito pelu ododo ki o wa si waju Olorun ki o so fun we pe o je elese ma janankato we pe o je olosin olofarasin tabi olofokansin eni ti n lo sile sin eni ti n ka bibeli eni ti n fun alagbe lowo eni ton se tibi tabi ton o nipa eyi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so we pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ninu mi ri Olorun so we pe wa pelu otito ko ise re sile so fun Olorun we pe o mo we pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o si ko gba esododo asedede sile patapata ki o le je we pe anu Olorun ati idariji latodo re yo je tire o Jacobo Jacobo ori kerin lati ese ikefa sugbon o nfun ni ni ore ofe si nitori na le o se wi pe Olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti o rin ona isina ona ti ko wa gege bi ife Olorun sugbon ti o so wi pe ko sewo ko sese ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti Olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju Olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga o ni Olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun Olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo Olorun owo si sumo yin e we owo yin mo eyin elese bi o ba je eni ti o n gba owo eyin o je eni ti o je ile iri ni waju Olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to n seyun owo re kun fun eje o si je ile iri ni waju Olorun o n so wi pe e we owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ti o ba fi owo pamọ sibi kan bi o ba ri o he o n so wi pe e we owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse o ni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki e si gba awe e je we pe ki a kaanu gba ti o n so pe ki a gba awe ohun ti o n so ni we pe nihin yi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi Olorun ki a mo we pe ese ti a da o je ohun ti o buri iwaju Oluwa o ni ki a si sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fefe o si bi o sohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon n so fun a we pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere Olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo Olorun ro dede lori re
o so wipe ki inu iru eni be ki o baje ki iru eni be ki o kanu ki iru eni be ki o sokun oni eje ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di kanu era yin sile ni waju olowa ohun o se gbe yin ga ohun ti o so nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o n so nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wo pe bi a ba je wo se wa ti a tun ba ni waju olowa ti a ko ese wa sile ti a ri ara wa sile wo pe yo gbe wa ga yo dariji wa yo mu wa wa si ijoba olorun yo si je ki alaafia olorun ki o je ti wa ki wa ni o ye ki o se nisisin yo ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a so fun olorun se ori ese ni igbese aye re se oje apeyinra abi oro we pe agbere ati pan saga ti o je iwa re oro we pe olorun wa foju we pe olorun ori o ori o o mo igbese aye re ohun ti o se so fun ni osan yin ni we pe ki o le ronu pada ki o le so fun olorun we pe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbese aye re o si fe je ti olorun fe ko ese sile o n fe ke pe olorun o n fe sokun kikoro o si n fe kanu fun awon ese ti o wa ni igbese aye re dide duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wi pe o ni tesiwaju ni igbese aye ese ati igbese aye ailofin aiwa bi olorun ti o wa ni igbese aye re wi pe o fe kan won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe kan won sile o n fe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe wada bi o ba le so fun olorun wi pe o n wa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ese ki se ohun ti a n fi rerin tabi ohun ti a n fi sefe ese je ohun ti a n lati ko sile ti a n lati wo oju olorun ti a n lati beere fun iranwo re lati gbe igbese aye ododo ki iwa ailo olorun iwa aiwa bi olorun iwa ilofi ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti a we mo ninu eje jesu eni ti olorun fun ara re koju si lati se loore gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese a ni lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju we pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi a ba ti we onu ti a se we omo pelu eje jesu o se pataki wi pe ki o duro lori eje ati ipinu re si oluwa wi pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile
tàbí lóde. Yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà, tàbí ti ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà, tàbí ti ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí. Ẹ̀bẹ̀ wa ni pé kí ẹ bá wa sọ̀rọ̀, kẹ ṣe wa lójú ẹ̀mí, kí àwọn ìbùkún ti ẹ̀mí tí ẹ ti pèsè sílẹ̀ fún wa kí ó lè jẹ́ tiwa. Ẹ fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ láti gba àwọn ìpèsè yín fún wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí ni a ti kẹ́kọ̀ọ́ nínú wa inú ìwé mímọ́ nípa àwọn èso ti ẹ̀mí. Mo sì rò wípé ó yẹ kí a tún wo ìwé mímọ́, kí a wo ohun tí ìwé mímọ́ sọ fún wa nípa gbígba ẹ̀mí mímọ́. Nítorí náà, ohun tí a ń sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni gbígba ẹ̀mí mímọ́. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nípa wípé a ń gba ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a ń gbà lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń sọ nípa ìgbàlà, èyí jẹ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti ìwẹ̀nùmọ́ tàbí nípa ìsọdi mímọ́, èyí jẹ́ ìrírí kan tí a máa ní lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọdi mímọ́, ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́, ó jẹ́ ohun tí ó tayọ, èyí tí a ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Irú àpèjúwe tí mo lè ṣe fún ọ ni wípé bí ẹnìkan tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ta mọ́tò, bí ó bá fún wa ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan, ó ṣeéṣe kí a gba mọ́tò ayọ́kẹ́lẹ́ yìí, èyí jẹ́ wípé a gba ẹ̀bùn. Ṣùgbọ́n bí ẹni tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ yìí gan, bí ó bá wá tí ó sọ fún wa wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí òun kí ó jẹ́ ọkọ obìnrin yìí tí ó ti gba ẹ̀bùn mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí obìnrin yìí bí ó bá gbà tí ó sì gba ọkùnrin yìí láti jẹ́ bí ọkọ rẹ̀, ó gbà á sínú ilé, a ó rí wípé ẹ̀bùn kò tó olùfúnni ní ẹ̀bùn. Èyí jẹ́ wípé ẹni tí obìnrin yìí tí ó gbà sí ilé nísinsìnyí gẹ́gẹ́ bí ọkọ, ó jẹ́ ènìyàn, ó jẹ́ ọ̀gá ibi iṣẹ́, ó jẹ́ ẹni tí ó ju ohunkóhun tí a lè gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ. Èyí ni àpẹẹrẹ tí a lè ṣe fún wa wípé ìwòsàn, ìdáǹdè àti àwọn nǹkan mìíràn, wọ́n jẹ́ ẹ̀bùn nítòótọ́. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́, ó jẹ́ ìkẹta nínú mẹ́ta lọ́kan. Ó jẹ́ ẹni tí ó tóbi, ẹni tí ó lágbára, ẹni tí ó ti wà láti ayérayé, tí yóò sì máa wà títí ayérayé. Ẹni tí ó jẹ́ wípé bí a ṣe ń kọ́ ẹ̀kọ́ Bíbélì, a rí wípé dọ́gbadọ́gba ni ẹ̀mí mímọ́ yìí pẹ̀lú bàbá àti ọmọ. Òun ni ó máa ń fún wa ní agbára fún iṣẹ́ ìsìn nínú ìjọ. Òun ni ó sì máa ń fún wa ní agbára láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa nínú ayé. Bí a ti ń gba Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, bẹ́ẹ̀ ni ó yẹ kí a tún mọ bí a ti gba ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò fún wa ní agbára àti okun láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa. Kí a wo Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí a ó gbà. Ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà. Nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí a kò tí ì ṣe Jésù lógo. Níhìn-ín ni a ti ń sọ nípa ẹ̀mí mímọ́ wípé ó ṣe dandan, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní ìrírí ìgbàgbọ́ wa wípé kí a gba ẹ̀mí mímọ́. Nínú Ìṣe àwọn Apọ́stẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára
nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni pe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wi pe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wi pe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo enikokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti ohun ti lana sile ki emi mimo ti ohun ti tu jade sara ijo ki o ba le je ti enikokan ninu wa e ni ki awa paapa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji Peteru si we fun won pe eronu pe oada ki a se baptisi olukuluku yin le oruko Jesu Kristi fun idariji ese yin eyin o se gba ebun emi mimo ije wi pe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi aba fe gba alejo yi sile ohun ti a ni lati se ni wipe ilekun ti a titi ki a si ki a le gba alejo bi a ba ri enikan ti a ri wipe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to be si ni mu won se ta ri wipe o n fo gbogbo ile ile mo ki se be enikan o n pese yara kan sile a bere lowo re wipe a ki lo de o ma dabi eni wo pe ekun fun ise ni ojo meta yi o ni mo fe gba alejo ni o wa so wi pe alejo na ma je eni ti o je pataki ti atori ti en gba ile ti an fo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imo toto o ni be ni wi pe tori alejo yi o se pataki popo o je alejo ti ko fe idoti eyi ni ni o n fi se gbogbo ile ki o wa ni imo toto be na ni o mo we pe bi a ba ndaruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ke mo we pe bi a ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni a ri agbara agbara atorun wa ti fun won ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wo inu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin ha gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni ati ri ti paul aposteli ti o n bere lowo awon ti o ba pade ni efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiye si ohun ti a n gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbese aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a farabale ki a si tetilele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma n pe ni ijo emi o je ede ti a n silo nitori pe bi a ba n so nipa ijo emi awon ijo ti a n toka si wonyi won ko mo nipa emi mimo tooto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se n gun wa bo se n joba ni igbesi aye enikookan awon ma n fi aye sile fun emi esu won ma n fi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin
ṣugbọn bi a ba nso nipa ijo emi tooto o je ijo majemu titun nitori wipe ni ibere pepe ijo yi ni a ri pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se an topa won lati owo emi mimo bi won si tin ko bibeli lati Matthew ni titi de ifihan be ni emi mimo dari won majemu lai lai papa o je oro ti a ko lati owo emi mimo bi a ba nso nipa ijo emi o je ijo majemu titun ṣugbọn awọn ti a ro we pe won je ijo emi wonyi won ko mo nipa emi mimo ni tooto nitori be je ki a farabalẹ ki a wo lese lese ki a wo ni ikoko de ikoko ki a mo ohun ti olorun fe ki a se ki a ba le ri emi mimo gba ṣe o mo we pe bi o ba fe lo si ori ile kan ti o je we pe ile yi ile petesi ni ani ibi iyara ni isale atun ni eti ogun oke ju be lo bi a ba fe lo a o lo ategun a o gbe ese ni ikokan bi a tin gbe ese ni ikokan a o lo si oke ni bi ti a ba fe lo gbigba emi mimo o je bakan na we pe o ni awon isise ti a ni lati gbe ki a ba le goke nipa ti igbagbo ki a ba le ri emi mimo gba isise kini ni we pe ki a gba Kristi ati igbala lakoko ikeji ki a gba oro Olorun pelu isodi mimo iketa ki a gba emi mimo gbati a se ayewo bibeli ari we pe awon isise wonyi ni awon omo ehin Jesu Kristi ti akoko awon isise wonyi ni won gbe lakoko won gba Kristi won si gba igbala Olorun ikeji won gba oro Olorun a si so won di mimo iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo ye ki a bere lati isise akoko ninu Johanu ori kini ese ikejila Johanu ori kini ese ikejila ṣugbọn iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese ṣugbọn nigba ti won gbo ihin rere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Kristi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironu poada ati nipa gbigba Jesu Kristi gbo o wa so fun a wi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wi pe ki a gba Jesu Kristi gege bi Oluwa gege bi Olugbala wa ki a gba etutu ti Jesu Kristi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan ṣugbọn awa nṣogo ninu Olorun nipa Oluwa wa Jesu Kristi nipase eni ti awa ti ri ilajagba nisinsin yi
ni kwase eniti awa chiri ilajagba ni sisi yi onti ansoni hini wepe eleshe kwa okan oje ota olonu tele tele eni ansofuwa ninu oro olonu wepe nigbati awaje eleshe nigba yi gan ni Jesu Christi kufuwa wo ese kefa nituri igbati awaje ala ilera eleshe lankwe be li akoko ti o ye Christi kufun awa alai wa bi olorun ni ese kejo shugbon olorun fi ife un paapa si wa han ni eyi pe nigbati awa je eleshe Christi ku fun wa eni o wa nso we pe nisisiyi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa ti ati gba Jesu gege bi eni ti a fi rubo fun wa e je wi pe a ti gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo we pe ati ba olorun laja eje wi pe ati gbe isise akoko nitori be o ti oni lati se gege bi eleshe ti o to olorun wa gege bi eni ti ko mo ojubo olorun tele tele sugbon ti o fe sin olorun lemi ati lotito ni we pe ki o ko ese sile ki o ke pe oluwa ki o jewo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o se ba olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo lodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a nso lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wi pe ojo mo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba olorun laja ninu Kolose ori keji ese kefa Kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba Christi Jesu Olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti eleshe kokan ni lati gbe ki o ba le mo Jesu gege bi Olowa ati Olugbala nigbati abasi ti mo Jesu gege bi Olowa ati Olugbala wa ani lati ma rin gege bi eko oro Olorun eni o je ki a wo akori keji nisisiyi gbigba oro Olorun ati isodi mimo lati odo Olorun gbigba oro ati isodi mimo lati odo Olorun Jacobo ori kini Jacobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati boburo ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo Jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro Olorun o ni ki a gba oro naa pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o tin so we pe sugbon ki e je oluse oro naa ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro Olorun sugbon ki fe se
ko ni agbara lati se ko ni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro olorun iru eni be bi o tin gbo oro olorun nipa atunse kia kia o nfe se bi o tin gbo oro olorun nipa okokan aya kan kia kia o nfe se bi o tin gbo ti oro olorun ntako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomo jade bi aye ti man se be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni an jewo igbala ti a si ni iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je we pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo olorun wa bi o ti le je we pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gba nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wi pe ani lati je eni ti o ma nfa ya ran nkan won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon wonyi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wepe won ko ni emi olorun won ko ni

tọrun mọ yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Tesalonica kínní orí kejì ẹsẹ̀ kẹtàlá. Nítorí èyí lè àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lé ẹ̀sìnmi pé nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí o ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Níhìn ni a ti rí wípé bí a bá ti ní ìgbàlà, ó jẹ́ dandan fún wa wípé kí a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, yóò máa ṣiṣẹ́ gidigidi nínú àwa tí a gbà á gbọ́. Iṣẹ́ kan tí ó ṣe pàtàkì tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe lẹ́yìn ìgbà tí a ti ní ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti di àtúnbí, iṣẹ́ gidigidi, iṣẹ́ pàtàkì tí ọ̀rọ̀ yìí máa ń ṣe ni wípé ọ̀rọ̀ yìí ó máa ń fi hàn wá wípé a nílò ìsọdimímọ́. Ó máa ń tọ́ka wa sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa, tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a ba lè sọ wá di mímọ́. Bí a bá sì ti ń dúró lórí ọ̀rọ̀ yìí, bí a bá ti ń gba ọ̀rọ̀ yìí gbọ́, tí a ní ìpòǹgbé ọkàn, tí a ní ìgbọ́gbé ọkàn, tí a ń sọ fún Ọlọ́run wípé ní tòótọ́ a ń fẹ́ ìsọdimímọ́ yìí, tí a sì ń gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ àti pẹ̀lú ìfa ẹni rúbọ tí ó jinlẹ̀, bẹ́ẹ̀ ni a rí wípé Ọlọ́run yóò máa sọ wá di mímọ́. Yẹ kí a wo Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún un kí ó lè sọ ọ́ di mímọ́, lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, ni kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ohun tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe nígbà tí ẹnìkan tí ó ti ní ìgbàlà, tí ó ti ní ìdáríjì láti àtọ̀dọ̀ Ọlọ́run wá, bí ó sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó rí wípé gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣìkò nínú òun tí a ní láti fàtú. Ó rí wípé ohun tí ó dàbí àbínibí tí a ti bímọ́ wa nítorí pé a jẹ́ ìran Ádámù wípé a ní láti fa nǹkan wọ̀nyí tu. Ó rí wípé a ní láti kọ ọkàn ní ìlà kí a sì jẹ́ kí a sọ ohun di mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ yóò tọ Ọlọ́run lọ, irú ẹni bẹ́ẹ̀ yóò gbàdúrà, irú ẹni bẹ́ẹ̀ yóò sọ fún Ọlọ́run wípé òótọ́ fẹ́ kí Jésù Kristì kí ó wá láti sọ ohun di mímọ́, kí ó ba lè jẹ́ wípé kì í ṣe ìṣe ti òde ara nìkan lè àti yí padà, wípé ìró ti inú wa, ìlépa ti inú wa, ìpòǹgbẹ láti inú ọkàn wa àti gbogbo nǹkan tí a ń ṣàfẹ́rí láti inú ọkàn wa, wípé gbogbo wọn ló lẹ́tọ̀ọ́ tó sì bá ọ̀rọ̀ àti ògo Ọlọ́run àti ògo Jésù Kristì tó bá wọn mu. Lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, tí a ti ní ìsọdimímọ́, tí a sì ti ní ìdánilójú wípé a ti sọ wá di mímọ́, ọkàn wa ó sì funfun láójú snow lọ, lẹ́yìn ìgbà yìí ni a rí wípé a ní láti ní agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ a ó lọ sí ìkẹta nísinsìnyí, èyí ni gbígba ẹ̀mí mímọ́ nínú ìṣe àwọn apostẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní Judea àti ní Samaria àti títí dé òpin ayé. Ẹ ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Àwọn ọmọ ẹ̀yìn ní láti dúró, wọ́n dúró fún ọjọ́ bíi mẹ́wàá, wọ́n gbàdúrà láti lè rí agbára ẹ̀mí Ọlọ́run gbà. Àwa pàápàá lẹ́yìn ìgbà tí a ti mọ̀ wípé a ti sọ wá di mímọ́, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀ kí a lè rí wípé a gba agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Ìlérí yìí wà fún ọ, ìlérí yìí wà fún ẹnì kọ̀ọ̀kan nínú wa nínú ìṣe àwọn apostẹ́lì orí kejì ẹsẹ̀ 31. Nítorí fún yín ni

ìlérí náà àti fún àwọn ọmọ yín àti fún gbogbo àwọn àti fún gbogbo àwọn tí ó jìnà réré àní gbogbo àwọn tí olúwa ọlọ́run wa ó pè ó ní fún wa ní ìlérí náà fún wa ní ìlérí náà ohun tí ó yẹ kí a ṣe ni pé gba tí a ti mọ̀ wípé tí wa ní ìlérí náà wó pé ọlọ́run sì ń fẹ́ láti bùkún wa ọlọ́run ń fẹ́ láti fi ẹ̀mí mọ́ rẹ̀ ó ń fẹ́ láti rọ̀jò rẹ̀ lé wa lórí kò yẹ kí a fi àkókò ṣòfò ó yẹ kí a béèrè ẹ̀mí mọ́ ọlọ́run kí ó ba lè fi ẹ̀mí mọ́kún wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró nísinsìnyí ó yẹ kí a sọ fún ọlọ́run wípé a ń fẹ́ agbára ẹ̀mí mọ́ ọlọ́run ṣé o ti ní ìgbàlà ṣé o ti ní ìsọ̀dí mọ́ ó yẹ kí o lè ké pe ọlọ́run ó yẹ kí o gba ọlọ́run gbọ́ nítorí pé ọlọ́run tó ṣèlérí kì í ṣèké ó jẹ́ olóòótọ́ bí a bá béèrè pẹ̀lú ìgbàgbọ́ bí a bá gbàdúrà kí a má jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ dìde dúró lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún ọlọ́run wípé ìgbà tí a ti gbà ọ́ là tí a ti sọ ní mọ́ wípé o ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ láti òkè wá sọ fún ọlọ́run ó dájú wípé yóò ṣe nítorí ó wípé tiyín ni ìlérí náà àti fún àwọn ọmọ yín àti gbogbo àwọn tí ó jìnà réré àní gbogbo àwọn tí olúwa ọlọ́run wa yóò pè dìde dúró báyìí kí o sọ fún ọlọ́run kí o jẹ́ kí o fi ẹ̀mí rẹ̀ kí o tu ilé ọ lórí bí o bá ti ní ìgbàlà bí o bá ti ní ìsọ̀rí mọ́ sọ fún wípé kí o fi agbára ẹ̀mí mọ́ ọlọ́run kúrò.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Isteli kini ti Paul Apostoli si awon ara Corinthi ori ikesan Apostoli ko emi se bi emi ko wa ni ominira emi ko ti ri Jesu Christi Oluwa wa ise emi ko eyin se ninu Oluwa bi emi ki se Apostoli fun awon elomiran sugbon daju Apostoli ni emi se fun yin nitori edidi ise Apostoli mi ni eyin se ninu Oluwa esi mi fun awon tin wa di mi ni eyi awako wa ni agbara lati ma je ati lati ma mu awako wa ni agbara lati ma mu aya ti se arabirin kiri gege bi awon apostoli miran ati bi awon arakunrin oluwa ati kefa tabi emi nikan ati banaba awako wa ni agbara lati joko ni aisise tani lo si ogun nigba kan ri ni inawo ara re tani gbe ogba ajara ti ki si je ninu eso re tabi tani bo owo eran ti ki si je ninu wara owo eran na emi a soro nkan wonyi bi eniyan tabi ofin ko wi bakan na pelu bi nitori ti a ti ko ninu ofin mose pe iwo ko gbodo pa malu ti n pa kale enu mo e a se malu ni olorun se itoju bi tabi o so eyi patapata nitori wa nitooto nitori wa ni a se ko we yi ki eni ti n tule ki o le ma tule ni ireti ati eni ti n paka ki o le ni ireti ati se olubapin ninu re bi awa ba ti furugun ohun ti emi fun yin ohun nla ha ni bi awa ba ka ohun ti yin ti se ti ara bi awon elomiran ba se alabapin ninu agbara yi lori yin awa ko eni ti o to fun ju sugbon awa ko lo agbara yi sugbon awa farada ohun gbogbo ki awa ki o ma ba se idena fun eyin rere Kristi eyin ko mo pe awon ti n sise nipa ohun mimo won a ma je ninu ohun ti tempili ati awon ti n duro ti pepe won a ma se ajopin pelu pepe gege be ni oluwa si se ilana pe awon ti n waasu eyin rere ki won si ma je nipa eyin rere sugbon emi ko lo okan ninu nkan wonyi bẹ́ẹ̀ ni èmi kò sì kọ̀wé nǹkan wọ̀nyí nítorí kí a lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún mi nítorí pé ó sàn fún mi kí èmi kúkúkú ju kí ẹnikẹ́ni kí ó sọ ògo mi di asán nítorí pé bí mo ti ń wàásù yìí rere èmi kò ní ohun tí èmi ò fi ṣògo nítorí pé àìgbọ́dọ̀ má ṣe wà lórí mi àní mo gbé bí èmi kò bá wàásù yìí rere nítorí pé bí mo bá ń ṣe nǹkan yìí tinútinú mi mo ní èrè kan ṣùgbọ́n bí èmi kò bá ṣe tinútinú mi a ti fi iṣẹ́ ìrìjú lé mi lọ́wọ́ ǹjẹ́ kí ni a ní èrè mi pé nígbà tí mo bá ń wàásù yìí rere Kristi fún ni láì ní ìnáwó kí èmi kí ó má ṣe lo agbára mi nínú ìrere ní kíkún nítorí bí mo ti jẹ́ òmìnira kúrò lọ́dọ̀ gbogbo ènìyàn mo sọ ara mi di ẹrú gbogbo wọn kí èmi kí ó lè jèrè pípọ̀ sí i àti fún àwọn Júù mo dàbí Júù kí èmi kí ó lè jèrè àwọn Júù fún àwọn tí ń bẹ lábẹ́ òfin bí ẹni tí ń bẹ lábẹ́ òfin kí èmi kí ó lè jèrè àwọn tí ń bẹ lábẹ́ òfin fún àwọn aláìlófin bí aláìlófin èmi kì í ṣe aláìlófin sí Ọlọ́run ṣùgbọ́n èmi ń bẹ lábẹ́ òfin sí Kristi kí èmi kí ó lè jèrè àwọn aláìlófin fún àwọn aláìlera mo di aláìlera kí èmi kí ó lè jèrè àwọn aláìlera mo di ohun gbogbo fún gbogbo ènìyàn kí èmi kí ó lè gba díẹ̀ là bí ó ti wù kí ó rí èmi sì ń ṣe ohun gbogbo nítorí ti ìrere kí èmi kí ó lè jẹ alábàápín nínú rẹ pẹ̀lú yín ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń sáré èje gbogbo wọn ní sáré nítòótọ́ ṣùgbọ́n ẹnìkan ní gba èrè náà ẹ sáré bẹ́ẹ̀ kí ẹ̀yin kí ó lè rí gbà àti olúkúlùkù ẹni tí ń jìjà àdù àti borí a máa ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo ǹjẹ́ wọ́n ń ṣe é láti gba dé ìdíbàjẹ́ ṣùgbọ́n àwa èyí tí kì í díbàjẹ́ nítorí náà bẹ́ẹ̀ ni èmi ń sáré kì í ṣe bí ẹni tí kò dá lójú bẹ́ẹ̀ ni èmi ń jà kì í ṣe bí ẹnìkan ti ń lo afẹ́fẹ́ ṣùgbọ́n èmi ń pọn ara mi lójú mo sì ń mú wá sábẹ́ ìtẹríba pé lẹ́yìn tí mo ti wàásù fún àwọn ẹlòmíràn nítorí ohunkóhun kí èmi tìkara mi má ṣe di ẹni ìtanù. Epistele kínní ti Paul Apostoli sí àwọn ará Kọ́rìntì orí ìkẹwàá nítorí èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀ ara bí gbogbo àwọn baba wa ti wà lábẹ́ àwọsánmọ̀ tí gbogbo wọn sì la òkun já tí a sì bá ti sí gbogbo wọn sí Mose nínú àwọsánmọ̀ àti nínú òkun tí gbogbo wọn sì ti jẹ oúnjẹ ẹ̀mí kan náà tí gbogbo wọn sì mu ohun mímu ẹ̀mí kan náà nítorí pé wọ́n mu nínú àpáta ẹ̀mí tí ń tọ̀ wọ́n lẹ́yìn Kristi sì ni àpáta náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn nínú Ọlọ́run kò dùn sí nítorí pé a bì wọ́n ṣubú ní aginjù nǹkan wọ̀nyí sì já sí àpẹẹrẹ fún àwa kí ó má bàa ṣe ìfẹ́kùfẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kùfẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì jẹ àbọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ́ ọ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí ẹgbàá mọ́kànlá lé ẹgbẹ̀rún ènìyàn sì ṣubú ní ijọ́ kan bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe dán Olúwa wò gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti dán wò tí a sì fi ejòrun wọn bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe kùn gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti kùn tí a sì ti ọwọ́ olùparunrun wọn ohun kan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa a sì kọ̀wé wọn fún ìkìlọ̀ àwọ ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyèsára kí ó má bàa ṣubú kò sí ìdánwò kan tí ó ti bá yín bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn ṣùgbọ́n olódodo ni Ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí adán yín wò ju bí ẹ̀yin ti lè gbà, ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àti yọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó bá lè gbà á. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà. Èmi ń sọ̀rọ̀ bí ẹni pé fún ọlọ́gbọ́n, ẹ gba èyí tí mo wírò. Ago ìbùkún tí àwa ń súre sí, ìdàpọ̀ ẹ̀jẹ̀ Kristi kọ́ ṣe. Àkàrà tí àwa ń bù, ìdàpọ̀ ara Kristi kọ́ ṣe. Nítorí pé àwa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ já sí àkàrà kan, ara kan. Nítorí pé gbogbo wa ni ó jùmọ̀ ń pín nínú àkàrà kan ni. Ẹ wo Ísírẹ́lì nípa ti ara, àwọn tí ń jẹ ohun ẹbọ, wọn kí a ṣe alábàápín pẹpẹ. Ǹjẹ́ kí ni mò ń wí pé ohun tí a fi rúbọ sí òrìṣà jẹ́ nǹkan tàbí pé òrìṣà jẹ́ nǹkan? Ṣùgbọ́n ohun tí mò ń wí ni pé ohun tí àwọn kèfèrí fi ń rúbọ, wọ́n fi ń rúbọ sí àwọn ẹ̀mí èṣù, kì í sì ṣe sí Ọlọ́run. Èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó bá àwọn ẹ̀mí èṣù ṣe àjọpín. Ẹ̀yin kò lè mú ago Olúwa àti ago àwọn ẹ̀mí èṣù. Ẹ̀yin kò lè ṣe àjọpín ní tábìlì Olúwa àti ní tábìlì àwọn ẹ̀mí èṣù. Àwa ha mú Olúwa jowú bí? Àwa ha ní agbára jù ú lọ? Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ní ìgbéniró. Kí ẹnikẹ́ni má ṣe wá ti ara rẹ̀, ṣùgbọ́n kí olúkúlùkù máa wá ire ọmọnìkejì rẹ̀. Ohunkóhun tí a bá ń tà ní ọjà ni kí ẹ máa jẹ láì béèrè nǹkan nítorí ẹ̀rí ọkàn. Nítorí pé ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Bí ọ̀kan nínú àwọn tí kò gbàgbọ́ bá pè yín sí ibi àsè, bí ẹ̀yin bá sì fẹ́ lọ, ohunkóhun tí a bá gbé kalẹ̀ níwájú yín ni kí ẹ jẹ láì béèrè nǹkan nítorí ẹ̀rí ọkàn. Ṣùgbọ́n bí ẹnìkan bá wí fún yín pé a ti fi èyí ṣe bọ, ẹ má ṣe jẹ́ nítorí ẹni tí ó fi hàn yín àti nítorí ẹ̀rí ọkàn. Nítorí pé ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Mo ní ẹ̀rí ọkàn kì í ṣe ti ara rẹ̀, ṣùgbọ́n ti ẹnì kejì rẹ̀. Nítorí èéṣe tí a fi ẹ̀rí ọkàn ẹlòmíràn dá òmìnira mi lẹ́jọ́? Bí èmi bá fi ọpẹ́ jẹ ẹ́, èéṣe tí a fi ń sọ̀rọ̀ mi ní búburú? Nítorí ohun tí èmi ń dúpẹ́ fún. Nítorí náà, bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Ẹ má ṣe jẹ ohun ìkọ̀sẹ̀, ìbáà ṣe fún àwọn Júù tàbí fún àwọn Eléni tàbí fún ìjọ Ọlọ́run. Àní bí èmi ti ń wu gbogbo ènìyàn ní ohun gbogbo láì wá èrè ti ara mi bí kò ṣe ti ọ̀pọ̀lọpọ̀, kí a lè gbà wọ́n là.
0: DCLM Radio, the spiritual weapon is our concern.
1: Epistle kini ti Paul Apostle si awon ara Corinthi ori ikokanla. E ma se afarawe mi ani gege bi emi tin se afarawe Christ. Nje ara mo yinyin ti eyin ranti mi ninu ohun gbogbo ti eyin ti di eko won ni mo sisin ani gege bi mo ti fi won le eyin lowo. Ṣugbọn mo fe ki eyin ki o mo pe Christ ni ori olukuluku okunrin, ori obinrin si ni oko re, ati ori Christ si ni Olorun. Olúkúlùkù ọkùnrin tí ń gbàdúrà tàbí tí ń sọ tẹ́lẹ̀ tí ó bo orí rẹ̀, ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀. Ṣùgbọ́n olúkúlùkù obìnrin tí ń gbàdúrà tàbí tí ń sọ tẹ́lẹ̀ ní àìbo orí rẹ̀, ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀. Nítorí ọ̀kan náà ni pẹ̀lú ẹni tí ó parí. Nítorí bí obìnrin kò bá borí, ẹ jẹ́ kí ó rẹ irun rẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun ìtìjú ni fún obìnrin láti rẹ irun tàbí láti parí rẹ̀, jẹ́ kí ó borí. Nítorí nítòótọ́, kò yẹ kí ọkùnrin kí ó borí rẹ̀ níwọ̀n bí òun ti jẹ́ àwòrán àti ògo Ọlọ́run. Ṣùgbọ́n obìnrin ní ṣe ògo ọkùnrin. Nítorí ọkùnrin kò ti ara obìnrin wá, ṣùgbọ́n obìnrin ni ó ti ara ọkùnrin wá. Bẹ́ẹ̀ ni a kò dá ọkùnrin nítorí obìnrin, ṣùgbọ́n a dá obìnrin nítorí ọkùnrin. Nítorí èyí ni ó fi yẹ fún obìnrin láti ní àmì àṣẹ ní orí rẹ̀ nítorí àwọn áńgẹ́lì. Ṣùgbọ́n ọkùnrin kò lè ṣe láìsí obìnrin, bẹ́ẹ̀ ni obìnrin kò lè ṣe láìsí ọkùnrin nínú Olúwa. Nítorí gẹ́gẹ́ bí obìnrin ti ti ara ọkùnrin wá, bẹ́ẹ̀ ni ọkùnrin ti pàṣẹ obìnrin wá pẹ̀lú. Ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run ni ohun gbogbo ti wá. Ẹ gbàárò láàrin ẹ̀yin tìkara yín. Ó a tọ́ kí obìnrin kí ó máa gbàdúrà sí Ọlọ́run láìborí. Àní ẹ̀dá tìkara rẹ̀ kò akọ yín pé bí ọkùnrin bá ní irun gígùn, àbùkù ni fún un. Ṣùgbọ́n bí obìnrin bá ní irun gígùn, ògo ni ó jẹ́ fún un. Nítorí tí a fi irun rẹ̀ fún un bí ìbòrí. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá dàbí ẹni tí ó fẹ́ràn èèyàn jíjà, àwa kò ní irú àṣà bẹ́ẹ̀ tàbí àwọn ìjọ Ọlọ́run. Ṣùgbọ́n ní ti àṣẹ tí mo fi fún yín, èmi kò yìnyín pé ẹ̀ ń péjọ, kì í ṣe fún rere ṣùgbọ́n fún búburú. Nítorí lọ́nà ìkíní, mo gbọ́ pé nígbà tí ẹ̀yin péjọ ní ìjọ, ìyapa ń bẹ láàrin yín. Mo sì gbà á gbọ́ ní apá kan, nítorí pé kò lè ṣe kí ó mọ̀ sí àdámọ̀ pẹ̀lú láàrin yín, kí àwọn tí ó dájú láàrin yín ba lè farahàn. Nítorí náà, nígbà tí ẹ̀yin bá péjọ sí ibì kan náà, kì í ṣe láti jẹ oúnjẹ Olúwa. Nítorí pé nígbà tí ẹ̀yin bá ń jẹun, olúkúlùkù ń kọ́ jẹ oúnjẹ tirẹ̀, ibi a sì máa pa ẹnìkan, ọtí a sì máa pa ẹnì kejì. Kí n la, ẹ̀yin kò ní ilé níbi tí ẹ ó máa jẹ, tí ẹ ó sì máa mu, tàbí ẹ̀yin ń gan ìjọ Ọlọ́run, ẹ̀yin sì ń dojú ti àwọn tí kò ní. Kí ni èmi ò wí fún yín? Èmi ò ayìn yín nínú èyí. Èmi kò yìn yín. nítorí pé lọ́wọ́ Olúwa ni èmi ti gba èyí tí mo sì ti fi fún yín, pé Jésù Olúwa ní òru ọjọ́ náà tí a fi hàn, ó mú àkàrà, nígbà tí ó sì ti dúpẹ́, ó bù ú, ó sì wí pé, gbà jẹ èyí ní ara mi tí a bù fún yín, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì mú ago. Lẹ́yìn oúnjẹ, ó wí pé ago yìí ni májẹ̀mú titun nínú ẹ̀jẹ̀ mi. Nígbàkúgbà tí ẹ̀yin bá mú, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Nítorí nígbàkúgbà tí ẹ̀yin bá ń jẹ àkàrà yìí, tí ẹ̀yin bá sì ń mu ago yìí, ẹ̀yin ń kéde kú Olúwa títí yóò fi dé. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà tí ó sì mu ago Olúwa láìyẹ, yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ Olúwa. Ṣùgbọ́n kí ènìyàn kí ó wádìí ara rẹ̀ dájú, bẹ́ẹ̀ ni kí ó sì jẹ nínú àkàrà náà, kí ó sì mu nínú ago náà. Nítorí ẹnikẹ́ni tí ó bá ń jẹ, tí ó bá sì ń mu láìmọ ara Olúwa yàtọ̀, ó ń jẹ, ó sì ń mu ẹ̀bi fún ara rẹ̀. Nítorí ìdí èyí ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe di aláìlera àti olókùnrùn, tí ọ̀pọ̀lọpọ̀ sì sùn. Ṣùgbọ́n bí àwa bá wádìí ara wa, a kì yóò dá wa lẹ́jọ́. Ṣùgbọ́n nígbà tí a bá ń dá wa lẹ́jọ́, láti ọwọ́ Olúwa ni a ti ń nà wá, kí a má bàa dá wa lẹ́bi pẹ̀lú ayé. Nítorí náà, ẹ̀yin ará mi, nígbà tí ẹ̀yin bá péjọ láti jẹun, ẹ máa dúró de ara yín. Bí ebi bá ń pa ẹnikẹ́ni, kí ó jẹun ní ilé, kí ẹ̀yin kí ó má bàa péjọ fún ẹ̀bi. Ìyókù ni èmi ó sì tò lẹ́sẹsẹ nígbà tí mo bá dé.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín yóò fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dìde Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristì fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan, ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà ní orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà, ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébò ní Kálfárì kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. bi a ba si so nipa isodi mimo an so nipa ki a di ominira kuro lowo ese ti inu ki abo lowo ese ti abinibi ese ti ajogunba ki ani okan funfun ki ki nipa se Kristi ni awon iriri mejeje won yi igbala ati isodi mimo ni won fi le je ti wa nipase eje Kristi yi ni ati ndariji ni ti asin so ni di mimo o so fun wa ninu oro Olorun ninu Efesu ori kini Efesu ori kini ese ikeje oni ninu eni ti a wa ni irapada wa ninu eje re idariji ese wa gege bi oro ore ofe re be na ni an so fun awe pe nipa eje yi kan na ti Jesu ta sile ni ati ni ewenumo isodotun pipe isodi mimo bi o ba wo Johanu kini ori kini ese ikeje o nsoro nipa awon ti won ti ba Jesu pade awon ti won ti ni iyipada okan awon ti won rin ninu imole sugbo to wa nso we pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole o nkan tuku ti eje Jesu to man se ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun we pe o rin ninu imole yen ni awon mo igbala oni bi awa ti ati ba Jesu pade bi awa ti ati ni idariji oni bi awa ti ati ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi o ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu eyi ti a n pe ni ese abinibi tabi ajogunba o daje we pe a o ti iwe wanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo n so fun a wi pe asowade mimo o n we wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won nse yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won nse sugbon o ye ki a tun ranti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori ketadinlogun Johanu ori ketadinlogun ese ketadinlogun lo ti so we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese ogun oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo eyi ni o mu wa lati wo eko oro Olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa daradara a o pin eko yi si apa tabi koko meta ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji kikan ara mo agbelebo saju isodi mimo yi nso fun a wi pe awa paapa a ni ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati nu ladofo o je wi pe awa paapa ani fi ara wa robo ani kara ma agbelebo ani jowo on gbogbo fun olorun ki atole so wa di mimo ki kan ara mo agbelebo saju iso di mimo iketa christiani ni lati gbe agbelebo re lehin iso di mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri iso di mimo yi lati pa mo o ye o si ni lo we pe ke a gbe agbelebo wa ke a ma to leyin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Christi ti a kan mo agbelebo lo so ni di mimo ninu Efeso ori karun lati ese ikarun din logbon Efeso ori karun ese ikarun din logbon eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Christi te feran ijo ti o si fi ara re fun bi a ba nso wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iru wa ogire wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ese aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon won yi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon won yi ni an pe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won jewo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun wa wi pe tori nitori ti won ni Jesu Christi lo ti lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki o ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu o wa sodo ara re bi ijo ti o le ogo le ai ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko nihi ni a ti so fun a wi pe Jesu fun ara re lo so ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa enikan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subo sinu ere ese ni atete ko se aso fun a wi pe bi ati subo sinu kanga egbin ese yi ni a mu gedegede ese yodundun egbin ese ninu eri ese lode bi a ti se alaye nkan wonyi je ki o yi o wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti a nda ni ikokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu nwe ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi ole jija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro jomo ki aran ti we pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese iri ti ita ti a ti fo nu koro gede gede iyoku ere ese adamu ti a npe ni ese ajogunba irugbin ese o sheku lodo ikun nipa isodi mimo ni Jesu ti nwe ere ese ajogunba yi koro ninu okan enikokan ti o kepe pelu igbagbo ere ti an so nipa re yi ko si on ti o le we kuro bi ko se eje Jesu ti ko le ri eyi ni afin we wa mo ninu ati lode mo si gbagbo we pe loni bi o ba gba olorun laye yo se nkan wonyi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loroko Jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati eni ti so ni di mimo ati awon ti a nso di mimo lati odo eni kan soso ni gbogbo won nitori eyi ti ko ti ju lati pe won ni arakunrin o ye ki oro iye wa lakoko nso wi pe eni kan wa ti nso ni di mimo nitori eni ti nso ni di mimo ki loruko eni ti nso wa di mimo Jesu o wa tun so nipa awon ti a nso di mimo awon wo la nso di mimo se awon elese ti ko ti ba Jesu pade la nso di mimo rara nitori ese yi nso fun a wi pe lati odo enikan soso ni gbogbo won ti wa ati Jesu ti nso ni di mimo ati awon ti a nso di mimo lati odo baba wa ti nbe le orun ni won ti wa e je ki o ye wa nigba na we pe iso di mimo wa fun awon omo olorun Jesu o nji omo olorun o wa lati odo olorun awon ti a nso di mimo won wa lati odo enikan na odo baba wa ti nbe le orun o so fun a we pe nitori ati eni ti nso ni di mimo ati awon ti a nso di mimo lati odo enikan soso ni gbogbo won yi si fun won ni isokan nitori bi omo bibi olorun Jesu bi o ba wa lati odo olorun awon ti won ti ni igbala na bi awon na ba wa lati odo olorun lati odo enikan soso yi je wi pe ife kan na ipinu kan na ilepa kan na ni o wa ninu okan won oni nitori eyi ni ko se tiju lati pe won ni arakunrin awon ti a nso di mimo awon ti won ni iru ise iyipada okan bayi olorun o tiju lati pe won ni omo ohun bi abawo eberu yi kan na ori kewa eberu ori kewa ese ikewa ikerinla ati ikerindilogun nipa ife na le ati so wa di mimo nipa ebo ti Jesu Kristi fi ara re ru le kan soso oni nipa ebo yi ni as akoko ti o ta eje re sile oni nipa ebo yi ni ati so wa di mimo ese ikerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe oni lai si iso di mimo a o ti pe igbala nikan ko so wa di pipe oni leyin igba ti a ba ni iso di mimo Olorun yo wo wa ninu okan ninu emi ninu ero ninu ara ninu ipungbe ninu gbogbo ti o wa ninu wa yo si pe wa bi eni to pe nitori we pe iso di mimo lo so ni di pipe wo ese ikerin di logun eyi ni majemu ti emi o ba won da ni leyin ojo won ni li olowa wi emi o fi ofin mi si won li okan inu won pelu le mi o se ko won si bi o ti le je we pe o pe ti a ti fi ile iwe sile sugbon a o ranti nigba ti a wa ni ile iwe bi oluko ba fe ko eko tuntun bi o ba fe ko si ara patako egbe ogiri o ni lati koko pa e to wa lori patako yi ko pa re bi o ba pa re ti o di we pe patako mo leyin igba na ni oni lati ko ohun to fe ko ninu ese ikerindinlogo so wi pe eyi ni majemu ti emi o ba won da leyin ojo na leyin ojo won ni leyin ti abati ni igbala mo so fun wa wi pe ere ese ajogunba oku ninu ki a fi okan wa we patako to wa legbe ogiri ti olorun fun ara re to so wi pe o fe ko ofin ati majemu o fe ko sori patako okan wa ki o to se be oni lati lo eje Jesu lati pa iri idoti egbin to wa lara patako okan wa ko pa re ko nu kuro leyin igba na yo se ko ofin re si wa le okan yo se ko awon majemu ilana re yo ko won si wa le okan ninu eberu ori ketala eberu ori ketala lati ese ikejila oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode o ye ko ye wa we pe awon ti won kegan ti won so we pe ko si iwa mimo ko si iso di mimo won kegan olorun funra re o je wi pe won foju tembelo iya ti Jesu Kristi je oni nitori na pelu ni Jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na eje ki a jade to lo leyin bodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan la ti awon agutan ti inu oko wa nipa eje majemu ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe iso di mimo iriri agbayanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihiyi ni ati ri ti bibeli ti o tenumo wi pe iso di mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti a pe ni ayanfe baba akan mo agbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun iso di mimo wa a je wi pe iriri iso di mimo yi je ko se mani fun eni kokan wa olorun ninu ogbon la re ko je san iye nla la be fun ohun kan ti ko ni la ri ohun ti a ko nilo danin danin tabi ohun ti a le fi nkan yepere miran ropo re ohun ti a n so ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wi pe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati so ara wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai ni lo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye o wi pe jesu kristi nikan ko se elomiran jesu kristi nikan ki se ikora eni ni ijanu jesu kristi nikan ni o le so wa di mimo yi la fi nko lorin wi pe jesu nikan lo so wa di mimo to we abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igba gbogbo la nko wi pe jesu nikan Jesu nikan lori wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba tin bo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti a npe ni isodi mimo o ti mo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe nitooto eje jesu eje omo re o ti se ise asepe ise iwenomo ise isodi mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu luke ori kini ese ikarun din logorin luke ori kini ese ikarun din ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo eti an so yi ki se wi pe eni to gbianju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o fe rin ni iwa mimo ko si sese nipa agbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju olorun o si so fun wi pe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan papa oni li ojo aye wa gbogbo eyi ni iriri ti ani lodo olorun bi o ba so wa di mimo nigba isodi mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wi pe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri isodi mimo ikini nigba isodi mimo yi ni olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so wi pe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si wi pe kiyesi eyi ti kan eti re amu aise dede re kuro asifo ese renu eni ti amba soro nihi o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon mo israeli lati fi ese won han won o npaapa ti ni igbala sugbon nigba ti o ri ogo ati ewa ewa mimo olorun o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyi nso nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju olorun leyin igba yi ni angeli yi ni o mu ese na yi lowo re ti o so wi pe ati fi kan ete re amu aise dede re kuro asi we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni isodi mimo olorun yo mu ese abinibi yo mu kuro ikeji olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli ori ikerin di logoji ese ikerin di logbon Ezekieli ori ikerin di ni ogoji ese ikerin di logbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o se fi okan eran fun yin o so fun wi pe iyato ti yo wa laarin igbala ati isodi mimo yo fe to be yo to bi to be yo ni la ri to be la ti o je wi pe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi anikeni ba so wi pe ohun o mo iyato laarin igba ti o ni isodi mimo ati igbala iru eni be ko mo ti an pe ni iriri isodi mimo nitori wi pe o so fun wa wi pe ni akoko isodi mimo ohun mu okan okuta o mo bi okan okuta ti leto o mu kuro laarin yin ohun o si fi okan ti eran ohun o fi ropo re iketa olorun yo ko aya okan wa nila bi a ba nso nipa isodi mimo an so nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awati ati bi omo okunrin a ri wi pe ni koko ara omo okunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati se se abe fun kiake awon eran wonyi kiake kuro eyi ni an pe ni ikola ohun ti olorun so fun ani we pe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati nu iya wa ninu ese ni iya mi sa bi mi ninu ese ni iya mi loyun mi awon nkan wonyi ese abi ni bi ti a gbe wa lati nu iya wa oni nigba ti a ba ni igbala ese ta fowo da ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa funra wa ti ase adariji wa ṣugbọn eyi ti a gbe wa lati nu iya wa ese abinibi o ni ani lati wa lekeji ki a ke tabi ki a yo awon nkan wonyi kuro eyi lo fi so fun awe pe Deuteronomy wo bibeli re Deuteronomy ori ogbon ese ikefa oluwa olorun re duro nibe bi awon wonyi bi won o ba nigbala ko je so wi pe oluwa olorun re an so fun wi pe leyin igba ti a ba ti ni igbala ti a di omo olorun ohun kan tun ku fun agbara olorun lati se ninu okan wa oluwa olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wi pe isodi mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu eberu e je ki a wo ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemo ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe nje omo we pe ohun to se o da o ni o le ka bibeli mi omo pe ko dara emi o fi ofin mi si inu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi si inu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo iba je pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo ni ye dara dara o ni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa o ni ki a ma ki esara ki eni keni ki o ma se kuna ore ofe olorun ki gbogbo ikoro kan ki o ma ba ku soke eje wipe ati pare tele tele ati faatu tele tele ni akoko isodi mimo nigba ti olorun so wa di mimo o ti mu gbogbo ikoro yi o ti faatu o wa so fun a wipe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai si eyi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki eni keni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo asi ti ipa re di aimo ikefa o so fun awe pe nigbati abani isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo oni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese keta ni o ti nso fun wa iriri igbada o tun wa menu kan iriri isodi mimo ye ki n ka fun lati ese keta oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi a ba ti nso nipa iriri awon ti o ni igbala je ki a tun ma menu kan awon ti ko ni igbala je ki be lati ese keta nisisiyi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun je ki a wo ti awon ti ko ni igbala alaboku ni awon agberaga nitori wo pe won o padanu ijoba orun ese ikerin alabokun fun ni awon tin kaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alaboku ni awon agbo magba nitori wo pe won o jogun iparun ese ikarun alabokun fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboku ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabokun fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won yo sugbon alaboku le awon alai nani eyi o kan mi bi oni kan fi igbala se tabi isodi mimo alaboku li awon alai nani nitori won o jogu ofo ninu ese ikeje alabokun fun li awon alaanu nitori won o ri anugba sugbon alaboku le awon alai laanu nitori won ki yo ri anugba alabokun fun ni awon oninu funfun nitori won o ri olorun sugbon alaboku ni awon oninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wipe nkan kan wa ninu okan re to je wipe ojojumo loju re ma nfaro ojojumo lo je wipe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so okan re di mimo o ni aboko patagba lo je fun nitori wipe o ki yo le ri olorun nitori wipe o je alaimo ilekun paradise yo ti mo sugbon mo nbebe wipe loni o gbadura a o si so okan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wipe ani lati ni iriri isodi mimo yi o ni alabokun fun le awon onilaja nitori omo olorun le ma pe won sugbon alaboku ni awon ti ko le dariji ni awon alai le dariji ni nitori omo isu le a o ma pe won alabokun fun le awon eni ti an se nu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alabokun fun le eyin nigbati won ba n kegan yin ti won ba nse nu ni bi ni si yin ti won sin fi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo keyin ki o si fofun ayo nitori ere yin po li orun be li won sa se inu ni bi ni si awon woli ti nbe saaju yin sugbon alaboko li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alaboko ni awon agabagebe nitori won ojogun egbe eyin je ko ye wa wi pe ani lati ni iyipada isodotun isodi mimo ki asi gba nkan won yi lati owo oluwa ki owo oluwa ki o ko kan wa ki a so wa di mimo mo si gba mo gba olorun gbo wi pe bi a ba gbadura loni yo se fun enikokan wa loroko jesu eje ki a wo koko keji ki kan aramo agbelebo saju isodi mimo ki kan aramo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo yi pe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo nihi lo tin so fun wa olo ede bi gbolohun meji lati salaye ohun ti amukuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wi pe ese abinibi yi oloruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wipe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun tun so ni wipe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko sese lati ba ogbologbo okunrin yi ja ka bori re sugbon ni gere bi a ba ti ni igbala a o ri wipe ogbologbo okunrin yi ti se ese abinibi to wa ni inu to n joba tele tele to n ti wa lati moti o n ti wa lati jale.

jogunba abinibi o ni ki a le pa ara ese ogbologbo okunrin yi ki a le parun ki awa ki o ma se sin ese mo oye wa nigba na we pe ani lati kan ara ani lati kan mo agbelebo ani lati jowo gbogbo nkan sile ninu galatia ori keji mo fe ka ese ogun ṣùgbọ́n kí n tó lè ka ẹsẹ̀ ogún mo ní láti ka ẹsẹ̀ ìkejìdínlógún nítorí wípé bí ò bá ka ẹsẹ̀ ìkejìdínlógún bí ìrírí ìkejìdínlógún bí ò bá jẹ́ tiẹ̀ kò ṣeé ṣe fún ọ láti ní ìrírí tí ó wà nínú ẹsẹ̀ ogún wẹ̀sẹ̀ ogún ó ní a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú kristi nígbà tí ó sọ wípé a ti kàn mí mọ́ àgbélébò pẹ̀lú kristi ó ṣeéṣe kí ó máa ya ẹni tí ò mọ ìwé mímọ́ bíbélì kó máa yà á lẹ́nu wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí kò tí ì bá jésù pàdé nígbà tí a kàn mọ́ àgbélébò ohun tó ń sọ ni wípé èmi ni tó wà nínú mi èmi ni tinú mi ni wọ́n ṣe èmi ni agidi ọkàn èmi ni òkúta ọkàn a ti kàn mọ́ àgbélébò pẹ̀lú kristi ó ní a ti kàn mí mọ́ àgbélébò pẹ̀lú kristi ó ní ṣùgbọ́n mo wà láàyè síbẹ̀ kì í ṣe èmi mọ́ ó ní ṣùgbọ́n kristi wà láàyè nínú mi wíwà tí mo wà láàyè nínú ara mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ohun ti kára rẹ̀ fún mi ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ìkejì ní lógún ó ní nítorí pé bí mo bá sì tún gbé ohun wọ̀nì tí mo ti wó palẹ̀ ró ó ní mo fi ara mi hàn bí arúfin èyí ń sọ fún wa wípé kí a tó kọjá sí ẹsẹ̀ ogún ó yẹ kí ìrírí tí ó wà nínú ẹsẹ̀ ìkejì ní lógún kí ó yé wa dáradára ó ń sọ wípé nítorí bí mo bá tún gbé ohun tí wọ́n ní tí mo ti wó lulẹ̀ tí mo bá tún gbé wọn ró mo sọ ara mi di bí arúfin wòkè níyìí jẹ́ kí ó yé wa wípé nígbà tí a bá ti ní ìgbàlà àwọn ọ̀pọ̀ nǹkan ni a máa ń wó palẹ̀ àwọn nǹkan tí a sì wó palẹ̀ wọ̀nyí ó yẹ kí ó yé wa wípé kì í ṣe pé a tún gbé wọn ró ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń wá sí ìpàgọ́ tí ó jẹ́ wípé kí wọn kí ó tó dé ìpàgọ́ àwọn yẹtí yẹrùn àwọn ọ̀rọ̀ búburú lẹ́nu àwọn nǹkan tí wọ́n ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti wó palẹ̀ tẹ́lẹ̀ wọn a tún gbé wọn ró nígbà tí wọ́n bá gbé wọn ró wọ́n ti di apẹyìndà ẹni tó ń sọ̀rọ̀ bí ayé ẹni tó ń rìnrìn ayé ẹni tó ń mutí bí ayé ẹni tó ń mu sìgá táyé mu ẹni tó ń mu gbogbo nǹkan tí àwọn ayé mu nǹkan tó ti wó palẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tún gbé e ró ẹni tí ó ń wọṣọ bí ayé ẹni tí ó ń lo àwọn nǹkan tí ayé ń lò à ń kun ètè à ń kun èkánná à ń jorun níná à ń lo gbogbo yẹtí yẹrùn a kó wọn kọ́ra ó ní irú ẹni bẹ́ẹ̀ nǹkan tí a ti wó palẹ̀ nígbà tí a di ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ó tún gbé wọn ró ó ti di apẹyìndà bí o bá jẹ́rú ẹni bẹ́ẹ̀ níhìn kì í ṣe wípé ìgbà tí a bá parí ìwàásù ó máa sọ pé ọlọ́run sọ mí di mímọ́ ọlọ́run sọ mí di mímọ́ ó ti di arúfin ẹni tí ó bá jẹ arúfin ó ní láti wá fún ìgbàlà lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà ni o ní láti máa béèrè nísinsìnyí fún ìsọdimímọ́ èyí ló mú wa lọ sí ẹsẹ̀ ogún nísinsìnyí a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú kristi a ti kan èmi ni tó wà nínú a ti kàn mọ́ àgbélébù orí kunkun agbọ́mágbà tó wà nínú a ti kàn mọ́ àgbélébù ọkàn òkúta màá sọ mò ń gbọ́ ṣùgbọ́n tinú mi ni wọ́n ṣe a ti kàn mọ́ àgbélébò a ti kan èmi ti inú a ti kàn mọ́ àgbélébò pẹ̀lú kristi ó ní ṣùgbọ́n mo wà láàyè ó ní kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan síbẹ̀ kì í ṣe èmi mọ́ ṣùgbọ́n kristi wà láàyè nínú mi wíwà tí mo sì wà láàyè nínú ara ó ní mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ara ohun ti kára rẹ̀ fún mi ó fi ara rẹ̀ fún mi kí a bá lè sọ mí di mímọ́ kíkàn tí a kan kristi mọ́gi àgbélébò jẹ́ òtítọ́ pàtàkì tí ó jẹ́ wípé ó wà nínú ètò ọlọ́run fún ìgbàlà àti ìsọdimímọ́ wa àwọn pàápàá ní láti kan ara mọ́ àgbélébò.

bò láti fi ara jọ tàbí láti fi ara mọ ikú rẹ̀. Èyí ni àfihàn kó yé wa wípé ó ṣe pàtàkì kí a fara róbọ, ó ṣe pàtàkì kí a jọ̀wọ́ gbogbo sílẹ̀ fún Ọlọ́run, nítorí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí tí a ti ń kà tí ó ń sọ nípa ìfara ẹni róbọ, ni ó ń sọ nípa ìyara ẹni sọ́tọ̀, ó ń sọ nípa ìyara ẹni sí mímọ́ tí a ní láti ṣe ní ìmúra sílẹ̀ fún ìsọdi mímọ́ wa. Ó sì rí èdè tí Bíbélì ń lò. Bíbélì lo èdè púpọ̀. Yẹ kí n tún ka Galatia fún ọ. Galatia orí karùn-ún. Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébùú tí òun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ rẹ̀, ìfẹ́ inú ẹni àti kàn máa gbélébò, ìfẹ́kúfẹ́ tó wà nínú ayé àti kàn máa gbélébò nínú orí kẹfà ẹsẹ̀ kẹrìnlá. Ó ní ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébò Jésù Kristì Olúwa wa, nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébò fún mi. Àwọn ohun tó ń dán yòyò nínú ayé kò tún jẹ́ ohun tó ń fa ọkàn rẹ mọ́, nítorí wípé a ti kan ayé mọ́ àgbélébò fún ọ. Ó ní àti èmi ni a kàn mọ́ àgbélébò fún ayé. Orí àwọn èdè tí Bíbélì lò láti jẹ́ kí ó yé wa wípé a ní ohun kan láti ṣe, ó ní a kan ara mọ́ àgbélébò. Ó ní a kan ògbólógbò ọkùnrin ni a kàn mọ́ àgbélébò. Ó ní ìfẹ́ ti inú èmi ni tó wà nínú wa a kàn mọ́ àgbélébò. Ó ní ìfẹ́kúfẹ́ pàápàá a kàn mọ́ àgbélébò. Ó tún wá ń sọ fún wa wípé ayé àti àwọn tí ó wà nínú rẹ̀ a kàn wọ́n mọ́ àgbélébò. Ó yẹ kí ó yé wa dájú wípé ohun tí a kàn mọ́ àgbélébò kò tún nípa lórí wa mọ́. Kí a tó lè ní ìrírí ìsọdi mímọ́, a gbọ́dọ̀ ní ìpòǹgbẹ àti ìlàkàkà fún. A gbọ́dọ̀ fi ohun gbogbo sórí pẹpẹ kí a ya ara wa àti ohun gbogbo tí a ní tàbí tí a jẹ́ sọ́tọ̀ fún Olúwa. Kí a kan ayé àti ara mọ́ àgbélébò. Bákan náà ni a gbọ́dọ̀ kan ẹran ara àti gbogbo ìfẹ́ tinú mi ni ó ṣe kí a kan wọ́n mọ́ àgbélébò. Bẹ́ẹ̀ pẹ̀lú ni a gbọ́dọ̀ kan ayé àti ohun gbogbo tí ó wà nínú ayé, ohun gbogbo tí ó ń fa ọkàn wa sínú ayé, ohun gbogbo tí tan ní jẹ nínú ayé, a ní láti kàn wọ́n mọ́ àgbélébò. A ó sì ya àti ara àti ọkàn àti ẹ̀mí àti ohun tí a ní àti ohun tí a jẹ àti ohun tí a fẹ́ jẹ, a ó yà wọ́n sọ́tọ̀ láti fi jì fún Olúwa, fún ògo rẹ̀ nìkan, ní ìmúra sílẹ̀ fún ìsọdi mímọ́. Bí a bá ti ṣe èyí, a ó gbàdúrà. Bí a bá gbàdúrà, a ó gbàgbọ́. Ó ní ohunkóhun tí a bá sì béèrè, tí a bá ń béèrè, kí a gbàgbọ́ wípé a ti rí wọn gbà, yóò sì jẹ́ tiwa. Mo gbàdúrà wípé ìrírí kò ṣe é má ní yìí tó ń fún wa ní ìwé ìrìnà lọ sí ọ̀run rere, wípé yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Ó wá ń sọ fún wa wípé lẹ́yìn tí a bá ti ní ìsọdi mímọ́, a ní láti máa gbé àgbélébò wa kí a máa tọ̀ ọ́ lẹ́yìn, kí a lè pa ìrírí ìsọdi mímọ́ yìí, kí a lè pa á mọ́. Èlé ó mú wa lọ sí kókó kẹta nínú ẹ̀kọ́ wa. Kìrìsìtẹ́nì ní láti gbé àgbélébò rẹ̀ kí ó máa tọ Jésù lẹ́yìn, lẹ́yìn ìgbà tí ó bá ti ní ìsọdi mímọ́. Nínú Matthew orí kẹrìndínlógún ní ẹsẹ̀ ìkẹrìnlélógún, nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé bí ẹnìkan bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó gbé àgbélébò rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ọ̀pọ̀ nínú wa ni a kò ní ìmọ̀ ìhìnrere. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa títẹ̀lé Jésù lẹ́yìn gẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ní ìgbàlà a bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Jésù, bí a bá di òṣìṣẹ́ a tún tẹ̀lé Jésù, bí a bá di oníwàásù a ṣì ń tẹ̀lé Jésù, bó tilẹ̀ ṣeé ṣe kí a di apostẹ́lì a tún tẹ̀lé Jésù, títí a ó fi rí Jésù lójúkojú lé ọ̀run a ń tẹ̀lé Jésù. Èyí ni ó fi sọ fún wa wípé ìbáṣe ní àkókò ìgbàlà
tabi ti sodi mimo tabi ti ife agbara emi olorun kun ni tabi ti sise ise iyanu tabi sise didi ajihin rere iranse olorun oni ani lati ma tele jesu je ki o ye wa nigba na we pe bi abani sodi mimo bi a se le pa isodi mimo yi bi a se le pa mo ni wu pe bi enikeni ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebu re ki o ma to mi leyin ninu luko ori kesan luko ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikeni ba fe ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebu re ni igbawo mo ni ni igbawo ni ojo gbogbo ki o si ma to mi leyin eyin so fun a wi pe iba je ojo isimi tabi ojo miran ninu ose ani lati gbe agbelebu wa ki a si ma to jesu leyin ni igba gbogbo ninu korinti kini ori kedogun Korinti kini ori kedogun ese ikokanle logbon Korinti kini ori kedogun ese ikokanle logbon oni mo so nipa ayo ti mo ni lori yin ninu Kristi Jesu lo awa pe emi nku lojojumo emi nku lojojumo boya ko ye o bi o ba ti ku ba o lo se waasu bi o ba ti ku ba lo se rin kaakire oni emi ni to wa ninu onku lojojumo emi ni tinu mi ni wo se onku lojojumo emi ni to fe gbesan onku lojojumo emi ni to je wi pe ko fe gbe agbelebo re to fe so agbelebo nu nitori wi pe ko fe lati se ife olorun emi ni to wa ninu onku lojojumo oni nigba ti emi ni to wa ninu wa bi o ba ti nku lojojumo ni a ri wi pe a o ma dagba si ninu igbagbo a o ma dagba si ninu iriri ti atini o ye ko ye wa nigba na we pe ani lati ni ipinu lati te ori araba ki a tele ife olorun ko si ko ni si ikera ni bajemo emi ku lojojumo ko ni si wi pe a fe lati te aye lorun mo emi nku lojojumo bon buwa bon senu re bini siwa eyi o je nkan kan mo nitori wi pe emi ni to wa ninu wa emi ni e to fe aye e to fe irepo tabi yin lati nu aye ati mu won kuro ife olorun nikan ni yo ma gbe ni yo ma gbegba oroke lokan ati laye wa ani lati gbe agbelebo wa eyi si je lojojumo sise ife olorun lojojumo ririn loju ona iwa mimo lai kuro ninu ofin mimo ti ati fi fun wa kikan ara ati aye mo agbelebo lojojumo lai tesi bi aye tesi kiku lojojumo ni yo mu ki awa ki awa ni ipa ona toro na ti o lo si bi ye aye raye mo nbe o we pe ki o gba isodi mimo loni ki o se pa isodi mimo yi mo ki o ranti we pe ati so fun wa we pe ki a ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa o ranti we pe a ka ninu iwe mimo alabokun fun ni awon olokan funfun nitori we pe awon nikan ni yo le ri olorun je ki a to gbadura je ki a wo ibere ti Dafidi nbere kia si wo idahun ti olorun fun Dafidi soranti Dafidi o je eni ti olaya to lomo Dafidi o je eni ti olola to si lokiki Dafidi o je alagbara o je oba Dafidi o ni awon opolopo nkan ti awon aye ti won wa kiri loni sugbon ohun kan wa lokan re eni o je ki o bere ibere ti o bere ninu orin Dafidi orin ikerin le logun lati ese keta oni tani yo gun ori oke olowa lo tabi tani yo duro ni ibi mimo re
ibere yi ni ambi eni kokan wa loni bi o ba wo yika o ri wi pe opolopo eniyan lo wa laye ka wa o wa nbi wa wi pe ninu awa ti a joko tabi ninu awa ti a duro tani yo gun ori oke olowa lo nigbati ipe ba dun nigbati jesu ba farahan awon wo la o le palarada ti won le ba jesu lo oni tani yo gun ori oke olowa lo se olowo ni tabi awon ti won bimo berejo tabi awon olola tabi awon olokiki tabi awon elesin tabi awon ti won ni igbala sugbon ti won o bo lowo ese o wa nso fun wi pe awon ti yo gori oke olowa lo ati awon ti yo duro ni bi mimo re awon ni eni ti o ni owo mimo se owo re mo se awon ese to de ara se ati fo won kuro ati we won kuro ati mu won kuro o ti di eni oto eni otun o si ti di eda otun ni waju olorun o ni eni ti o ni owo mimo ati aya funfun ati aya funfun ati okan mimo ati okan ti ati konila ati eyi ti ati so di mimo o ni eni ti ko gbe okan re soke si asan ti ko si bura etan olorun wa npe onija ni oro yi we pe se o ri olorun ni keyin nigbati ipe badun abi o je ero woran o je wi pe an ba won kunjo o je awon to je pe mo gbo won lo emi na ba won lo abi oni iriri iriri igbala iriri sodi mimo aye si sile loro yi fun eni keni to ba fe fi orun sereje lati pe olowa lati gbadura si olowa wi pe an fe ise abe ti emi ise isodi mimo yi ko farahan ninu okan eni kokan wa o se dede duro lati so po olorun eyi je iriri ko se mani bi o ba ni owo ti o ni isodi mimo bi o ba bi omo ti o ni isodi mimo bi o ba ni awon dukia aye ti o ni isodi mimo bi o ba ni ipo ninu ijo ti o ni isodi mimo bi o ba ni okiki gbajumo ti o ni isodi mimo o je aboshi julo ninu iran awon omo eniyan nitori ati so fun wa tani yo gun ori oke olowa lo tani yo duro ni bi mimo re o ni eni ti o le owo mimo eni ti o le owo mimo eni ti o le owo mimo ati aya funfun ati aya funfun ati iwa mimo ni inu iwa mimo li okan iwa mimo lode iwa mimo ninu o ni awon wonyi nikan ni o le ri olowa alabokan fun de awon lokan funfun nitori wi pe won o ri olorun gbadura ye ki olorun ki o so okan re di mimo sugbon bi o ba ti je apeyida pada wale ye ki adariji o bi o ba ti tun gbe awon nkan ni ro ti o ti wo lule tele tele o ti di apeyida o ti di arufi o ti di elese o ti di omo onina kuna pada wale bere idariji ki eje jesu ki o we awon eserenu se o ti njale se o ti bere si ni puro se o ti nseke se o ti nfi ara re lati ta ara re fun owo agbere panshaga o ye ki o gbadura ki a gba okan re la ki a dariji o awon ese ode ara awon ese ti a fojuri ki a dariji o ki o ni igbala leyin igba ti o ba ti ni igbala ikan tuku lodo ikun ikan tuku ninu okan lohun ese abinibi ese ajogoba gede gede re ninu okan lohun olorun fe wenu olorun fe so odotun olorun fe so di mimo gbadura gbadura pelu igbagbo ki o si ranti wi pe emi ni yi ani lati kan ma agbelebu igberaga lati nu okan agbo magba ma se fe olorun lati nu okan ani lati kan ma agbelebu ori kunkun ani lati kan ma agbelebu ai fe se fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu pelu gbogbo ife ani lati kan ma agbelebu onfa to nfa o lati inu okan si on to wa ninu aye ani lati kan ma agbelebu ka to ma fe awon nkan to ndo to ndan
yiyoyo ninu aye ani lati kan ma gbelebu ife ti ani si awon ara ale ti o tun fe koja ife ti ani si olorun igboran ti ani si awon ebi wa ti o tun fe koja igboran ti ani si olorun ani lati kan ma gbelebu emi ton lepa nkan aye ton lepa ipo aye emi ton so owo di olorun ton wa owo kiri ton fe ni lona kona ani lati kan ma gbelebu emi ti ki fe duro di olorun ohun ti mo fe yo je temi a fi olorun sile a fi oro olorun sile a fi ilana olorun sile a ma wa nkan aye kaakiri o ni ani lati kan ma gbelebu bi o ba fe ri olorun ni ikeyin o ni lati ni okan funfun o ni lati ni okan ti a so di mimo o ni lati ni iwa mimo bere a o se se fun o alabokun fun ni awon olokan funfun nitori won ri olorun sugbon alaboko le awon oninu funfun nitori won ki yo le ri olorun

wọn fò sókè. Bí a bá ṣọ́ra, bí a bá lọ wo ibi tí ò yẹ kí a wò, a ó máa rí ìhòhò wọn. Ó ní nítorí bẹ́ẹ̀ ìwọ tí o fẹ́ fi ìjọba ọ̀run ṣeré jẹ, ìwọ ni o ní láti dá májẹ̀mú pẹ̀lú ojú rẹ̀ wípé bí àwọn wọ̀nyí tí wọn kò máa ṣọ́wọ̀, àwọn wọ̀nyí tí wọn kò lọ́lọ́run, àwọn wọ̀nyí tí wọn kò mọ bí a ṣe tọ́jú ara ẹni, bí wọ́n bá jókòó nítòsí rẹ, bí wọ́n bá dúró nítòsí rẹ, tàbí wọ́n wà níbikíbi tí wọ́n sì fẹ́ jẹ́ okùnfà, tàbí wọ́n fẹ́ jẹ́ ìdẹ̀wò ìdánwò fún ọ, ìwọ ni ó láti bá ojú rẹ àti ọkàn rẹ dá májẹ̀mú wípé o ní lọ sínú ẹ̀ṣẹ̀. Jẹ́ kí a padà sí Kolose orí kẹta ẹsẹ̀ karùn-ún. Nítorí náà, ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, ẹ máa pa wọ́n run. Ìgbà mìíràn, ó ṣeéṣe kí ó jẹ́ àwọn ìwé tí a ti ya àwọn obìnrin tó wà ní ihò tí a yà wọ́n sí. Àwọn mìíràn, wọ́n máa tan ara wọn jẹ, wọ́n á gbé irú ìwé bẹ́ẹ̀, wọ́n á gbé lọ́wọ́, wọ́n á máa wo àwọn àwòrán tí ó fa ọkàn ẹni sínú ẹ̀ṣẹ̀. Bí ẹlòmíràn bá ń bọ̀ tí ó jẹ́ arákùnrin, bí ẹlòmíràn bá ń bọ̀ tí ó jẹ́ arábìnrin, wọ́n á sáré pa ìwé náà dé. Ta ló ń tàn jẹ? Àfọ́jú tó dijú, tó ní òun ò ríran nígbà tí òun dijú, gbà tó lajúlẹ̀, ta ló rí? Àwa tí a ń tan ara wa jẹ, tí a ń wo àwọn obìnrin ìhòhò, àwa tí a ń tan ara wa jẹ, tí a tún lọ ń gbé àwọn àwòrán, àwòrán tí ò dára, àwòrán bóyá a rí nínú ìwé kan tí wọ́n ń tà, bóyá a rí nínú àwọn ìwé ìròyìn, tí a tún wọ́n lọ ń wo nǹkan wọ̀nyí tí ọkàn wa tí ó ń kúrò lọ́dọ̀ Ọlọ́run. Bí a bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣeré jẹ, ó ń sọ fún wa wípé kí a mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa, àti ìwà èérí, ìwà èérí, ìwà ọ̀bùn, ọ̀rọ̀ tí kò dára. A máa ń rí ẹ̀yin obìnrin, ẹ tẹ́tí sílẹ̀ ní ibi tí ẹ ti lọ ń dirun, bí ó bá jẹ́ pé ibi ìdirun àwọn tí ó wà nínú ayé ni, tí ò sọ fún arábìnrin wípé arábìnrin ràn mí lọ́wọ́ láti wá bá mi dirun, tí ó jẹ́ wípé o lọ síbi tí wọ́n ti ń dirun nínú ayé, wà á rí wípé ọ̀rọ̀ kò bákùn gbé, ọ̀rọ̀ tí kò dára, ìwà ọ̀rọ̀ èérí, ọ̀rọ̀ nípa nǹkan àṣírí láàrin ọkùnrin àti obìnrin ni wọ́n máa sọ níbẹ̀. Àwọn adirun àwọn tí ó ń dirí wọ̀nyí, wọ́n sì máa ṣẹ̀fẹ̀, wọ́n máa ṣe, wọ́n máa drẹ́rìn, wọ́n máa dápàrá wípé ẹ báyìí báyìí báyìí báyìí, ìwọ tí o sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run. Bí o bá ń jókòó sí irú ibi bẹ́ẹ̀, o mọ̀ wípé o lè jẹ́ kí nǹkan mìíràn kí ó wọnú ọkàn rẹ. Tàbí ìwọ tí o jẹ́ ọkùnrin tí o lọ gẹrun, ibi tí o ti ń gẹrun ni àwọn tí wọ́n ń gẹrun wọ́n máa sọ sọkúsọ, wọ́n máa dápàrá, wọ́n máa sọ nǹkan mìíràn tí kò dára. Tàbí ó ṣeéṣe nídìí ayò, nídìí ẹmu, nídìí ọtí, nídìí lúdò ni wọ́n máa ti ń sọ àwọn nǹkan wọ̀nyí tí kò dára fún etí onígbàgbọ́ láti gbọ́. Èyí ni a fi ń sọ fún wa wípé kí a pa nǹkan wọ̀nyí run, kí a mú wọn kúrò ní ìgbésí ayé wa, kí a má tilẹ̀ débẹ̀. Ó ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́kúfẹ̀ẹ́. Ìgbà tí o bá rí aláta lọ́jà, ìwọ onílé lọ́nà, ìwọ tí o ti jẹ́ ẹni tó gbéyàwó sílé, tí o tún lọ ń fọwọ́ kàn lẹ́ẹ̀kẹ́, tán pé ẹ báwo ló ṣe rí ń bẹ̀, báwo lè o mọ̀ pé ìfẹ́kúfẹ̀ẹ́ nìyẹn. Ìwọ tí ó jẹ́ wípé ẹni tí ó ń gbé nínú ilé pẹ̀lú ẹ, tí ó jẹ́ obìnrin, nítòótọ́ ló sọ pé ó jẹ́ ara ilé mi, ara ilé ẹ, tó tún lọ ń yẹ pátá ẹ wò nígbà tí ìyàwó ẹ sùn, o rí wípé nǹkan míì ti ń wá sínú ọkàn ẹ, ìyẹn náà ń pè ní ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìfẹ́ búburú, èyí tó máa jẹ́ kí ènìyàn kí ó jáde. O aago mọ́kànlá lù, ọkùnrin tún jáde lé, ń bo ló ń lọ, ìyàwó wà nílé, ọmọ wà nílé, o tún jáde láago mọ́kànlá, kì í ṣe wípé o ní iṣẹ́ òru tó fẹ́ lọ ṣe, ń bo ló ń lọ, mo fẹ́ lọ kí ẹnìkan, ta ló fẹ́ lọ kí? Ó yẹ kí a ṣọ́ra. Bí a bá fẹ́ wọ ìjọba Ọlọ́run, ó ní àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Ojú kòkòrò nígbà tí ọkàn wa bá ń fà sí ohun tí kò yẹ kí ó fà sí, èyí ni à ń pè ní ojú kòkòrò. Bí nǹkan wọ̀nyí bá rí bẹ́ẹ̀, à ń kìlọ̀ fún wa wípé kí a ṣọ́ra o. Ìdájọ́ Ọlọ́run kò jìnnà sí àwọn ènìyàn bẹ́ẹ̀, wẹ́sẹ̀ ìkẹfà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn, àwọn ọmọ aláìgbọ́ràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí, ó ń sọ fún wa ní apá kejì ìwàásù wa nínú ẹ̀kọ́ wa lónìí. Àwọn ìdí tí a ní láti pa wọ́n run, àwọn ìdí tí a ní láti pa àwọn ẹ̀yà ara wa tí ó ń bẹ̀lé ayé, tí a ní láti pa wọ́n run, ó ní nítorí ìbínú Ọlọ́run ó ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn. Ìdí kan pàtàkì ni wípé ìdájọ́ Ọlọ́run, ìbínú Ọlọ́run ó ń bọ̀ sórí àwọn ẹlẹ́ṣẹ̀. Kí a wo

Rómù orí kìíní, Rómù orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwàbí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe bẹ́ni wípé wọn kò mọ òtítọ́, a sì ti fi ẹ̀kọ́ ìhìnrere kọ́ wọn. Ìgbà míràn tí wọ́n bá ń ṣe nǹkan tí ó jẹ́ wípé kò dára, kò bọ́ sí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa sọ pé àwọn ò mọ̀ nìyí, ó sì mọ̀ o, ẹ̀mí Ọlọ́run sì ń kìlọ̀ fún, ó sì ti kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní àwọn tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀, ó ní irú àwọn bẹ́ẹ̀ ìdájọ́ Ọlọ́run yóò wà sórí wọn. Nínú ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 8, ìfihàn orí 21 ẹsẹ̀ 8, ṣùgbọ́n àwọn ojo, àwọn àti aláìgbàgbọ́, àti ẹni ìríra, àti apànìyàn, àti àgbèrè, àti oṣó, àti abọ̀rìṣà, àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti súlfúrù jó. Èyí ni ikú kejì. Ó ń sọ fún wa wípé ìyà ayérayé, ìyà àìlópin, ó ń bẹ fún àwọn ènìyàn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni ó fi yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. A kò fẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó ní ipá, kí ó ní ìpín nínú ìgbésí ayé wa. A ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wá mọ́. A ń fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé wa. O ti rí ọ̀rọ̀ Ọlọ́run lónìí, o ti rí ẹ̀kọ́ ìhìnrere, o ti rí ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ. Ohun tí ó kù fún ọ ni pé kí o lọ bá Ọlọ́run sọ̀rọ̀, kí ó ní kí Ọlọ́run kí ó fún ọ lágbára láti lè pa àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú ayé run, láti lè pa àgbèrè run, láti lè pa ẹ̀wà ìrì run, láti pa ìfẹ́kùfẹ́ run, láti pa ẹ̀wà búburú mu, láti pa ojú kòkòrò, láti pa àrùn. Dìde kí o sọ fún Ọlọ́run, dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀. Bí a bá ti gba ọkàn rẹ là, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ tí ó fi jólóòtọ́ sí ẹ̀kọ́ ìhìnrere. Bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi máa gbé ní òdodo, ní ìwà mímọ́, ní ìwà bí Ọlọ́run lé ọjọ́ ayé rẹ gbogbo, yálà ní ìkọ̀kọ̀, yálà ní gbangba, yálà níbi tí àwọn ènìyàn wà, yálà níbi tí àwọn ènìyàn kò sí, yálà níbi tí àwọn onígbàgbọ́ mìíràn tí wọ́n ti lè rí ọ, yálà níbi tí àwọn ẹlòmíràn kò ti lè rí ọ. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jólóòtọ́, o fẹ́ pa ẹ̀kọ́ yìí mọ́, o fẹ́ pa àwọn ẹ̀yà ara tí ń bẹ̀lé ayé, o fẹ́ pa wọ́n run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Dìde kí o sọ fún Ọlọ́run, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tún pè ọ sí ìpàdé kan lẹ́yìn ìsìn, má jẹ́ kí ohunkóhun kí ó gba àdúrà lọ́wọ́ rẹ. Dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀, kí o sọ fún Ọlọ́run kí o gbàdúrà títí ó fi gbàdúrà àgbáyọrí, títí ó fi ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní ọkàn láti pa gbogbo nǹkan wọ̀nyí run ní ìgbésí ayé rẹ. Ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ oníwà mímọ́ olóòótọ́ títí di ọjọ́ ìkẹyìn, títí pé yóò fi dún tí a ó fi pa àwọn ènìyàn mímọ́ láradà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o fẹ́ máa gbé ìgbésí ayé òdodo, o sì ń fẹ́ láti gbé ìgbésí ayé tí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Sọ fún Ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́. Ó ṣeéṣe kí àwọn ènìyàn kí ó máa rò wípé o jẹ́ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ìwà rẹ ńkọ́, ìrìn rẹ ńkọ́, àwọn nǹkan tí o ń ṣe ńkọ́. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run láti ìsinsìnyí lọ, títí Jésù yóò fi dé

0: Epistle kini ti Paul apostle si awon ara Corinthi ori ikejila nje ni ti egun emi ara emi ko fe ki eyin ki o je ope eyin mo pe nigbati eyin je keferi afayin lo sodo awon odi orisa lona kona ti afayin nitori na mo fe ki e mo pe ko si eni tin soro nipa emi Olorun ki o wi pe eni ifibu ni Jesu ati pe ko si eni ti o le wi pe Oluwa ni Jesu bi ko se nipa emi mimo nje oniruru egun ni o wa sugbon emi kan na ni oniruru ise iranse ni o si wa Oluwa kan na si ni oniruru ise ni o si wa sugbon Olorun kan na ni eni tin sise gbogbo won ninu gbogbo won sugbon a n fi ifihan emi fun olukuluku eniyan lati fi jere nitori ti a fi oro ogbon fun enikan nipa emi ati fun elomiran oro imo nipa emi kan na ati fun elomiran igbagbo nipa emi kan na ati fun elomiran ebun imularada nipa emi kan na ati fun elomiran ise iyanu ise ati fun elomiran isotele ati fun elomiran imo emi yato ati fun elomiran oniruru ede ati fun elomiran itumo ede sugbon gbogbo wonyi ni enikan ni ani emi kan na nse o n pin fun olukuluku gege bi o ti wu nitori gege bi ara ti je okan ti o si ni eya pupo sugbon ti gbogbo eya ara ti se pupo je ara kan be si ni kristi pelu nitori pe ninu emi kan ni ati baptisi gbogbo wa sinu ara kan iba se ju tabi eleni iba se eru tabi ominira a si ti mu gbogbo wa mu ninu emi kan nitori pe ara ki se eya kan bi ko se pupo bi ese ba wi pe nitori emi ki se owo emi ki se ti ara eyi ko wi pe ki se ti ara bi eti ba si wi pe nitori emi ki se oju emi ki se ti ara eyi ko wi pe ki se ti ara bi gbogbo ara ba je oju nibo ni igboran ibagbe wa bi gbogbo re ba si je igboran nibo ni igboran ibagbe wa sugbon ni isisiyi Olorun ti fi awon eya sinu ara olukuluku won gege bi o ti wu bi gbogbo won ba si je eya kan nibo ni ara ibagbe wa sugbon ni isisiyi won je eya pupo sugbon ara kan oju ko si le wi fun owo pe emi ko ni fi o se tabi ki ori wi ewe fun ese pe emi ko ni fi yin se sugbon awon eya ara won ni ti o dabi eni pe won se ailera ju awon ni a ko le se alaini ju ati awon eya ara won ni ti a wa ro pe won se ailola ju lori iwon yi ni awa si n fi ola si ju be ni ibi aye wa si ni eye lopolopo ju nitori pe awon ibi ti o ni eye ni ara wa ko fe onkan sugbon Olorun ti se ara lokan o si fi opolopo ola fun ibi ti o se alaini ki iyapa ki o ma se si ninu ara sugbon ki awon eya ara ki o le ma se aniyan kan na fun ara won bi eya kan ba si n jiya gbogbo eya a si jumo ba jiya tabi bi a ba n bola fun eya kan gbogbo eya a jumo ba yo nje ara kristi ni eyin se olukuluku yin si je eya ara re Olorun si gbe awon miran kale ninu ijo ikini awon aposteli ekeji awon woli eketa awon olukoni leyin na ise iyanu leyin na ebun imularada iranlowo ebun akoso oniruru ede gbogbo won ni se aposteli bi gbogbo won ni se woli bi gbogbo won ni se olukoni bi gbogbo won ni se ise iyanu bi gbogbo won ni o ni ebun imularada bi gbogbo won ni fi oniruru ede fo bi gbogbo won ni se itumo bi sugbon e ma fi itara safere ebun ti o tobi ju sibe emi o fi ona kan ti o tayo ri koja han yin.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epistle kini ti Paul apostle si awon ara Corinthi ori iketala bi mo ti le n po oniruru ede ati ti angeli ti emi ko si ni ife emi dabi ide ti n dun tabi bi kimbali olongoro bi mo si ni ebun isotele ti mo si ni oye gbogbo ohun ijinle ati gbogbo imo bi mo si ni gbogbo igbagbo to be ti mo le se awon oke nla nipo ti emi ko si ni ife emi ko je nkan bi mo si n fi gbogbo ohun ini mi bo awon talaka bi mo si fi ara mi funni lati sun ti emi ko si ni ife ko ni ere kan fun mi ife a maa mu suru a si maa seun ife kii se ilara ife kii soro igberaga kii fe kii huwa aito kii wa ohun ti ara re a kii mu binu bee ni kii gbiro ohun buburu kii yo si aisododo sugbon a maa yo ninu otito a maa farada ohun gbogbo a maa gba ohun gbogbo gbo a maa reti ohun gbogbo a maa fayaran ohun gbogbo ife kii yẹ lai sugbon bi o ba se pe isotele ni won o dopin bi o ba se pe ebun ahan ni won o dake bi o ba se pe imo ni yoo di asan nitori awa mo ni apa kan awa si n sotele ni apa kan sugbon nigbati eyi ti o pe ba de eyi ti se ti apa kan yoo dopin nigbati mo wa ni ewe emi a maa soro bi ewe emi a maa woye bi ewe emi a maa gbero bi ewe sugbon nigbati mo di okunrin tan mo fi iwa ewe sile nitori pe ni isisiyi awa n riran baibai ninu awo jije ṣùgbọ́n nígbà náà ni ojú kò ojú. Ní ìsinsìnyí, mo mọ̀ ní apá kan, ṣùgbọ́n nígbà náà ni èmi ó mọ̀ gẹ́gẹ́ bí mo sì ti di mímọ̀ pẹ̀lú. Ǹjẹ́ ní ìsinsìnyí, ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ. Àwọn mẹ́ta yìí, ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Epístílì kínní ti Pọ́ọ̀lù Apọ́stílì sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹrìnlá. Ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí, ṣùgbọ́n kẹ́ kúkú lè máa sọ tẹ́lẹ̀. Nítorí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò ṣe Ọlọ́run, nítorí kò sí ẹni tí ó gbọ́, ṣùgbọ́n nípa ti ẹ̀mí ni ó ń sọ ohun ìjìnlẹ̀. Ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ fún ìmúdúró àti ìgbìyànjú àti ìtùnú. Ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ ń fi ẹsẹ̀ ara rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń fi ẹsẹ̀ ìjọ múlẹ̀. Ṣùgbọ́n ìbáwùmí kí gbogbo yín lè máa sọ onírúurú èdè, ṣùgbọ́n kẹ́ kúkú máa sọ tẹ́lẹ̀, nítorí ẹni tí ń sọ tẹ́lẹ̀ pọ̀ ju ẹni tí ń sọ onírúurú èdè lọ, àyàṣe bí ó bá ń ṣe ìtumọ̀ kí ìjọ kí ó lè kọ́ ẹ̀kọ́. Ǹjẹ́ ní ìsinsìnyí, ará, bí mo bá wá sí àárín yín tí mo sì ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀, èrè kí ni èmi ó jẹ́ fún yín bí kò ṣe pé mo bá ń bá yín sọ̀rọ̀, yálà nípa ìṣípayá tàbí nípa ìmọ̀ tàbí nípa ìsọtẹ́lẹ̀ tàbí nípa ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan tí kò ní ẹ̀mí tí ń dún, ìbá ṣe fèrè tàbí dùrù, bí kò ṣe pé ìyàtọ̀ bá wà nínú ohun wọn, a ó ti ṣe mọ ohun tí fèrè tàbí tí dùrù ń wí. Nítorí pé bí ohun ipè kò bá dájú, ta ni yóò múra fún ogun? Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí kò ṣe pé ẹ̀yin bá ń fi ahọ́n yín sọ̀rọ̀ tí ó yé ni, a ó ti ṣe mọ ohun tí a ń wí. Nítorí pé ẹ̀yin ó sọ̀rọ̀ sí òfurufú, ó lè jẹ́ pé onírúurú ohun ní bẹ ní ayé, kò sì sí ọ̀kan tí kò ní ìtumọ̀. Ǹjẹ́ bí èmi kò mọ ìtumọ̀ ohun náà, èmi ó já sí aláìgbédè sí ẹni tí ń sọ̀rọ̀, ẹni tí ń sọ̀rọ̀ yóò sì já sí aláìgbédè sí mi. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí ẹ̀yin ti ní ìtara fún ẹ̀bùn ẹ̀mí, ẹ máa ṣe àfẹ́rí àti máa pọ̀ sí fún ìdàgbàsókè ìjọ. Nítorí náà, jẹ́ kí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ gbàdúrà kí ó lè máa ṣe ìtumọ̀. Nítorí bí èmi bá ń gbàdúrà ní èdè àìmọ̀, ẹ̀mí mi ń gbàdúrà, ṣùgbọ́n òye èmi jẹ́ aláìléso. Ǹjẹ́ kí ni rè? Èmi ó fi ẹ̀mí gbàdúrà, èmi ó sì fi òye gbàdúrà pẹ̀lú, èmi ó fi ẹ̀mí kọrin, èmi ó sì fi òye kọrin pẹ̀lú. Bí bẹ́ẹ̀ kọ́, bí ìwọ bá súre nípa ẹ̀mí, báwo ni ẹni tí ń bẹ ní ipò òpè yóò sì ṣe àmì sí ìdúpẹ́ rẹ nígbà tí kò mọ ohun tí ìwọ wí? Nítorí ìwọ dúpẹ́ gidigidi ní tòótọ́, ṣùgbọ́n a kò fi ẹsẹ̀ ẹnìkejì rẹ múlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí èmi ń fọ onírúurú èdè ju gbogbo yín lọ, ṣùgbọ́n mo fẹ́ kí n kúkú fi òye mi sọ ọ̀rọ̀ márùn-ún ní ìjọ, kí n lè kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú ju 90 ọ̀rọ̀ ní èdè àìmọ̀. Ara, ẹ má ṣe jẹ́ ọmọdé ní òye, ṣùgbọ́n ẹ jẹ́ ọmọdé ní àrankàn, ṣùgbọ́n ní òye kí ẹ jẹ́ àgbà. A ti kọ́ nínú òfin pé nípa àwọn aláhán mìíràn àti elétè mìíràn ni èmi ó fi bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀, síbẹ̀ wọn kì yóò gbọ́ tèmi, ni Olúwa wí. Nítorí náà, àwọn ahán já sí àmì kan, kì í ṣe fún àwọn tí ó gbàgbọ́ bí kò ṣe fún àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n ìsọtẹ́lẹ̀ kì í ṣe fún àwọn tí kò gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí ó gbàgbọ́. Ǹjẹ́ bí gbogbo ìjọba péjọ sí ibì kan tí gbogbo wọn sì ń fi èdè fọ̀, bí àwọn tí í ṣe aláìlẹ́kọ̀ọ́ àti aláìgbàgbọ́ bá wọlé wá, wọn kì yóò wí pé ẹ̀yin ń ṣe wèrè. Ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ tẹ́lẹ̀, tí ẹnìkan tí kò gbàgbọ́ tàbí tí kò ní ẹ̀kọ́ bá wọlé wá, gbogbo yín ni yóò fi òye ẹ̀ṣẹ̀ yé e, gbogbo yín ni yóò wádìí rẹ̀. Bẹ́ẹ̀ ni a sì fi àṣírí ọkàn rẹ̀ hàn, bẹ́ẹ̀ ni òun ó sì dojúbolẹ̀, yóò sì sin Ọlọ́run, yóò sì sọ pé ní tòótọ́ Ọlọ́run ń bẹ láàrin yín. Ǹjẹ́ ẹ á ti ṣe, ará, nígbà tí ẹ̀yin péjọpọ̀ tí olúkúlùkù yín ní sáàmù kan, ẹ̀kọ́ kan, èdè kan, ìfihàn kan, ìtumọ̀ kan, ẹ máa ṣe ohun gbogbo láti gbé ni ró. Bí ẹnìkan bá fi èdè fọ̀ kí ó jẹ́ ènìyàn méjì tàbí bí ó pọ̀ tán kí ó jẹ́ mẹ́ta, àti èyí ni ní ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ kí ẹnìkan gbufọ̀. Ṣùgbọ́n bí kò bá sí ògbufọ̀, kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ, sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀. Jẹ́ kí àwọn wòlíì méjì bí mẹ́ta sọ̀rọ̀, kí àwọn ìyókù sì ṣe ìdájọ́. Bí a bá sì fi ohunkóhun han ẹni tí ó jókòó níbẹ̀, jẹ́ kí ẹni ìṣáájú dákẹ́. Gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan, kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́, kí a lè tu gbogbo yín ní inú. Ẹ̀mí àwọn wòlíì a sì máa tẹríba fún àwọn wòlíì, nítorí Ọlọ́run kì í ṣe Ọlọ́run ohun rúdurùdu, ṣùgbọ́n ti àlàáfíà, gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́. Jẹ́ kí àwọn obìnrin yín dákẹ́ nínú ìjọ, nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀, ṣùgbọ́n jẹ́ kí wọ́n wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Bí wọ́n bá sì fẹ́ kọ ohunkóhun, kí wọn kí ó béèrè lọ́wọ́ ọkọ wọn ní ilé, nítorí ohun ìtìjú ni fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. Kí ni? Lọ́dọ̀ yín ni ọ̀rọ̀ Ọlọ́run ti jáde ni, tàbí ẹ̀yin nìkan ni ó tọ̀ wá? Bí ẹnikẹ́ni bá ro ara rẹ̀ pé òun jẹ́ wòlíì tàbí òun jẹ́ ẹni tí ó ní ẹ̀mí, jẹ́ kí nǹkan wọ̀nyí tí mo kọ sí yín kí ó yé e dájú pé òfin Olúwa ni wọ́n. Ṣùgbọ́n bí ẹnìkan bá jẹ́ òpè, ẹ jẹ́ kí ó jẹ́ òpè. Nítorí náà, ará, ẹ máa fi ìtara ṣàfẹ́rí láti sọ tẹ́lẹ̀, kí ẹ má sì ṣe dánilẹ́kun láti fi èdè fọ̀. Ẹ máa ṣe ohun gbogbo tẹ̀yẹtẹ̀yẹ àti lẹ́sẹlẹ́sẹ.

bí wa gẹ́gẹ́ bí àfọ́jú. Kò sì ṣeéṣe fún ẹnikẹ́ni, kò ṣeéṣe fún ẹ̀sìn kan, kò ṣeéṣe fún ìrúbọ kan, kò ṣeéṣe fún agbára tiwa tàbí òye tiwa tàbí ìmọ̀ wa kí a fi la ara wa lójú nípa ti ẹ̀mí. Nítorí bẹ́ẹ̀, ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, ìdáǹdè kúrò nínú ìfọ́jú ọkàn, ó wá láti ọ̀dọ̀ Kristi nìkan ṣoṣo. Ṣùgbọ́n kí ni àwọn àwòrán tí a fi hàn wá nípa ti ẹ̀mí nípa àwọn afọ́jú? Kí sì ni ohun tí ó fa ìfọ́jú ọkàn? Àti kí ni àwòtán tàbí ìwòsàn fún ọkàn òkùnkùn? Èyí ni ó mú kí a wo ọ̀rọ̀ Ọlọ́run ní ìpele mẹ́ta. Ìkíní, àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí. Ìkejì, àwọn ohun tí ó fa ìfọ́jú ọkàn. Ìkẹta, ìwòsàn fún ọkàn òkùnkùn wa. Yẹ kí a lọ sí ìpele kìíní, àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí. Ohun tí a ń sọ níhìn ni wípé ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí a bí láti inú obìnrin, ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó wá sí ayé yìí nípasẹ̀ Ádámù àti Éfà, ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àgọ́ ara erùpẹ̀ yìí wọ̀, a bí wa lè afọ́jú. Bí a ti bí wa ní afọ́jú, a kò mọ rere yàtọ̀ sí búburú, afọ́jú ni ìní. Bí a ti bí wa ní afọ́jú, a kò mọ ọ̀nà ìgbàlà, ọ̀nà ìyè, ọ̀nà tí a ó rìn, tí a ó lè lọ sọ́dọ̀ Ọlọ́run tààrà, a kò mọ̀. Èyí ni a ń pè ní afọ́jú nípa ti ẹ̀mí. Jẹ́ kí a wà àwọn àwòrán tí Bíbélì tí ó là sílẹ̀ fún wa, tí ó yà fún wa nípa ti àwọn afọ́jú nípa ti ẹ̀mí. Nínú Aesaiah, ìwé ìwòlíì Aesaiah, orí ìkọkàndínlọ́gọ́ta, láti ẹsẹ̀ ìkẹwàá, a ń wá ògiri kiri bí afọ́jú, àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru, ní ibi ahoro bí òkú. Èyí ni a fi ṣe àpẹẹrẹ àti àpèjúwe ìfọ́jú ọkàn tí ó ti dé bá ẹnì kọ̀ọ̀kan nínú ayé. Bí o bá wo àwòrán tí a yà sílẹ̀ yìí, àwòrán nípa rẹ, àwòrán nípa ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan, àwòrán nípa ẹ̀dá kọ̀ọ̀kan tí ó wà nínú ayé, ó sọ wípé àwa ń wá ògiri bí afọ́jú. Ó jẹ́ wípé a ò rí ibi tí a ń lọ. Ó sì sọ wípé àwa ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Ó tún wá sọ wípé àwa ń kọsẹ̀ lọ́sàn gangan. Bí a bá ń sọ wípé a ń kọsẹ̀ lọ́sàn gangan, ọ̀sán gangan tí a ń sọ nípa ti ẹ̀mí ni. Ó ń sọ wípé Kristi ti wá sí ayé, ìmọ́lẹ̀ ayé yìí, ó ti sọ òkùnkùn, ó ti sọ di ọ̀sán gangan. Àti fún wa ní Bíbélì, àti fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run, àti fún wa ní àwọn aṣáájú nípa ti ẹ̀mí, àti rí àpẹẹrẹ àwọn apọ́sẹ̀lì nínú Májẹ̀mú Titun, a sì ti rí àwọn tí wọ́n ti mọ ọ̀nà ìgbàlà. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a wà lé ọ̀sán gangan, síbẹ̀síbẹ̀ àwa ń kọsẹ̀, a sì ń wá ọ̀nà kiri bí ẹni tí kò lí ojú. Ẹlòmíràn a fi ìjọsílẹ̀, a fi ibi tí a ti ń wá àsù, ẹ̀kọ́ tí ó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fi sílẹ̀, a tún máa káàkiri bí ẹni tí ó ń wá ọ̀nà. A la ọ̀nà ìgbàlà sílẹ̀ fún. Ó wà nínú àwọn ìwé kéékèèké, ìwé ìpolongo ìhìn rere. Ó wà nínú ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń pín fún àwọn ènìyàn. Ó wà nínú ìwé wa inú ìwé mímọ́. Ó wà nínú Bíbélì. Ó wà nínú kásẹ̀tì tí a ti gbà sílẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ afọ́jú nípa ti ẹ̀mí, a pa nǹkan wọ̀nyí tì, a tún máa wá ọ̀nà kiri gẹ́gẹ́ bí ẹni tí kò lí ojú. Èyí ni àpẹẹrẹ àti àpèjúwe àti àwòrán àwọn tí kò lọ́lọ́run, àwọn tí kò ní ìgbàlà, àwọn tí kò mọ ọ̀nà ìyè, àwọn tí a pè ní afọ́jú nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a wo Ezekiel. Ezekiel orí kejìlá, láti ẹsẹ̀ ìkejì. Ezekiel orí kejìlá, ẹsẹ̀ ìkejì. Ọmọ ènìyàn, ìwọ ń gbé àárín ọlọ̀tẹ̀ ilé tí wọ́n ní ojú láti rí, tí wọn kò sì rí. Wọ́n ní etí láti gbọ́, wọn kò sì gbọ́, nítorí ọlọ̀tẹ̀ ilé ni wọ́n. Níhìn ni a sọ fún Ezekiel tó jẹ́ wòólì láàrin àwọn ọmọ Ísíráẹlì. Àwọn ọmọ Ísíráẹlì ni ó yẹ kí a rò wípé ó yẹ kí ó mọ ọ̀nà ìgbàlà, nítorí àwọn ni a ti fi Májẹ̀mú láéláé lè àfilé lọ́wọ́.
ma jemu lai lai yi ni o so nipa odo agutan olorun tin bo wa si aye lati gba olukuluku wala ma jemu lai lai yi ni o so nipa eni na ti o ti o bi lati inu wundia ti yo je ki agba wa kuro lowo ese ati lowo esi osogbon bi o ti le je wi pe agbe bibeli fun won afinu olorun han won ala won loye afun ni ilana ati ase ati ofin olorun sugbon sibe sibe won je olote won je alagidi won je asetinu eni won je ala igboran omo nitori be ni olorun fin so wipe Ezekiel wa laarin awon olote ile Israeli awon ti o ni oju lati fi ri ona igbala sugbon ti ko si ri eni apere ati apejuwe fun wa lati mo we pe eni kokan ti abi lati inu obirin we pe afoju ni bi aban so yi nipa ti awon Israeli bi aban so yi nipa ti awon ti a ti fi ilana olorun han bi aban so yi nipa ti awon omo lati ran diran fun Abrahamu bawo ni ke a so nipa ti awon keferi awon ti ko lo olorun awon to je pe igi ati ope ni won bo awon ti o je pe igbekele won wa ninu okuta igbekele won wa ninu ohun asan ti aye yi melo melo ni ke a so bi a ba pe awon Israeli ti o ni woli ti o ni awon adari ti o ni awon ti o nko won ni oro olorun bi a ba pe won ni afoju kini ke a pe awon keferi ti ko lo olorun ti ko ni imo ti ko ni majemu olorun e je ki o ye wa wi pe ati Jew ati keferi aje afoju abiwa gege bi afoju e je ki a wo Ekun Jeremiah ori kerin lati ese iketala Ekun Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati ese dede awon alufa re ti won tita eje awon olododo sile le arin re won tin rin kiri bi afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won nihin ni atun je ki o ye wa ni ese ikerin layi we pe ese gbile kan ni odo awon omo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli si won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin olorun koja aturan alufa si won awon alufa papa eyi ti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli eni olorun fe wa wi pe awon wonyi rin kiri bi afoju ni ita sugbon ki se be nikan bi a ba wa arin wa awon ti o ye ko ma to wa sona gege bi adari ni orile ede awon ti o ye ko ma to wa sona ki o ma fi ona olorun han wa gege bi alufa gege bi awon ti o ti keko gboye ninu eko bibeli ti won ti di bishop ti won ti di opo ti won ti ni opolopo oye ati ipo ninu ijo ki ha se awon na ni won baye je ki a se awon na ni won ta eje sile ki se laarin won lati ri agbara okunkun ki se laarin won lati ri awon to lo mule pelu awon oso pelu awon aje ni bi a ba ri be laarin awon bishop laarin awon alufa laarin awon woli ki a se awon woli leti okun lo tun kobirin jo eni a fin so fun a wi pe gba ti woli ati alufa ti won tin dakun aise dede ile na we pe awon eniyan papa won rin kiri bi afoju ni ita bi o ba wo igboro wa o ri awon ti o rin kiri be ni we pe won ni bi re won ji laaro won ma rin kaakiri nbo ni won tin bo nbo ni won wa nbo ni won lo kini de ti won wa se aye yi nigba wo ni aye yo pari fun won nigba wo ni a o fi ipepe won te a o pe won lo si orun won ko mo won kan rin kaakiri beni ti ko niye ninu won rin kaakiri beni pe won o mo bi ti won lo won rin kaakiri beni wi pe won o mo nkan ti won wa won rin kaakiri beni wi pe ona igbala ona iye
ona itesiwaju tabi ilosiwaju ko ye eni kokan wese ekeni lale ekansi oni wonri kiri be afoju ni ita won si di alai mo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won on ti an so ni we pe awon eniyan ni igboro wa bi won ti rin kaakiri irin kunrin ti won rin kaakiri o nfa ife ko fe o nfa iwa ipa o nfa iwa odaran laarin igboro ti o je wi pe a ko le sumo won nitori pe bi a ba sumo won won ba ti wa je bi a ba sumo won ibaje ti won ati iwa ipa ti won o le ko nkan miran ba wa ebi a ba sumo won o le je ki nkan ti a o mo ti a o mese re o le je ki won pe wa sile ejo lati ma da won ejo nkan ti a ko mo nipa re e ni ifoju okan ti o ti de ba aye e ni ifoju okan ti o wa laarin wa ya se awon ti mo so le kan wi pe boya awon ti ko mo bibeli wi pe boya awon ti ko ti lo si ile eko giga awon ti ko mo bi ati wa su boya awon nikan ni an pe ni afoju wo majemo titun ki owo Matthew ori kedogun Matthew ori kedogun ese ikerinla e jowo won si afoju tin fona afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho Jesu leni ti o nsoro yi ki se eni ti o le soro ti a le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se asoro magbesi eni ti kan ma nso boto boto lai ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo dara dara ati mo wi pe otito patapata ni ohun ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwaasu ati nipa awon omo ehin oniwaasu nihi ni Jesu nso nipa awon adari ile isin ti o tun so nipa awon omo ijo ninu ile isin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daadara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju ti fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo si subu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti o nto awon elomiran nipa ti olorun o si lo ede afoju yi fun awon ti ntele eko ati ilana awon ilesin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwaasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba orun o ni afoju ni won eni ti oro we pe a o ni igbala bi aban rubo afoju ni eni ti oro we pe nipa ise rere wa eni ti oro we pe bi aban fun alagbe lowo eni ti oro we pe bi aban se sara eni ti oro we pe bi aban lo sori oke nipa be ni o fi ri oju olorun nipa be la o fi bo lowo ise afoju ni eni ti oro we pe bi aban wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe aran kan okuro nbe o le jija okuro nbe ki a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa ṣugbọn ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ki a le gbadura agba yori ki a le ri oju olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ile isin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni awon elomiran a ma so wi pe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en nigbala sugbon bi o ba ti n fi owo si inu apo alufa wi pe o pari igbala ti de o pari orun rere yo je tire ifoju okan ni on lo fu an so wi pe awon farisi awon ti won ro wi pe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be wi pe amona tabi afoju ti o n fi ona ha afoju ni won
wepe awon mejeji yo subu sinu iho se omo iho ti anso iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronu po ada mo wepe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbe yewo nje oni gbaro lati wo awon wo lo fona ho se eni ti o nigbala lo ma fona ho bo se nigbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se nbori idanwo idanwo ti ara se eni to nka akiri nigba ti o ba kuro ni ori aga e wasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbesi aye re ran ti o wepe oro Jesu akole ko danu bi abaye sile nisisin yi ti adagunla ti a ko gbo ohun ti Jesu nso a o tun ba Jesu pade ni ojo idajo yo si ran wa leti wepe se o ka ninu bibeli ohun ti o nso wepe bi afoju ba nfi ona han afoju wepe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ke wo korinti keji ohun ti mo n so ni aworan ti a fi han wa ninu bibeli wepe awon ti ko lọlọrun awon ti ko ni igbala wepe won je afoju ye ke wo korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro wepe o yi o daradara nisinsin yi ninu korinti keji yi ori keta ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu kristi nihi ni a fi ni a nso nipa oju inu oju ti okan e ni a fi nso nipa ituriran fun okan fun ifoju okan sugbon so wipe awon ju ati awon kefiri pelu wipe titi di oni oloni bi won ti le nka bibeli wipe oju inu won ti fo won ko le ri wipe Jesu Kristi ni odo agutan olorun ti o ko ese araye lo won ko le ri wipe nipa eje Jesu Kristi ni a fi n we lese mo ti o nfunfun ju snow lo won ko le ri wipe nipa ododo Jesu eyi ni a n ka si ododo fun okan elese ti o ran mo agbelebo ki o ba le je eni itewogba niwaju oluwa won ko le ri wipe Jesu Kristi nikan soso ni olugbala wipe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan soso ni a fun wa wipe bi a ba fe ni igbala bi a ba fe ri oju olorun wipe ki a wa sodo olorun nipase Jesu Kristi wipe nipa be nikan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti a ti mu kuro ninu Kristi Jesu Kristi nikan ohun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba nso nipa ti afoju o seese ki o ma toka si awon elomiran o seese ki o ma ti apejuwe wipe lagbaja ni won soro e pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je ki n ka ese bibeli kan fun o ki o tun ma se ki o tun ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya a nso nipa re abi a nso nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o n gbe inu okunkun o si rin ninu okunkun ko si imo ko si mo ibi ti ohun re nitori ti okunkun ti fo li oju
Ẹni tí ó kórira arákùnrin rẹ̀, ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí. Jẹ́ kí a fi sòrò ṣe àlàyé ní kíkún fún wa. Bí a bá ń sọ nípa arákùnrin, ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàgbé wa. Bí o bá jẹ́ ẹni tí ó ti gbé ìyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ. Ṣùgbọ́n tí ọkọ ti ṣe ọ́, tí o wá sọ wípé láéláé àfọ̀rùn alákejì ni a ti lè parí ìjà yìí. O kórira arákùnrin rẹ, o kórira ọkọ rẹ, tàbí o kórira arábìnrin rẹ, ìyàwó rẹ. O sì ń sọ wípé kò sí ohun tó lè ṣe, kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀, o lè máa kúnlẹ̀ lójoojúmọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ní gbẹ̀bẹ̀. Bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ lé ojú, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò, àwọn ojúlùmọ̀, àwọn tí a ń bá pàdé lóde, ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá, tàbí nǹkan kan ló ṣẹlẹ̀, bóyá wọ́n ṣe ìwọ̀sí sí ọmọ wa, bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn. O sì ní ìkórira nínú ọkàn rẹ, o sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san, ó ń dúró de àkókò tí ó jẹ́ wípé àwọn ti ju òkúta, àwọn ti ju iyẹ̀pẹ̀, wọ́n júlù ọ́, ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yányán. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san, ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀. Ó ń gbé nínú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sí mọ ibi tí òun ń rè. Ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run. Ó ń kọrin wípé Jésù Kristì ń padà bọ̀ láti mú mi lọ sílé. Ó ń kọrin wípé gbangba lájọ máa dé ìjọba ọ̀run, kò mọ ibi tóun ń rè, kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀. Ó ní nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú, níbo ló wà? Èwo ló ń ṣe? Èwo ni ìpín rẹ? Ṣé o jẹ́ ẹni tí Jésù Kristì ti là lójú ni? O ti rí ọ̀nà ìgbàlà? O ti rí ọ̀nà ìyè ànípẹ̀kun? Tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀? Àwọn àwòrán tí a fi hàn wá yìí kìí ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn, kìí ṣe àwọn nǹkan tí a lè gbàgbé, tí a lè rò wípé kò jámọ̀ nǹkan kan. Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni. Nítòótọ́, ó jẹ́ afọ́jú. Nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré. Ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé, àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀. Bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé, àwọn nǹkan ti ìjọba ọ̀run, bí a bá ń sọ nípa ọ̀run rere, bí a bá ń sọ nípa wúrà rẹ̀, ilẹ̀ dídán rẹ̀, bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun, irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀. Kò tí ì rí Ọlọ́run, kò sì lè rí Ọlọ́run. Kò tí ì rí ẹwà ọ̀run àti ẹwà ẹ̀wà mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere, ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jí gìrì láti dìde, láti sátọ Ọlọ́run lọ, láti wọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà. Bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀, kò lè rí ọ̀nà tí yóò gbà, nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún. Àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún, àwọn wòlíì èké wọ́n la ọ̀nà sílẹ̀ fún, àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́, àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rù ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn, àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀. Àwọn tí wọ́n ń tọ́jú ilé káàkiri, tí wọ́n ń ta ilé ìṣọ́ náà, tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan, tán nígbà ilé yìí, bó bá san báyìí, bó bá kà á, yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀. Ogun ni wọ́n ń sọ nípa rẹ̀, wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀. Nítorí bẹ́ẹ̀, ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn. Ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú, kò mọ ọ̀nà ìjọba Ọlọ́run. Bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀, bóyá wọn ò lè ka Bíbélì ló ń dà wọ́n láàmú, bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ Ọlọ́run ló ń dà wọ́n láàmú. Rárá, kìí ṣe bẹ́ẹ̀. Bí a tilẹ̀ lè ka Bíbélì, bí ẹ̀mí Ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà, a kò lè mọ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí, a kò lè mọ ọ̀nà sí ìyè ànípẹ̀kun. Jẹ́ kí n kà á fún ọ láti inú Aesaiah orí 29. Aesaiah orí 29 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 12. Ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì
ti a fi fun enikan ti o mo ti o mo ka wi pe emi be o ka eyi ti o si wi pe emi ko le se nitori ti a di iran orun iran bibeli iran igbala o dabi e ti a gbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti a di iwe ti a fi edididi ti ko seni ti o le si bi ki ba se pelu iran lowo emi olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so pe emi be o ka eyi o wi pe emi ko le ka nitori ti a di wese ikejila a si fi iwe na fun enikan ti ko mo iwe wi pe emi be o ka eyi o si wi pe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati eti ko mo iwe ka ni a ri wi pe ona ijoba orun o dabi eyi ti a fi edididi ninu agbara ti wa ninu ise ti wa ilakaka ti wa ko sese lati ri olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapa won je afoju okan ati emi won o sokunkun afi ori ofe olorun nikan nipa iranwo emi olorun ni o le mu ki afoju ki o wa sodo olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o nfa ifoju okan won po ikini ari wi pe ese abinibi gbogbo ese e ti ati jogun lati odo adamu nkan wonyi o nfa ifoju okan nitori be eni kokan ti abi ninu ara eni kokan ti ati pase obirin bi eni kokan ti o wa sinu aye yi o wa pelu ese abinibi o wa pelu gbogbo ese o wa pelu eda adamu ninu okan re nitori be o wa gege bi afoju nipa ti emi ki se be ni kan soso awon ese ti a wa paapa ti a nda lati igba ti a ti wa si aye awon nkan ti a nse ti ko ba oro olorun mu lati igba ti a ti wa si aye awon nkan won yi paapa won fo wa loju ye ki a wo johanu ori kesan lati ese ikokandinlogoji jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu si wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese ohun ti jesu so ni wi pe iba se pe eyin gba wi pe e je afoju iba se pe e mo eni iriri wi pe e je afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona yi e si mo wi pe jesu kristi ni olugbala olufuni ni iye o ni eyin ki ba ti le ese aba ti wo ese yin nu aba ti mu ese yin kuro o ni sugbon nisinsin eyin wi pe awa riran nitori be nitori na ese yin wa sibe nitori be o ye ki o ye wa wi pe ese ni o ma nfa ifoju okan ese abinibi la koko ati ese ti a wa paapa ti a ti nda lati igba ti a ti de aye e ni o mu ki okan wa ki o sokunkun e ni o ra wa niye e ni o fi je wi pe a nse ohun ti ko to ohun ti ko tona e ni o fi je wi pe a rin ile ajeji ona ajeji a o mo bi ti a nre e ni o fi je wi pe okun okunkun wa ekun omugo wa a mu sokunkun a fo wa loju nipa ti emi wo sefanaya bi o ba wo majemu lailai o sumo ipari majemu lailai sefanaya o wa le ki a to de hagai sefanaya ori kini ese iketadinlogun emi o si mu iponju wa ba eniyan ti won o ma rin bi afoju nitori won ti dese si olowa eje won le o tu jade bi eruko ati eran ara won bi igbe o so wi pe awon eniyan won yi won je afoju tabi won de afoju nitori won dese si olowa ese ma mu ifoju okan wa awon nkan won yi ni ala sile fun wa dara dara ninu oro olorun
wipe bi a ba joko sinu ese a joko sinu ifoju okan ki o ye wa wipe ni atete ko se satani se ileri esu la npe be luciferi o se ileri fun efa wipe bi o ba je eso igi ti olorun ni ko ma je eso imorere ati boboru wipe oju re yo la yo mo yato laarin rere ati boboru wipe yo di ologbon ki se be nikan yo ti o da bi olorun gba ti efa ti o gba ohun satani gbo ohun esogbo ti o je ohun ti ani ko ma je eyi ni o fi di afoju nipa ti emi eyi ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu adam ati efa jade ki se be nikan awon ese ti an da paapa gege bi ese aigboran abi ese ki a jo ara wa loju ese mo to tan ese wipe a ro pe a je eni rere fun ara wa ese aigboran ese agidi ati ese iborisa ati ese agabagebe pelu aigbagbo pelu imotipara awon kan won yi won mu ifoju ba wa je ka wo orin dafidi ori 95 orin dafidi ori 95 1:1 lati ese ikerin fadaka ati wura li re won ije orisa won ise owo eniyan won li enu won ko le soro won li oju won ko le riran eyi nso nipa orisa won eyi nso nipa ere gbigbe won wipe won li enu won ko le soro won li oju sugbon won ko le riran oni won li eti o sugbon won ko le gboran ni ese ikefa won ni imu sugbon won ko gborun won li owo sugbon won ko lo won li ese sugbon won ko rin be ni won ko soro lati ofun won jade wo ese ikejo daradara awon tin se won awon tin se awon orisa won yi awon tin gbe awon ere won yi ati awon tin sin won awon tin se won yo dabi won won je afoju bi ti won awon ti o nsin orisa won je afoju pelu o so pe be le olukuluku eni ti o gbe kele won be ni olukuluku awon ti o gbe kele orisa awon ti o gbe kele se owo won iwo na wo daradara eni ti o ge igi ninu igbo ti o lo die lara igi yi lati fi dana ti o wa fi die lara igi yi gbe ibeji ti o n gbe kaakiri gege bi olorun ti o n gbe kaakiri be ni gege bi orisa akunlebo o mo wi pe afoju niru eni be eni ti o n tara re je ti o lo kunle ni waju idi iroko ti o n so wi pe ki igi ki o fun lomo o mo wi pe afoju niru eni be eni ti o gbe okuta sile ti o tapole lori to n jo kaakiri ti o n jo yika okuta yi ti o ro wi pe okuta ni yo se un lore o mo wi pe afoju niru eni be on la fi so fun wi pe won gbe ere o sese ki o je ere fadaka tabi ere wura wi pe won sin sin won won bo won wi pe awon to n se won yo dabi won wi pe iru awon won yi ese borisa won o mu ifoju okan ba won wo iwe owe ori ogbon iwe owe ori ogbon ese iketadinlogun oju ti o sin baba re je ti o gan ati gbo ti iya re kana kana eba odo ni yo yo jade omo idi asi mu je awon omo wa ko ye won wi pe bi won ba ni baba ti omo bi beli bi won ba ni iya ti omo eko oro olorun bi won ba ni awon obi ti o je wi pe lojojumo ni won ma n gbe ilana ati ipinu oro ebi won le ori bibeli ojojumo nkan ki nkan ti won ba fe se eko ti won ko awon omo won gbele oro olorun sugbon awon omo won yi o sese ki won ma sin baba won je o sese ki awon omo won yi nitori pe won ti lo si ile iwe o sese boya baba omowe iya omowe sugbon omo olorun iya o kawe sugbon o ka bibeli iya o mo nipa ona america abi ona japan tabi ko mo ona ilu england sugbon mo ona ilu orun rere
Ìyá ò mọ ọba kò mọ ìjòyè nínú ayé ṣùgbọ́n ọmọ Jésù ọba àwọn ọba a sì ń fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ.

0: aláṣẹ rẹ́gẹ́ o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wá rùkì sọ̀pọ̀ ọlọ́run wípé ìfẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ìpọ́jú ọkàn tí ó bá ọjà ó fẹ́ kí ọlọ́run mú kúrò kíkẹ́ ọlọ́run kíkẹ́ ọlọ́run ó ṣetán nísinsìnyí láti dáríjì ọ́ láti gbà ọ́ là láti mú ìpọ́jú ọkàn kúrò láti jẹ́ kí o lè bá ọlọ́run dọ́rẹ̀ẹ́ tí ó bá lè jẹ́ ẹni tí a ṣí lójú tí yóò lè rí iyì àìní pẹ̀lú bí o bá gbàdúrà ó dájú wípé ọlọ́run yóò gbọ́ ọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ bàbá àti bí ẹ ti ń bá wa sọ, tẹ ń bá wa wí, tẹ ń là wá lóye, tẹ ń tọ́ wa sọ́nà, tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa. A bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì, ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù. A béèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa. Ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa. Bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run, a ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, ara àti iṣẹ́ ti ara, kí ó lè fà wá padà ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ọlọ́run láti mọ̀ dájú. Ó jẹ́ ohun ti ẹ̀mí, ó sì jẹ́ ohun tí ó ṣe iyebíye. Bí a bá wí pé a ń sin Ọlọ́run, bí a bá wí pé a ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìgbàlà, bí a bá wí pé a jẹ́ tolówa, àti wí pé ìgbàlà Jésù jẹ́ tiwa, ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnu kàn lónìí, ó dájú wípé àti pa ìgbàlà wa mọ́ àti jẹ́ olóòótọ́ títí dé òpin, ó ṣeéṣe kó má lè jẹ́ tiwa. Àti ìjọba Ọlọ́run tí a ti ń kọrin nípa rẹ̀, tí a ti ń dániyàn nípa rẹ̀, tí a ti ń sọ wípé gbangba a ó dé ìjọba ọ̀run, ó ṣeéṣe bí ohun tí a fẹ́ sọ lónìí kò bá yé wa dáradára, kí a pàdánù ohun tí à ń retí. Èyí ni ó fi ṣe pàtàkì wípé bí a ti ń gbọ́, kí a máa gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó máa fi kálàmù ẹ̀mí kọ àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn, kí a má bàa pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Bí a ti mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí, bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ, ó mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ lè a fi gbà wálà nígbà tí a gba Ọlọ́run gbọ́. Èyí ni a sọ fún wa nínú Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ. Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹjọ. Nítorí oore ọ̀fẹ́ li a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Ẹsẹ̀ ìkẹsàn-án kì í ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni má ba ṣògo, nítorí àwa ní ṣe ni ise owo re ti a ti da ninu Kristi Jesu fun ise rere ti Olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won ese oro Olorun ti a ka won yi o nso fun wa nipa ore ofe gege bi ede yi koni itumo ikoko o nso fun wa nipa ore atorun wa ti akora ore atorun wa ti a ko sise fun ore atorun wa ti a ko leto si o nso nipa ore ti o je ofe ti a fi ta wa lore lati odo Olorun nipa yi ni a fi ni igbala bi a ba nso nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba nso nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wipe igbala ti a nso ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti a nso o je ohun ti emi igbala yi o tumo si wipe ani idariji ese wa o tumo si wipe akoruko wa ninu iwe iye Lorun o tumo si wipe awa ti a ti je ota Olorun tele tele nipa ese wipe ati ba Olorun dore ati di omo Olorun nipa idariji idande ati igbala ti Olorun fun wa o ye ki o ye wa wipe didun ife Olorun ni lati je ki gbogbo aye patapata ke ki won ki o ni igbala bi o ba wo Timothy kini ori keji lati ese keta Timothy kini ori keji lati ese keta titi de ese kefa nitori eyi dara o si se itewogba ni waju Olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa wa sinu imo otito nitori Olorun kan ni nbe onilaja kan pelu laarin Olorun ati eniyan on paapa eniyan ani Kristi Jesu eni ti o fi ara re se irapada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o we pe eni ti o nfe ki gbogbo eniyan ni igbala bi o si ti nso nipa igbala yi ni o wa nse alaye ni ekunrere ohun ti a n pe ni igbala we pe ki se we pe abo lowo ewu abo lowo jamba abo lowo awon ota o so ni ese kerin yi kan na we pe igbala ti a nso yi ni we pe ati wa sinu imo otito awa ti ati ra niye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele we pe ati fa wa sinu imo otito ninu ese karun o so fun wa pe Jesu di olulaja onilaja laarin awa ati Olorun awa ti a ti je ota si Olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si Olorun wipe nisinsiyi ati ba Olorun laja o tun wa nso fun ani ese kefa wipe o ti se irapada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wipe bi a ba nso nipa ti igbala e ni wipe ati ni idariji ese wa ati wa sinu Jesu Kristi ati di eda titun ati ko iwe oruko wa li orun aje ti Olorun emi Olorun paapa n ba emi wa jere we pe a di omo Olorun eyi le o fun wa le anfani lati ma ke pe Abba baba ni Romu ori kejo ese ikerindinlogun emi ti kara re ni o n ba emi wa jere pe omo Olorun le awa ise je ki o ye wa wipe ki se gbogbo eniyan le omo Olorun nitori wipe awon ti ko ni oye ihinrere awon ti a ko ko ni eko ihinrere daradara bi a ba n so wipe omo Olorun won ma fi awon omo luabi pe omo olorun awon ti won ko mo ona si ijoba orun sugbon ti o dabi eni wi pe boya won lawo boya won ma nle ni ore popo boya o dabi eni wi pe won je gbajumo ni gboro won ma ro wi pe awon je omo olorun bi abawo iwe Johanu kini ori keta Johanu kini ori keta lati ese kini e wo ri ife ti baba fi fe wa ti a fi pe wa ni omo olorun be li asa je nitori eyi li aye ko se mo wa nitori ti ko mo awon ti a npe ni omo olorun ni awon ti a ti fi igbala Jesu da lola awon ti aye ko mo awon ti won ki se ti aye mo awon ti a ti fajade kuro ninu aye iwa aye irin aye ise aye isoro aye isoso aye irubo aye o ti kuro ninu won igbekele ti awon aye ni ninu awon balogun awon baba asale o ti kuro ninu iwa won won ti ronupo ada won ti wa si odo Jesu Christi won si ti gba Jesu Christi gbo won ki se ti aye mo won ko ba aye re won ko si ba aye gbimo po mo oni nitori eyi ni aye ko se mo wa nitori ti ko mo olufe omo olorun li awa ise nisinsin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigbati a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo awon ti a npe ni omo olorun awon ni eni ti o ti ronupo ada awon ni eni ti o ti ko ese sile awon ni eni ti a ti fi eje Jesu Christi we nipa igbagbo wo Johanu ihirere ti Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oruko re gbo awon ti o gba Jesu Christi gbo awon ti o ko ese sile awon ti o ti pinya pelu aye awon ti o ti kuro ninu iwa iri ati iwa idoti ti won hu tele awon ti o ti bebe fun idariji ti won si ni idaniloju wepe ati dariji won awon wonyi le an so wepe won je omo olorun ohun ti a fe so loni o duro lori wepe bi abati di omo olorun bi asele ni ipamo ninu ijoba olorun bi asele ni abo ninu ijoba olorun ki a so wepe bi abati wole bi abati wo ijoba olorun bi olorun ninu agbara re bi o se le pawa mo ki a le je olooto titi de ojo ikeyin nitori wepe Jesu je ki o ye wa ko fi bo po boyo fun wa o je ki o da wa loju wepe kiki awon to ba fori ti titi de opin awon ni a o gbala ninu Matthew ori 14 ese iketala Matthew ori 14 ese iketala sugbon eni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala itumo ohun ti Jesu nso ni wepe ni gẹ́rẹ́ bí a bá ti gba Jesu Christi gbọ́ adi ọmọ ọlọ́run àti ní ìgbàlà ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ ọlọ́run àti ìgbà tí Jesu yóò wá láti mú wa lọ sílé wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ọ̀pọ̀lọpọ̀ inúnibíni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jesu Christi gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà bí a bá forí tì í títí dé òpin nígbà náà ni a lè wọ ìjọba ọlọ́run Je ki a wo awon ikoko ikoko ti o wa ninu eko ati oro iyanju ti a ngbo loni ikini idani loju nipase awon ileri ileri olorun o ma nfun ni ni ifeyinti tabi idakoro tabi idani loju ikeji ipamo fun awon olooto ki o ye wa wipe bi olorun ti ni ojuse lati se nipa igbala wa be ni awa paapa ni ojuse lati se nipa atipa igbala yi mo nitori be ni koko keji fi je ipamo fun awon olooto iketa ibi simi ayeraye fun awon asegun o ye ki o ye wa wipe bi aban reti wipe a o dorun nikehin orun rere wipe a o wa ni ibi simi nikehin nibi ti a o ti joko ti a o ti simi kuro ninu laala ti o wa ninu aye kuro ninu rogbodiyan ti o wa ninu aye kuro ninu inu nibini ati ajalu ti a ti ba pade ninu aye bi a ba ni reti wipe ni ojo kan gbogbo nkan yo pari Jesu yo wa lati mu wa lo sile lati simi ayeraye lese Jesu o ye ki o ye wa wepe isimi ayeraye ti an so yi o wa fun awon asegun nikan sosho ye ki a wo lati ikoko kini idani loju ti ani nipase awon ileri olorun ninu Johanu ori kewa lati ese iketa dilogbon Johanu ori kewa lati ese iketa dilogbon awon agutan mi ngbo ohun mi won si mo emi si mo won si ma to mi lehin nihin Jesu je ki o ye wa wepe ki se gbogbo eniyan ni o je agutan fun oluso agutan bi o ba wo ese ikerin dilogbon o ni sugbon eyin ko gbagbo nitori ti eyin ko si ninu awon agutan mi gege bi mo ti wi fun yin awon alaigbagbo won ki se agutan Jesu awon ti ko gba ise ori igi agbelebo gbo eje ti Jesu ti ta sile lati ko ese won lo awon ti ko gbagbo wi pe Jesu ku fun won lati mu won wa sodo Olorun awon ti ko gbagbo wipe ise ti Jesu Kristi se lori igi agbelebo wipe o ti pari gbogbo irubo wipe ko si irubo miran mo awon ti ko gbagbo wipe nipa jijewo ise won fun Olorun ati gbigba Jesu Kristi bo le a fi gba won la awon alai gbagbo ki se awon agutan Jesu Kristi sugbo oni bi a ba ti di agutan ti oluso agutan o ni awon agutan mi ngbo ohun mi bi a ba nso nipa gbigbo ohun Olorun tabi gbigbo ohun oluso agutan awon miran won ma nkaakiri lati lo si ijo awon ti won pe ni ijo elemi won ni won gbo ohun bi wasu ba nlo o sese ki enikan dide duro ko so wipe ohun gbo ohun bi a ba nso nipa ohun oluso agutan oro Olorun ni ohun oluso agutan ko tun si ohun miran ti o le wa lati odo Olorun tabi ti o le wa lati odo Jesu Kristi ti o yato si bibeli ti agbele wa lowo oro Olorun ti tan imole si ipa ona wa o ni awon agutan mi ngbo ohun mi bi o ba tin gbo nipa ironu pada ohun Jesu niyen bi o ba tin gbo nipa pe ki a gba Jesu Kristi gbo ki a fi ododo ja ese sonu ohun Jesu lo ngbo yen bi o ba tin gbo nipa atunse eyi ni ohun Jesu bi o ba tin gbo nipa eso di mimo bi o ba tin gbo nipa pe ki a gbadura adura igbagbo titi a fi le so wa di mimo eyi ni ohun Jesu bi o ba tin gbo pe bi a ba ti ni eso di mimo atuni lati tesiwaju lati ni agbara emi mimo eyi ni ohun Jesu sugbon ki enikan joko sibi kan ki o ma so pe mo ngbo ohun pe ojo yo ro ni asale tabi orun kan yo ran lola ki enikeni ki o ma se jade o tabi ipe kan yo pe loganjo oro kenikeni ki o ma se dahun eyi ko ni ohun Jesu ohun Jesu ti a nso ni pe ki a gbo oro Olorun eyi ti o le topase wa lo si ijoba Orun o ni awon agutan mi ngbo ohun mi emi si mo won o ni kiki awon ti won gbo ohun ni ohun mo gege bi awon agutan oni wọn a si ma tọ mi lẹyin wọn ko je to orisa lẹyin wọn ko je to aye lẹyin wọn ko je to awọn apẹyinda lẹyin wọn ko je to awọn woli eke lẹyin wọn ko je to awọn akonisina lẹyin oni wọn a ma tọ mi lẹyin emi si fun won ni iye aini pekun won ki yo se segbe lai lai ko si si eni ti o le ja won gba kuro li owo mi baba mi eni ti o fi won fun mi po ju gbogbo won lo ko si si eni ti o le ja won kuro li owo baba mi ileri ti jesu se fun awa ti a je omo ehin re niyi wepe bi abaje ti re ni toto o ni agbara lati diwa mu o si je didun inu re pelu lati diwa mu ye ki a wo ileri miran ti olorun se fun wa ki a ba le ni idani loju wepe bi aba nfe lati duro ti olorun bi o ti le je wepe aje alailera bi o ti le je wepe inu ni bini tabi inawo po bi o ti le je wepe ona ti a nto o dabi eni wepe o ha die fun wa sugbon bi a ba ni ife lati duro ti olorun bi a ba ni ife pe ki o pa wa mo ninu igbala ti o ti fun wa o ni agbara o si ni ife lati pa wa mo titi de opin je ki a wo ileri miran ninu Filipi ori kini ese kefa Filipi ori kini ese kefa ohun kan yi sa dami loju pe eni ti o ti bere ise rere ninu yin yo se ase pe re titi fi di ojo Jesu Kristi ohun ti Paul apostle so ni we pe nigbati awon eniyan won yi ni igbala ti a ti dari ese won ji won ti won ni ore ofe lati oke wa we pe a ti bere ise rere ninu won ati we pe igbekele idani loju ti oni ni we pe Olorun ti o ti bere ise rere yi o le se asepe re titi fi di ojo ti Jesu papa yo farahan ye ki a wo Heberu ori keje Heberu ori keje ese ke dogbon nitori na o si le gba won la pelu titi de opin se ori idaniloju ti Olorun fun wa se ori ileri ti Olorun se fun wa se ori itileyin ti Olorun fun gbogbo awon onigbagbo wepe bi a ba nfe ipamo bi a ba nfe abo bi a ba fe duro ninu ijoba Olorun o se tan o si lagbara lati pamo titi di ojo ni oni nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to Olorun wa nipase re nitori ti o nbe laaye titi lai lati ma bebe fun won aso fun awe pe Jesu lo wa gege bi olori alufa o wa lowo otun Olorun o nbebe fun wa o wa lowo otun Olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idaniloju we pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikeyin ninu Timothy keji epistle keji ti Timothy si Timothy ori kini ese ikejila nitori idi eyi ni emi se njiya won yi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe o le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni Paul apostle so fun awe pe òun ni inú ni bí ni púpọ̀ àwọn tí ó ń fi òun ṣẹ̀sìn wọ́n pọ̀ àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti Ọlọ́run wọ́n pọ̀ ó ní ṣùgbọ́n òun jìyà láì tijú òun sì ni ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́ ẹ̀mí òun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pa á mọ́ títí di ọjọ́ ni èyí ni ìdánilójú tí a ní a sì ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ó yẹ kí ó dá wa lójú wípé kì í dójú ti ni ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí Ọlọ́run jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run ṣetán ó ní ìfẹ́ ó sì ní agbára láti pa wá mọ́ títí di ìkẹyìn ó fẹ́ kí a ní ìgbàlà bí a bá sì ti ní ìgbàlà yóò fẹ́ kí a pa ìgbàlà yìí mọ́ títí a ó fi rí Jésù lójúkojú gẹ́gẹ́ bí ó ti ń fẹ́ gege bi o se ti ni agbara o ti se ileri fun awe pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun ohun paapa setan lati mu wa duro titi di ojo ikeyin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiye sara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa we pe ireti se wa nitori pe oluso agutan o nwa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti Jesu Christi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo we pe olorun si tun pe o pada ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki yo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon kekeke wonyi ki o se gbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa Jesu Christi o tun wa o n fe ki o pada wa sile o n fe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba kepe olorun we pe o n setan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa olorun yo gba o je ki a wo Philippi ori keji Philippi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin ti n gboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon paapa nisisiyi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro olorun si won ma so wi pe bi awon ti ni igbala we pe ko tun sese fun won lati ma ni igbala we pe bi eni kan ba ti di omo olorun we pe ohun kon ti iba se iba be sini ja iba be sini sepe iba be sini lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisa we pe niwon gba ti awon ti di omo olorun ti ati ko oruko won ninu iweye lekan we pe ohunkohun ti won le se ko le fa won kuro ninu ijoba olorun awon wonyi ma nso wi pe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro olorun kini bibeli so fun wa kini otito ti a fi le wa lowo ninu oro olorun eyi ni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon olooto abo ati ipamo ninu ijoba olorun ki se fun awon alaisoto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba olorun bi a se mo we pe ati ni igbala we pe a pa igbala yi mo ninu ore ofe olorun mi o so nipa we pe a bo ninu jamba moto tabi a bo ninu aisan eyi ni oto ni eyi ni wa nipa ti ara a n so nipa ohun ti emi awa ti a si je eni igbala o ye ki a wa nipa ti emi o ye ki ohun ti se ti pa ti emi ki o je ohun ti o se pataki fun wa ye ki a wo ikoko keji yi ipamo fun awon olooto ninu Timothy keji ori keji ese ikokandelogun sugbon ipile olorun ti o daju duro shinshin o ni edidi yi wi pe oluwa mo awon ti se ti re ati pelu ki olukuluku eni tin pe oruko oluwa ki o kuro ninu aisododo bi aba fe pa igbala Jesu Kristi mo ninu okan wa bi aba fe ma je ti olorun titi bi aba fe wa ni ipo omo olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa oni ki eni keni olukuluko wa ti a npe oruko oluwa eyi ni ni wo pe ti a npe oruko oluwa gege bi oluwa wa gege bi olugbala wa wi pe a je ti olorun o si je ti wa pelu wi pe ki a kuro ninu aisododo bi abani igbala ona kan sosho ti a fi le pa igbala yi mo ni wi pe ki a sa fun ese ki a jina si ese ki a ma gboran si oro olorun ninu Heberu ori karun Heberu ori karun ese ikesan bi ase ti so di pipe o wa di orisun igbala aini pekun fun gbogbo awon tin gbo ti re o so fun ani pa Jesu Kristi eni ti a so di pipe eni ti o je wipe pipe oni Jesu yi ni orisun igbala aini pekun sugbon ki se fun gbogbo eniyan ki se fun awon subu sere onigbagbo awon ti won fo ni ku fo laye awon ti won wa ninu ore ofe loni sugbon ti won ti ti pada sinu ese lola awon ti o je wi pe won gbe igbese aye ti o wu ni ni ojo isimi sugbon ni arin ose won tun ti pada sinu ebi won oni Jesu je orisun igbala aini pekun keke fun awon tin gbo ti re eyi ni ni awon tin gboran si oro olorun bi o ba je alai gboran bi o ba je alai soto bi o ko ba duro ninu ore ofe olorun o dajo we pe igbala Jesu Kristi ki o wa bi aini pekun fun o ninu Romu ori kokanla Romu ori kokanla ese kejilelogun nitori na wo ore ati ikanu olorun lori awon ti o subu ikanu sugbon lori iwo ore bi iwo ba duro ninu ore re ki a ma ba ke iwo na kuro o ye ki o ye wa na o ye ki o ye wa nigba na we pe awon ti won ma so pe ta ba ti wa ninu ore ofe nigba kan awon yo wa ninu ore ofe titi lai bi won ti le je alai gboran alai soto tabi olote tabi eni ti ko ka oro olorun si oni awon ti o subu awon ti o pada sinu ese oni olorun ni ikanu ki se kanu ikanu si won wi pe sugbon awon ti won duro awon ti won wa ninu ore ofe olorun awon ti won gboran si olorun awon ti won tele olorun awon ti won gboran si oro re nigba gbogbo oni ore ofe yi wa fun won ni won bi won ti je eni ti n gboran oni sugbon ki a kiye sara ki a ma ba ke awa na kuro ninu Heberu ori keta Heberu ori keta ese ikerinla ye ki a ka lati ese ikejila e kiye sara ara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin nini lo kuro lodo olorun alaye eyi nso nipa awa ti ati wa sodo olorun alaye o wa nkilo fun awe pe ki a kiye sara o ki okan buburu ti aigbagbo ki o ma tun se wa ni aye wa awa ti ati gbagbo nigba kan ri awa ti ati tele olorun nigba kan ri àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí wípé kí a kíyè sára kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa kí a má ba lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé ojoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè é lónìí kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ní ọjà wa ní ibi òwò wa ní ibi ní aládùúgbò wa ní ibi iṣẹ́ ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ìdánwò nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí tí ọkàn wa máa ń fà sí nǹkan mìíràn tí ó jẹ́ ti ara máa ń fà sí ó ní kí a ṣọ́ra ó ní kí a kíyè sára kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́ kí ìgbàlà Jésù Kristì kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá nítorí àwa di alábàápín pẹ̀lú Kristì bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀ bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀ bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí a bá kọ̀ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ tiwa mọ́ wípé àánú Ọlọ́run ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀ o Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà Jòhánù ìhìnrere ti Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà bí ẹnìkan kò bá gbé inú mi a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka a sì gbé wọ́n a sì kó wọn jọ wọ́n a sì sọ wọ́n sínú iná wọ́n a sì jóná èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ń ṣe ségesège bí a bá jẹ́ ẹni tí kò dúró nínú òtítọ́ bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀ wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristì nígbà kan rí wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀ bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn ìkókó kẹta ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun bí a bá fẹ́ sinmi lẹ́sẹ̀ Jésù bí a bá fẹ́ sinmi lọ́dọ̀ Ọlọ́run a ní láti mọ̀ wípé a ní láti jẹ́ aṣẹ́gun nítorí pé ìsinmi ayérayé àánú Ọlọ́run ti ayérayé àtijọba pẹ̀lú Jésù Kristì ìlérí yìí ni a ṣe fún àwọn aṣẹ́gun nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún ẹni tí ó bá ṣẹ́gun òun náà ni a ó fi aṣọ funfun wọ̀ èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀ ó wí pé ẹni tí ó bá ṣẹ́gun ẹni tí ó bá ṣẹ́gun a kì í ṣẹ́gun bí kò bá sí ìjà ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé ayé kọjú ìjà sí wa ara pàápàá kọjú ìjà sí wa èṣù kọjú ìjà sí wa ó ń fẹ́ dán wa wò ó ń fẹ́ bì wá ṣubú ó ń fẹ́ yẹ̀ wá lẹ́sẹ̀ ó ń fẹ́ kí a tún kúrò nínú ìjọba Ọlọ́run ó ní bí a bá ṣẹ́gun bí a bá bá ẹ̀ṣẹ̀ jagun tí a sì ṣẹ́gun bí a bá bá ẹran ara tí ó fẹ́ lò wá bí a bá bá jà tí a sì ṣẹ́gun bí a bá bá àwọn òǹfà tí ó ń fà wá lọ sínú ayé tí ó fẹ́ tún fà wá padà sínú ayé bí a bá bá wọn jà tí a sì ṣẹ́gun bí a bá dúró ninu isegun olorun bi abaduro ti a ko pada sinu ese ti a ko yese kuro ninu ijoba olorun o wi pe nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun wo Johanu kini ori karun Johanu kini ori karun ese ikerin nitori olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye bi aba so we pe aye ese wa ninu aye bi aba bi wa nipa ti olorun ti a se duro ninu igbala olorun ati ore ofe ti o so wa domo o wi pe awon ese ti o nwa lati ninu aye a o segun a ko ni lo sinu ese isin isin robo tabi eborisha o wa ninu aye sugbon bi a ba segun bi awon eniyan ba nfa wa bi awon ebi ba npe wa lati tun borisha ti a so we pe rara ati je ti olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye o ni bi a ba segun nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu ni bi ni o we pe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun sugbon bi a ba lo sinu ese kini iwe mimo je ki o ye wa wo exodu ori keji le logbon ese iketa le logbon exodu ori keji le logbon ese iketa le logbon sugbon shegafra fun mi ese iketa le logbon Oluwa si wi fun Mose pe enikeni ti o se mi only emi o pa oruko re re kuro ninu iwe mi bi abani igbala akoruko wa ninu iwe iye lorun sugbon gere bi abatun ti towo bo ese ti iro ba ti pada wa si igbesi aye wa ti agbere tabi panshaga ba ti pada wa si igbesi aye wa ti ikobirin jo ti o ba tun tin pada si igbesi aye wa tabi iborisha tabi oju kokoro ni o pada si igbesi aye wa tabi ki a ma yiwe ki a ma jale ni o pada si igbesi aye wa boya aje eni ti ati fun lowo ninu ile isin ni ekun wa pe ki a lora igi tabi ki a lora nkan monomono tabi ki a lora nkan miran ti anji owo ninu ile olorun tabi anji owo ninu ile ti wa tabi anji owo ni bi ise wipe bi a ba ti pada sinu ese ese o le ese ki a ma fowo fe wipe a ti pa oruko wa re kuro ninu iwe iye lorun o daju pe bi iru eni be bi o ba ku sinu ese ki o le wa pelu olorun titi lai wo ifihan ori ogun ifihan ori ogun ese ike dogun bi abasiri enikeni ti akoko oruko re sinu iwe iye aso sinu adagun ina bi abati ko oruko re sinu iwe iye tele sugbon ti o je asegun ti o tun ti pada lo sinu ese o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi a ba ri enikeni bi o tile je omo ijo bi o tile je eni ti nka bibeli bi o tile je eni ti nwa si ile isin sugbon bi a ba ri enikeni ti a ko ko oruko re si inu iwe iye a o so si adagun ina ani lati je asegun ki a to le ba Jesu joba ani lati je asegun ki a to le gba awon ileri olorun ti a ti fi lele fun wa ninu iwe ifihan ori keji ese ikeje ifihan ori keji ese ikeje eni ti o ba le ti ki o gbo ohun ti emi nso fun awon ijo eni ti o ba segun li emi o fi eso igi iye ni fun je ti nbe laarin paradise olorun ranti we pe awon ileri wonyi won wa fun awon asegun ifihan ori keta ese ikejila eni ti o ba segun o ni emi o fi se owon ninu tempili olorun mi o n ki yo si jade kuro nibe mo emi o si ko oruko olorun mi si lara ati oruko ilu olorun mi ti se Jerusalemu titun ti o nti orun sokale lati odo Olorun mi wa ati oruko titun ti emi ti kara mi wo ifihan ori kokan lelogun ese ikeje si ese ikejo eni ti o ba segun ni yo jokun nkan wonyi emi o si ma je Olorun re ohun o si ma je omo mi sugbon bi abari eni ti ko segun ti ese wole wa ti ko segun ti idanwo wole wa ti ko le segun ti awon iborisa tinu aye agbere o le awon kan won ti won wole wa sugbon ti ko segun won ti a fa pada sinu ese sinu aye sinu iwa ti ara oni ni ese ikejo sugbon awon ojo ati alaigbagbo ati eni rira ati apaniyan ati agbere ati osho ati aborisa ati awon ike gbogbo ati awon ike gbogbo ni won yo ni ipa ti won ninu adagun tin fi ina ati sulfuru jo eyi ti se iku keji Olorun pe wa loni we pe bi a ba ti di apeyinda ke a wa si odo Olorun bi a ba ti je eni ti o ni igbala tele tele sugbon ti a ti pada lo sinu aye we pe ki a tun ronu pada ki a gba Olorun gbo ki a bebe fun idariji ki a wa gege bi omo ninan kuna ti a o tun fi gba wa pada sinu agbo sinu ile sinu ijoba Olorun ti a o tun fi koruko wa sinu iwe iye Olorun ki o ma je ki ipe dun ki o ba o ninu ese ki o ma je ki dide Jesu Christi ki o ba o ninu ifaseyin we pe loni anfani wa fun o bi o ba ke pe Olorun bi o ba to Olorun wa bi o ba si ti ni igbala tele tele bi a ko ba si ti idari ese re je o tele tele anfani wa fun o loni ki pe ki o pe Olorun dide lori ese re tabi ki o kunle lori ekun re ki o so fun Olorun we pe o nfe idariji bi o ba ti ni idariji bi o ba je apada seyin eyin ti o ti pada lo sinu aye sinu ise ti ara sinu ese sinu awon etan iso o tun ti je ki a fi etan iso pa o lo kuro lodo Olorun pada wa loni ki o so fun Olorun we pe o fe jewo o fe je ti Olorun o fe gba Olorun gbo ki o si gbadura ti ti o fi ni idani loju we pe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se beere ori ofe we pe emi ti duro ti Olorun ori ofe lati duro ti Olorun we pe a o fun o gbadura so fun Olorun we pe o fe ki a pa omo ninu ori ofe re o fe ki a pa omo ninu ijoba Olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti Olorun ti se fun lati ori oke Calvary nipasẹ Jesu Christi o fe je olooto o fe je eni ti n gboran titi a o fi ri Jesu loju koju gba Olorun gbọ bi o ti n gbadura gba Olorun gbọ bi o ti n gbadura so fun Olorun we pe o fe ki o pa omo ninu ijoba Olorun ninu ore ofe Olorun ninu igbala Olorun titi ipe yo fi dun titi Jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri o pe ese ti wa si igbesi aye re so fun Olorun we pe o fe je ohun nkan wonyi o fe ko won sile o fe je ti Olorun ni tooto ki ore ofe Olorun ki o le wa pelu re ki igbala Olorun ki o le je ti re ki oruko re ki o ba le wa ni iwe iye Olorun ki a ma ba se pare titi Jesu yo fi de lati mu wa lo sile
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Bisele ikini ti Paul Apostle si awon ara Corinthi ori ike dogun nje ara emi so yin rere na di mimo fun yin ti mo ti wasu fun yin eyi ti eyin pelu ti gba inu eyi ti eyin si duro nipase eyi ti a fi ngba yin la pelu pe eyin ba di oro ti mo ti wasu fun yin mo sinsin bi ko se pe eyin ba gbagbo lasan nitori pe siwaju on gbogbo mo fi eyi ti emi pelu ti gba le yin lowo bi Kristi ti ku nitori ese wa gege bi iwe mimo ti wi ati pe asinku re àti pé ó jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé ó farahan kéfà lẹ́yìn èyí ni àwọn méjìlá, lẹ́yìn èyí ni ó farahan àwọn ará tí ó ju ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lọ lẹ́ẹ̀kan náà. Apá kan tí ó pọ̀ jù nínú wọn wà títí fi di ìsinsìnyí, ṣùgbọ́n àwọn díẹ̀ ti sùn. Lẹ́yìn èyí ni ó farahan Jákọ́bù, lẹ́yìn náà fún gbogbo àwọn apóstélì, àti níkẹyìn gbogbo wọn ó farahan mí pẹ̀lú bí ẹni tí a bí síwájú àkókò rẹ̀. Nítorí èmi ni ẹni tí ó kéré jùlọ nínú àwọn apóstélì, èmi ẹni tí kò yẹ tí a bá pè ní apóstélì, nítorí tí mo ṣe inú ni bí ni sí ìjọ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mo rí bí mo ti rí oore ọ̀fẹ́ rẹ̀ tí a fi fún mi, kò sì jẹ́ asán, ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ, ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run tí ó wà pẹ̀lú mi. Nítorí náà, ìbá ṣe èmi tàbí àwọn ni, bẹ́ẹ̀ ni àwa wàásù, bẹ́ẹ̀ ni ẹ̀yin sì gbàgbọ́. Ǹjẹ́ bí a bá ń wàásù Kristi pé ó ti jíǹde kúrò nínú òkú, ẹ á ti ṣe tí àwọn mìíràn nínú yín fi wípé àjíǹde òkú kò sí. Ṣùgbọ́n bí àjíǹde òkú kò sí, ǹjẹ́ Kristi kò jíǹde? Bí Kristi kò bá sì jíǹde, ǹjẹ́ asán ni ìgbàgbọ́ wa, asán sì ni ìgbàgbọ́ yín pẹ̀lú? Pẹ̀lú, a mú wa ní ẹlẹ́rìí èké fún Ọlọ́run, nítorí tí àwa jẹ́rìí Ọlọ́run pé ó jí Kristi dìde, ẹni tí òun kò jí dìde, bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde. Nítorí pé bí a kò bá jí àwọn òkú dìde, ǹjẹ́ a kò jí Kristi dìde? Bí a kò bá sì jí Kristi dìde, asán ni ìgbàgbọ́ yín, ẹ̀yin wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀. Ǹjẹ́ àwọn pẹ̀lú tí ó sùn nínú Kristi ṣègbé? Bí ó bá ṣe pé ní kìkì ayé yìí nìkan ni àwa ní ìrètí nínú Kristi, àwa já sí òtòṣì jùlọ nínú gbogbo ènìyàn. Ǹjẹ́ ní ìsinsìnyí Kristi ti jíǹde kúrò nínú òkú, ó sì di àkọ́bí nínú àwọn tí ó sùn, nítorí ìgbà tí ó ti ṣe pé nípa ènìyàn ni ikú ti wá, nípa ènìyàn ni àjíǹde nínú òkú sì ti wá pẹ̀lú? Nítorí bí gbogbo ènìyàn ti kú nínú Ádámù, bẹ́ẹ̀ ni a ó sì sọ gbogbo ènìyàn di alààyè nínú Kristi. Ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ipa tirẹ̀, Kristi àkọ́bí, lẹ́yìn èyí ni àwọn tí í ṣe ti Kristi ní bíbọ̀ rẹ̀. Nígbà náà ni òpin yóò dé, nígbà tí ó bá ti fi ìjọba fún Ọlọ́run àní Baba, nígbà tí ó bá ti mú gbogbo àṣẹ àti gbogbo ọlá àti agbára kúrò, nítorí òun kò lè ṣàìmá jọba títí yóò fi gbogbo àwọn ọ̀tá sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Ikú ni ọ̀tá ìkẹyìn tí a ó parun, nítorí ó ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó wí pé ohun gbogbo ni a fi sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó dájú pé òun nìkan ṣoṣo ni ó kù tí ó fi ohun gbogbo sí i lábẹ́. Nígbà tí a bá sì fi ohun gbogbo sábẹ́ rẹ̀ tán, nígbà náà ni a ó fi ọmọ tìkara rẹ̀ pẹ̀lú sábẹ́ ẹni tí ó fi ohun gbogbo sábẹ́ rẹ̀, kí Ọlọ́run kí ó lè já sí ohun gbogbo ní ohun gbogbo. Ǹjẹ́ kí ni àwọn tí a baptisí nítorí òkú yóò àṣe, bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde rárá? Nítorí kí ni a ṣe ń baptisí wọn nítorí òkú? Nítorí kí ni àwa sì ṣe ń bẹ nínú ewu ní wákàtí gbogbo? Mo sọ nípa ayọ̀ tí mo ní lórí yín nínú Kristi Jésù Olúwa wa pé èmi ń kú lójoojúmọ́. Kí a wí bí ènìyàn, bí mo bá ẹranko jà ní Éfésù, àǹfààní kí ni ó jẹ́ fún mi bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde? Ẹ jẹ́ kí a máa jẹ, ẹ jẹ́ kí a máa mu, ọ̀la ni àwa ó sàkú. Kí a má tàn yín jẹ, ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́, ẹ jíìjí òdodo kí ẹ má sì dẹ́ṣẹ̀, nítorí àwọn ẹlòmíràn kò ní ìmọ̀ Ọlọ́run. Mo sọ èyí kí ojú kí ó lè tì yín, ṣùgbọ́n ẹnìkan yóò wí pé báwo ni a wá jí àwọn òkú dìde? Irú ara wo ni wọn ó padà sí? Ìwọ aláìmòye, ohun tí ìwọ ń fúrúgbìn kì í yè bí kò ṣe pé ó bá kú, àti èyí tí ìwọ fúrúgbìn, ara tí ń bọ̀ kí ìwọ fúrúgbìn, ṣùgbọ́n irúgbìn lásán ni, ìbá ṣe àlìkámà tàbí irú mìíràn. Ṣùgbọ́n Ọlọ́run fún ọ ní ara bí ó ti wù ú, àti fún olúkúlùkù irú ara tirẹ̀. Gbogbo ẹran ara kì í ṣe ẹran ara kan náà, ṣùgbọ́n ọ̀tọ̀ ni ẹran ara ti ènìyàn, ọ̀tọ̀ ni ẹran ara ti ẹranko, ọ̀tọ̀ ni ti ẹja, ọ̀tọ̀ sì ni ti ẹyẹ. Ara ti òkè ọ̀run bẹ, ara ti ayé pẹ̀lú sì ń bẹ, ṣùgbọ́n ògo ti òkè ọ̀run ọ̀tọ̀, àti ògo ti ayé ọ̀tọ̀. Ọ̀tọ̀ ni ògo ti òrùn, ọ̀tọ̀ ni ògo ti òṣùpá, ọ̀tọ̀ sì ni ògo ti ìràwọ̀. Ìràwọ̀ ṣàyàtọ̀ sí ìràwọ̀ ní ògo, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àjíǹde òkú. A gbìn ní ìdíbàjẹ́, a sì jí ìdìde ní àìdíbàjẹ́. A gbìn ní àìníyìn, a sì jí ìdìde ní ògo. A gbìn ní àìlera, a sì jí ìdìde ní agbára. A gbìn ní ara ìyára, a sì jí ìdìde ní ara ẹ̀mí. Bí ara ìyára bá ń bẹ, ara ẹ̀mí sì ń bẹ. Bẹ́ẹ̀ ni a sì kọ́ pé Ádámù ọkùnrin ìṣáájú, alààyè ọkàn ni Ádá, Ádámù ìkẹyìn, ẹ̀mí ìsọnidààyè. Ṣùgbọ́n èyí tí ṣe ẹlẹ́mìí kọ́ tètè ṣáájú bí kò ṣe èyí tí ṣe ara ìyára. Lẹ́yìn náà èyí tí ṣe ẹlẹ́mìí, ọkùnrin ìṣáájú ti inú erùpẹ̀ wá, ẹni erùpẹ̀, ọkùnrin èkejì Olúwa láti ọ̀run wá ni. Bí ẹni erùpẹ̀ ti rí, irú bẹ́ẹ̀ sì ni àwọn tí ṣe ti erùpẹ̀. Bí ẹni ti ọ̀run ti rí, irú bẹ́ẹ̀ sì ni àwọn tí ṣe ti ọ̀run. Bí àwa sì ti ru àwòrán ẹni erùpẹ̀, bẹ́ẹ̀ ni àwa sì ru àwòrán ẹni ti ọ̀run. Ara, ǹjẹ́ èyí ni mo wí pé ara òun ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba Ọlọ́run? Bẹ́ẹ̀ ni ìdíbàjẹ́ kò lè jogún àìdíbàjẹ́. Kíyèsí, ohun ìjìnlẹ̀ ni mo sọ fún yín, gbogbo wa kì yóò sùn, ṣùgbọ́n gbogbo wa ni a ó paláradà lọ́gán ní ìṣẹ́jú nígbà ìpè ìkẹyìn, nítorí ìpè yóò dún, a ó sì jí àwọn òkú dìde ní àìdíbàjẹ́, a ó sì pa wá láradà. nítorí pé ara ìdíbàjẹ́ yìí kò lè ṣàìgbé ara àìdíbàjẹ́ wọ̀, àti ara kíkù yìí kò lè ṣàìgbé ara àìkú wọ̀. Ṣùgbọ́n nígbà tí ara ìdíbàjẹ́ yìí bá ti gbé àìdíbàjẹ́ wọ̀,

0: bí mo ti fi àṣẹ fún àwọn ìjọ Galatia, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ ṣe. Ní ọjọ́ ìkínní ọ̀sẹ̀ kí olúkúlùkù yín fi sínú ìṣúra lọ́dọ̀ ara rẹ̀ ní apá kan, gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe rere fún un, kí ó má ṣe sí ìkójọ nígbà tí mo bá dé. Àti nígbà tí mo bá dé, ẹnikẹ́ni tí ẹ bá fi ìwé yín yàn, àwọn ni èmi ó ràn láti mú ẹ̀bùn yín gòkè lọ sí Jerusalemu. Bí ó bá sì yẹ kí èmi kí ó lọ pẹ̀lú, wọn ó sì bá mi lọ. Ṣùgbọ́n èmi ó tọ̀ yín wá nígbà tí èmi bá ti kọjá lọ láàrin Makedonia, nítorí èmi ó kọjá láàrin Makedonia. Bóyá èmi ó sì dúró, àní èmi á sì lo àkókò òtútù pẹ̀lú yín, kí ẹ̀yin kí ó lè sinmi lé ọ̀nà àjò mi níbikíbi tí mo bá ń lọ. Nítorí èmi kò fẹ́ rí yín lé ọ̀nà àjò nísinsìnyí, nítorí èmi ń retí àti dúró lọ́dọ̀ yín nígbà díẹ̀, bí Olúwa bá fẹ́. Ṣùgbọ́n èmi ó dúró ní Éfésù títí di Pentecosti, nítorí pé ilẹ̀kùn ńlá àti àìtàsé ṣí sílẹ̀ fún mi, ọ̀pọ̀lọpọ̀ sí ni àwọn ọ̀tá ti ń bẹ. Ǹjẹ́ bí Timotiu bá dé, ẹ jẹ́ kí ó wà lọ́dọ̀ yín láì bẹ̀rù, nítorí òun ń ṣe iṣẹ́ Olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe kẹ́gàn rẹ̀, ṣùgbọ́n ẹ sì ń jáde lọ́nà àjò ní àlàáfíà, kí òun kí ó lè tọ̀ mí wá, nítorí tí èmi ń wo ọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn arákùnrin. Ṣùgbọ́n ní ti Àpólò arákùnrin wa, mo bẹ̀ ẹ́ púpọ̀ kí ó tọ̀ yín wá pẹ̀lú àwọn arákùnrin, ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ rẹ̀ rárá láti wá ní ìsinsìnyí, ṣùgbọ́n òun ó wà nígbà tí ó bá ní àkókò tí ó wọ̀. Ẹ máa ṣọ́ra, ẹ dúró gangan ní ìgbàgbọ́, ẹ ṣe bí ọkùnrin, ẹ jẹ́ alágbára, ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín. Ǹjẹ́ mo bẹ̀ yín ará, ẹ ṣàmọ̀ ilé Stefana pé àwọn ni àkọ́so Àkáyà, àti pé wọ́n sì ti fi ara wọn fún iṣẹ́ ìránṣẹ́ àwọn ènìyàn mímọ́, kí ẹ̀yin kí ó tẹríba fún irú àwọn báwọn nì, àti fún olúkúlùkù olùbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wa tí ó sì ń ṣe làálàá. Mo yọ̀ fún wíwá Stefana àti Fortunatu àti Àkáíkù, nítorí èyí tí ó kù nípa tiyín wọ́n ti fi kún un, nítorí tí wọ́n tu ẹ̀mí mi lára àti tiyín. Nítorí náà ẹ máa gba irú àwọn tí ó rí bẹ́ẹ̀. Àwọn ìjọ ní Asia kí yín, Àkúílà àti Prìskílà kí yín púpọ̀ nínú Olúwa, pẹ̀lú ìjọ tí ó wà ní ilé wọn. Gbogbo àwọn arákùnrin kí yín, ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín. Ìkíni ti èmi Pọ́ọ̀lù láti ọwọ́ èmi tìkára mi wá. Bí ẹnikẹ́ni kò bá fẹ́ Jésù Kristi Olúwa, ẹ jẹ́ kí ó di anatema maranata. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa kí ó wà pẹ̀lú yín. Ìfẹ́ mi wà pẹ̀lú gbogbo yín nínú Kristi Jésù. Àmì. Èyí ni òpin Epístẹ́lì kíní ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Kọ́rìntì.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epístẹ́lì kejì ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Kọ́rìntì, orí ìkíní. Pọ́ọ̀lù Apọ́stẹ́lì Jésù Kristì nípa ìfẹ́ Ọlọ́run àti Timotiu arákùnrin wa sí ìjọ tí ó wà ní Kọ́rìntì, pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ tí ó wà ní gbogbo Àkáyà. Orí ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristì Olúwa. Olùbùkún ni Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, Bàbá ìyọnú àti Ọlọ́run ìtùnú gbogbo, ẹni tí ń tù wá nínú ní gbogbo wàhálà wa, nípa ìtùnú náà tí a fi ń tu àwa tìkara wa nínú láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú. Nítorí pé bí ìyá Kristi ti di pípọ̀ nínú wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìtùnú wa di pípọ̀ pẹ̀lú nípa Kristi. Ṣùgbọ́n bí a bá sì ń pọ́n wa lójú ni, ó já sí bí ìtùnú àti ìgbàlà yín ti ń ṣiṣẹ́ ní ìfàyàrán àwọn ìyá kan náà tí àwa pẹ̀lú ń jẹ. Tàbí bí a bá ń tù wá nínú, ó já sí fún ìtùnú àti ìgbàlà yín àti ìrètí wa nípa tiyín dúró ṣinṣin. Àwa sì mọ̀ pé bí ẹ̀yin ti jẹ́ alábàápín nínú ìyá, bẹ́ẹ̀ ni ẹ̀yin jẹ́ nínú ìtùnú náà pẹ̀lú. Ara, àwa kò sáfẹ́ kí ẹ̀yin kí ó wà ní àìmọ̀ nípa wàhálà wa tí ó dé bá wa ní Asia, ní ti pé a pọ́n wa lójú gidigidi ré kọjá agbára wa, tó bẹ́ẹ̀ tí ìrètí kò tilẹ̀ sí fún ẹ̀mí wa mọ́. Ṣùgbọ́n àwa ní ìdáhùn ikú nínú ara wa, kí àwa kí ó má ṣe gbẹ́kẹ̀lé ara wa bí kò ṣe Ọlọ́run tí ń jí òkú dìde, ẹni tí ó ti gbà wá kúrò nínú ikú tí ó tóbi tó bẹ́ẹ̀, tí ó sì ń gbà wá, ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé pé yóò sì máa gbà wá síbẹ̀síbẹ̀. Ẹ̀yin pẹ̀lú ń fi àdúrà yín ṣe ìrànlọ́wọ́ fún wa, pé nítorí ẹ̀bùn tí a fi fún wa láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lè máa dúpẹ́ nítorí wa. Nítorí èyí ni ìṣògo wa, ẹ̀rí ọkàn wa pé ní ìwà mímọ́ àti òdodo Ọlọ́run, kì í ṣe nípa ọgbọ́n ara bí kò ṣe nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ni àwa ń hùwà ní ayé àti sí yín ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé àwa kò kọ̀wé ohun mìíràn sí yín ju èyí tí ẹ̀yin kà lọ tàbí tí ẹ̀yin ti gbà pẹ̀lú. Mo sì gbẹ́kẹ̀lé pé ẹ̀yin ó gbà á títí dé òpin, gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti jẹ́wọ́ wa pẹ̀lú ní apá kan pé àwa ni ìṣògo yín, gẹ́gẹ́ bí ẹ̀yin pẹ̀lú ti jẹ́ ìṣògo wa ní ọjọ́ Jésù Olúwa. Àti nínú ìgbẹ́kẹ̀lé yìí ni mo ti ń gbèrò àti tọ̀ yín wá ní ṣáájú, kí ẹ̀yin kí ó lè ní ayọ̀ nígbà kejì, àti láti kọjá lọ́dọ̀ yín lọ sí Makedonia, àti láti tún wá sọ́dọ̀ yín láti Makedonia, àti láti mú mi láti ọ̀dọ̀ yín lọ sí Judea. Nítorí náà nígbà tí èmi ń gbèrò bẹ́ẹ̀, èmi à ń ṣiyèméjì bí tàbí ohun wọn ni tí mo pinnu

0: mo a pinnu wọn gẹgẹ bíi ti ara bí pé kí ó jẹ bẹẹ ni àti bẹẹ kọ lọdọ mi. Ṣùgbọ́n bí Ọlọ́run ti jẹ olóòótọ́, ọ̀rọ̀ wa fún yín kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́, nítorí pé Jésù Kristì ọmọ Ọlọ́run, ẹni tí a ti wàásù rẹ̀ láàrin yín nípasẹ̀ wa àní nípasẹ̀ èmi àti Sífánù àti Tìmótíù, kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni, nítorí pé bí ó ti wù kí ìlérí Ọlọ́run pọ̀ tó, nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni àti nínú rẹ̀ pẹ̀lú ni àmí sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹni tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pẹ̀lú yín nínú Kristì, tí ó sì fi àmì òróró yàn wá ní Ọlọ́run, ẹni tí ó sì ti fi èdì dídí wa pẹ̀lú, tí ó sì ti fi àkọ́sọ ẹ̀mí sí wa ní ọkàn, mo sì pe Ọlọ́run ṣe ẹlẹ́rìí ní ọkàn mi pé nítorí láti dá yín sí ni èmi kò ṣe ti wá sí Kọ́rìntì, kì í ṣe nítorí tí àwa tẹ́gàba lórí ìgbàgbọ́ yín, ṣùgbọ́n àwa jẹ́ olùrànlọ́wọ́ ayọ̀ yín nítorí ẹ̀yin dúró nípa ìgbàgbọ́.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, onífẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá lónìí láti wá gbọ́ ọ̀rọ̀ yín. A wá lónìí fún ìsọjí, a wá lónìí fún ìdáhùn sí àdúrà, a wá lónìí fún ìmọ́lẹ̀ nínú òkùnkùn ayé yìí, a wá lónìí láti lè jẹ́ kí ẹ tán àwọn àìní tí ó wà ní ìgbésí ayé wa. A dúpẹ́ wípé ojoojúmọ́ ni a ń rí yín bá. A dúpẹ́ wípé ẹ kì í ṣípò padà. A dúpẹ́ wípé ẹ kò yí padà. A dúpẹ́ wípé lójoojúmọ́ ni ìlérí yín ló ń dọ̀tun, lójoojúmọ́ ni ìjólóòtọ́ yín ló ń dọ̀tun, lójoojúmọ́ ni àánú yín lórí wa, oore ọ̀fẹ́ yín lórí wa ló ń dọ̀tun, lójoojúmọ́ lẹ mú kí ìbùkún àtọ̀run wá, kí ó wá sí ìgbésí ayé wa. Ẹ gba pé ẹ wa lórúkọ Jésù. Bí ẹ ti wá lónìí, bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, à ń bẹ̀ yín wípé ẹ ó fún wa ní ààyè àti àǹfààní láti ṣe ọkàn wa payá, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò ṣe wá láǹfààní. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò tan ìmọ́lẹ̀ sí ọkàn wa. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò sọ wá di alágbára, yóò fún wa ní okun, yóò kọ́ wa bí a ti ń gbàdúrà, yóò kọ́ wa bí a ti ń rí ìdáhùn sí àdúrà wa. À bẹ̀bẹ̀ wípé bí ẹ ti ń bá a sọ̀rọ̀, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́, wípé a ó fetí sí ọ̀rọ̀ náà, a ó dúró lórí ọ̀rọ̀ náà, a ó ṣe ohun gbogbo tí ẹ fẹ́ kí a ṣe, àti wípé ìbùkún yín látòkè wá, àti wípé iṣẹ́ ìyanu látòkè wá yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ pípẹ́ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí ẹ wo Matthew orí 5 ẹsẹ̀ 7. Matthew orí 5 ẹsẹ̀ 7. Alábùkún fún lé àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Alábùkún fún lé àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Ẹ jẹ́ kí a wo Samueli 2 orí 22 ẹsẹ̀ 26. Fún aláàánú ni ìwọ ó fi ara rẹ hàn fún bí aláàánú, àti fún ẹni ìdúró ṣinṣin lí olódodo ni ìwọ ó fi ara rẹ hàn fún ní ẹni ìdúró ṣinṣin lí olódodo. Lónìí, ọ̀rọ̀ Ọlọ́run tí a ń fẹ́ yẹ̀wò ni àánú fún àwọn aláàánú. Àánú fún àwọn aláàánú. Ó yẹ kí ó yé wa wípé ìgbésí ayé wa ó dúró lórí àánú Ọlọ́run. Àánú Ọlọ́run ó jẹ́ ohun kò ṣe é má ní fún wa, fún gbogbo ènìyàn tí ó wà lé ayé. Láì sí àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ayé tí a ń gbé yìí kò lè mọ rírì ohun kankan láti ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí láti ìgbà tí Ádámù ti ṣubú, láti ìgbà tí ènìyàn ti ṣubú, ni ó ti jẹ́ wípé ìdájọ́ ayérayé ni ìbá máa dúró dè wá. Láì sí wípé a ní ohun kan tí a lè gbẹ́kẹ̀lé, tàbí a ní ìrètí kan láti ọ̀dọ̀ Ọlọ́run, bí kì í bá ṣe wípé Ọlọ́run fi àánú rẹ̀ hàn fún wa, bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ara rẹ̀ nítorí oore ọ̀fẹ́ rẹ̀ ó mú ìrètí ìgbàlà wá fún ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kí a dúró ná kí a rò ó kí a gbé yẹ̀wò wípé bí kò bá sí àánú Ọlọ́run nínú ìdílé irú ìdílé bẹ́ẹ̀ kò lè dúró bí kì í bá ṣe pé a gba Ọlọ́run láàyè láti fún wa ní ọkàn àánú àti ojú àánú fún ara wa ọkọ àti aya bàbá ìyá àti àwọn ọmọ wọn kò lè gbé lálàáfíà láìsí àánú Ọlọ́run nínú ilé ìsìn pàápàá láàrin adarí àti ọmọ ìjọ láàrin ọkùnrin sí obìnrin bí kì í bá ṣe wípé a gba àánú Ọlọ́run láàyè nínú ọkàn wa àti láti fi àánú Ọlọ́run hàn fún ara wa bí ẹnì kọ̀ọ̀kan kò lè ṣeé ṣe wípé kí a gbádùn ohunkóhun nínú ìjọ níbi iṣẹ́ wa bí kì í bá ṣe wípé a ń fi àánú bára wa lò ní ibi òwò wa bí kì í bá ṣe wípé a ń fi àánú bára wa lò ní ibi ilé tí a ń gbé ẹnì kọ̀ọ̀kan sí ẹnì kejì rẹ̀ bí kì í bá ṣe wípé a ń fi àánú bára wa lò a ò lè ní àlàáfíà a ò lè gbé papọ̀ láìsí àlàáfíà ó yẹ kí ó yé wa wípé kò sí ohun kan nínú wa kò sí ẹnì kankan nínú wa tí ó lè sanwó ìràpadà rẹ̀ nítorí pé láti ìgbà tí ènìyàn ti ṣubú láti ìgbà tí ènìyàn ti fi Ọlọ́run sílẹ̀ tí a ti ya ènìyàn nípa sí Ọlọ́run ni ó ti jẹ́ wípé a jẹ ìgbèsè kan a jẹ Ọlọ́run ní ìgbèsè kan tí kò sí ẹnikẹ́ni tàbí ohunkóhun tí ó lè san nítorí owó tàbí iye ìràpadà wa ó ṣe iyebíye tó bẹ́ẹ̀ tí a kò rí ẹni tí ó lè san ìgbèsè yìí nítorí bẹ́ẹ̀ àánú Ọlọ́run nìkan ṣoṣo òní ó mú ìgbàlà wá fún wa ìgbà tí mo ń sọ̀rọ̀ nípa ìgbàlà mo ń sọ̀rọ̀ nípa ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ ìgbàlà kúrò nínú ìdájọ́ ayérayé ìgbàlà kúrò nínú ègún ayérayé tí ó wá sórí gbogbo ènìyàn nígbà tí ènìyàn ṣẹ̀ ṣùgbọ́n àánú Ọlọ́run òní ó sanwó ìràpadà wa àánú Ọlọ́run òní ó rán Jésù Kristì ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo láti wá gbà wàhálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nígbà tí a jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́tí sílẹ̀ dáradára wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọ̀tá Ọlọ́run a wà nínú òkùnkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò mọ ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà ọ̀nà ìjọba Ọlọ́run a sì jẹ́ ọ̀tá sí Ọlọ́run ṣùgbọ́n àánú Ọlọ́run òní ó dúró àánú Ọlọ́run òun ló mú sùúrù fún wa tí ó ń dúró kí a ba lè ronú pọ̀dà àti wípé kí a ba lè gba Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí a ba lè gbà á gbọ́ ohun tí a ń sọ ni wípé láìsí wípé Ọlọ́run fi àánú hàn fún wa a kì í bá ti ní àǹfààní láti ní ìgbàlà bí kì í bá ṣe wípé Ọlọ́run fi àánú hàn fún wa a kì í bá ti mọ iribiri ohun iyebíye tí Jésù Kristì tí ó ṣe lórí igi àgbélébò a kì í bá ti mọ ọ̀nà ìgbàlà a kì í bá ti lè ronú pọ̀dà a kì í bá ti lè gba Jésù Kristì ọmọ Ọlọ́run gbọ́ kí a sì ní ìgbàlà nínú Míkà orí keje ẹsẹ̀ ìkejìdínlógún àti ẹsẹ̀ ìkọkàndínlógún jẹ́ kí a wo bí Ọlọ́run ṣe fi àánú hàn fún wa tí ó fi dárí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá ta ni Ọlọ́run bí ìwọ tí ó ń darí àìṣedédé jì tí ó ń ré ìyókù ìní rẹ̀ kọjá kò dá ìbínú rẹ̀ dúró títí láé nítorí òun ní inú dídùn sí àánú nítorí àánú rẹ̀ ni Ọlọ́run fi ojú rere hàn fún wa tí ó fi mú àìṣedédé wa kúrò tí ó fi dárí gbogbo àìṣedédé wa jì wá tí kò jẹ́ kí ìbínú rẹ̀ kí ó wà lórí wa títí wẹsẹ̀ ìkọkàndínlógún yóò yí padà yóò ní ìyọnu sí wa yóò sì tẹ àìṣedédé wa bá ìwọ ó sì sọ gbogbo ẹ̀ṣẹ̀ wọn sínú ọ̀gbun òkun ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí ó wúwo ohun tí ó wọ̀ wá lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dàbí òkúta ọlọ tí a fi máa ń lọta tàbí ohun tí ó tóbi jù bẹ́ẹ̀ lọ ó dàbí odó tí a fi máa ń gúnyán tí a so mọ́ wa lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé ẹlẹ́ṣẹ̀ kò lè wòkè nítorí ẹrù wúwo tí a so mọ́ ọlọ́run ṣùgbọ́n nítorí àánú ọlọ́run wo ẹni tí a so odó mọ́ lọ́rùn tàbí ẹni tí a so ọlọ òkúta ńláńlá tí a so mọ́ lọ́rùn tí ó tẹ̀ba tí kò lè rìn síwájú dáradára tí kò lè ṣe ohunkóhun kánmọ́kánmọ́ tí ó jẹ́ wípé ìbànújẹ́ dorí àgbàkodò tí ó jẹ́ wípé ẹkún àsunrin ni lójoojúmọ́ tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ó ń wọ̀ ọ́ lọ́rùn ẹrù ẹ̀ṣẹ̀ ń pa á tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ó fẹ́ mu lọ sí sàárè láìtọ́jọ́ ṣùgbọ́n tí ọlọ́run rí wípé kò sí ohun dáradára kan ní ìgbésí ayé rẹ̀, kò sí ohun rere kan tí a lè kà sí lọ́rùn, tí a lè ká mọ́ lọ́wọ́, tí a fi lè fi àánú hàn fún un. Ṣùgbọ́n ó jẹ́ ẹni tó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ń pa, kò sí lè mú ẹrù ẹ̀ṣẹ̀ yìí kúrò nípa àánú ọlọ́run nìkan ṣoṣo. Ǹjẹ́ ọmọ ẹni tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀? Ìwọ gan ni mo ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ ni ẹni náà tí ó jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé ìbínú ọlọ́run ìyá ayérayé ń dúró dè ọ́. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé aṣọ ọlọ yìí ọlọ ẹ̀ṣẹ̀, òkúta ẹ̀ṣẹ̀, aṣọ odó odó ẹ̀ṣẹ̀, aṣọ ọmọ ọlọ́run. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé ìbámá sí ìgbádùn, ìbámá sí ìrètí kankan, ìbámá sí ìgbàlà láti àárọ̀ di alẹ́, ìbámá sí ohun kan tí ó lè fún ọ ní ìrètí láti àárọ̀ di alẹ́. Ṣùgbọ́n nítorí àánú ọlọ́run, ó wù ọ́ nínú ìṣẹ́, ó wù ọ́ nínú ìyà, ó wù ọ́ nínú ẹ̀ṣẹ̀ rẹ, ó sì sọ wípé òun fẹ́ fi àánú hàn fún ọ. Ìbámá ṣe àánú ọlọ́run, odó tí a so mọ́ ọlọ́run àbámà lè já kúrò. Odó yìí tàbí ọlọ tí a so mọ́ ọlọ́run, ó ní ìbá fa ọ lọ sí ọ̀run àrèmábọ̀ láì tọ́jọ́. Nǹkan tí a so mọ́ ọlọ́run ẹ̀ṣẹ̀ rẹ yìí, ìyà ẹ̀ṣẹ̀ yìí ìbá jẹ ọ́ nínú ayé yìí, ìbá jẹ ọ́ nínú ayé tí ń bọ̀, ìwọ bá lọ sọ́run àpáàdì. Ṣùgbọ́n oníta ni ọlọ́run bí ìwọ, tí ó ń darí àṣedédé jì, tí ó ń ré ìyókù ìní rẹ̀ kọjá, kò dá ìbínú rẹ̀ dúró títí láé, nítorí òun ní inú dídùn sí àánú. Ó ń sọ fún wa wípé àánú ọlọ́run òun ló mú ìdáríjì wá, àánú ọlọ́run òun ló mú ẹrù ẹ̀ṣẹ̀ òun ló mú kúrò lọ́rùn wa, àánú ọlọ́run òun ló mú ìbànújẹ́ èyí tí ẹ̀ṣẹ̀ wá fà òun ló mú kúrò, àánú ọlọ́run òun ló nu omijé wa nù, àánú ọlọ́run òun ló kọ orúkọ wa sí inú ìwé ìyè lọ́run, àánú ọlọ́run òun ló wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó funfun tí ó jẹ́ kí ọkàn wa kí ó funfun gbòò bí ẹ̀gbọ̀n òwò. Ó ní ó ti yí padà sí wa, ó ti ní ìyọnu sí wa, ó ti tẹ àṣedédé wa bá, ó sì ti sọ àwọn ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun. Gbà tó ké nǹkan wọ̀nyí kúrò, gbà tó já wọn kúrò lọ́rùn wa, ohun tó ṣe ni wípé ó sọ wọ́n sínú ọ̀gbun òkun. Ó sì mọ̀ wípé bí a bá sọ òkúta tàbí ọlọ ọlọ ńláńlá tàbí odó tí ó tóbi tí ó wo, bí a bá sọ ọ́ sínú òkun kì í léfò, ó máa ń lọ sí ìsàlẹ̀ òkun ni. Báyìí ni Ọlọ́run ṣe fún ẹ̀ṣẹ̀ wa, tó jẹ́ wípé ó ti sọ ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun tí a kò lè rí wọn mọ́. Ṣùgbọ́n kí ni dé tó ṣe bẹ́ẹ̀? Ṣé torí wípé a gbàdúrà púpọ̀ ni? Ṣé torí wípé a sọkún púpọ̀ ni? Ṣé torí wípé a gbà àwẹ̀ púpọ̀ ni? Ṣé torí wípé a fi ọ̀pọ̀lọpọ̀ ìní wa fún àwọn alágbe ni? Rárá, kò sí ohun tí a lè fi fún alágbe tí ó lè ra ìgbàlà fún wa, kò sí ẹkún tí a lè sun tí ó lè ra ìgbàlà fún wa, kò sí àdúrà tí a lè gbà tí ó lè ra ìgbàlà fún wa. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, àánú Ọlọ́run nìkan ṣoṣo, òun ni ó mú kí ìgbàlà kí ó jẹ́ tiwa. Ọlọ́run kò ṣẹ́, nítorí oore ọ̀fẹ́ rẹ̀, nítorí àánú rẹ̀, nítorí oore ọ̀fẹ́ tí ó ní sí wa, ìyọnu tí ó ní sí wa, òun ni a fi dé ẹni ìgbàlà, òun ni a fi ń ké pe Abba Bàbá. Bí o bá ti tọ́ àánú Ọlọ́run yìí wò, mo kí ọ kú oríire. Bí o bá ti tọ́ àánú Ọlọ́run yìí wò, mo rí i wípé o ti mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Ṣùgbọ́n rántí pé kì í ṣe ohun tí a fowó rà, ìgbàlà kì í ṣe ohun tí a sọ wípé èmi ni mo jẹ́ ẹni tó tó, ẹni tó tọ́, ẹni tó yẹ. Nítorí bẹ́ẹ̀ ni a fi gba ọkàn mi là, rárá, kò sí ìṣògo fún ẹnikẹ́ni nítorí Jésù Kristì, nítorí pé ó fẹ́ wa, ó kú fún wa. Nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí a jẹ́ ọ̀daràn, nígbà tí a jẹ́ oníkúpani ènìyàn, nígbà yìí gan ni Ọlọ́run fi àánú rẹ̀ hàn tí ó rán Jésù Kristì láti kú fún wa. Wo Éfésù, Éfésù orí kejì láti ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n Ọlọ́run, ẹni tí ṣe ọlọ́rọ̀ nínú àánú, nítorí ìfẹ́ rẹ̀ ńlá tí ó fi fẹ́ wa, nígbà tí àwa tilẹ̀ kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristì. Oore ọ̀fẹ́ lẹ a ti fi gbà yín là. Ṣàrí níhìn-ín, bí a ti ń dárúkọ àánú, bẹ́ẹ̀ ni a ń dárúkọ oore ọ̀fẹ́, nítorí wípé wọ́n máa ń lọ dọ́gbadọ́gba, wọ́n máa ń lọ lẹ́sẹ̀ ègbèjì. Ní ibìkan náà ni àánú Ọlọ́run àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó ní ó jẹ́ ọlọ́rọ̀ lé àánú, ó jẹ́ ọlọ́rọ̀ lé àánú. Èyí ló fi máa ń lè ṣe àánú fún ọ, tí ó lè ṣe àánú fún mi, tí ó lè ṣe àánú fún àwọn àwọn ẹlòmíràn nítorí pé ó jẹ́ ọlọ́rọ̀ nínú àánú nítorí ìfẹ́ rẹ̀ ńlá kìí ṣe ìfẹ́ kékeré ni ó gbà wá là kìí ṣe ìfẹ́ ti ẹran ara ni ó gbà wá là kìí ṣe ìfẹ́ ti áńgẹ́lì ni ó gbà wá là ìbáṣe wípé ìfẹ́ ti áńgẹ́lì ni ìbáṣe wípé ìfẹ́ ti ẹran ara ìbáṣe wípé ìfẹ́ bàbá ni ti ara sí ọmọ ni a kò bá tilẹ̀ ní ìgbàlà ó ní ṣùgbọ́n nítorí ìfẹ́ rẹ̀ ńlá ìfẹ́ tí ó jẹ́ wípé ọlọ́run nìkan ṣoṣo ni ó lè ní irú ìfẹ́ bẹ́ẹ̀ òní ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa ó sọ wá di ààyè pẹ̀lú kristi oore ọ̀fẹ́ lẹ́ a ti fi gbà yín là rántí wípé mo ń sọ fún ọ nípa àánú ọlọ́run wípé àánú ọlọ́run ló fún wa ní ìdáríjì àánú ọlọ́run ló fún wa ní ìgbàlà àánú ọlọ́run ló fi oore ọ̀fẹ́ ọlọ́run ló fi fún wa àánú ọlọ́run ló kọ orúkọ wa sí ìwé ìyè lọ́run àánú ọlọ́run ló sọ ọ̀tá ọlọ́run di ọmọ ọlọ́run àánú ọlọ́run ló mú wa kúrò nínú òkùnkùn ló mú wa wá sínú ìmọ́lẹ̀ àánú ọlọ́run ló jẹ́ kí ọlọ ẹ̀ṣẹ̀ tí ó wúwo púpọ̀ tí a so mọ́ wa lọ́rùn tí ó wà nínú ọkàn wa tí ó wà ní ìgbésí ayé wa tí kò jẹ́ kí a ní ìtẹ̀síwájú tí kò jẹ́ kí a mọ bí a ti gbàdúrà tí kò jẹ́ kí a mọ bí a ti ké pe ọlọ́run àánú ọlọ́run tí ó tóbi jọjọ òní ó mú kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó wúwo tí ó dídò lè mú kí a wẹ̀ wọ́n nù kí a já wọn kúrò ní ìgbésí ayé wa bí ò bá tí ní ìgbàlà bóyá ò ń retí wípé nígbà tí ó bá jẹ́ ẹni tó ní ìwọ̀ntúnwọ̀nsì tàbí ó jẹ́ ọmọlúàbí tàbí ó jẹ́ olódodo fún ara rẹ wípé nígbà náà yóò ṣeéṣe fún ọlọ́run láti gbà ọ́ là rárá ìgbàlà kìí wá nítorí wípé a jẹ́ olódodo ìgbàlà kìí wá nítorí wípé a jẹ́ ọmọlúàbí ó ní nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ kristi kú fún wa nígbà tí àwa jẹ́ ọ̀tá ọlọ́run a fi ìfẹ́ ọlọ́run hàn wá ní ti wípé kristi jésù kú fún wa nítorí bẹ́ẹ̀ kò sí ohun tó ní láti máa dúró dè òní ni ọjọ́ ìgbàlà òní ni ó yẹ kí o ké pe ọlọ́run bí ò bá tí ní ìgbàlà òní ni ó yẹ kí o sọ fún ọlọ́run wípé o sinmi lé àánú ọlọ́run o ń fẹ́ àánú ọlọ́run o ń fẹ́ ìgbàlà ọlọ́run wo epistle ti paul apostle sí titu orí kẹta ẹsẹ ìkẹrin àti ẹsẹ ìkarùn-ún ṣùgbọ́n nígbà tí ìṣeun ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn kìí ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ kíyèsí gẹ́gẹ́ bí àánú rẹ̀ ló gbà wá là nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdí títún ẹ̀mí mímọ́ àwọn nǹkan tí a sọ níhìn-ín wọ́n níye lórí wọ́n sì pọ̀ jọjọ ó ń sọ ó ní nítorí ìṣeun ọlọ́run olùgbàlà wa ó tún sọ ó ní nítorí ìfẹ́ rẹ̀ ó ní kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo àwọn ẹlòmíràn tí òye ìgbàlà kò yé wọ́n máa ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn wọ́n máa ń sọ wípé láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ìsìn wípé àwọn wá láti ìdílé onígbàgbọ́ wípé láràárọ̀ nígbà tí àwọn ṣì wà ní kékeré ni bàbá náà máa ń lago tán máa ń pè wọ́n jọ tán máa ń ka bíbélì tán máa ń gbàdúrà wọ́n rò wípé nítorí àdúrà gbégbà wọn wọ́n rò wípé nítorí ohun tí wọ́n ń ṣe wọ́n rò wípé nípa iṣẹ́ ọwọ́ wọn ni a ó fi gbà wọ́n là rárá kì í ṣe bẹ́ẹ̀ ẹlòmíràn tí òye ìgbàlà kò yé a máa ń sọ wípé òun ò ṣebi sẹ́nì kankan rí wípé bí ọwọ́ òun ti rí bẹ́ẹ̀ nínú òun ti rí òun ò ní kí tẹnikẹ́ni má dára wípé láti ìgbà tí òun ti wá sáyé yìí bí wọ́n domi sóun lẹ́nu kìí bọ́ sílẹ̀ wípé òun jẹ́ ẹni tútù òun jẹ́ ẹni jẹ́jẹ́ wọ́n máa ń rò wípé nítorí bẹ́ẹ̀ ni a ó ṣe gbà wọ́n là à ń sọ fún ọ wípé kìí ṣe bẹ́ẹ̀ ó ní kìí ṣe nípa iṣẹ́ ọwọ́ wa nínú òdodo àwọn ẹlòmíràn wọ́n máa ń sọ wípé láti ìgbà tí àwọn ti gbọ́njú láti ìgbà tí àwọn ti dáyé àwọn kìí bẹ́nikẹ́ni jà bí àwọn tilẹ̀ bínú àwọn kìí fi hàn bí ẹnikẹ́ni tilẹ̀ ṣẹ̀wọ́n àwọn máa ń lọ jẹ́ ẹni àti wípé àwọn máa ń ṣe iṣẹ́ òdodo àti pé àwọn máa ń fún àwọn alágbe wọ́n máa ń fún wọn lówó àti pé gbogbo ènìyàn ló mọ̀ wọ́n sí ọmọlúàbí ó sọ fún wa ó ní kò sí bí a ṣe lè jẹ́ ọmọlúàbí tó bí a ò tilẹ̀ ṣe àwọn nǹkan ẹ̀ṣẹ̀ wọ̀nyí síta èrò ọkàn wa ń kọ́ ìlépa ọkàn wa ń kọ́ bí a ò tiẹ̀ ṣe nǹkan wọ̀nyí ní gbangba èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ ń kọ́ àbí ọlọ́run ò rí èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ kò rí èrò inú wa kò rí àwọn nǹkan mìíràn tí ó lòdì nínú ọkàn wa, ta ni ó lè sọ wípé òun mọ́? Ta ni ó lè sọ wípé òun mọ́ ju àwọn áńgẹ́lì lọ? O mọ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, ó ní kò tilẹ̀ bá ìwà funfun, ìwà mímọ́ lọ́wọ́ àwọn áńgẹ́lì. Ká má ṣe sọ nípa ti ènìyàn, ó ní nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi. O mọ̀ wípé ọkàn ẹ̀ṣẹ̀ ni là ń gbé káàkiri. Ẹni tí kò mọ Ọlọ́run, ẹni tí kò gba Ọlọ́run gbọ́, ẹni tí kò ní ìgbàlà, ọkàn ẹ̀ṣẹ̀, ìrò ẹ̀ṣẹ̀, òun là ń gbé káàkiri. Nítorí bẹ́ẹ̀ kò sí ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òdodo, gẹ́gẹ́ bí wípé a ń fún alágbe lówó tí ó lè gba ọkàn wa là. Ẹlòmíràn máa sọ wípé ìgbà gbogbo ló máa ń lọ sórí òkè láti lọ gbàdúrà, àti wípé oṣù kan ò lè kọjá kó má lọ sórí òkè láti lọ gbàdúrà. Wọ́n máa ń jálánkátó nípa ti iṣẹ́ ọwọ́ wọn. Wọ́n máa ń rò wípé torí pé àwọn ń gbàdúrà, àwọn ń gbà àwẹ̀, àti pé ní àkókò àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀ àwọn máa ń ṣe iṣẹ́ àánú púpọ̀. Àwọn máa sọ wípé nítorí bẹ́ẹ̀ àwọn ní láti dé ọ̀run rere. Àwọn ò mọ̀ wípé kò sí ohun tí a lè ṣe bí kì í bá ṣe wípé ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá, bí kì í bá ṣe wípé a fi àánú Ọlọ́run hàn fún wa, bí kì í bá ṣe wípé ìfẹ́ Ọlọ́run fún ara rẹ̀ ó kọjú sí wa láti ṣe wá lóore óré ìgbàlà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, a kò lè wọ ìjọba Ọlọ́run, wọ ẹsẹ̀ ìkarùn yìí lẹ́ẹ̀kan sí. Ó ní kì í ṣe nípa iṣẹ́ tí a wá ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ lì ó gbà wálà ọmọ Ádámù kan, ìran Ádámù kan, ìbá má lè ní ìgbàlà, ìbá má lè rí ojú Ọlọ́run. Ọmọ Ádámù kan, ìbá má lè bọ́ Ọlọ́run dọ́rẹ̀ẹ́ bí kì í bá ṣe wípé àánú Ọlọ́run. Nítorí pé Ọlọ́run ó jẹ́ ẹni mímọ́, Ọlọ́run jẹ́ ẹni tó kórira ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n àwa ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi, a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, a fi ẹ̀ṣẹ̀ kọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, kí ènìyàn kí ó má baà ṣègbé, òun ni a ṣe rán Jésù Kristì wípé àwa ẹlẹ́ṣẹ̀, àwa tí kò lọ́lọ́run, àwa tí a ò mọ ojúbọ Ọlọ́run, àwa tí a ò mọ bí a ti ń sin Ọlọ́run, wípé kí àánú Ọlọ́run kí ó lè fà wá súnmọ́ra, kí àánú Ọlọ́run kí ó lè mú wa wá sílé. Nítorí bẹ́ẹ̀, bí o bá ní ìgbàlà, rántí wípé àánú Ọlọ́run ni ó gbà ọ́ là. Àbí bí o bá tí ní ìgbàlà, kí o mọ̀ wípé kò sí ohun tí o ń dúró dè, ó yẹ kí o sá wá sọ̀dọ̀ Ọlọ́run wípé ìgbà tí ó jẹ́ àánú Ọlọ́run lè fi ń gbà wá là. Àánú yìí sì jẹ́ àánú ńláńlá tí ó jẹ́ wípé ó ń ṣàn gẹ́gẹ́ bí odò ni, ó jìn ju odò lọ. Nítorí bẹ́ẹ̀, kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run kí a ba lè ní àánú Ọlọ́run. Wo Pétérù kínní, orí kínní, ẹsẹ̀ ìkẹta, olùbùkún lé Ọlọ́run àti bàbá Jésù Kristì olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú. Wòníhìí, ẹni tí ó tún wa bí. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń bá wa jiyàn, wọ́n máa ń fẹ́ já wa ní kooro. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa ń sọ wípé èwo ni wọ́n tún pè ní àtúnbí, nítorí wípé nǹkan tí àwọn mọ̀ ni wípé kí àwọn kí ó máa lọ sí ilé ìsìn, kí àwọn kí ó máa ka Bíbélì, kí àwọn kí ó ṣe confirmation, tàbí kí àwọn kí ó ṣe ti ìrìbọmi, tàbí ìrìbọmi baptism ti ọmọ kéékèèké. Èyí ni àwọn mọ̀ gbà tí wọ́n bá ti dàgbà tán. Bóyá a pè wọ́n wá sínú ìjọ yìí tí a sì ń sọ fún wọn wípé a kò lè ṣe aláìtó yín bí, wípé bí kì í bá ṣe pé a tó ènìyàn bí, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Tí wọ́n bá jáde ilé ìsìn, bí a bá bèèrè lọ́wọ́ wípé ìwàásù tá a gbọ́, ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́, báwo la ṣe rí sí? A ní gbogbo ẹ̀ ò tiẹ̀ dẹ̀ yé òun. Wípé láti kékeré lòun ti jẹ́ olùsìn, olùfarasìn, olùfọkànsìn. Láti kékeré ni òun ti jẹ́ ẹni tí ó fẹ́ràn Ọlọ́run púpọ̀. Wípé orúkọ Jésù, ìró ẹ̀ létí òun bí ohun dídùn, orin dídùn ni. Ṣùgbọ́n èyí tó tún wọ́n ń gbọ́ níhìn wípé kí á di àtúnbí, ṣé kì í ṣe ìgbéraga ni àwọn ìjọ oníhìn rere? Ṣé kì í ṣe ìgbéraga ló ń tì wọ́n, tí wọ́n rò wípé àwọn ní nǹkan mìíràn tí àwọn ẹ̀sìn, àwọn ìjọ tí ó ti ń sìn, kí á tó dá àwọn ìjọ wọ̀nyí sílẹ̀, ṣé kì í ṣe ìgbéraga ló jẹ́ ká rò pé a ní nǹkan táwọn tó ń wò ní? Kì í ṣe bẹ́ẹ̀. Jésù fún ara rẹ̀ ló wàásù àtúnbí. Òun la tún sọ fún wa níhìn-ín, ó ní olùbùkún lé Ọlọ́run, bàbá Jésù Kristì olúwa wa. Wọ́n tó sọ pé ó ṣe fún wa, ẹni tí ó tún wa bí, àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀. o tun wa bi si ri ti aye nipa jinde Jesu Christi kuro ninu oku nipa ni ti opolopo anu re opolopo anu re anu ti o jiji okun lo anu ti o gaju oke lo anu ti o gboro ju awo somo lo oni nitori opolopo anu re oni afiri wi pe ko si eni ti Olorun o le gbala elomiran ton ma ro wi pe aye o yepun elomiran ton ma ro wi pe odaran patapata ni elomiran ton ma ro wi pe o ti ese o ti dido ni igbese aye re wi pe ko le sese lati ni igbala ah oni anu Olorun o jinju okun lo anu Olorun o gaju oke lo o gboro ju awo somo lo oni opolopo anu re nitori opolopo anu yi ti to je agbon magbe ti latodo Olorun to je pe angbon angbon ambo ninu re ko le tan o nitori opolopo anu yi oni o pin gba eni kokan wala nitori be bo ba ti ni igbala ke lo nduro de nigbati anu Olorun po nigbati anu Olorun jin nigbati o je wi pe enikeni ti o ba ke pe oroko Oluwa ni a ogbala iwo lo tun duro de nitori be o ye ke amo wi pe anu Olorun duro de eni kokan wa anu Olorun ti a pin gba nila anu Olorun ti a fin yi ni pada anu Olorun ti a fin so ni di atun bi onduro de eni kokan wa sugbon ni soro we pe nigbati Olorun ti o ba ti fi oju anu wo wa ti o ti dari ese wa je wa ti o ti gba okan wa la ki lo nbere lowo wa nitori we pe anu Olorun ki se we pe ki a gba anu Olorun ki a wa sa lo ki a ma wa sodo Olorun mo ki a ma se ife Olorun mo ki lo Olorun be lowo wa nigba ti a ba ti gba anu Olorun ninu okan wa ninu igbesi aye wa ohun kan lo nbe lowo wa ye ki a wo Mika ori kefa ese kejo Mika ninu majemu lai lai o sumo ipari majemu lai lai ninu Mika ori kefa ese kejo ati fi han iwo eniyan ohun ti o dara ati ohun ti Oluwa nbere lowo re bi ko se ki o se otito ki o si fe anu ati ki o rin ni irele pelu Olorun re oni ohun ti a fi han wa ninu oro Olorun ati ohun ti a ti fi han wa tele tele ninu oro Olorun ni wo pe gba ti a wa paapa ti a ti mo nipa anu Olorun gba ti awa paapa ti a ti ni idariji ese nitori anu Olorun gba ti awa paapa ti a ti to ebun orun wo nitori anu Olorun gba ti a ti tun wa bi nitori anu Olorun oni ohun kan loko fun wa we pe ki awa paapa ki a fi anu han fun awon elomiran we pe ki a fe anu ki a se anu si awon elomiran bawo la se le se anu ki a koko so we pe bi a ba fi anu han o je we pe a n fi okan imore han o dabi eni ti o je gbese Jesu papa so nipa re o so nipa anu yi ba lo se so o so nipa idariji o so nipa enikan ti o je oga re ni gbese igbese yi po to be ge ti o je wi pe ko le san igbese na bi ati le ta ohun ati aya re ati awon omo re bi atawon si oko eru ko se se fun won ni ojo aye won lati san igbese yi nitori be oga won o dariji eni yi bi o ti dariji o gba anu o gba idariji o gba ife lati odo oga yi sugbon bi o ti nlo ni ori elomiran ti o je ni owo kekere owo binti to ye ki omoluabi to ye ki eni ti a ti dariji to ye ki o boju foda ni o ba ga ni Olorun ni o so wi pe san igbese ti o je mi ni eni keji re wa so wi pe ah se soro fun mi ma san owo fun o owo na okunkun niye lori owo na okunkun po to nkan lo ba ju sogba ewon gba ti oga re gbo lo wa so fun wepe ah iwo eni ti a dariji iwo eni ti a fi anu han fun o se je ohun roro eniyan to be ti o je wepe o le dariji eni keji re ohun ti Jesu so fun anihin ni wepe bi a ti ri anu gba lati odo Olorun ti a ti dariji wa ti a ti koruko wa ni si iwe iye Olorun ti a ti so awa ota Olorun ti a so wa di ore Olorun ti a so wa di omo Olorun wi pe awa paapa anu ti a ri gba yi o ye ki a fi anu yi han si awon elomiran wi pe gba ta ba se be ni a fi han wi pe a ni okan imore je ki n ka die fun o ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ikejilelogbon nigba ti oluwa re pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni jio nitori iwo be mi iwo ki si saanu iranse egbe re gege bi mo ti saanu fun o se o gbo ibere yi o ni kini de ki lo se to je wi pe o le saanu fun iranse egbe re gege bi emi paapa ti saanu fun o oluwa re si binu o si fun o si fi fun awon onitubu titi yo fi san gbogbo gbese eyi ti o ti je be na gege ni baba mi ti nbe le orun yo se si yo se fun yin bi olukuluko ko ba fi tokan tokan re dari ese ji awon arakunrin re bi olukuluko ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji nitori be o ti olorun bi lowo wa ni we pe ki a gba awon iliri o ngbo we pe aanu wa fun awon alaanu ati pe o wa fun eni tin gboran si oro olorun ki a fi okan imore han bawo ni olorun se fe ki a se aanu ki lo nreti lowo re ati lowo mi ki a ba le je alaanu kini awon nkan ti a le se ti yo fi han we pe awa paapa a je alaanu ranti we pe ipile we pe a saanu ni pe awa paapa ati ri anugba lati odo olorun wa ati dari ese waji wa ati koruko wa si iwe yi lorun ati di atunbi nitori opolopo anu re o ti fi ore ofe han fun wa o wa je ojuse ti wa nisinsin yi lati fi anu han fun awon elomiran bawo ni a se le fi anu han fun awon elomiran wo luko ori kefa ese ikerin din logoji nje kẹyin ki o li aanu gege bi baba yin ti li aanu ki eyin ki o li aanu gege bi baba yin ti li aanu bi abanka bibeli o ye ki a gba emi olorun laaye lati se itumo bibeli fun wa opolopo igba ni a ma nri awon elomiran o sese won ti fe yawo won a pe yawo won pe gbo ki n to fe o mo mo nkan ti baba re ati iya re ti won foju mi ri gbogbo nkan ti mo ni patapata ti mo ti sise fun ni won gba lowo mi ko to dele nitori be ye ko yi o pe o dele na sugbon bi baba re bo sese si mi ti o ni oju anu ti mo bebe ti o to di igba to gba gbogbo nkan ti mo ni patapata laye ko to fi e fun mi ahan o ye ko mo iru nkan ti wa banile nitori be owo ti baba e fi mu mi owo be ni ma fi mu o sugbon olorun so fun a wi pe aanu ti wa ki se bi baba ayawo bo se saanu fun wa aanu wa ki se wi pe a n gbesan lara ayawo wa gege bi baba e bo se se si wa o ni nje ki eyin ki o li aanu gege bi baba yin ti li aanu awon elomiran won ba n ba elomiran se nkan kan won ma n so wipe mo mo bi lagbaja se nse nitori be owo ti lagbaja fi mu mi owo be lemi na fi mu awon eniyan wonyi a ma n ri iru iwa bayi lowo awon ti won di adari awon to je wipe boya won ti wa ni adari ni abe elede geesi elede oyinbo tele eni ti o wa ni elede geesi ti a n so yi nitori wipe se a mo a n dagba si lojoojumo ni nitori pe iwon igbagbo iwon ife iwon aanu iwon ore ofe ti adari tele to ni yi to ni o ni bo se nse si won ohun si nigba ti o wa di adari a so pe emi na nsin mo ti di adari nitori be aanu ti mo le fi han emi na mo ru aanu ti mo ri lodo adari temi tele nisinsin temi na di adari aanu ti mo le fi han o mo ni won nitori pe mo mo bi lagbaja se nse bi lagbaja se se si mi be na ni emi na be ni ma se si elomiran o ni aanu wa odiwon aanu wa ki se bi awon eniyan se se si wa o ni sugbon bi baba wa ti nbe le orun bi o ti saanu fun wa be ni ki awa na ki o ma saanu bi o ba gbe nkan won yi yewo bi o ba wo ninu ile awon elomiran be ba so nipa ti igbeyawo won ma beere ibeere lowo wa won ma ni kini iyawo le se ti ma fi ni koko gba isita kini iyawo le se ti ma so pe ka pin gari wipe o to ge e to se ni e ta jo gbe papo ni wipe o ti to mo ti mo eko oro Olorun wi pe mi o le fe yawo mi sugbon gbe ti e loto kemi na kin gbe temi loto ki la le kini iyawo le se ti a ko fini le se anu fun omo oni idaun ni wi pe ki a ma se anu fun iyawo wa gege bi baba wa tin be li orun bi o ti saanu fun wa so o ye ki awa na ki a mo wi pe gba ti a ti je elese tele tele awon nkan ko bakun gbe awon nkan ti o bi olorun ninu ti awa na ti se sugbon nitori ore ofe nitori anu ti olorun dariji wa o ye ki awa pa pa ki a mo pe bi a ba se olorun bi a ba ti se olorun ti olorun dariji wa bi aya ba se wa bi oko ba se wa bi omo ba se wa o ye ki awa na ki a le ni anu ki a le dariji o ni ki eyin ki o li anu ani bi baba yin lorun bi o ti se anu fun yin elomiran o sese omo je janduku eniyan omo je ole omo je bi onikupa ni omo je eni ti o nkegbe buburu a se ti kilo fun omo yi o tete gbo gba to wa ya baba wa pinu we pe omo yi o ni le ba wa gbele o wa ran omo jade o wa so fun yi pe lai ese o gbodo tenu leyi mo o fe je asunta lo ma sunta o sese ki o je igba yi gan ni oju omo wa wale o wa do bale pe baba e dariji mi mi o je se be mo baba so we pe kin to mu ipinu lo pe si gba ti mo ti mu ipinu wi pe o ni ba wa gbenu leyi mo ko so to tun le gbebe ko to tun le be mi kin gbebe iya kunle ani e je dariji e je e kan yi ki a ti e tun ki a tun wo owo e a so ko ti e pe ohun ni le dariji awon aladugbo awon ara ninu jesu won tun wa won ni e je dariji omode yi o so wi pe sun ti fe ronu pada o n fe gba olorun gbo o n fe tele olorun o ni o ti o rara omo yi o ni ba gbenu le mo ki lo de oni nje ki eyin ki o li anu gege bi baba yin ti li anu nitori be o ye ki a mo wi pe lakoko anu ti baba fi fe wa iru anu yi gan lo ye ki awa na ki a ni sugbon je ki n so nkan miran fun o nigba ti a omo ona igbala onigbagbo to sese fun lati duro ninu oko ero lai soro igbala onigbagbo to sese fun lati wa ladugbo lai soro igbala lai ke tantan fawon eniyan wi pe Jesu Christ ngbala kuro ninu ese iru eni be o fe ki awon eniyan woyi ki o segbe iru eni be o fe ki awon eniyan woyi ki o lo si orun apadi lai si anfani ati onuku ada lai si anfani ati ni igbala elomiran bi abape wo pe ah arakunrin lati igba te tin wa si ilesin o ye ki e le ba wa dari idapo oju ile o ye ki e le ba soro igbala fun awon elomiran arabirin lati igba te tin wa si ilesin o ye ki e le di okan ninu awon osise eyin ti o le ma so oro olorun fun awon elomiran ki won ki o ba le ni igbala ki won ki o ba le mo nipa anu olorun a lohun oraye ani ise di ohun lowo ani igba ti won ma nse ipade oju ile gan igba yi gan lo ma dana ounje igba ti won ma nlo ni ojo satide fun ikeko awon osise igba yi gan ni o ma nlo soja igba ti won ma npe awon osise wi pe ki a wa sun ire ki a se tibi ki a se tohun igba yi gan ni awon onibara tohun igba yi na ma nwa si ibi atiraja bi a ba je eni ti o le anu bi a ba je eni ti o more ife olorun anu olorun fun wa ti a si fe se anu fun awon elomiran a o ni je ki o nkun ki o di wa lowo lati so oro igbala fun awon elomiran wose iketa di logoji e ma se dani ile ejo a ki yo si dani ile ejo e ma se dani lebi a ki yo si dani ile ebi e dariji a o si dariji yin o nso nihin o ni ki a ma se dani ile ejo awon elomiran bi won ba ti gbo ohun kan nipa oko lagbaja oko arabirin temedu won ti so pe lagbaja bo se nse niyan oro da lenu e eyan buruku ni o ti eya mi lenu pe ni gbogbo ijo bi gbogbo ijo se po to iru eni be lori fe ni gbese aye e nkan to wa na lori gba to ti fe lagbaja lagbaja mo mo gbata koko bere awon ipade oju ile oni o je bi oga ni ibi ekun wa lagbaja le eyan buruku patapata gba ni awon oluso agutan mo lagbaja ni won mo we pe lagbaja o ni gbala lagbaja o lori ofe olorun oni ka ma se dani ile ejo oni bi a ba ti n gbo nipa oko arabirin tabi aya arakunrin kí a má ṣe dáni ilé ẹjọ́, kí a má ba dá àwa náà ilé ẹjọ́. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé nínú ẹkùn ni a ti rí wípé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ẹnìkan sí ẹnìkejì. Ẹnìkíní a sọ ti ẹ̀ fún wa láì gbọ́ ti ẹnu ẹnìkejì, a ti bẹ̀rẹ̀ sí ní dájọ́. Gbàtà bá dẹ̀ gbàtà máa rí lágbájá tá a máa rí pé wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún wa, bó dẹ̀ kí wa ohun agan ohun tí kò dára la ó fi dá lóhùn. Ó ṣe ṣe pàápàá bí a bá ti sọ ìgbàlànà kí a máa mọ́ ọ lójú, ẹlẹ́ṣẹ̀ ló máa mọ́ni lójú, ẹlẹ́ṣẹ̀ ló máa ń sọ wípé kí a kó tiwa sọ́hùn-ún, ẹlẹ́ṣẹ̀ ló máa ní ọ̀rọ̀ èébú lẹ́nu. Gbà tí a bá arábìnrin pàdé torí pé nǹkan tán ti sọ fún ọ, èyí tán ti gbìn sí ẹ lọ́kàn, tó o sì béèrè lọ́wọ́ lágbájá pé wọ́n máa sọ̀rọ̀ báyìí fún mi, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, kí a jẹ́ kí ó lè sọ ti ẹnu ẹ̀. Ṣùgbọ́n a ò ṣe bẹ́ẹ̀, a ti bẹ̀rẹ̀ sí ní mọ́ wọn lójú, a ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé èèyàn burúkú ni, a ti ń dájọ́ láì gbọ́ ti ẹnu ẹni tí a ń dá lẹ́jọ́. Kò dára bẹ́ẹ̀. Ó ní bí a bá jẹ́ aláàánú, a ò ní dáni lẹ́jọ́, kí a má bàa dá àwa pàápàá lẹ́jọ́, a ò ní dáni lẹ́bi, kí a má bàa dá wa lẹ́bi. Ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ kan ló ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà. Ṣùgbọ́n ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà yìí, ìgbàlà ló ní kò tí ì lẹ́kọ̀ọ́, ìgbàlà ló ní kò tí ì mọ bíbélì lẹ́kùnrẹ́rẹ́. Ó ṣeéṣe kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ìyá rẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa bàbá rẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin, ẹ̀gbọ́n rẹ̀ obìnrin fún wa. Àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, tí a ní ìgbàlà, tí a sì lẹ́kọ̀ọ́, ìkan ni kí a ní ìgbàlà. Ìkan ìkejì ni pé lẹ́yìn ìgbà tí a bá ní ìgbàlà kí a kẹ́kọ̀ọ́ ìhìnrere. Àwa tí a ní ìgbàlà tí a sì tún kẹ́kọ̀ọ́ ìhìnrere, ó yẹ kí a lè sọ fún wípé ìgbà tí Ọlọ́run ti dáríjì ọ́, wọn kì í sọ̀rọ̀ bàbá ẹni bẹ́ẹ̀. Ìgbà tí Ọlọ́run ti dáríjì ọ́, wọn kì í sọ̀rọ̀ ìyá tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò ẹni bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣe ni kò dáríjì wọn, ṣe ni kò máa gbàdúrà fún wọn. Èyí ló yẹ kó jáde lẹ́nu ẹni tó ní ìgbàlà tó sì ní ẹ̀kọ́ ìhìnrere. Ṣùgbọ́n àwa tí a rò wípé a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a rò pé a jẹ́ ẹni ti ẹ̀mí, bí ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà, bí ó bá ti ń sọ̀rọ̀ bàbá rẹ̀ ní búburú, ó sọ̀rọ̀ ìyá rẹ̀ ní búburú, bẹ́ẹ̀ ni àpapọ̀ a máa bá dákun, a sọ èèyàn búburú ni wọ́n, àwọn ẹlẹ́ṣẹ̀ wọn ò lè ṣe ohun tó dáa. Kò dáa bẹ́ẹ̀. Kí a má ṣe máa dáni lẹ́jọ́, kí a má ṣe máa dáni lẹ́bi. Ó wá ń sọ pé kí a dáríjì, kí a ba lè dáríjì ọ́. Ó ní lójoojúmọ́ ni lẹ́yìn ìgbà tá a ti ní ìgbàlà o, lẹ́yìn ìgbà tí a ti mọ Ọlọ́run, lẹ́yìn ìgbà tí a ti dé ilé ìsìn, àwọn ẹlòmíràn òye òye wọn, wọn ò mọ̀ wípé nígbà tí a bá ṣì wà nínú ara yìí, nígbà tí a bá ṣì gbé ẹrù pẹ̀yì, tí a bá ṣì gbé wọ̀, nígbà tí a bá wà nínú àgọ́ ara, kò ṣeé ṣe kí a má ṣe ara wa. Ó ṣeé ṣe kí a tẹ̀ ọ́ mọ́lẹ̀, ó ṣeé ṣe kí a gbọ́n ọ, ó ṣeé ṣe kí ó dàbí ẹni wípé nǹkan ò ṣe tó ní àárín ìwọ àti lágbájá àti arákùnrin àti arábìnrin. Ó ní a lè ṣe ara wa. Èyí ò jẹ́ wípé a ń jalè, èyí ò sọ wípé a tún lọ ń mutí, èyí ò sọ wípé a tún lọ ń ṣàgbèrè, ṣùgbọ́n a lè ṣe ara wa. Ìwọ náà mọ̀ bí ó bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà fún ọjọ́ díẹ̀, ó mọ̀ wípé onígbàgbọ́ ó ṣeéṣe kí a ṣe ara wa. Kì í ṣe nípa ti jíjalè, kì í ṣe nípa ti mímutí, kì í ṣe nípa mímu sìgá, kì í ṣe nípa kíkóbìnrin jọ, ṣùgbọ́n ó ṣeéṣe kí a ṣe ara wa. Mo rò pé nǹkan tí mo ń sọ yé yín, mo ní ṣó yé yín. Nígbà tí a mọ̀ wípé a lè ṣe ara wa, ó ní kí a máa dáríjì ara wa. Gbà tí Ọlọ́run ti dáríjì wá, kí àwa pàápàá kí a máa dáríjì àwọn ẹlòmíràn, kí a máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ara wa, kí a sì máa ṣe ara wa lóore. Ṣé o rántí nínú Lúùkù orí kẹwàá, nínú Lúùkù orí kẹwàá láti ẹsẹ̀ 16, Jésù ti sọ ọ̀rọ̀ nípa ẹni yìí, nípa ọkùnrin rere ti Samaria tí ó ṣe àánú fún ẹnìkan tí àṣeníjàm̀bá jẹ́ wò láti ẹsẹ̀ 16. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ta ni ìwọ rò pé ìṣe ẹnì kejì, ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà? Ó sì dáhùn wípé ẹni tí ó ṣàánú fún un ni. Jésù sì wí fún un pé lọ, kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Jésù sọ wípé bí a bá ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí a bá ti di ẹni ìgbàlà, kí àwa pàápàá kí a lọ ṣàánú, kí a lọ ṣe oore fún àwọn ẹlòmíràn, wípé kí a máa fún àwọn alágbe, àwọn aláìní, wípé kí a máa ṣe àánú fún àwọn tí ó sọnù, àwọn tí kò tí ní ìgbàlà, àwọn tí a ń ni lára, àwọn tí a ń dá lóró. Kí a rí wípé ọ̀rọ̀ àánú, ise anu o wa ni igbese aye wa si awon eniyan wonyi ibere ti mo fe bere ti a se fe down ninu oro olorun ki a to lo si lati gbadura ni wo pe kini anfani ti o wa fun awon alaanu kini ibokun ti o wa fun awon alaanu kini ojurere atokewa ti o wa fun awon alaanu ye kin fi pelepele so fun o ki a to gbadura ki o ba le mo we pe ohun ti a so ni pati alaanu o je ohun ti o se yebiye o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je we pe bi aye ko to won ma da bibeli sile perepere bi won ba nsoro won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa o bi wa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo we pe o ye ki a je alaanu are ni to je pe o ka aka sori bibeli ti ko mo we pe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je ni ti okan re te eni to mo soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki so nbuburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka aka sori bibeli opolopo elese lo wa ni gboro to je wi pe ati ka bibeli won le ma da sile ki a ma ro pe ah wo pe ati ba eniyan olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo wi pe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju wi pe opolopo ore ise oyinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo nbere kini anfani kini ibukun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori 37 orin dafidi ori 37 lati ese 25 emi ti wa le ewe emi si dagba emi ko ti ri ki ako olododo sile tabi ki iru omo re ki o ma sagbe onje alaanu li ohun nigba gbogbo a ma win ni a si ma bo si fun iru omo re ori nihi oni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibukun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibi ise alaanu si awon ti an ba pade alaanu si awon alejo alaanu li ohun nigba gbogbo kini ibukun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese 25 wi pe iru eni be a ko le ko sile lati orun wa ati wi pe ko ni je agbe ati pe omo re ki yo sagbe onje wo iwe owe ori keta iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ki anu ati otito ki o fi o sile ranti o ni igba gbogbo eniyan se o ni ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi soro ati ohun kon to fe se fun omo yi ma se je ki anu ati otito ki o fi o sile o se se ki ohun kan ki o sele laarin iwo ati arabinrin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo laarin iwo ati adari laarin ati awon elomiran ti o wa labe itoju re ma se je ki anu ati otito ki o fi o sile so won mo orun re ko won si wahala aya re kini anfani ati ibukun yo ti o ti be jade ese kerin be ni iwo ri oju rere be ni iwo ri oju rere ati ona rere loju olorun ati eniyan bi a ba nwa oju rere awon elomiran ti oye oye won ma nlo se ogun won ma nlo se nkan boya won sin gbere ni abi won fi nkan paju won ni ki awon ki o ba le ri oju rere ki awon ki o ba le ri ona rere loju awon eniyan ti awon ba pade boya won wa se ni boya won wa nkan kan lodo enikan abi lodo elomiran wo pe bi awon ba fi nkan yi weju bi awon ba fi omi adura we bi awon ba fi eto nwe we pe awon ni o ma soju ere fun oni rara ohun ti olorun be lo wa ni we pe bi o ba fe ri oju rere lodo olorun ati lodo eniyan we pe ki aanu àti òtítọ́, kí o má ṣe fi ọ́ sílẹ̀ bí o bá ti dúró ti òtítọ́ ìhìnrere, ẹ̀kọ́ ìhìnrere, ẹ̀kọ́ tí a ti kọ́ nínú Bíbélì tí o sì fi àánú Ọlọ́run pẹ̀lú rẹ̀. Ó ní àánú àti ojúrere àti ọ̀nà rere kò ní fi ọ́ sílẹ̀. Nínú òwe orí ogún, òwe orí ogún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, àánú àti òtítọ́ pa ọba mọ́, àánú lè a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú. Àánú àti òtítọ́ pa ọba mọ́, bí a bá ń sọ nípa ti ọba, ó yẹ kí ó yé wa wípé gbogbo ẹni tí ó di àtúnbí ni ọba àti àlùfáà níwájú Ọlọ́run. Yàtọ̀ sí èyí ni ó yẹ kí a mọ̀ wípé ọkọ tí ó jẹ́ orí aya ó jẹ́ bí ọba nínú ilé rẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀gá ní ibi iṣẹ́ ó jẹ́ bí ọba níbi iṣẹ́ rẹ̀. Ẹlòmíràn máa ń sọ wípé gbà tí àwọn jẹ́ ọ̀gá, gbà tí àwọn jẹ́ adarí tàbí bí adarí nínú ìjọ tàbí bí ọ̀gá níbi iṣẹ́, gbà tí àwọn jẹ́ ọkọ nínú ilé, bàbá àwọn ọmọ tí ó wà nínú ilé, wípé bí àwọn bá dẹ ojú sílẹ̀, bí àwọn ò bá mú nǹkan le fún aya àti fún ọmọ, wípé àwọn rabí wọ̀nyí wọn ò ní lè mọ ẹ̀tọ́ òun àti ipò òun. Ó ní ṣùgbọ́n àánú àti òtítọ́ ní pa ọba mọ́, àánú nísìnyí fi di ìtẹ́ rẹ̀ mú. Bí a bá fẹ́ pa ipò wa mọ́, bí a bá fẹ́ pa ojú ère Ọlọ́run mọ́, bí a bá fẹ́ pa àǹfààní tí a ní nínú ìjọ, tí a ní ní ibi iṣẹ́, bí a bá fẹ́ pa á mọ́, ó yẹ kí a mọ̀ wípé a ní láti jẹ́ aláàánú. Nínú ìwé òwe orí 21 ẹsẹ 21, ẹni tí ó bá tẹ̀lé òdodo àti àánú, àrí ìyè, àrí òdodo, àrí ọlá. Bí a bá ń fẹ́ ìyè, òdodo àti ọlá, ó yẹ kí a tẹ̀lé òdodo àti àánú. Nítorí bẹ́ẹ̀ a ti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí n fi nǹkan kan hàn ọ́ kí a tó gbàdúrà. Nínú Jákọ́bù orí 2 ẹsẹ 13, nítorí ẹni tí kò ṣàánú lè a ó ṣe ìdájọ́ fún láìsí àánú. Àánú ń ṣògo lórí ìdájọ́. Nítorí ẹni tí kò ṣàánú lè a ó ṣe ìdájọ́ fún láìsí àánú. Ó yẹ kí a mọ̀ wípé ọjọ́ ìdájọ́ ń súré bọ̀. Ọjọ́ ìdájọ́ kò jìnà sí wa. Lójoojúmọ́, lọ́jọ́ọjọ́, ní alaalẹ́ ni a ń fi ọjọ́ kan ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé, ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ọjọ́ ìdájọ́. Ó ní bí a bá ṣe ṣe àánú nísinsìnyí, a ṣe àánú fún àwọn ará nínú Olúwa, a ṣe àánú fún àwọn àlejò, àwọn tí kò mọ Ọlọ́run, a ṣe àánú fún àwọn tí a ò bá pàdé rí, a ṣe àánú fún àwọn tó wà nítòsí àti àwọn tí ó jìnà réré. Bí a bá ti ń ṣe àánú nísinsìnyí, èyí ni ó mú kí Ọlọ́run kí ó ṣàánú fún wa ní ọjọ́ ìdájọ́. A ti gba àánú Ọlọ́run, a ti gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó yẹ kí àwa pàápàá kí a fi ọkàn ìmoore hàn, kí a máa ṣàánú fún àwọn ẹlòmíràn bí a bá ń fi àánú nísinsìnyí láti ọ̀dọ̀ Ọlọ́run. Kí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fi ojú àánú wò wá ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́. Ó yẹ kí a béèrè fún oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, kí àwa pàápàá kí a ba lè ní àánú ní ìgbà gbogbo, kí ó jẹ́ wípé ojoojúmọ́ tí a bá jí, a ó máa jí aláàánú. Ibikíbi tí a bá ń lọ, a ó máa jí aláàánú. Ẹnikẹ́ni tí a bá ń bá pàdé, a ó máa jí aláàánú. Bí a bá jí aláàánú bẹ́ẹ̀, kí a sì gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó dájú pé nígbà tí ìpè bá dún, a ó jí àwọn òkú dìde nínú Kristi. Àwa tí a sì wà láàyè, a ó pa wá láradà, a ó sì gbé wa sókè pẹ̀lú àwọn àyànfẹ́. Ó ní nítorí bẹ́ẹ̀, bí a bá ń retí oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, bí a bá ń retí ìyọnu Ọlọ́run ní irú ọjọ́ bẹ́ẹ̀, ní ọjọ́ ìdájọ́, ó yẹ kí àwa pàápàá kí a fi àánú hàn. Nísinsìnyí, ṣé a ń fi àánú hàn fún ìyàwó wa, fún ọkọ wa, fún àwọn ọmọ wa? Ṣé a ń dáríjì? Ṣé a ní àánú gẹ́gẹ́ bí bàbá ti ní àánú sí wa? Ṣé a ń sọ̀rọ̀ pẹ̀lẹ́, àbí a ń bínú ni, àbí a dánilẹ́jọ́ ni, àbí a ń kẹ́gàn àwọn ẹlòmíràn? Ṣé a ń ṣoore fún àwọn ẹlòmíràn? Ṣé a ń fún àwọn aláàárẹ̀ ní ohun tó lè sọ wọ́n di alágbára? Àwọn ẹni tí kò ní nǹkan, àwọn ẹni tó jẹ́ alágbe, ṣé a ń fún wọn ní nǹkan tí ó lè jẹ́ kí ìpèsè díẹ̀ kí ó wà ní ìgbésí ayé wọn? Àwọn tí ó sọnù nínú òkùnkùn ẹ̀ṣẹ̀, ṣé a ń pè wọ́n padà wá sílé? Àwọn tí a ń ni lára, ṣé a mú wọn wá sínú ìhìn rere? Jẹ́ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ aláàánú. Gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti di aláàánú, àti wípé kí Ọlọ́run kí ó ba lè fi àwọn ìbùkún láti àánú rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀, kí ó ba lè fi fún wa wípé àwa pàápàá a fẹ́ jẹ aláàánú. Dìde dúró láti sọ fún Ọlọ́run, láti gbàdúrà. Bí ò bá tí ní ìgbàlà, kí ló tún dúró dè? Ṣé o mọ̀ wípé àánú Ọlọ́run ni ó pèsè ìgbàlà fún wa? Nítorí bẹ́ẹ̀, sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà. pe ki o dariji o nitori aanu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eni ti oni dariji so fun olorun gbadura a o dariji o gbadura a o gba okan re la bi a ba si ti gba okan re la so fun olorun ki o fun ni ore ofe

kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ìkérora, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ṣàfẹ́rí Ọlọ́run, kí a sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń dárúkọ rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń tẹnumọ́ mo fẹ́ kí àwòrán Ọlọ́run, ìwà Ọlọ́run mo fẹ́ kí ó wà nínú ọkàn mi, mo fẹ́ jẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run lọ sórí ikùn rẹ̀, sọ fún Ọlọ́run o mọ bí Jésù Kristo ṣe gbàdúrà ní òkè Gethsemane, o mọ bí ó ṣe fi ìkérora gbàdúrà, o mọ bí ó ṣe fi omijé gbàdúrà, o mọ bí ìwà ayá ẹ̀jẹ̀ àdúrà yìí tí ó jẹ́ kí ìró ẹ̀jẹ̀ kí ó máa kán láti ara rẹ̀, o lè sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, o mọ bí Jákọ́bù bí ó ti dúró ti áńgẹ́lì nì tí ó sọ pé èmi kì yóò jẹ́ kí o lọ, bí kì í bá ṣe pé ìwọ bùkún mi, o lè sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, o lè sọ wípé èyí ni ogún tí mo ń fẹ́, èyí ni ohun ìní tí mo ń fẹ́, èyí ni ohun tí ó wù mí jù ní ìgbésí ayé mi, wípé kí ìwà mi kí ó di mímọ́, kí ọ̀rọ̀ mi kí ó di mímọ́, kí ìrìn mi kí ó jẹ́ mímọ́, kí àwọn ayé yìí, ìbàjẹ́ ayé yìí, ìrìn ayé, ọ̀rọ̀ ayé, ẹ̀ṣẹ̀, kí wọn kí ó kúrò nínú ọkàn, nínú gbogbo tí mo ń ṣe, o lè sọ fún Ọlọ́run, ìwo ló ń dúró ṣe, o lè kúnlẹ̀, o lè gbàdúrà, o lè ké pe Ọlọ́run, o ṣàfẹ́rí Ọlọ́run, ó ní yóò ṣàfẹ́rí mi, ẹ ó sì rí mi, nígbà tí ẹ bá fi gbogbo ọkàn yín wá mi, sọ fún Ọlọ́run. Gbàdúrà sí Ọlọ́run Jésù kó fún ọ lórí igi àgbélébùú, ó fẹ́ kí o bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá, ó fẹ́ kí o di ti Ọlọ́run, ó fẹ́ kí o ní ìwà mímọ́, ó fẹ́ kí o ní ìsọdi mímọ́, bí o bá tí ní ìgbàlà bèrè fún ìgbàlà, pè fún ìdáríjì ẹ̀ṣẹ̀, sọ fún Ọlọ́run wípé kí o fún ọ ní oore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ ènìyàn Ọlọ́run, àti bí o bá sì ti ní ìgbàlà kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìsọdi mímọ́, o fẹ́ ní ìsọdi mímọ́, o fẹ́ ní ìsọdi mímọ́ títí Ọlọ́run yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ, yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ̀ tí o gbogbo nínú rẹ̀ ní ìgbésí ayé rẹ̀ tí yóò fi yí padà pátápátá tí ó jẹ́ ti Ọlọ́run, kí gbé pé Ọlọ́run sọ fún Ọlọ́run wípé ìwà mímọ́ yìí òun ní ẹ̀dùn ọkàn rẹ, o sì fẹ́ jẹ́ tirẹ̀ títí, o sì fẹ́ jẹ́ tirẹ̀ nínú ìwà, nínú ìṣe, nínú èrò, nínú ìrìn, nínú gbogbo, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, kí pé Ọlọ́run ó dájú wípé yóò ṣe fún ọ.

0: Epistle kejì ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí 5. Nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa ti ayé bá wó, àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́, ti ayérayé nínú àwọn ọ̀run. Nítorí ní tòótọ́, àwa ń kérora nínú èyí, àwa sì ń fẹ́ gidigidi láti fi ilé wa láti ọ̀run wá wọ̀ wá. Bí ó bá ṣe pé a ti wọ̀ wá ní aṣọ, a kì yóò bá wa ní ìhòhò. Nítorí àwa ti ń bẹ nínú àgọ́ yìí ń kérora ní tòótọ́, ẹrù ń pa wá. Kì í ṣe nítorí tí àwa ń fẹ́ jẹ aláìwọṣọ, ṣùgbọ́n kí a lè wọ̀ wá ní aṣọ, kí iyè kí ó lè gbé ara kíkún mi. Ǹjẹ́ ẹni tí ó ṣe wá fún nǹkan yìí ni Ọlọ́run, ẹni tí ó sì ti fi àkọ́so ẹ̀mí fún wa pẹ̀lú. Nítorí náà, àwa ní ìgboyà nígbà gbogbo. Àwa sì mọ̀ pé nígbà tí àwa ń bẹ ní ilé nínú ara, àwa kò sí lọ́dọ̀ Olúwa. Nítorí pé nípa ìgbàgbọ́ ni àwa ń rìn, kì í ṣe nípa rere. Mo ní àwa ní ìgboyà, àwa sì ń fẹ́ kí a kúkú ti inú ara kúrò, kí a sì lè wà ní ilé lọ́dọ̀ Olúwa. Nítorí náà, àwa ń dùú pé bí àwa bá wà ní ilé tàbí bí a kò sí, kí àwa kí ó lè jẹ ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀. Nítorí pé gbogbo wa kò lè ṣàì má fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi, kí olúkúlùkù kí ó lè gba nǹkan wọn nì tí ó ṣe nínú ara, gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe, ìbá ṣe rere, ìbá ṣe búburú. Nítorí náà bí àwa ti mọ ẹ̀rù Olúwa, àwa ń yí ènìyàn lé ọkàn padà, ṣùgbọ́n a ń fi wá hàn fún Ọlọ́run. Mo sì gbàgbọ́ pé a sì fi wá hàn lé ọkàn yín pẹ̀lú. Nítorí àwa kò sì ní tún máa yin ara wa sí yín mọ́, ṣùgbọ́n àwa ń fi àyè fún yín láti máa ṣògo nítorí wa, kí ẹ lè ní ohun tí ẹ fi dá wọn lóhùn. Àwọn tí ń ṣògo lóde ara kì í sì ṣe ní ọkàn. Nítorí náà bí orí wa bá bàjẹ́ fún Ọlọ́run ni, tàbí bí iyè wa bá wálẹ̀ fún yín ni, nítorí ìfẹ́ Kristi ń rọ̀ wá. Nítorí àwa rò báyìí pé bí ẹnìkan bá ti kú fún gbogbo ènìyàn, ǹjẹ́ gbogbo wọn ni ó ti kú? Ó sì ti kú fún gbogbo wọn, pé kí àwọn tí ó wà láàyè kí ó má sì ṣe wà láàyè fún ara wọn mọ́, bí kò ṣe fún ẹni tí ó kú nítorí wọn tí ó sì ti jíǹde. Nítorí náà láti ìsinsìnyí lọ, àwa kò mọ ẹnìkan nípa ti ara mọ́. Bí àwa tilẹ̀ ti mọ Kristi nípa ti ara, ṣùgbọ́n ní ìsinsìnyí àwa kò mọ̀ ọ́n bẹ́ẹ̀ mọ́. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di titun, ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹni tí ó sì ti ipasẹ̀ Jésù Kristi bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀, tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ ìlàjà fún wa, èyí ni pé Ọlọ́run wà nínú Kristi, ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀, kò sì ka ìrékọjá wọn sí wọn Ọlọ́run, ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́. Nítorí náà àwa ní ikọ̀ fún Kristi bí ẹni pé Ọlọ́run ti ọ̀dọ̀ wa ṣìpẹ̀ fún yín. Àwa ń bẹ̀ yín nípò Kristi, ẹ bá Ọlọ́run làjà. Nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epistle kejì ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí 6. Ǹjẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ̀, àwa ń bẹ̀ yín kí ẹ má ṣe gba ore ọ̀fẹ́ Ọlọ́run lásán. Nítorí ó wí pé èmi ti gbóhùn rẹ ní àkókò ìtẹ́wọ́gbà, àti ní ọjọ́ ìgbàlà ni mo sì ti ràn ọ́ lọ́wọ́. Kíyèsí ní ìsinsìnyí ni àkókò ìtẹ́wọ́gbà, kíyèsí ní ìsinsìnyí ni ọjọ́ ìgbàlà. A kò sì ṣe ohun ìkọ̀sẹ̀ ní ohunkóhun, kí iṣẹ́ ìránṣẹ́ kí ó má ṣe di ìsọ̀rọ̀ búburú sí. Ṣùgbọ́n ní ohun gbogbo, àwa ń fi ara wa hàn bí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ sùúrù, nínú ìpọ́njú, nínú àìní, nínú wàhálà, nípa ìnà, nínú túbú, nípa ìrúkèrúdò, nípa iṣẹ́, nínú ìṣọ́ra, nínú ìgbàwẹ̀, nípa ìwà mímọ́, nípa ìmọ̀, nípa ìpamọ́ra, nípa ìṣeun, nípa ẹ̀mí mímọ́, nípa ìfẹ́ àìṣẹ̀tàn, nípa ọ̀rọ̀ òtítọ́, nípa agbára Ọlọ́run, nípa ìhámọ́ra òdodo ní apá ọ̀tún àti ní apá òsì, nípa ọlá àti ẹ̀gàn, nípa ìhìn búburú àti ìhìn rere, bí ẹlẹ̀tàn ṣùgbọ́n a já sí olóòótọ́, bí ẹni tí a kò mọ̀ ṣùgbọ́n a mọ̀ wá dájúdájú, bí ẹni tí ń kú lọ sì kíyèsí àwa wà láàyè, bí ẹni tí à ń nà a kò sì pa wá, bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo bí tálákà, ṣùgbọ́n àwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀, bí ẹni tí kò ní nǹkan ṣùgbọ́n àwa ní ohun gbogbo. Ẹ̀yin ará Kọ́rìntì, a ti bá yín sọ òtítọ́ ọ̀rọ̀, ọkàn wa ṣì fàyà sí yín. A kò níyín lára nítorí wa, ṣùgbọ́n a ń níyín lára nítorí ìfẹ́ ọkàn ẹ̀yin tìkára yín. Ǹjẹ́ fún ẹ̀sán irú kan náà, èmi ń sọ bí ẹni pé fún àwọn ọmọ mi, kí ẹ̀yin di kíkún pẹ̀lú. Ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, nítorí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo, ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn, ìrẹ́pọ̀ kí ni Kristi sì ní pẹ̀lú Bélíálì, tàbí ìpínwo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́, ìrẹ́pọ̀ kí ni tẹ́ḿpìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà. Nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alàyè, gẹ́gẹ́ bí Ọlọ́run ti wípé èmi ó gbé inú wọn, èmi ó sì máa rìn nínú wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì jẹ́ ènìyàn mi. nítorí náà ẹ jáde kúrò láàrin wọn kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ni Olúwa wí kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ó sì gbà yín èmi ó sì jẹ bàbá fún yín ẹ̀yin ó sì jẹ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi ni Olúwa Olódùmarè wí.
2: Ẹ jẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè ó gba ọkàn wọn là ó pèsè fún wọn ó mú wọn lára dá. Àwọn pàápàá bí a ti wá lónìí ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa kí ó lè dá wa ní ìdè kí ó sì lè ṣàánú fún wa.

ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bá tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a bá lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Ẹ́xódò orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Ẹ́xódò orí kejìlá láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon woyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ti a se nso eleyi ni wepe ki awon anfani woyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraimu ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igbati Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wepe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wepe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wi pe awon omo Israeli won yi bi o ti le je wi pe a se ilana fun won e ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wi pe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wi pe opolopo ti won wa sihin ni won ma n padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wi pe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigbakugba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wepe oro ti Olorun ba so yo se ye bi e fun wa bi abakogbon ti a se tele ohun ti o nso nihin ni a ri wepe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o nso wepe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wepe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ló ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn
ati ni osu ni o je osu ikini fun won ni ojo ti o ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo deba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o file won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ijere ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun won wipe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun won wipe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titide iketalelogun o ni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda
ikini ni wipe a o pa odo agutan eyi ni o je fun igbala won ranti wipe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon wonyi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wepe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wepe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinth kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Christi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a n so nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun o ni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan ẹyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti ọlọrun be lọwọ ọmọ Israeli ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyi n toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe gaju awon orun lo eyi ni eje Jesu Kristi
sese yebiye fun wa eyi ni o fi je wi pe eje yebiye yi ni a fi gba wahala kuro lowo idajo olorun ninu peteru kini ori kini ese ikokandinlogun peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje kristi awon elomiran ma npekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati nu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailabawon aileri ailegan nitori be ni o fi je wi pe Jesu Kristi ni kan soso oni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo siranti wi pe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko irekoja lasiko awon omo Israeli ranti ni eketa wi pe afiyesi keta ti o ye ki ani wo Exodus ori kejila ese ikerin dini adota Exodus ori kejila ese ikerin dini adota ni ile kan le o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode kuro ninu ile na be li eyin ko gbodo fo okan ninu egungun re eyin ko gbodo fo okan ninu egungun re tani eyi n toka si nitori pe ankeko nipa odo agutan ti apa ni asiko igbesi aye omo Israeli nipa ise yi to je pe won ni igbala won ni idande asigba won kuro ninu iponju nla ti o wa ni ile awon ara Egypt ni akoko na aso we pe odo agutan yi ti a fi robo fun won won ko gbodo fo egungun re tani eyi n toka si je ke a wo Johanu ori ikokandinlogun ese ketalelogbon sugbon nigbati won de odo Jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerin dilogoji nkan won yi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Kristi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon won yi ni a ri ninu majemu titun ti o n toka si Jesu Kristi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon kan ti o wa ninu aye afiyesi kerin eje ti a ta sile yi ko to bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi ko to ikeji o pe odo agutan na lati je alailaboko alaileri alailegan eyi ko to iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a n so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o tile je wi pe a ti pa odo agutan na bi o tile je pe a ti gba eje re si ibi kan bi o tile je wi pe a ti se awon nkan wonyi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan wonyi iba se pe patapata wo Exodus ori kejila Exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto
elfi elsifi eje na ti o wa ninu awo kotokun ara ateriba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ichiti nigba ti o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wipe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wipe nipa igbagbo le o da ase ire koja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wipe awa paapa ni won gba ti a ti mo wipe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wipe bi ki ba se wipe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wipe o se olanu wipe o ti je elese ti o boruju o si so fun olorun wipe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wipe o se be apanirun yo wo ile re bi ki ba se wipe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wipe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yo we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wipe aso fun won wipe won ni lati je eran ara odo agutan na wo exodus ori kejila exodus ori kejila ni ese ikejo wo si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wipe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wipe won ni lati je odo agutan na o Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awo si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wipe ki a je odo agutan na ni wipe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wipe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketale ni ogota ori kefa ti Johanu ese ketale ni ogota emi ni nso ni di aye
ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun Beni, an lati fi oro olorun se odiwon igbesi aye wa o nso fun wi pe oro na ti emi nso fun yin iye ni o ni emi si ni pelu ikefa ni wi pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na emu iwo kara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwo kara nitori ti ati fi ire koja wa ani kristi robo fun wa nitori na eje ki a se ajo na ki se pelu iwo kara atijo be ni ki se pelu iwo kara aran kan ati iwa buburu bi ko se pelu aiwo kara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwo kara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwo kara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon apiye si wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kia kia je kia wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christi ti atasile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wipe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo we pe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole
won se le se oloshe iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lai lai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi abari eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi be se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wi pe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o ngbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wi pe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wi pe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini aadota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wi pe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wi pe awon won yi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus sọ fún wa ninu ori kejila ti a ti kale kan o so wi pe idajo yo ba awon omo Egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba Jesu Kristi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won eredi eyi ni wi pe idajo olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbese aye ti re
ati igbesi aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wipe ki o wa se abe abo ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan ti

ayé àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì, lẹ́ẹ̀kan sí orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95, 95, ẹsẹ̀ ìkẹtàdínlógójì, ó sì mú wọn jáde, tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta, láti wà ní ara dídá ṣáṣá, láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tirẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ. A ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú, wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, tí ó ń sọ fún Ọlọ́run, tí ó ń kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ.

bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ. Ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó lè jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá. Nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristi, bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristi lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò rí ọ kọjá. Wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

I'm going to go to the hospital.

I

Epistle ìkejì ti Paul apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkeje. Nítorí náà, ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ gbà wá tọkàntọkàn, a kò fi ibi ṣe ẹnikẹ́ni, a kò bá ẹnikẹ́ni jẹ́, a kò rẹ ẹnikẹ́ni jẹ. Èmi kò sọ èyí láti dá yín lẹ́bi, nítorí mo ti wí ṣáájú pé ẹ̀yin wà ní ọkàn wa kí a lè jùmọ̀ kú àti kí a lè jùmọ̀ wà láàyè. Mo ní ìgboyà ńlá láti bá yín sọ̀rọ̀, ìṣògo mi lórí yín pọ̀, mo kún fún ìtùnú, mo sì ń yọ̀rí kọjá nínú gbogbo ìpọ́njú wa. Nítorí pé nígbà tí àwa tilẹ̀ dé Makedonia, ara wa kò balẹ̀, ṣùgbọ́n à ń wàhálà wa ní ìhà gbogbo, ìjà ń bẹ lóde, ẹ̀rù ń bẹ nínú, ṣùgbọ́n ẹni tí ń tu àwọn onírẹ̀lẹ̀ nínú, àní Ọlọ́run, ó tù wá nínú nípa dídé títù, kì í sì ṣe nípa dídé rẹ̀ nìkan, ṣùgbọ́n nípa ìtùnú náà pẹ̀lú tí ẹ ti tù ú nínú, nígbà tí ó ròyìn fún wa ìfẹ́ gbígbóná yín, ìbànújẹ́ yín, àti ìtara yín fún mi, bẹ́ẹ̀ ni mo sì túbọ̀ yọ̀, nítorí pé bí mo tilẹ̀ fi ìwé mú inú yín bàjẹ́, èmi kò kábàámọ̀, bí mo tilẹ̀ ti kábàámọ̀ rí, nítorí tí mo wòye pé ìwé ni mú yín banújẹ́, bí ó tilẹ̀ jẹ́ pé fún ìgbà díẹ̀, èmi yọ̀ ní ìsinsìnyí.

0: bí mo tilẹ̀ ti kọ̀wé sí yín, èmi kò kọ́ nítorí ẹni tí ó ṣe ohun búburú náà tàbí nítorí ẹni tí a fi ohun búburú náà ṣe, ṣùgbọ́n kí àníyàn yín nítorí wa lè farahàn níwájú Ọlọ́run. Nítorí náà, a ti fi ìtùnú yín tù wá nínú, àti ní ìtùnú wa ayọ̀ gidigidi nítorí ayọ̀ títù, nítorí láti ọ̀dọ̀ gbogbo yín lè a ti tu ẹ̀mí rẹ̀ lára. Bí mo tilẹ̀ ti lérí ohunkóhun fún ọ nítorí yín, a kò dojú tì mí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa ti sọ ohun gbogbo fún yín ní òtítọ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni orí tí a lé níwájú títù sì já sí òtítọ́, ìyọnu rẹ̀ sì di púpọ̀ gidigidi sí yín. Bí ohun ti rántí ìgbọràn gbogbo yín, bí ẹ ti fi ìbẹ̀rù àti ìwárìrì tẹ́wọ́ gbà á, mo yọ̀ nítorí pé ní ohun gbogbo mo ní ìgbẹ́kẹ̀lé nínú yín.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ni oruko Jesu Christ Oluwa wa baba wa tin be le orun atun de lasale yi pelu awon eruwowo pelu aisan pelu awon wahala ti o wa ni igbesi aye wa nitori amo wi pe bi a ba toyin wa eruwowo yo dopin ni igbesi aye wa aisan ko gbogun yo pare ni igbesi aye wa awon oke ti o ti wa yo shidi ni igbesi aye wa nitori be ni a se nbebe ni asale yi we pe gbogbo oke gbogbo aisan gbogbo egun gbogbo ijegaba satani gbogbo idani loro satani e mu won kuro loruko Jesu wi pe ilopo ilopo ilopo eri yo gbenu wa kan loruko Jesu bi oro yin yo ti ma jade an be yin we pe pelu agbara pelu iwosan pelu idande pẹ̀lú ìdánisílẹ̀ ẹ ṣe fún wa lórúkọ Jésù adúpẹ́pẹ́ ti gbọ́ a ó sì rí i pẹ̀lú ojú wa a ó ní ìmọ̀lára rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jókòó ní àṣálẹ̀ yìí tí ó jẹ́ àṣálẹ̀ tí ó kẹ́yìn nínú ìpàgọ́ wa a ń sọ̀rọ̀ lórí agbára atóbijì Ọlọ́run àti àwọn òkè wa agbára atóbijù ti Ọlọ́run àti àwọn òkè wa Ọlọ́run lè ṣe ohun gbogbo àbí bẹ́ẹ̀ kọ́ kò sí ohun kan tí ó nira fún Ọlọ́run láti ṣe ohun gbogbo ni ṣíṣe pẹ̀lú rẹ̀ gbogbo ipá gbogbo agbára gbogbo ọlá ti Ọlọ́run ni ìbéèrè kan ló wáyé nínú Genesis orí kejìdínlógún ẹsẹ ìkẹrìnlá láti ẹsẹ ìkẹtàlá Olúwa sì wí fún Ábrahámu pé nítorí kíni Sara ṣe ń rẹ́rìn wípé èmi ó ha bímọ nítòótọ́ ẹni tí ó ti gbó tán ohun kan ha ṣòro fún Olúwa Ọlọ́run bí ọ́ bí ó ṣe béèrè lọ́wọ́ Abrahamu ó ní ṣe ohun kan ṣòro fún Olúwa láti ṣe ó wá ń sọ fún ọ wípé lí àkókò tí a dá èmi ó padà tọ́ ọ wá ní ìwòye àmọ́dún Sara yóò sì lí ọmọkùnrin kan Ọlọ́run sọ èyí kan náà fún ọ bí ó bá jẹ́ ẹni tí ó yàgàn ó sọ wípé kò sí ohun tó ṣòro fún ọ láti ṣe ó ní níwòye àmọ́dún ìwọ náà ó gbé ọmọ tuntun tìrẹ jó lórúkọ Jésù nínú Jóòbù orí kejìléní ogójì Jóòbù orí kejìlélógójì ẹsẹ ìkejì ó mọ ìṣòro wàhálà àìsàn tí Jóòbù ní ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jóòbù fún ara rẹ̀ sọ wípé èmi mọ̀ pé ìwọ lè ṣe ohun gbogbo àti pé kò sí ìrò inú tí a lè fi tí a lè fà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ ní orí yìí kan náà ní ọjọ́ yìí kan náà tí Jóòbù sọ wípé èmi mọ̀ wípé ìwọ lè ṣe ohun gbogbo ní ọjọ́ náà ní ìgbèkùn àìsàn tí ó wà lára rẹ̀ ló dópin ọjọ́ tí ìwọ fúnra rẹ tí o bá gbàgbọ́ wípé ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àṣálẹ̀ yìí wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

A dúpẹ́ pé o rán Jésù Kristì ọmọ bíbí rẹ kan ṣoṣo, ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀, ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ, ẹ má jẹ́ kí wọn kó tún kù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ìgbọràn pípé wa fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé. Ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́, tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn.

àìgbọràn kò sí. Gbogbo àwọn tí a máa ń pè ní ọlọ́pàá tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́pàá, wọ́n wà fún àti wo àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìgbọràn. Nítorí bẹ́ẹ̀, ìgbọràn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì yálà nínú ilé, ní àárín ẹbí wa, nínú ilé ìwé, ní ibi iṣẹ́, ní ti ìjọba, bẹ́ẹ̀ náà ni ó sì ṣe pàtàkì ní ìbálò wa pẹ̀lú Ọlọ́run. A sì ní àpẹẹrẹ púpọ̀ lórí àwọn tí wọ́n ní ìgbọràn pípé sí Ọlọ́run, ṣùgbọ́n a ò lè mẹ́nuba ìgbọràn láì mẹ́nuba àṣẹ, òfin, ìlànà, ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láti ọ̀run wá. Nítorí bí ò bá sí àṣẹ tàbí ìlànà kan tí a fi lélẹ̀, bí ò bá sí ọ̀rọ̀ tí a ti sọ tì sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ò bá sì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ ni, kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí ó sì ń béèrè ohun kan lọ́wọ́ wa. Èyí ni ìgbọràn. Bí ó bá sì ṣe wípé àwa nìkan ni a dá wà, tí kò sí ìyá, bàbá, tí kò sí àwọn ìbátan, tí kò sí àwọn ọ̀rẹ́, ìgbọràn á rọrùn púpọ̀. Bí o bá rí ọmọ tí ó ń ṣe àìgbọràn, kìí ṣe òun nìkan ni ó ń dá àdáṣe, ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé ṣe o dẹ̀ tó bẹ́ẹ̀, tó jẹ́ pé gbogbo nǹkan tó ń sọ ni wọ́n náà fẹ́ ṣe ìgbọràn sí. Bí o bá rí ọmọ iṣẹ́ tí ó dàbí ẹni wípé ó jẹ́ aláìgbọràn, ó dàbí ẹni wípé irú ọmọ iṣẹ́ bẹ́ẹ̀ ó ní ìfẹ̀yìntì, ó sì ní àwọn agbani ní ìmọ̀ràn tí wọ́n sọ fún wípé kò dára bí ó bá ń gbọ̀ràn ní ìgbà gbogbo, wípé á dàbí ẹni wípé ó jẹ́ ọ̀dẹ̀. Bí a bá sì rí ẹnikẹ́ni ní ìgboro tí ó ń ṣe àìgbọràn, ó ní àwọn tí wọ́n máa ń sọ fún wípé kò ṣe àǹfààní láti gbọ̀ràn sí ohun gbogbo tí ó ń gbọ́. Nínú ilé Ọlọ́run bákan náà ni, bí ó bá ṣe wípé kò sí ìyá, kò sí bàbá, kò sí ẹnikẹ́ni bí ọ̀rẹ́ tí ó ń kí wọn lẹ́yìn, ìgbọràn á rọrùn jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ wípé gbogbo àìgbọràn pátápátá ni ó ní ìjìyà nínú. Ṣùgbọ́n àánú Ọlọ́run wà fún àwọn tí wọ́n ṣetán láti fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo fẹ́ kọ́kọ́ wo àwọn tí a rí kà nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere tí wọ́n fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo sì ń fẹ́ wo kí ni ohun ìwúrí àti ìfẹ̀yìntì tí wọ́n ní tí wọ́n fi gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀. Ní Ìṣe àwọn Apóstélì, orí 21, láti ẹsẹ̀ 10 ni a ń kà nípa ọ̀gbẹ́ni kan. A ò bí sí inú ìgbàgbọ́, ó jẹ́ aṣòdì, ó sì jẹ́ oníkúpani tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ tí rẹ̀ tilẹ̀ burú púpọ̀ púpọ̀, ó sì yangàn, ó ṣògo nínú ìwà àìlọ́lọ́run, ìwà aṣòdì, ìwà àìgbọràn, ìwà ti ìjà àti ọ̀tẹ̀ sí ọ̀rọ̀.

Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ Ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwọn onígbàgbọ́ máa ń pè ní ìkóríta, nítorí wípé Ọlọ́run béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀. Ẹni yìí ni a ń pè ní Sọ́ọ̀lù ará Tarsu, ẹni tí a mọ̀ sí Pọ́ọ̀lù apóstélì lẹ́yìn ìgbà tí ó yí padà. Bí Ọlọ́run ti bá pàdé, bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún Ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kò fi ohunkóhun pamọ́. Ó gbàdúrà, ó wọ ojú Olúwa, ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ìdáríjì àti àánú ni òun fẹ́. Kò pẹ́ jìnà ni a rán òjíṣẹ́ Ọlọ́run kan sí tí a ń pè ní Ananiah. Ó gbàdúrà fún, ojú rẹ̀ tí ó ṣókùn, tí ó fọ́, Ọlọ́run là á, a sì ní kí ó dìde. Kò pẹ́ púpọ̀, abaptisi rẹ̀ a rí bọmi ní orúkọ Bàbá, ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ó wá bẹ̀rẹ̀ láti máa ṣe ìgbọràn sí Ọlọ́run lẹ́nu, ṣùgbọ́n ó di ọjọ́ kan ni ó bá àwọn ènìyàn kan pàdé, àwọn tí wọ́n fẹ́ dí ìgbọràn pípé rẹ̀ lọ́wọ́. Mo jẹ́ sọ fún ọ wípé bí o ti wá bí lónìí, ó ṣeéṣe bí o bá ti délé, bí o ti ní ìpinnu wípé bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nì, o ń fẹ́ ṣe ìgbọràn pípé. Àwọn tí wọ́n máa ń ta epo sí ààlà tí ó wọ̀, àwọn abati ẹni jẹ́, àwọn tí wọ́n fẹ́ ti ilẹ̀kùn ọ̀run, kí wọ́n sì fi ilẹ̀kùn ọ̀run àpáàdì sílẹ̀ fún ọ, wọ́n ti ń dúró dè ọ́. Bí o ti ń délé tí o fẹ́ múra pẹ̀lú ìpinnu, pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé, bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé, ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má lè ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Pọ́ọ̀lù yìí kan náà, ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnì kọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá, Ìṣe àwọn apóstélì orí 21. Bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Pọ́ọ̀lù, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé, báyìí lè ẹ̀mí mímọ́ wí, báyìí lè àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n ó sì fi ílé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí, àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Pọ́ọ̀lù ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ti gbọ́ ìpè, ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu. Bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Pọ́ọ̀lù, bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù ń ṣe ọkàn akin, ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin. Ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ibi tí wọ́n wá dúró sí, ibi tí wọ́n ń gbé ní àkókò yìí ni wòólì ènìyàn Ọlọ́run.
kìí ṣe kẹfìrí ṣùgbọ́n wòólì ẹni tí òun pàápàá mọ̀ nípa ẹni tí a ń pè ní ẹ̀mí mímọ́ ó débẹ̀ ó sì mú àmúre pọ́ọ̀lù ó di ara rẹ̀ ó wí pé ta ló ní àmúre yìí wọ́n ní arákùnrin yìí ni ó ló máa ṣe o ó ní wàhálà wà níwájú ìṣòro á pọ̀ fún un nítorí wípé bí ó bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu èṣù ọ̀tá ẹ̀mí wa kò ní jẹ́ kó gbádùn á sì kó sí àwọn júù nínú wọn á ṣe lòdì sí púpọ̀ púpọ̀ ẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní ba àwọn arákùnrin arábìnrin àwọn ọ̀rẹ́ àwọn tí ó mọ pọ́ọ̀lù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé pọ́ọ̀lù má ṣe lọ gbọ́ ìdáhùn pọ́ọ̀lù ní ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni pọ́ọ̀lù dáhùn wípé ewo lé ẹ̀yìn ṣe yìí ohun tí ó yẹ kó sọ fún ọ nílé nìyẹn nígbà tí wọ́n jókòó tí wọ́n sọ pé ó yá o ìpàdé ẹbí nítorí pé a ti gbọ́ pé lágbájá ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́ ẹni tó jẹ́ pé láti kékeré ló ti já fáfá nínú ẹ̀sìn ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń sáré tẹ̀lé ọmọlúwàbí sí ni ìwọ tó ti dàgbà lágbà ìwọ tí o jẹ́ òpó nínú ìjọ àti nínú ilé a tún gbọ́ wípé o ń lọ síbì kan àwa ẹ wálé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá a ò rí ẹ wọ́n ní o tún lọ síbì kan tó ń pè ní ẹ̀kọ́ bíbélì èwo tún nìyẹn ìyá àti bàbá àti àwọn ojúlùmọ̀ àti àwọn ìbátan àti àwọn àna wọn sì jókòó wọn ni kò jókòó sáárín wọn ni òkúlẹ̀ síbẹ̀ mo ló tún lọ ṣe bí àwọn bàbá ẹ ògbà tí wọn fẹ kọ ilé ìsìn tó wọ lábúlé yín àbí wọn fi pìtàn fún ẹni òun ló fi òkúta sọlẹ síbẹ bàbá ò sì kẹrẹ nínú iṣẹ ìsìn àgọ church olóra àwọn àga ìwàásù olóye tí ìyá ẹdá ń bẹ gbà tí wọn ṣe ìkórè ní ọdún tó kọjá àbí wọn kì í sọ fún ẹnìkan tó ń lọ nílé ni gbogbo wọn ni wọn mọ pé onígbàgbọ ni wa ń tiwa o tún ṣẹṣẹ rí kan ní àṣálẹ ọjọ tó yẹ kó máa sinmi wọn tún sọ pé ó ń lọ sí ẹkọ bíbélì má gbẹwò rẹ mẹsì o ṣe jẹjẹ o àwọn tí wọn bá ka bíbélì púpọ máa ń yáwèrè ní ṣọra ẹ bó ṣe rí àwọn èèyàn tó ń gbé bíbélì yẹn o mọ àjẹsára tó ń jẹ nínú ilé wọn àwọn oníwàásù ó dùn lẹnu wọn wọn máa sọ fún ẹ wípé ká ní ìyàwó kan o ká ṣe o gbogbo wọn lámọ ìyẹn ló jókòó tì wọn fẹ pa ẹ lọkàn dà ìgbà tí gbogbo wọn bá sọrọ tán pátápátá ìyá ẹ á wá bẹrẹ a máa sunkún o tẹ mi láàrin ìjọ láàrin ẹgbẹ o dójútì mí o ń gbé bíbélì o tún wá bàájẹ pátápátá o tún ya ojú ilé ẹlòmíì káàkiri o tún wàásù pàgà ìyá jẹ mí bó o bá yí padà bí n bá kú má débẹ̀ o ṣùgbọ́n gbogbo wọn tún kẹnu tiẹ̀ àwọn míì amú ní ti líle ẹlòmíì tó gbọ́n inú wa tún pẹ́ sí kọ̀rọ̀ a ní ó yé mi èmi náà gbà tí mo wà ní kékeré bó ṣe ń gbé mi lọ́kàn nìyẹn ṣùgbọ́n ṣe jẹ́jẹ́ ayé gba jẹ́jẹ́ ńsìn gbà tó bá kúrò nínú ilé ìsìn gbà tó bá kúrò ní àwọn ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ẹ bó kú bá kú fún ẹ ta ló máa bá ẹ débẹ̀ bó bá jẹ́ kí àwọn àgbà kí wọ́n fojú sí ẹ lára bíbélì tó ń gbé yẹn a bọ́ lọ́wọ́ ẹ o ṣọ́ra ẹ o ni àwọn èèyàn ni wọ́n pẹnu pọ̀ náà sọ fún Paul wípé má lọ o má gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu o wọ́n wo ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni Paul dáhùn wípé ewo lé ẹ̀yìn ṣe yìí tí ẹ̀yìn ń sọkún tí ẹ sì mú àárẹ̀ bá ọkàn mi àwọn ọ̀rẹ́ ẹ gbà tó bá fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu
won fe mu are ba okan re won ma sokun won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori ti o je ki oni eti omo ti o ngboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu ṣùgbọ́n Paul ń sọ fún ọ wípé nítorí èmi ti múra tán kìí ṣe fún dídè nìkan ṣoṣo kìí ṣe fún dídè nìkan ṣùgbọ́n láti kú pẹ̀lú ní Jerusalemu nítorí orúkọ Jésù Olúwa a ò tí ì pè ọ láti kú. Wo ẹlẹgbẹ́ wa aṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tí a fẹ̀jẹ̀ Jésù Kristì kan náà ra padà bí a ti ra wá padà àwa tí ó ní ìgbàlà ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run bí àwa náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó pinnu nínú ọkàn rẹ̀ tí kò sì ṣe iyèméjì tí ó ń sọ wípé bí ó ṣe ti kú ni mo ti yá nígbà tí a kò lè pa á ní ọkàn dà àwa dákẹ́. Ohun tí mo fẹ́ kí o ṣe àkíyèsí nìyẹn kò sí bí wọ́n ṣe lè sọ ọ̀rọ̀ tó kò sí bí wọ́n ṣe lè wíjọ́ tó pẹ̀lú rẹ ni tí wọn bá rí wípé wọn ò lè pa ọ lé ọkàn dà wọn á dákẹ́. Ṣùgbọ́n bí o bá jẹ́ ẹni tí ó dẹ̀ ẹni tí kò mọ ọlọ́run púpọ̀ ẹni tí kò ní ìpinnu tí ó dúró ẹni tí wọn lè dẹ́rùbà tí wọn lè fẹjú mọ́ tí wọn lè sọ fún ọ wípé bó o bá gbọ́ àárí sí ọ táyà ẹ ti ń já tí wọ́n á pè ẹ́ pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì ó tó sọ pé ẹ máa nìṣó ẹ̀mí ń fẹ́ ó ṣàìlera fún ara bó bá ti rí pé bẹ́ẹ̀ ni wọ́n tún kẹ́nu tí ó ju bẹ́ẹ̀ lọ bó bá wà nínú àwọn ẹni tó ránṣọ àwọn gbogbo ẹgbẹ́ wọ́n sọ pé owó tiẹ̀ ń kọ́ tá a fẹ́ fi ṣe ìrúbọ kí káwọn èèyàn lè máa mú aṣọ mi ò kì í ṣe ìrúbọ mọ́ wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ mi tó ti ránṣọ wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́ pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n á sọ pé ó yá ẹgbẹ́ machine ẹ̀ wọ́n á gbé lọ wọ́n á gbà tán bá ṣe fìtínà sí ẹ tán bá fi ẹ báyìí pé a lọ lọ́kàn ẹ ó ṣe é ṣe kí wọ́n náà kó lọ bá wọn pé kò burú ẹjọ́ òrìṣà náà àjọ má sìn tàbí ó ṣe é ṣe kó ti jẹ́ pé ó ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run nínú iṣẹ́ rẹ tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àṣálẹ́ yìí àwọn èèyàn sì máa wá bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ ọlọ́run ò gba òun láàyè láti dúró nínú ilé ẹ tó sì ti ń ka bíbélì àwọn òbí ìyàwó yìí wọ́n ti pè pé ó ṣọ́ ọkọ ẹ ibi tó ń lọ yẹn wàárí àbọ̀ ẹ tó bá máa dé a gbé bíbélì rò níjú àwọn tó ń kọ lọ́hùn-ún a kàn dé ni tá a sọ fún ẹ wípé o jẹ́ palẹ̀ ẹrú ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì ṣọ́ o bó o bá sì ti dé ló ń fún ìjàmọ́nú wípé mbó ló ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o tó bá kọ ẹ lọ́hùn-ún wípé kó wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa jẹ́ ká yé le fún ẹ o ti ẹ̀ tí ì sọ bẹ́ẹ̀ o ti ń sọ sí ẹ lẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí ọlọ́run nígbà tí wọ́n bá ti rí wípé wọn ò lè pa ó lé ọkàn dà wọn á dákẹ́ ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti olúwa ni kí a ṣe. Wo Galatia orí ìkíní Galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá nítorí ẹ̀yin ti gbúrò ìwà ayé mi ní ìgbà àtijọ́ nínú ìsìn àwọn Júù
bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon ojugba mi yo ninu isin awon ju laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi e ti a tin se tele tele ni Paul nso fun wa wi pe oun papa owo faseyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wi pe isin atowodowo lasan ni isin ti ki gba nila isin ti ki gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni oni oun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu ni bini oun se inu ni bini si ijo eni olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu olorun nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo we pe awon egbe wa bi a se nsoro ni ibayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amotosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo sin ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o nba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo un mo nbe olorun wi pe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul wan so wi pe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iya mi wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke mi ki o le ma waasu re laarin awon keferi loju kan na emi ko ba ara ati eje gbimo po awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan na nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Kristi Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimo po awon ara o ma nfa ni anu a ma se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si olorun lenu rowo ati eso tona iwo obirin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu ile to wa tan fun e lounje meta lojo omo ni to bi kale ki lo fe fi to won gba to ba se atunse igbesi aye e awon ara atore niyen awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo po pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun won wipe rara mo ti deru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo
ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo tin ka ise awon aposteli ori ikarun ese ikeji din ni ogbon wipe awa ko ti kilo fun yin gidi gidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu esin pete ati mo eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si ari awujo won wa so fun won wi pe ewo la ngbo te nse yi ewo lo ndowo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidi gidi ki se die a si so fun yin o a te mo yin leti wi pe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo nko birin jo ta ko won jo ti won po nle bo fe kenikan lo pon mi wa re ni pe bo fe kenikan lo segi wa re ni pe bo be tenikan odun wa ya si yara telomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan dada ni awon omo lu abi gbogbo awon omo lu abi ton sun sile oti awon omo lu abi ton je ajibese awon omo lu abi ton se fayawo awon omo lu abi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun abi pe awon obi e won si je omo lu abi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se lale jo dada o nitori wi pe omo po ninu e wọ́n sì máa sọ fún yín pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kọlé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kọlé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé a ti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ̀ tún gbéde yìí wípé jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣe ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣe nsì ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwájẹ ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́stélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn wo exodus orí ìkọkàndínlógún bí a bá gbọràn kí ni èrè rẹ̀ kí ni ó jẹ́ ìní àti ìpín wa exodus orí ìkọkàndínníọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún ǹjẹ́ nísinsìnyí bí ẹ̀yin bá fẹ́ gba ohun mi gbọ́ nítòótọ́ tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́ nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ nítorí gbogbo ayé ni ti èmi ẹ̀yin yóò sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́ wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ ísírẹ́lì nígbà tí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀
ti a tin fi igboran pade eko oro olorun ti an gbo lese kese ile an di isura fun olorun kini an pe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o se owon fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun ani ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabobo wa a ma fi iso re so wa ni exodu ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun exodu ori iketa le ni ogun lati ese ogun kíyèsí ìmíran angẹ́lì kan ṣíwájú rẹ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀ mo ń fẹ́ ràn ọ létí pé kí jésù kristi kí ó tó fayé sílẹ̀ kí ó tó lọ lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀hín rẹ̀ ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú ẹ gba ọlọ́run gbọ́ ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀ ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀ èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú a wá ń sọ fún wa wípé ní àkókò kan ní ìgbà kan ní ayé àwọn ọmọ ísírẹ́lì ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa kò tó tiwa wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí ilẹ̀ kénání tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí ogun lọ́gọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀ èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde a sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀ ààyè tí ó lọ́lá ààyè tí ó tóbi ni jésù kristi ni ó lọ pèsè fún wa ṣùgbọ́n ọlọ́run sọ fún àwọn ọmọ ísírẹ́lì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ nígbà tí jésù kristi tí ó gòkè lọ tí ó lọ pèsè àyè sílẹ̀ fún alé ọ̀run ó wá rán olùtùnú sí wa ẹni tá máa kọ́ wa ẹni tá máa ṣe wa létí ẹni tá fi wá mọ ọ̀nà ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́ ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere a sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí ọlọ́run bínú bí o bá mú ẹ̀mí ọlọ́run bínú ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba ọlọ́run láti lọ sí ọ̀run rere ta ló tún kù fún ọ ó parí fún ẹni bẹ́ẹ̀ ní ẹsẹ̀ kọkànléníogún ni ó wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀ kí o sì gbá ohun rẹ̀ gbọ́ má ṣe bí i nínú mo ń sọ fún ọ wípé ẹ̀mí ọlọ́run lè fún wa ní ìgbà tí ìsinsìnyí láti ṣe atọ́nà wa láti tù wá nínú láti tọ́ wa láti jẹ́ kí ó yé wa ọ̀nà tí a ń gbà bí a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí ọlọ́run a máa tàn án ká nínú ọkàn wa a máa fi òye ẹ̀ṣẹ̀ yé wa a máa sọ pé má lọ síbẹ̀ ọmọ ọlọ́run kì í ṣe báyìí bó bá ti ń fẹ́ sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run a sọ pé ọmọ ọlọ́run kì í sọ bẹ́ẹ̀ bó bá ti ń fẹ́ lọ rajà ọjà tí ò dára ẹ̀mí ọlọ́run nínú ọkàn ẹ a máa ta ẹ́ nínú ọlọ́run wípé má ṣe bẹ́ẹ̀ ọmọ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ bó bá fẹ́ jẹun ti ayé bó bá fẹ́ rìn ti ayé o fẹ́ wọṣọ bíi ti ayé ẹ̀mí ọlọ́run ti wà nínú ọkàn rẹ ta máa sọ fún ọ wípé má ṣe bẹ́ẹ̀ o ọmọ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ o ẹni tó bá ń lọ sí ilé tí a ti pèsè sílẹ̀ lé ọ̀run kì í ṣe bẹ́ẹ̀ bó bá ti fẹ́ gbé ìyàwó tí ó dàbí ẹni wípé ẹnìkan wà ní ìta tó jẹ́ ọmọ èṣù tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí o ti ń sọ pé ó mà dára bí samson ti sọ wípé ẹ fẹ́ fún mi ó wù mí gidigidi tí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n mọ ọlọ́run tó sọ pé ó rí èèyàn láàrin àwọn ènìyàn ọlọ́run láti fẹ́ ó wá jẹ́ láàrin àwọn philistine àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ọ̀tá ọlọ́run ò ní rárá o
esa fe fun mi ohun mi gidigidi iya iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e debi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe ni to ba nwa iwa ku wa a ri ri ku ri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi olorun o si ko sala je oloto lati kin ni ilo sugbon ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wa so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won a be nbo lagbara e wa a wa be sini so fun e je jesu lagbara mi bibeli ni oro olorun ti toni sona o lagbara mi emi olorun ni bo ti so yen beni esu lo ngba lowo e o wa fa ori e agbara lo gbogbo imisi ti o ni tele tele o lo emi olorun lo le lila yi ni o tun so pe samsoni jidide awon filistini won do dere won de samsoni ba ji o lo won a se bi okunrin temi olorun ba lo o le se bi okunrin won ni to mi ba tesamu o tan ologun aparada ni temi olorun ba lo o to be won yi e mole won ri e mole loju orun wa pade e bo pe jesu jesu wa ni se bo ti komi sile se bo ti fi obirin se bo ti fi dipo mi bo so pe emi mimo so kale adaba orun a lo ti o a lo ki gbenu doti se bo ti wonu okunkun lo bo so pe baba sanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ore ofe olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fise sin na wa won ayoju e mejeji na wa so fun pe o ya won a kora won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa gba ton ba tun bi eni le oti pe orin te ma n ko njo si ngba to n lo si lesi gba to n san eko asun dabo jesu fejere we mi jesu sanu fun panu e mo nbe wa korin fun wa gba ta won egbe ninu aye awon oni tete tan ba mu ti yo tan so pe aha michael loruko e o ya nbi wakasam 23 fun wa oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini di oti o ti sala ni ni egbe awon ni tete o ni awon omo awon ni awon omo ise ni won so o ni awon ti o ko wale eru won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o de mi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to ti nko to mu inu re dun oni to nda laraya oni ihirere nbo lo ti fe lo ko ni samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo ba ori re irun ironu pe wada o ti hu lori re o wa so pe olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon to kimi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti koyin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni ku alairise bo se n gbadura yen to ronu pada
to so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa sa won okun ko mo tun madura bon re n to gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun je lere wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti pe inda tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti ana lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma shamona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so ama panu e mo bo ba tin fe lo si bi han ma lo si be o bo ba si tin gbona o daju wi pe bi pe ba dun bi jesu ba fara han ni awo somo o lo ko tun ye ka ma soro popo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa so fun pe ki a ma dabi solo ni ma jemu lai lai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan ba ko ti agutan ida ma je apa agutan yi eleida oba gagi na je ka da si o ba ju olorun sile o ba ngbo ti eniyan olorun ba wa lo so fun samuel pe o se mi laanu nitori mo yan solu loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini e ri olorun nipa ti e se o fe di ti samson ni abotu o fe di bi solu o ran ti wo pe solu ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon osoka kiri o lo lohun o da o lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri jesu ko ri olorun o wa ninu ise oro nisinsin yi sugbon bo se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolorun mo kuro ninu okan re bọlọrun si ti n pe wa lati gboran loni mo gbagbo wi pe gbogbo ola n fe gboran bo ba fe gboran wa so fun olorun e je akunle ki a so fun olorun pe emi ai gboran patapata ki olorun ki o yo kuro olorun bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje jesu kristi wa sibe lati we omo emi olorun ti n toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran lowo lati je itileyin fun o nigba ti o ba ngbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

ஆமா.

gbé ìgbésẹ̀ ìrònú pọ̀dà àti ìgbàgbọ́ ó ti wọ inú Kristi lọ. Ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀. Wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí. A rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀ orí ọ̀fẹ́ Kristi ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí. Ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe kúrúntù, ìbáṣe ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kéferì. Ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí, wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé. A ó máa rìn ní ìrìn ọ̀tun, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun. Ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. Èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà, ẹsẹ̀ 21. Ǹjẹ́ nísinsìnyí, ẹ̀yin dàbí wọn, ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyásìfò yín. Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n, wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí 40, ẹsẹ̀ 17. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la máa sátọ̀ lẹ́yìn, a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn. Nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Jòhánù orí 15, ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan, ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, kí a wọ inú Jésù lọ,

gbé ìgbésẹ̀ ìrònú pọ̀ àdà àti ìgbàgbọ́ kí a bá lè jẹ́ ti Ọlọ́run. Ó ní bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristì. Nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹfà, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nínú Kristì Jésù a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run. Èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀, kọjá àwọn ẹ̀mí òkùnkùn, kọjá agbára Sàtánì àti àwọn áńgẹ́lì búburú, a jókòó nínú Kristì nínú àwọn ọ̀run. Èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run. Èyí ni àǹfààní wa bí a bá gba Jésù Kristì gbọ́. Èyí ni àǹfààní wa bí a bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, a sì ti wọ inú Kristì lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti gba Ọlọ́run gbọ́, bí o bá ti wà nínú Jésù Kristì, ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí. Nítorí wípé ẹni tí kò bá sí nínú Kristì, ó jẹ́ asán, ó jẹ́ òfo. Nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkejìlá, pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristì, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run lé ayé. Ẹni tí ó bá wà láìní Kristì, ó jẹ́ ẹni tí kò ní ìrètí, ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run, ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú, a lọ sínú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n bí a bá ti di ti Olúwa, bí a bá ti di Kristì, bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá ti gba Jésù Kristì Olúwa gbọ́, tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa, òun ni a fi ṣe ẹbọ fún wa, òun ni ó sọ wípé kí Ọlọ́run kí ó dáríjì wá nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, a ti di ọ̀kan pẹ̀lú Kristì, a sì ti fi ìyè wa pamọ́ nínú Kristì, pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Wo Kólósè orí kẹta, Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹta, nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. A fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni ààbò wa, Jésù ni aṣáájú wa. Òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run. A ti fi wá pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristì, kíkún tí a ní nínú Kristì. Mo tún ka Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí. Bí a bá rí kànga omi, tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò, bí a bá fẹ́ pọn omi, tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí, a ó ju korobá tàbí garawa yìí, a ó ju sínú kànga. Ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi. Bákan náà ni kí a tó mọ Kristì, kí a tó wà nínú Kristì, Kristì dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristì tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà, Yohánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀. Nítorí náà, bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria sì wá láti fa omi.
Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na li obirin ara samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se ju fi bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara samaria nitori ti awon ju ki ba awon ara samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan ga na jin nibo ni iwo gbe ti ri omi iye na ese ketala Jesu dahun o wi fun pe eni keni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon eni keni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lae sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye ainipekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi oni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi lo wa wa eni ti o ti fi ohun gbogbo eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbesi aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni a so wi pe a ti fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wi pe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o n so niyin wipe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa wipe iwosan wa ninu Kristi bi a ba n fe alaafia
kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristi bí ẹ bá ń fi agbára. Kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run bí ẹ bá ń fi agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀, tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristi. Tún wò ó lẹ́ẹ̀kan sí bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi, wípé ànító àti àníṣẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kúnkún sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa, nítorí wípé kíkún wa wà nínú Kristi. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mósè tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú pọ̀dà, kí a gba Jésù Kristì ló wa gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ wípé ìgbàlà wà nínú Kristì. Bí o bá gbàdúrà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá gba Jésù Kristì ló wa gbọ́, a ó gba ọkàn rẹ là. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. A rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, ìwà mímọ́, ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristì Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́, ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú. Nínú Éfésù orí 5 ẹsẹ̀ 27, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù. Wípé bí ẹ bá fẹ́ ìsọdi mímọ́, wípé kí ọkàn wa, ẹ̀mí wa, inú wa kí ó di mímọ́ pátápátá. A rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa, wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí ẹ bá ń fi agbára, agbára ti ẹ̀mí, a sọ fún wa wípé ẹ̀yin ó gba agbára. Nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristì. Bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa, ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristì ni a mú wa láradá. Nítorí bẹ́ẹ̀, bí a bá wá sí ẹsẹ̀ àgbélébó, tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa, bí a bá gba Ọlọ́run gbọ́, ó dájú pé a ó mú wa láradá. Bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, ohun gbogbo tí ó yẹ fún wa, ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristì fún olúkúlùkù wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19, ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristì Jésù. O ti alẹ́ láti mọ̀ ní wípé ìbáṣe ìgbàlà ni inú Kristì nìkan lẹ́ àti lè rí, tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristì nìkan ṣoṣo láti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristì nìkan ṣoṣo láti lè rí, tàbí à ń fẹ́ ìwòsàn ni. Bí a bá gbàdúrà ní orúkọ Jésù, a ó rí
tabi anfe ipese ni igbesi aye wa we pe olorun yo pese ni kikun fun gbogbo ani wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa we pe on gbogbo ti olorun ri we pe anilo ninu aye ati ni aye raye ni ati pe pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki awo kolose lekan si ori keji ese ikewa ase ti se yin ni kikun ninu re ase ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilesi ti won si tin lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je we pe igbala Kristi ko je ti won sibe sibe an fi ye wa wi pe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si jo wa ni hin sugbon kikun ninu Kristi gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni we pe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bokun won lati oke wa tabi o je wi pe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wi pe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro olorun o daju wi pe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wi pe ohun gbogbo ibokun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani ipekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko si so wa di mimo a ri pe ninu okan wa gbongbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma n wa sinu okan wa o ma n dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma n po jojo ninu okan wa o ni bi a ba beere lowo olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si beere le oruko mi ohun naa le emi yoo se bi o ba fe di eni ti o ni isodi mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wi pe igbesi aye re yoo dabi ti Kristi ninu ati lode o le beere lowo olorun ohunkohun ti eyin ba si beere loruko mi ohun naa le emi o se bi a ba n so pe ohunkohun ti eyin ba beere loruko mi awon miran iwosan nikan soso ni won ma n beere awon miran idande nikan soso ni won ma n beere won ki beere we pe ki a fun won ni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Kristi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo we pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wi pe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma n beere lo ohunkohun ti eyin ba beere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun naa lemi o se bi o ba si je iwosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba beere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju bee lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba beere ohunkohun le oruko mi emi o se ni Johanu ori 15 ese ikeje Johanu
orike dogu ese ikeje bi eyin ba nge inu mi ti oro mi ba si nge inu yin e o bere ohun kohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun ani anfani ti o tobi to bayi wi pe a le bere ohun kohun ti a ba fe ti a si ri wi pe ini lorun aye lorun ile ogo loke wi pe oju toro kobo ti a ma bere lo e se ti a ko fi bere lowo olorun wi pe nigba ti a ba pa ojude ni iku wi pe a fe ri olorun a fe ri jesu kristi loju koju e se bi a ba mo wi pe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wi pe ati mu gbogbo idalebi ati mu kuro bi a ba mo wi pe awon nkan wonyi se iyebiye igbala emi wa wi pe oun ni oro ti o tobi ju ti o po ju e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wi pe isodi mimo bi ohun to se pataki ti o le fi ri oju olorun nitori o wi pe lai si iwa mimo ko si eni ti yo ri olorun bi a ba mo wi pe a ti pese re sile fun wa wi pe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wi pe a je alailagbara wi pe a fi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ti o so waju ti o fi ina mi ti o fi jo gbogbo ti ko ni lari ni igbesi aye wa ti o fun wa ni agbara ati gbadura agbara lati di ilere olorun mu agbara lati duro tiri ninu inu ni bi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo ni a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yoo pora gbogbo irewesi ni yoo fo lo gbogbo ki a ma sun ninu adura ni yoo fo lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbesi aye wa e se ti a ko fi bere wipe a n fi agbara olorun bi a ba ti gba okan wala bi a ba ti so wa di mimo wi pe a n fe agbara ifikun ni agbara olorun e se ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wi pe ohun gbogbo ni o ti se tan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu Romu orí kẹjọ ẹsẹ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọjí kí ó wá sọ ọjí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́
omo mi eni ti o ba se segun yo jogun kan won yi an so nipa wo pe nigbati a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe a wa ninu Kristi igba yi gan ni a ri ekunrere itumo ohun ti a n so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lese kese ti a ba ba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo bi a ba ti n jinle ju bee lo ti a ni isori mo a o tun ma to jinjin ife ati gbigboro ife Olorun ju bee lo a o tun ma to kikun ninu Kristi a ma to ju bee lo ti a ba ti n fa ni agbara emi Olorun a o tun ma to ju bee lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alaada ti a ba ri Jesu Kristi lojukoju ti a ba mu wa lo si orun ti a si je ki a wa ni orun titi lai pelu Olorun nigba yi gan ni a ri ijinle gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun Olorun wipe gba ti a ti se wa ni kikun ninu Kristi ese ti a fi se bi talaka ese ti a fi se bi eni ti o lo Olorun ese ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa ese ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agbara Olorun ko si mo eje ki a dide eje ki a gbadura eje ki a so fun Olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isori mo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti Olorun ki o se gbadura titi agbara yo fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohunkohun ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a bi ilere Olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa.

0: Epístẹ́lì kejì ti Pọ́ọ̀lù Apóstẹ́lì sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹjọ. Pẹ̀lú ará, àwa ń sọ fún yín ní ti orí ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún àwọn ìjọ Makedonia. Bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú, ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ìbú àìní wọn di pípọ̀ sí ọ̀rọ̀ ìlàwọ́ wọn, nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn, àníjọ agbára wọn, wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn. Wọ́n ń fi ẹ̀bẹ̀ pípọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́. Àti èyí kì í ṣe bí àwa ti rò rí, ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi àwọn tìkára wọn fún Olúwa àti fún wa nípa ìfẹ́ Ọlọ́run. Tó bẹ́ẹ̀ tí àwa fi gba títù níyànjú pé bí ó ti bẹ̀rẹ̀ náà, bẹ́ẹ̀ ni kí ó sì parí ẹ̀bùn ọ̀fẹ́ yìí nínú yín pẹ̀lú. Ṣùgbọ́n bí ẹ̀yin ti pọ̀ ní ohun gbogbo, ní ìgbàgbọ́ àti ọ̀rọ̀ àti ìmọ̀ àti nínú ìgbìyànjú gbogbo àti ní ìfẹ́ yín sí wa, ẹ kíyèsí kí ẹ̀yin kí ó pọ̀ nínú ẹ̀bùn ọ̀fẹ́ yìí pẹ̀lú. Kì í ṣe nípa àṣẹ ni mo fi ń sọ, ṣùgbọ́n kí a lè rí ìdí òtítọ́ ìfẹ́ yín pẹ̀lú nípa ìgbìyànjú àwọn ẹlòmíràn. Nítorí ẹ̀yin mo rí ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Àti nínú èyí ni mo fi ìmọ̀ràn mi fún yín, nítorí èyí ṣàǹfààní fún yín, ẹ̀yin tí ó kọ́ bẹ̀rẹ̀ níwọ̀n ọdún tí ó kọjá, kì í ṣe láti ṣe nìkan ṣùgbọ́n láti fẹ́ pẹ̀lú. Ǹjẹ́ ní ìsinsìnyí ẹ parí ṣíṣe náà pẹ̀lú bí ìmúratẹ́lẹ̀ àti ṣe ti wà, bẹ́ẹ̀ ni kí ìparí sì wà láti inú agbára yín. Nítorí bí ìmúratẹ́lẹ̀ bá wà ṣáájú, ó já sí ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tí ènìyàn bá ní, kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní. Nítorí èmi kò fẹ́ kí àwọn ẹlòmíràn wà ní ìrọ̀rùn kí ó sì jẹ́ ìpọ́njú fún yín, ṣùgbọ́n nípa ìdọ́gba pé kí ọ̀pọ̀lọpọ̀ ìní yín lé àkókò yìí lè ṣe ẹ̀kún àìní wọn, kí ọ̀pọ̀lọpọ̀ ìní wọn pẹ̀lú lè ṣe ẹ̀kún àìní yín, kí ìdọ́gba kí ó lè wà. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé ẹni tí ó kó pọ̀ jù kò ní nǹkan lé, ẹni tí ó sì kó kéré jù kò ṣe aláìní tó, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìtara àníyàn kan náà yí sí ọkàn títù fún yín. Nítorí òun gba ọ̀rọ̀ ìyànjú ní tòótọ́, ṣùgbọ́n bí ó ti ní ìtara pípọ̀, òun ti kára rẹ̀ tọ̀yìn wá fún ara rẹ̀. Àwa ti rán arákùnrin náà pẹ̀lú rẹ̀, ìyìn ẹni tí ó wà nínú ìhìnrere yíká gbogbo ìjọ. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n ẹni tí a ti yàn pẹ̀lú láti ọ̀dọ̀ ìjọ wá láti máa bá wa rìn kiri nínú ọ̀ràn orí ọ̀fẹ́ yìí tí àwa ń ṣe ìránṣẹ́ rẹ̀ fún ògo Olúwa àti ìmúratẹ́lẹ̀ wa. Àwa ń yẹra fún èyí kí ẹnikẹ́ni má bàa ríwí sí wa nítorí ọ̀pọ̀ yìí tí àwa pín. Àwa ń gbèrò ohun rere, kì í ṣe níwájú Olúwa nìkan, ṣùgbọ́n níwájú ènìyàn pẹ̀lú. Àwa sì ti ran arákùnrin wa pẹ̀lú wọn, ẹni tí àwa rí dájú nígbà púpọ̀ pé ó ní ìtara nínú ohun púpọ̀, ṣùgbọ́n ní ìsinsìnyí ni ìtara rẹ̀ túbọ̀ pọ̀ sí nípa ìgbẹ́kẹ̀lé ńlá tí ó ní sí yín. Bí ẹnikẹ́ni bá ń béèrè ẹni tí títù ìṣe, ẹlẹgbẹ́ àti olùbáṣiṣẹ́ mi ni nítorí yín, tàbí àwọn arákùnrin wa ni ẹnikẹ́ni ń béèrè ni, ìránṣẹ́ ìjọ ni wọ́n ń ṣe àti ògo Kristi. Nítorí náà ẹ fi ẹ̀rí ìfẹ́ yín hàn wọ́n níwájú ìjọ àti ìṣògo wa nítorí yín.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epístẹ́lì kejì ti Pọ́ọ̀lù Apóstẹ́lì sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹsàn-án. Nítorí nípa ti ìpínfúnni fún àwọn ènìyàn mímọ́, kò ní pé mo ń kọ̀wé sí yín jù bẹ́ẹ̀ lọ, nítorí mo mọ ìmúratẹ́lẹ̀ yín, èyí tí mo fi yangàn fún àwọn ará Makedonia nítorí yín, pé Àkáyà ti múra tán níwọ̀n ọdún kan tí ó kọjá, ìtara yín sì ti ru ọ̀pọ̀lọpọ̀ sókè. Ṣùgbọ́n mo ti rán àwọn arákùnrin kí ìṣògo wa nítorí yín kí ó má ṣe já sí asán ní ti ọ̀ràn yìí, pé gẹ́gẹ́ bí mo ti wí kí ẹ̀yin kí ó lè múra tẹ́lẹ̀. Bí àwọn nínú ará Makedonia bá bá mi wá, tí wọ́n sì bá yín ní àìmúra tẹ́lẹ̀, kí ojú kí ó má ṣe tì wá láì wípé ẹ̀yin ní ti ìgbẹ́kẹ̀lé yìí. Nítorí náà ni mo ṣe rò pé ó yẹ láti gba àwọn arákùnrin níyànjú kí wọn kí ó ṣáájú tọ̀yìn wá, kí wọn kí ó sì múra ẹ̀bùn yín sílẹ̀ tí ẹ ti ṣe ìlérí tẹ́lẹ̀ kí a lè ṣe èyí náà sílẹ̀, kí ó lè já sí bí ohun ẹ̀bùn, kí ó má sì ṣe dàbí ti ojú kòkòrò. Ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúrúgbìn kíhún, kíhún ni yóò ká, ẹni tí ó bá sì fúrúgbìn púpọ̀, púpọ̀ ni yóò ká. Kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀, kì í ṣe àfẹkúnṣe tàbí ti aláìgbọdọ̀ má ṣe, nítorí Ọlọ́run fẹ́ onínú dídùn Ọlọ́rẹ, Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí se fún yín, kí ẹ̀yin tí ó ní ànító ohun gbogbo nígbà gbogbo lè máa pọ̀ sí ní iṣẹ́ rere gbogbo, gẹ́gẹ́ bí a ti kọ́ pé ó ti fọ́nká, ó ti fi fún àwọn tálákà, òdodo rẹ̀ dúró láéláé. Ǹjẹ́ ẹni tí ń fi irúgbìn fún afúrúgbìn àti àkàrà fún oúnjẹ yóò fi irúgbìn fún yín, yóò sì sọ ọ́ di pípọ̀ fún irúgbìn, yóò sì mú èso òdodo yín bí si. Ẹ̀yin tí a ti sọ di Ọlọ́rọ̀ nínú ohun gbogbo fún ìlàwọ́ gbogbo tí ń ṣiṣẹ́ ọpẹ́ sí Ọlọ́run nípa wa. Nítorí iṣẹ́ ìránṣẹ́ ìsìn yìí kò fi kún ìwọ̀n àìní àwọn ènìyàn mímọ́ nìkan, ṣùgbọ́n ó túbọ̀ pọ̀ sí nípa ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ sí Ọlọ́run. Lẹ́yìn tí wọ́n fi iṣẹ́ ìsìn yìí dán yín wò, wọ́n yin Ọlọ́run lé ògo fún ìtẹríba ìjẹ́wọ́ yín sí ìhìnrere Kristi àti fún ìlàwọ́ ìdáwó yín fún wọn àti fún gbogbo ènìyàn. nígbà tí àwọn ti kara wọn pẹ̀lú ẹ̀bẹ̀ nítorí yín ṣàfẹ́rí yín nítorí ọ̀pọ̀ orí ọ̀fẹ́ ọlọ́run ti ń bẹ nínú yín ọpẹ́ ni fún ọlọ́run nítorí aláìlèsọ ẹ̀bùn rẹ̀.
2: Ọlọ́run Bàbá wa àti Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní tí o fún wa láti yẹ ọ̀rọ̀ rẹ wò, ọ̀rọ̀ tí mú ni yè, ọ̀rọ̀ tí ó máa ń lé ikú padà lẹ́yìn ẹni, ọ̀rọ̀ tí ó sì ń ṣe àwòtán gbogbo àrùn pátápátá, àti ọ̀rọ̀ tí ó ń jẹ́ kí a ní ìgbàlà, tí ó sì ń jẹ́ ká bá ìwọ Ọlọ́run ẹlẹ́dàá wa lájà. A dúpẹ́ fún àǹfààní yìí, a ń bẹ̀ ọ́ wípé kí àǹfààní yìí kí ó má ṣe bọ́ lọ́wọ́ wa. Bí a sì ṣe ń yẹ ọ̀rọ̀ rẹ wò ní àṣálẹ̀ yìí, jẹ́ kí ìbùkún tí ó wà nínú kíkọ́, gbígbọ́ àti gbígba ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó bà lé wa. Kí ó sì wà lórí àwọn ọmọ wa àti lórí àwọn ará ilé wa. Kí ọ̀rọ̀ yìí kí ó sì ṣe ipasẹ̀ wa dé ọ̀dọ̀ rẹ ní ìkẹyìn. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ó sọ̀rọ̀ lé ọ̀nà sí ìbùkún. Ọlọ́run tí ó fẹ́ wa, tí ó sì ń fẹ́ ire wa, ó ti ṣe ètò púpọ̀ fún ìgbésí ayé wa, tí ó jẹ́ wípé bí a bá farabalẹ̀, tí a sì tẹ́tí lélẹ̀, tí a gbọ́ ohun tí ẹni tí ó fẹ́ wa, tí ó sì ń ṣe àníyàn lórí wa, tí a bá wo ètò tí ó ní fún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa, ó dájú wípé ìbùkún tí a ń retí, èyí tí a ti ń fi ọkàn dá àníyàn nípa rẹ̀, ó dájú wípé yóò jẹ́ tiwa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀, nítorí wípé ìfọ́jú tí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan àti ẹ̀dá kọ̀ọ̀kan, ni a máa ń rò wípé Ọlọ́run ṣe bí ẹni pé a jẹ òní gbèsè, a sì máa ń sá fún Ọlọ́run bí Ọlọ́run bá kan ẹnu ilẹ̀kùn wa tí ó sọ pé òun bèèrè wa. A máa ń rò wípé ó ti mú kùmọ̀ dání, ó sì ti mú ìwé ìdájọ́ wa dání. A máa ń sá fún Ọlọ́run, a sì máa ń sọ fún àwọn tí ó wà nítòsí, pàtàkì àwọn tí ó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wa, tàbí àwọn tí wọ́n ń pè wá wípé kí a ká lọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, pé kí wọ́n sọ fún Ọlọ́run wípé a ò sí nílé. Nítorí pé a rò pé a ti jẹ ìgbèsè tó pọ̀, a ò sì mọ bí a ó ṣe san ìgbèsè náà. Bí a bá sì fojú kan Ọlọ́run, a ti rò wípé ìdájọ́ ni Ọlọ́run fẹ́ gbé kò wá lójú. Nítorí bẹ́ẹ̀, a máa ń sá fún Ọlọ́run, a sì máa ń káàkiri, a ń fẹ́ ìbùkún. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, èṣù ọ̀tá ẹ̀mí wa ló fọ wọn lójú, ó sì fọ wọn lójú sí ire àti àánú àti ìbùkún tí Ọlọ́run ní fún wọn. Ṣùgbọ́n àwa tí a ti sọ ara wa di ìsáǹsá kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí a ń sá káàkiri, tí a sì ń wá ìbùkún, mo fi lọ fún ọ lónìí wípé bí o bá ń fẹ́ ìbùkún tòótọ́, ọwọ́ Ọlọ́run ni ire rẹ àti àlàáfíà rẹ ni ó wà. Ìbùkún tí a sì ń fẹ́, ọwọ́ Ọlọ́run ni a fi pamọ́ sí. Bí ò bá dìgbà tí a bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, tí a sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìbùkún wádà, ó dájú wípé kò sí bí a ti lè sáré tó, tàbí tí a ti lè gbìyànjú tó, ìbùkún á jìnà sí wa. Ṣùgbọ́n fún àwa tí a fẹ́ jẹ́ elétí ọmọ tí a fẹ́ gbọ́ràn ni a ó sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí wípé ọ̀nà sí ìbùkún wà. Mo jẹ́ sọ fún ọ pé ìbùkún tí ó ń retí kò jìnà sí ọ. Ó wà ní etí ọ̀dọ̀ rẹ. O jẹ́ mọ̀ pé ní ìgbà mìíràn bí a bá lọ sí ilé ìfowópamọ́sí, gbogbo owó tí o nílò ni ó wà nítòsí ọ̀dọ̀ rẹ. Ibi tí a fi owó yìí pamọ́ sí kò jìnà sí ọ tó bí ilé rẹ bí ó ṣe jìnà sí ọ tó. Ṣùgbọ́n bí ò bá jẹ́ wípé o mọ bí a ti rí ẹni tí ó ń kọ ìwé tàbí ẹni tí ó máa fún ní ìwé sọ̀wédowó, bí ò bá jẹ́ pé o mọ irú ọ̀nà tí ó yẹ kí o gbà, á dàbí ẹni wípé owó tí o nílò tí ó sì wà fún ọ tí a sì ti pèsè rẹ̀ sílẹ̀ fún ọ, á dàbí ẹni pé ó jìnà sí ọ púpọ̀. Bẹ́ẹ̀ náà ni ìbùkún Ọlọ́run. Ó wà nítòsí rẹ bí a bá là ọ lójú, ṣùgbọ́n ó jìnà sí ọ bí a bá dì ọ lójú tí a kò sì jẹ́ kí o mọ ọ̀nà sí ìbùkún tí ó yẹ ọ tí Ọlọ́run sì pèsè rẹ̀ sílẹ̀ fún ọ. Ó bá mi lọ sí inú ìwé mímọ́ ní orin Dáfídì orí kìíní. Ó sọ fún wa wípé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Èyí ni kọ́kọ́rọ́ tí ó ṣí ilẹ̀kùn tí ó sì ń pè ọ wípé wá wọlé. Ṣùgbọ́n ó dájú pé kí o tó wọ ilé ìbùkún Ọlọ́run, adènà wà ní ẹnu ọ̀nà. Ohun kan ṣoṣo tí ó sì ń wò kìí ṣe wípé bóyá o jẹ́ ọmọdé tàbí àgbà, àwọn ilé àpèjẹ wà tí a máa ń fúnni ní ìwé. Bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo ibi tí o ti ń bọ̀, orúkọ rẹ, tàbí bóyá a fún ọ ní ìwé ìpè láti ní àǹfààní láti jẹ nínú ohun tí a pèsè sílẹ̀. Àwọn mìíràn wà tí ó jẹ́ pé bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo irú òkìkí tàbí oyè tí o ní ní àdúgbò rẹ kí a tó lè gbà ọ láti wọlé, tàbí ó ṣeéṣe ní ẹgbẹ́ ọmọ ìbílẹ̀. Bí a bá ní àṣepapọ̀ kan ni a ti ń wo àwọn tí a fi ìwé pè, wọ́n a sì wo orúkọ rẹ àti ìletò tàbí ibùgbé tí o ti wá, bóyá o lẹ́tọ̀ sí àti wọlé. Àwọn ẹgbẹ́ mìíràn wà tí ó jẹ́ pé àwọn obìnrin ni a gbà láàyè láti wọ irú ibi ayẹyẹ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ náà ni bí a bá fẹ́ wọ ilé ìbùkún Ọlọ́run ni a ti fi adènà sí ẹnu ọ̀nà. Kí ni adènà yìí sì ń fẹ́ wò? Kò fẹ́ wo bóyá o wá láti ìlú ńlá tàbí ìlú kékeré, kò sì fẹ́ mọ̀ bóyá o ní gbogbo oyè tí ó wà nínú ayé tí a máa ń fúnni, tí a fi máa ń dá ara wa lọ́lá wípé lágbájá ọ̀jọ̀gbọ́n tàbí ọlọ́lá ni. A ò sì fẹ́ mọ̀ lọ́wọ́ rẹ bóyá inú ilé ẹ̀sìn lè bí ọ sí, tàbí o tiẹ̀ máa ń ṣe ojúṣe tìrẹ ní inú ilé ìsìn. Èyí kọ́ ni adènà tí ó máa ń gbani wọlé sí ibi ìbùkún Ọlọ́run tí ó fẹ́ wò. Kí ni ó ń fẹ́ wò? Ó ń fẹ́ wò bóyá ohun ti a bi obi abi ni bi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi aba bi omo awon eri ati idoti ati omiran wa ti ani lati ge kuro ti asin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi ati fe gba wo inu ibukun olorun be ni adena lati orun wa be ni o wo boya abini bi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na simo wi pe omi ki we ogbon ki we esin kesin ti a le wa ki we abini bi ti a gbe wa lati inu iya wa sinu aye be ni bi o ba di igba ti a we awon kan won yi kuro ona si ibukun koni si sile ini afima ri ti awon ti o ti pe ninu aye ta ma fi so fun a wi pe aye buru wi pe egun ati osi pe o po ninu aye eyi ni eri won wi pe won ko ti mo ona si ibukun sugbon ni asale yi ni mo nje ki o to ole ti wi pe ona si ibukun wa bi abala oloju ti a si se ti re ti o si nfe gbo ti o nfe gba nitori woli ni ni olorun ran lati so fun a wi pe bi a ba gbo ti a ba si gboran a o je ire ile na oni sugbon bi a ba ko oni ida ati idajo olorun li a o fi run wa sugbon bi o ba teti sile si ohun ti mo ni lati ba o so ti o si mu awon kan wonyi lo si ile lati mo loni we pe ona si ibukun wa o so fun wa ohun ti a dena yi ti o fe ri le owo wa ibukun li fu okunrin na ti ko rin ni imo imo ni a n pe ni imoran awon eniyan buburu ati ti ko duro li ona awon elese awon ti a n pe li elese o dabi eni ki a pe okunrin bi a ba so pe okunrin ede yi ni o ko gbogbo awon okunrin o koja olopa wa ninu awon okunrin awon alairise won wa ninu awon okunrin awon okawe won wa ninu awon okunrin agbe wa ninu awon okunrin nitori be bi a ba nso wipe elese elese yi ni o ko gbogbo opolopo awon eniyan papo omo ti wa ninu won apaniyan o wa ninu awon ti a n pe ni elese awon iwa temi o ti buruju koju ki n poro le kokan bi n ba fe bo sinu wahala o wa ninu awon elese awon aniyawo nile ki a tun ni ikan sita o wa ninu awon elese tabi akobirin jo meta merin ko ti buruju fun won ninu ti iyawo won wa ninu awon elese o wa n so fun wa wi pe bi o ba di igba ti a ju ese sile ise ko ni ju wa sile bi o ba di wi pe a ju ese sile ni iru iru ati eya ese o n so fun wa wi pe ilekun ibukun olorun ko ni si a le gbadura a le gba awe a le sokun a le so wipe a ti gbo ipe olorun wipe ekan lekun a o si si ilekun fun yin ẹ wá kiri ẹ ó sì rí ẹ béèrè ẹ ó sì fi fún yín mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà a ti ń béèrè a ti ń wá kiri a sì ti ń kọ́lẹ̀kùn kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún ọlọ́run kò ṣí sílẹ̀ èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn àwọn tí ó gbé ní ìgbà ayé noah wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé noah àwọn tí noah tí ó wà àsù sí tí ó ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀ ìkú omi ń bọ̀ tí wọ́n sọ pé rárá kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni ọlọ́run pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀ tí a sì ń ṣe tinú wa tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé oríire tiwa yóò dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn bí noah ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wípé ẹ múra sílẹ̀ ìdájọ́ ń bọ̀ wọ́n ní rárá kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni ọlọ́run bí ó bá jẹ́ pé ìdájọ́ wà asáàtì ń dẹ̀ṣẹ̀ tipẹ́ ìdájọ́ ò ṣe dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn ọlọ́run wá ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn ibùgbé àwọn ọ̀mùtí ní ibùgbé ẹlẹ́gàn nítorí pé bí ọtí bí ó bá ti dé ọpọlọ wọn tí wọ́n ti mú ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ ṣùgbọ́n ọtí ọ̀tọ̀ bí a bá mu ọtí kò dúró nínú ikùn ó máa ń lọ sí orí ó máa ń yí ohùn padà ó máa ń yí ojú padà ó máa ń yí ìwà pàápàá ó máa ń yí padà ibùjókò àwọn ọ̀mùtí ní ibùjókò àwọn ẹlẹ́gàn ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn ẹlẹ́gàn orí kẹta lé ní ogún ìwé òwe orí kẹta lé ní ogún ẹsẹ ìkọkàndínníọgbọ̀n ta ni ó lé òṣì ta ni ó ní ìbànújẹ́ ta ni ó ní ìjà ta ni ó ní asọ ta ni ó ní ọgbẹ́ láìnídìí ta ni ó ní ìpọ́njú àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlùwò ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago tí a ń gbé mì tí ó ń dùn ní ìkẹyìn òun a buni ṣán bí ejò a sì buni jẹ bí paramọ́lẹ̀ ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́ ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀ ìwọ ó sì wí pé wọ́n lù mí kò dùn mí wọ́n lù mí èmi kò sì mọ̀ nígbà wo lè mi ó jí oorun ikú nìyẹn o nígbà wo lè mi ó jí èmi ó tún máa wá kiri bí a bá di ọ̀mùtí a máa ń di ẹlẹ́gàn bi a ti le ri eni ti o n kilo fun wa oti bi o ba ti woni loju ti o si ti ko wo agbari o ma n so ni di alaigboran.

DCLM Radio, your spiritual welfare is our concern.

soul and mystery open.

Ẹ̀kẹ́ aleluya àkókò àdúrà la wà báyìí nínú ìwé orin dáfídì orin mẹ́ta ó lé ní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ kẹta ó ní fi ìbùkún fún olúwa ìwọ ọkàn mi àti gbogbo tó wà nínú mi fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́ fi ìbùkún fún olúwa ìwọ ọkàn mi má ṣe gbàgbé gbogbo eré rẹ̀ ẹni tó dárí gbogbo ẹsẹ̀ rẹ̀ jẹ́ ẹni tó tán gbogbo àrùn rẹ̀ ẹ̀yin ara ẹ̀ jẹ́ ká gbóhùn wá sókè ká darapọ̀ pẹ̀lú onísáàmù olóye kéèyàn máa yan ọlọ́run ká fi ìmoore wa hàn sí ọlọ́run ká la ẹnu wa ká júbà rẹ̀ ká sìn nítorí ìṣeun ìfẹ́ rẹ̀ sí wa ẹ̀yin ara ẹja lanu wa ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ọba tó ṣàánú fún wa ẹ̀yin ara ẹ jẹ́ ká fi ìmoore wa hàn fún alákòóso àgbà wa fún ẹ̀yin ara ẹ jẹ́ ká dúpẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ o ohun tó ń ṣẹlẹ̀ yóò kọjá òye ènìyàn ó kọjá ọgbọ́n ènìyàn agbára ọlọ́run ló gbé bàbá dúró a lè rí okun ọlọ́run a lè rí ọgbọ́n ọlọ́run a lè rí ìfọwọ́kan ọlọ́run ní gbogbo ibi tán bá ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin aláàrá ilé kọjá agbára ènìyàn ilé kọjá ọgbọ́n orí ènìyàn agbára ọlọ́run tó ju tẹ̀dá lọ rí o ẹ̀yin ará ẹ jẹ́ ká gbóhùn wá sókè ká gbàdúrà ẹ̀yin ará pé kí ọlọ́run kó gbà ṣàkóso àwọn orílẹ̀-èdè kó darí ọkàn àwọn adarí wa láti ṣe èyí tó tọ́ torílẹ̀-èdè bá wà lálàáfíà àwọn ọmọ ìbílẹ̀ yóò wà lálàáfíà borílẹ̀-èdè kò bá sí lálàáfíà a ò mà lè sin ọlọ́run a ò lè lọ jọ́sìn ẹ̀yin ará torí pé orílẹ̀-èdè wà lálàáfíà la ṣe ń jọ́sìn o ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn adarí wa kán ṣe èyí tó tọ́ àti èyí tó yẹ ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn adarí wa ẹ̀yin ará ẹ jẹ́ ká lanu wa kọ́lọ́run kó gbà ṣàkóso àwọn orílẹ̀-èdè kọ́lọ́run kó gbà ṣàkóso ẹ lè máa gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri ní gbogbo àgbáyé ẹ lè máa gbọ́ ogun lọ́tún ogun lósìn ìdágìrì ogun èèyàn ẹ já gbàdúrà ká béèrè lọ́wọ́ ọlọ́run pé kí ọlọ́run kó jí ìjọjí láàrin gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́lọ́run kó ta ìjọjí ká má ṣe sùn ogun ọlọ́run kó sọ̀kalẹ̀ kó kún gbogbo ilẹ̀ ẹ já gbàdúrà ẹ̀yin ará ogun ọlọ́run kó sọ̀kalẹ̀ ọwọ́ ọlọ́run ọ̀kalẹ̀ kó gbé ìjọ dìde kó ta wá jí kó ta wá pẹ́ kó sọ wá jì èyí tá a sùn tó ẹ̀yin ará ẹ jẹ́ ká lanu wa ká gbàdúrà ó lọ sọ wá jì gbé wa dìde ẹ jẹ́ paru ẹ̀yin ará ká kéde ká sọ tẹ́lẹ̀ pé olúwa ẹnu ọ̀nà ipò òkú kò ní borí ìjọ ẹnu ọ̀nà ipò òkú kò ní borí ìjọ ọlọ́run nínú ìwé Matthew orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún Jésù wí pé lórí àpáta ilé mi ó kọ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì borí rẹ̀ ẹ̀yin ará ẹ ká lanu wa kéde ká pàṣẹ pé olúwa ẹnu ọ̀nà ipò kò ní borí ìjọ ọlọ́run alààyè bó ti wù kó gbìyànjú tó bó ti wù kó làkàkà tó ẹnu ọ̀nà ipò kò ní borí ìjọ ẹ̀yin ará ajá gbàdúrà o ká béèrè lọ́wọ́ ọlọ́run kí n rere kọ́lọ́run fààyè gba ìrere ní gbogbo àgbáyé gck ìsọjí kárí ayé kó ráàyè ní gbogbo ilẹ̀kílẹ̀ káyè ó gba olùdásílẹ̀ ìsọjí kárí ayé yìí kọ́lọ́run kó fún wọn ní ohun àmì òróró orí wọn kó máa pọ̀ sí i ẹja gbàdúrà mú bàbá wa ní olú ọlùtàgùn wf kúmúyè ẹ̀yin ará ẹja gbàdúrà fún ìpamọ́ àwọn ojú tuntun àwọn tó ṣẹ̀ darapọ̀ pẹ̀lú ìjọ nínú àwọn ìpàdé tá a ṣe ní pàtàkì ìpàdé àwọn obìnrin wa èyí tán ṣe ní oṣù kẹrin yìí ní oṣù karùn-ún ẹja gbàdúrà ìpàdé àwọn obìnrin tán ṣe ní oṣù karùn-ún ẹja gbàdúrà pé kí ọlọ́run kó mẹ́sẹ̀ wọn dúró kẹsẹ̀ wọn kó má ṣe yẹ̀ kọlọ́run kó kà wọ́n kún ìjọ kán pẹ̀ka kán dalágbára fún jésù kí jésù fẹsẹ̀ wọn múlẹ̀ ẹja gbàdúrà fún ẹ̀yin ará ẹjẹ́ ká gbàdúrà ẹjẹ́ ká sọ fún ọlọ́run nípa alágbàgbà wa kí ìran wọn kó má ṣe wò bàìbàì ẹja gbàdúrà kí ìran wọn kó má ṣe wò bàìbàì kọ́lọ́run kó máa darí wọn láti ṣẹ́gun àwọn ìjọba kó máa ṣẹ́gun àwọn agbára kó máa ṣẹ́gun àwọn alágbára kó máa ṣẹ́gun àwọn ìgbèríko kó máa ṣẹ́gun àwọn níbi gbogbo kọ́lọ́run máa fún wọn ní ìṣẹ́gun ẹja gbàdúrà ká fa alákòóso àgbà wa lé olúwa lọ́wọ́ ẹ̀yin ará ẹ jẹ́ ká gbàdúrà má dákẹ́ o
e je ka gbadura pe ko Olorun ko pese nu bibeli so fun wa pe ni Olorun mi yo si pese ni kin gbogbo ani gege bi oro re nu ogo ni oruko Jesu e je ka gbadura pe ki Olorun ko pese lopolopo yanturu fun ijo fun awon ebi kokan ati fun gbogbo awon orilede e je gbadura eyan ara fun ipese yanturu fun ijo fun awon ebi fun orilede gbogbo e je gbadura ka fi more wa han si Olorun eyan ara Olorun ti da wadura wa o ti gbo o ti se o e je yin oruko re ayan ara Olorun ti dahun line re ko dupe pe baba ise e ti dahun adura wa ogo ni fo oruko yin e ke haleluya Eja gbadura papo baba adupe fun wakati yi adupe fun akoko yi adupe fun oro re Olorun agbadura ke fun wa ni ohun to je ojulowo igbagbo to je ojulowo igbagbo to n ba wa gbe titi igbagbo to n so ni dotun igbagbo ti n gba ni la igbagbo ti n so ni di mimo igbagbo to fun ni ni agbara ni oruko Jesu agbadura pe igbagbo wa oni je oku igbagbo wa oni wa chakala igbagbo wa oni je ti alawi acha ibile igbagbo wa oni je topolo lasan yo je igbagbo tin sise nipa ife ni oruko Jesu adupe tori pa mo pe ti dawun adura wa ni oruko Jesu ni agbadura awun wa sinu Jacob ori keji mo se nka ni ese ikerinla Jacob ori keji mo nwo nibe ni ese ikerinla to 14 ere kini o je ara mi be enikan wi pe o ni igbagbo sugbon ko ni ise igbagbo ni le gba bi kini ere re eyin ara lokunrin ati lobirin eyin omo Olorun be enikan ba wi pe o ni igbagbo tin gba ni la tugbon ti o ni eso ko ni eso igbagbo tin gba ni la enikan so pe o ni igbagbo tin so ni di mimo sugbon ko si eri ko si ami igbagbo tin so ni di mimo okunrin kan re o so pe o ni igbagbo tin so ni dotun igbagbo to wonu aye eni to so aye yen dotun to yen pada a o ti e le ri eri ma je ma eri ma je mi ni sonu aye re tori na ere kini o wa je ara mi lokunrin ati lobirin oro enu lasan ni ijewo ofole leyi ti o ni iri kankan ne gbogbo to jinle ninu igbagbo o so pe bi enikan ba jewo pe o ni igbagbo sugbon ti ko ni ise ti ko ni ise ti ko se kankan ti ko ni eso ti ko ni ami iru igbagbo ni le gba labi bo ba so pe ati dariji o fi han nipa igbe aye re to ba so pe ati gba ola fi han nipa igbe aye to n gbe to ba so pe o gba Olorun gbo pe o ti yi pada kuro ninu aye o ti yi si olugbala fi han nipa igbe aye to n gbe to ba so pe o ni igbagbo fun iso di mimo o ni igbagbo tin so ni di mimo fi han o nipa ife to fi si ise si Olorun to ba so pe o ni igbagbo tin fun ni ni agbara pe o ti lo si Pentecost pe o ti fun o ni agbara emi mimo yen o nilo lati fi eleyin han nipa ife si ise nipa ise agbara eyi to n se nipasẹ agbara agbara igbagbo yen ni ese kẹẹdogun 15 bi arakunrin tabi arabinrin kan ba wa ni oho ti o si n se alaini ounje ojo ti enikan ninu yin si wi fun pe e ma lo ni alaafia o wi fun won pe e ma lo ni alaafia ki ara yin ki o ma se tutu ki esin yi o sugbon e ko fi nkan won ni ti ara n fe fun won àwọn ẹ̀rí yẹn pé o fẹ́ràn wọn àwọn ẹ̀rí wọn yẹn pé o ní ìgbàgbọ́ tí a fi sí ìṣe àwọn ẹ̀rí wọn ni pé o ní ìgbàgbọ́
eyi to fi ti ise re leyin ibukun re leyin olabukun ye olabukun ye olubawa bukun yin e ma lo lalafia ke emsin yo kesin toto sugbon e ko fi nkan won ni te ara nfe fun ara ohun to se fun aye won o to se to wa laye to mu kan wa laye to te won lorun ohun to se pataki fun igbe aye lati wa laye re kini o je be sin ni igbagbo bi ko ba ni ise be sin ni igbagbo bi ko ba ni eso be sin ni igbagbo bi ko ba ni eri ma je ni so o ku ninu ara sugbon enikan le wi pe iwo ni igbagbo emi sin ni ise fi igbagbo re han mi ni aisi ise o le se yen igbagbo o jeun ta o le ri ne o afihan a se a le ri nipa won to nse nipa won to mu jade o so pe mi yo sin fi igbagbo mi o nipa mi o mo igbagbo mi bo ba lagbara wa ri eso ti mo so bi igbagbo yen ba tobi wa ri iru eso eyi ti mo so bi igbagbo yen bo ba wa pe titi lai lai to ma wa nibe nigba gbogbo wa ri lati fi si se lode ara mi ti mo se ti pe igbagbo yen wa nibe igbagbo yen wa nibe nigba gbogbo o sin je olubori o sin wa pe nibe o so pe mi o sin fi igbagbo mi o nipa ise mi nipa ti mo se iwo gbagbo pe olorun kan nibe o dara iwo serere sugbon jo o awon emi esu pelu gbagbo pe olorun kan nibe won sin wa riri sugbon iwo alaimoye eniyan alaimoye alailere eniyan iwo elese ti ko je olododo pe iwo fe mo pe gbagbo na si ise oku ni ki an se nipa ise ni ada abraham baba wa lare ne ta to fi si ise nipa ise e to fese re mule nipa ise to se pe o nje ore olorun nipa ise ni nigba ti o fi isaki omo re rubo lori pepe iwo ri pe igbagbo ba ise re rin ati pe nipa ise ni a so igbagbo re di pipe nipa ise nipa ise ni igbagbo re di ojulowo igbagbo re di eri ma je mi niso igbagbo re di pipe iwe mimo sin se ti o wi pe abraham gba olorun gbo a sin ka si ododo fun a sin pe ni ore olorun a pe ni ore olorun nse lo dabi ore re olorun o sise o na sise olorun lere o na lere olorun je onife o na je onife olorun se gbara le o na se gbara le olorun je olooto okunrin e je olooto iwo se ni a n da eniyan lare ki n se nipa igbagbo nikan o yin aso fun ara re gege be pelu ki a da ahabu ra panṣaga lare nipa ise nigba ti o gba awon onise ti o si ran won jade gba ona miran nitori bi ara ni asi emi ti je oku ki lowo le se lai si emi ti o temi o ba se mo ara owulo mo ki lenu le so bawo lenu se fe soro lai si emi enu ta dipinpin e ri pe iku ti de niyan ese ti o le rin mo ti o le lo si bi mo o kan wa loju kan nibe o ti doku e ri yan niyan pe emi ti jade
o so pe nitori bi ara ni aise emi ti je oko be gege pelu ni igbagbo ni aise ise je oko pelu nigbati igbagbo ba wa ajorin po yo wa nigbati igbagbo ba wa ise papẹ titi yo wa nigbati igbagbo ba wa ise to ba igbamu yo wa a o se ni la yen ni awon orin yen to ba so pe ati dari ese re ji o to ba so pe wa ti gba ola bo ba so pe o ti ba oluwa pade o ni asopo pelu oluwa ma dawo do lati ma so pe dawo do lati ma jewo iwo fi han nipa igbe aye to ngbe igbe igbagbo aye wa igbagbo to nje ko wa laye awon eniyan to mo tele o fowo kaye enikeni tele o yi o ko pada tele o gba un ko lati orun wa tele sugbon bayi o ti ni igbagbo a le so a le ri pe igbagbo to wa laye to wa pe titi wa e to mu ise jade e to mu eso jade e to mu ifisi ise e to ndari eni sinu iriri ni akeji nkan o oku igbagbo wa ko se nkan kan ko gbe nkan kan se o kan wa nbe ti ri ko se nkan kan na aye okunrin yen ko si isodotun ko si yato laarin atijo ati lowo lowo o kan ku sibe gege bi oku ko se le rin o na orin o gege bi oku ko se le kigbe ko le kigbe gege bi oku ko se le rerin ko le rerin gege bi oku ko se le soko ko kan wa loju kan nibe o je alairin na lowo o nlo lati gbe ibi to ba le gbe lo ibi kan soso na ni pe ko gbe lo si boji ko gbe lo sare be ni oku ni igbagbo ti ko ba si ise oku ni igbagbo ti ko ba se kankan oku ni igbagbo ti ko ba ne re e ta ma fi da mo pe igbagbo wa nibe bo te wa ka iye awon orile ede to ta kin ka awon oku to wa nibe a o kin ka oku igbagbo gege bi okun bi o tin ka iye awon omo o ni ka awon ile to ti ku yen to na be pelu ni oku igbagbo o le ka awon to ni oku igbagbo gege bi awon omo olorun igbagbo aye wa igbagbo to n gbe kan se wa igbagbo tin se so wa igbagbo to gbe to je oju lowo to tesiwaju to n gbe kan se wa ni abala miran igbagbo kan wa to se nkan kan sugbon to ti ku igbagbo eyi to ni se pelu okan oku oku igbagbo ti o ni se pelu awon pada seyin oku igbagbo o ni se pelu awon omo ijo mo gbadura o pe igbagbo re o ni je oku igbagbo igbagbo mi ko ni je oku igbagbo igbagbo mi yo ma se kankan igbagbo mi yo nife igbagbo mi yo se eso to n wa pe titi to se kankan ni oruko jesu loni awase wasu ye eri to daju ti igbagbo ti n gba nila eri to daju ti igbagbo ti n gba nila o meta la n wo bi ati n wo akori yi akoko nibe oni jije ofo ati oku igbagbo lai si ise ofo jije ofo ati o jije oku igbagbo lai si ise koko keji oni eri ati sise idamo igbagbo nipase ise ise ta se awon ise ta n gbe se igbe aye ta n gbe awon ohun ti a fi fun awon elomiran ati irubo ti a se si olorun ifisi igbagbo wa ninu ise eri ati sise idamo igbagbo se ise iketa o ni ise agbara ati fifi igbagbo
ti nṣiṣẹ si ise ise agbara ati fifi igbagbọ ti nṣiṣẹ si ise e je ka wo akọkọ o jije ofo ati jije oku igbagbọ lai si ise pada wa sinu jakobu ori keji ni ese keta o din ni ogun be si ni igbagbọ bi ko ba ni ise oku ninu ara wese ogun nibe o 20 sugbon iwa alaimoye eniyan iwa fe mo pe igbagbọ ni aisi ise oku ni ese kerin o din ni 26 nitori bi ara ni aisi emi ti je oku be gege pelu ni igbagbọ ni aisi ise je oku igbagbọ laisi ise oku pelu oku ni pelu nigba to so pe igbagbọ laisi ise je oku ni toto eni na to ni igbagbọ igbagbọ nikan igbagbọ nikan igbagbọ nikan igbagbọ ni kokoro igbagbọ o ni o ti mo ni sugbon ko si ise kankan ko si ise kankan ko si eso kankan ko si isodo tun kankan eso emi gan o si nibe gbigboran si oro olorun o si nibe o so pe okunrin yen oku ni oku eniyan ni igbagbo oku eni to n tele gan oku ni mo n tele kristi sugbon onigbagbo oku oku igbagbo lo ni mo je kan lara won to je oloto na ara kristi sugbon oku igbagbo lo ni okunrin yen oku ni wo iwe mimo mo n wo genesis ori ogun nibe mo si n ka ni ese keta 23 ese keta sugbon olorun to abimeleki wa ni oju ala ni oru o si we fun pe kiyesi oku ni wo oku ni wo oku ni wo nitori obirin ti iwo mu ni nitori aya okunrin kan ni se eyan melo lo jewo e mo gbagbo omo olorun ni mi mo ni gbagbo ninu olorun mo gbagbo ninu jesu kristi gege bi omo olorun mo gba jesu gbo ohun ni olugbala mi sugbon won ni iyawo okunrin miran pelu won won si n gboro olorun o pe eyi lo to ye ko se fi obirin nle ko ogo re rara o won ni fe se yen o mo gba olorun gbona igbagbo mi na olorun o fagile gbogbo ise won yen o gba o fagile igboran lele igboran abimeleki kiyesi oku ni iwo nitori obirin ti iwo

Orí kọkànlélógún, mo ń kà níbẹ̀ ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, 21:16. Ẹni tí ó bá yà kúrò, yóò máa gbé inú ìjọ àwọn òkú. Wọ́n tẹ̀lé Kristi o, wọ́n sọ pé wọ́n gba Kristi gbọ́, wọ́n sọ pé wọ́n wà ní ìsọjí, pé wọ́n náwó wọn sókè, wọ́n wá di ẹni onígbàgbọ́. Ó sọ pé ṣùgbọ́n mọ̀ o, pé wọ́n ti yà kúrò ní ọ̀nà òye, wọ́n ti yà kúrò nínú òye ìwé mímọ́. Nígbàkúgbà tó bá sọ nípa ojúṣe, tó bá sọ nípa iṣẹ́, tó bá sọ nípa ìsọ̀rònú pìwàdà, nígbàkúgbà tó bá sọ nípa ìrí ìgbàlà, wọ́n sọ pé rárá mi ò mọ kankan nípa ìyẹn, mi ò fẹ́ mọ kankan nípa ìyẹn. Gbogbo tí mo mọ̀ ni pé ó gbàgbọ́ nínú Kristi, nígbàgbọ́ nínú Kristi, ṣùgbọ́n ó wà ní àjọ àwọn òkú. Ó ní òkú ìgbàgbọ́. Àwọn wo Timothy 5, Timothy 1, orí 5, a sì ń kà níbẹ̀ ní ẹsẹ̀ kẹfà. Timothy 1 orí 5, 5:6 ní ẹsẹ̀ kẹfà. Ó ní ṣùgbọ́n ẹni tí ó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ, ó kù nígbà tí ó wà láàyè. Kò tẹ́wọ́ gba ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run rárá. Ẹni tó wù kó jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọ̀rẹ́ Ọlọ́run, tó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run, kò tẹ́wọ́ gbà rárá. Ọ̀rọ̀ Ọlọ́run, ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ọkùnrin tàbí tó bá fẹ́ ohun tó ń bẹ nínú ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. Mo gba Ọlọ́run gbá. Mo ń kó táyé mu, mo lè máa hùwà bí ayé ṣe ń hùwà, mo lè ṣe gbogbo tí ayé ń ṣe, ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé mo gbàgbọ́ nínú Kristi. Òkú ìgbàgbọ́, ó máa ń gbé òkú ènìyàn dìde. Òkú ìgbàgbọ́, ó máa ń jẹ́ òkú obìnrin. Òkú ìgbàgbọ́, ó máa ń mú òkú bá ń kúnjọ lásán wà. Òkú ìgbàgbọ́, ó máa ń mú ọmọ ìjọba kúnjọ lásán wá. Ẹnikẹ́ni tó bá fi ara rẹ̀ fún ayé jẹ́jẹ́, ó kú nígbà tí ó wà láàyè. Ìfihàn orí kẹta, mo kà níbẹ̀ láti ẹsẹ̀ ìkíní 3:1. Ìfihàn orí kẹta ní ẹsẹ̀ ìkíní, ó sọ fún wa níbẹ̀ láti àkọsílẹ̀ Jésù Kristì fúnra lára rẹ̀ àti sí áńgẹ́lì ìjọ ní Sardi. Kọ̀wé, kí ló orúkọ irú oyè irú áńgẹ́lì, irú orúkọ wo leléyìí, áńgẹ́lì ipò wo leléyìí, àǹfààní wo leléyìí, áńgẹ́lì ìdámọ̀ wo leléyìí, áńgẹ́lì àti sí áńgẹ́lì ìjọ ní Sardi. Kọ̀wé, nǹkan wọ̀nyí ni ẹni tí ó ní ẹ̀mí méje Ọlọ́run àti ìràwọ̀ ó péye ẹ̀mí Ọlọ́run pípé àti ìràwọ̀ méje ni tó ń tàkà sí gbogbo ìjọ. Ó pé pẹ̀lú pípé mi mọ iṣẹ́ rẹ, àti pé ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè, ṣùgbọ́n ìwọ kú. Orí ó ṣeéṣe láti máa lọ sókè sódò kéèyàn máa gbé òkú ìgbàgbọ́ kiri. Ìgbàgbọ́ tí ò ṣe nǹkan kan, ìgbàgbọ́ tó kàn ń ṣe ohun tó ń ṣe kó tó ní ìyípadà. Ohun tó pé tó sọ pé òun nìyẹn o, ohun tó ń ṣe kó tó di pé òun ni mo nawọ́ mi, mo gba Kristi gbọ́. Olúwa wo eléyìí, ó sọ pé mo mọ iṣẹ́ rẹ, ṣùgbọ́n a sọ pé onígbàgbọ́, ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni. Ẹni yìí báyìí ó wá ní iṣẹ́. Jésù wá wí pé ìwọ ní orúkọ, pé ìwọ wà láàyè, òkú ni ìwọ. Wò é bẹ̀rù o, orí kẹfà ẹsẹ̀ ìkíní níbẹ̀. Nítorí náà,
kí a fi ìpínlẹ̀ ṣẹ̀ kọ́ Kristi sílẹ̀, kí a lọ sí pípé náà tún fi ìpínlẹ̀ ìrònúpìwàdà kúrò nínú òkú ìrònúpìwàdà kúrò nínú kí ni sọ fún mi òkú iṣẹ́ lélẹ̀ òkú iṣẹ́ àwọn òkú iṣẹ́ wà wọ́n sọ ọkùnrin yẹn gan dòkú fún ara rẹ̀ kò sí ohunkóhun tó rú sókè ó ti kú àní iṣẹ́ yẹn gan iṣẹ́ rẹ̀ jẹ́ òkú iṣẹ́ tó rí àwọn ènìyàn kan wọ́n fẹ́ mú ọlọ́kànlẹ́ fẹ́ bá ọ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn kò ní rú sókè rárá ọ̀rọ̀ wọn òkú ọ̀rọ̀ ni wọ́n á kàn máa sọ̀rọ̀ ṣákálá wọ́n á tún sọ wọn gan dòkú wọ́n á mú ìdálágara bá ọ òkú ni wọ́n ó tó rí àwọn ènìyàn kan wọ́n ń gbìyànjú láti fẹ́ rẹ́rìn wọ́n fẹ́ rẹ́rìn ṣùgbọ́n ẹ̀rín wọn ẹ̀rín yàngì lásán ni ó ti kú kò jáde láti inú ẹ̀mí wá ọkàn wọn ó ti le inú wọn ó ti kú kúrò náà kúkú ó ti kú náà ọkùnrin yìí tó orí àwọn ènìyàn kan jẹ́ ká lọ ẹ dìde ẹjá lọ ẹni yìí ó wá dìde kó tó dìde gan ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ bí o ti rìn ọkàn rẹ wà ńbẹ̀ iye rẹ wà ńbẹ̀ ìfọkànsí rẹ wà ńbẹ̀ ìran rẹ wà ńbẹ̀ wọ́n wá rìn bí ẹni tẹ́sẹ̀ ń dùn ọkàn wọn ò sí níbẹ̀ iye wọn ò sí níbẹ̀ kò sí ìlépa kò sí àtúbọ̀tán kankan kò sí ibì kankan òkú iṣẹ́ ni òkú ọ̀rọ̀ wà Jésù Kristì wí pé èmi máa iṣẹ́ rẹ rú iṣẹ́ wo tó dòkú iṣẹ́ òkú ni ó sọ dòkú àní bí ó tilẹ̀ jẹ́ pé ó wà láàyè ébérù orí kẹsàn-án ní ẹsẹ̀ ìkẹrìnlá ébérù orí kẹsàn-án ní ẹsẹ̀ ìkẹrìnlá mélòó ni ẹ̀jẹ̀ Kristì ẹni nípa ẹ̀mí ayérayé tó fi ara rẹ̀ rúbọ sí ọlọ́run ní àìní àbàwọ́n yóò wọ ẹ̀rí ọkàn yín mọ́ kúrò nínú kí ni sọ fún mi òkú ẹ̀ṣẹ̀ mo mọ̀ pé orí àwọn ènìyàn kan àwọn tó ń gbìyànjú nígbà tí òkú ìgbàgbọ́ bá di òkú gbogbo tó kù òkú ni mi ò fẹ́ kí àwọn ènìyàn kó mọ̀ pé mo kàn jẹ́ òkú igi pé mi ò ní ẹ̀mí kankan pé mi ò ní ayọ̀ wíwà láàyè ọ̀yàyà ìmóríyá pé mò ń gbé fún ọlọ́run wọ́n gbìyànjú láti ṣe àwòkọ́ṣe àwọn onígbàgbọ́ láti ṣe àwòkọ́ṣe àwọn ènìyàn mímọ́ ṣùgbọ́n kò lè ṣiṣẹ́ o wọ́n ṣubú yakata ohun wọn òkú ni wọ́n gbọ́ kankan ṣùgbọ́n kò sí agbára kò sí ẹ̀mí níbẹ̀ kò sí ìrúnisókè níbẹ̀ kò sí ọ̀yàyà níbẹ̀ nínú tó ń gbọ́ wọ́n kàn gbìyànjú láti ṣe nǹkan kan ni wọ́n gbìyànjú láti sọ nǹkan kan jáde òkú ni èrèdíre ọlọ́run wípé àwọn ènìyàn kan wà tó ń jẹ́wọ́ pé wọ́n ní ìgbàgbọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ yẹn ó kàn dá dúró gedegbe ìgbà wọn fúnra rẹ̀ kò ní èso kankan òkú ìgbàgbọ́ ni nítorí pé kò ní iṣẹ́ ṣíṣòfò àti jíjẹ́ òkú ìgbàgbọ́ láìsí iṣẹ́ à ń wá sínú àìsáyà orí kejìdínní ọgọ́ta 58 mò ń ka láti ẹsẹ̀ ìkejì àìsáyà 58 mò ń ka ní ẹsẹ̀ ìkejì ìgbàgbọ́ láìsí iṣẹ́ àwọn tó ń tẹ̀lé kristi àti ní eléyìí pẹ́ tó dáwọ́dó láti máa sọ pé má máa ṣe é fi gbàgbọ́ sí ìṣe à ń wọ àìsáyà orí kejìdínní ọgọ́ta 58 ní ẹsẹ̀ ìkíní ké rárá má ṣe dá sí gbé òun rẹ sókè bí ìpè kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé jákọ́bù ẹ̀ṣẹ́ wọn ṣùgbọ́n
won wa mi lojojumo won se nu ne dedun lati mo ona mi bi orilede tin se ododo ti ko se fi orilede gege bi orilede awon orilede to se awokose awon orilede to se ododo ti ko se fi lana olorun won sile won bere lana ododo won ni lowo

0: ṣùgbọ́n wọ́n jẹ́ àbàwọ́n nú àsè ìfẹ́ yín nígbà tí wọ́n ń bá yín jẹ àsè àwọn olùṣọ́ àgùntàn ti ń bọ́ ara wọn láìbẹ̀rù ìkúùkù láìní omi tí à ń ti ọwọ́ afẹ́fẹ́ gbá kiri àwọn igi aláìléso ní àkókò èso wọ́n láìléso ní àkókò èso wọ́n kúlẹ̀ méjì wọ́n ti kú nínú ẹ̀ṣẹ̀ àti ìrékọjá tẹ́lẹ̀ wọ́n wá sọ́dọ̀ kristi a sọ wọ́n di ààyè a jí wọn dìde wọ́n tún padà sínú èébì wọn wọ́n ti kú lẹ́ẹ̀mejì afà wọn tu ti gbòǹgbò omi òkun ti ń ru tó ń hó ìfófó ìtìjú ara wọn jáde alárìn kiri ìràwọ̀ wọ́n jẹ́ alárìn láti ìjọ kan dé ìjọ mìíràn wọ́n jẹ́ alárìn kiri láti àgbájọ ìjọ dé àgbájọ ìjọ mìíràn nígbà tí wọ́n bá gbọ́ ìwàásù níbẹ̀ mi ò lè gba eléyìí wọ́n tún lọ sí ibòmíràn wọ́n sọ pé ibi dáa fún mi báyìí lọ́jọ́ tó ń bá sọ̀rọ̀ ó ti ń sọ̀kòlù mímí pa òkùnkùn biribiri mọ́dé láé lá. Ìgbàgbọ́ rẹ kò ní rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. À ń wá sí kókó ìkejì rí àti ṣíṣe ìdámọ̀ ìgbàgbọ́ nípasẹ̀ iṣẹ́ Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkejì dín ní ogún 18 Jákọ́bù orí kejì ní ẹsẹ̀ ìkejì dín ní ogún 18 ṣùgbọ́n ẹnìkan lè wí pé ìwọ ní ìgbàgbọ́ èmi sì ní iṣẹ́. Àwọn ènìyàn kan wà wọ́n ní èròǹgbà pé o ò lè ní ohun gbogbo tí Ọlọ́run ti pèsè sílẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ ní ìgbàgbọ́ pamọ́ fún ara rẹ. Èmi ní iṣẹ́ mo pamọ́ fún ara mi. Iṣẹ́ yẹn kìí ṣọ̀nà tèmi. Èso kọ́ ni iṣẹ́ tèmi. Ìwàsí rere ìhà tèmi kọ́ nìyẹn. Ìgbọ́ràn ọ̀nà tèmi kọ́ nìyẹn. Ká tẹríba fún ọ̀rọ̀ Ọlọ́run ọ̀nà tèmi kọ́ nìyẹn o. Ó mọ̀ ọ̀nà tèmi ọmọ abala tèmi ìgbàgbọ́. Ìgbàgbọ́ yẹn ni mo gbà. Mo gbàgbọ́ nínú ìwòsàn. Mo gbàgbọ́ nínú ìmúláradá ìdáǹdè. Mo gbé nínú ìgbéyàwó. Mo gbàgbọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ iṣẹ́ ìyanu. Mo gbàgbọ́ nínú jíjí òkú dìde nínú orúkọ Jésù náà agbára tó ń bẹnu Jésù. O tí mo gbàgbọ́ nìyẹn. Mo ní ìgbàgbọ́ ìwọ náà ní iṣẹ́. O ní iṣẹ́ ìwọ náà ní ìgbàgbọ́ rárá o. Wọn ò dá dúró. Wọn ò yá aṣọ. Iṣẹ́ tó bá ti kú tí ìgbàgbọ́ bá ti kú òkú iṣẹ́ ni ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni wo eléyìí ní ẹsẹ̀ kejìdínlógún ṣùgbọ́n fihàn mí fi ìgbàgbọ́ rẹ hàn mí láìsí iṣẹ́ fi ìjì hàn mí láìsí atẹ́gùn láìsí ìtura láìsí pé ó kọlu ni láìsí pé igi ń mìn ó lè ṣe yẹn ó jẹ́ ohun tá a ò lè rí ìgbàgbọ́ jẹ́ ohun tá a lè rí láìsí iṣẹ́ ohun tó ṣe ni ìfisí ìṣe ìrírí ayé rẹ ni èso ìṣesí rẹ ni èyí ló jẹ́ ká mọ̀ pé o nígbàgbọ́ èmi ó sì fi hàn ọ́ èmi ó fi gbàgbọ́ mi hàn ọ̀nà kan tí mo lè fi hàn náà ni pé nípa iṣẹ́ mi èmi ó fi gbàgbọ́ mi hàn ọ́ báwo nípa iṣẹ́ mi wo eléyìí wo àlàyé yìí nú máàkù orí kejì ní bó ṣe máa rí rè bó ṣe máa rí ìgbàgbọ́ rè bí o ṣe máa fi ìgbàgbọ́ hàn rè bí ọ̀nà tó o lè fi ẹ̀rí máa jẹ́ mi ìṣópẹ́ ìgbàgbọ́ wà rè wo eléyìí o nú máàkù orí kejì
1: nẹ́sẹ̀ kẹta 2-3. Wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n gbé ẹnìkan tí ó ní ẹ̀gbàtọ̀ wá, ẹni tí ènìyàn mẹ́rin gbé, nígbà tí wọn kò sì lè súnmọ́ nítorí ọ̀pọ̀ ènìyàn, wọ́n sì ṣí òrùlé ilé níbi tí ó gbé wà. Kò sẹ́ni tó sọ fún ọ pé kán ṣe léyìí o, ṣùgbọ́n wọ́n ní ìgbàgbọ́ nínú tí Kristi lè ṣe. Kristi, wọ́n ní ìgbàgbọ́ nínú agbára Kristi, wọ́n ní ìgbàgbọ́ nínú àṣẹ Kristi, wọ́n ní ìgbàgbọ́ nínú ìfòróróyàn Kristi. Báwo ló ṣe mọ̀ pé wọ́n ní ìgbàgbọ́ yìí? Ohun tó ṣe ni wọ́n fẹ́ gbé ọkùnrin dé ọ̀dọ̀ Kristi. Wọ́n ò lè dọ̀ rẹ̀ nítorí ọ̀pọ̀ ènìyàn. Nígbà tí wọ́n sì ṣí òrùlé ilé tí ó gbé wà, nígbà tí wọ́n sì dá a lu tán, wọ́n sọ àkété náà kalẹ̀ lórí èyí tí ẹlẹ́gbàá náà dùbúlẹ̀ sí ní àrùn wò. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn nípa ìṣe wọn, ìṣe tó di bárakú fún wọn, nípa ìṣe wọn, ìfàyàràn nínú ìṣe wọn, nípa ìṣe wọn, ìṣe tí a fi sí ìṣe tó farahàn. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó wí fún ẹlẹ́gbàá náà pé, ọmọ, adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ọmọ, adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ìṣe orí kẹrin, odini ogun 16. À ń ka ní ẹsẹ̀ ọgbọ̀n 16:30. Ìgbàgbọ́, ẹ̀rí àti ìdámà nípasẹ̀ iṣẹ́. Ìṣe 16:16, ẹsẹ̀ ọgbọ̀n 30. Nígbà tí ó sìn mú wọn jáde, ó ní alàgbà, kí ni kí èmi kí ó ṣe kí n lè la? Wọ́n sì wí fún pé gba Jésù Kristì Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ, ní ẹsẹ̀ 32. Wọ́n sì sọ ọ̀rọ̀ Olúwa fún ó mà àwọn ènìyàn kan wà. Ohun gbogbo tí mo ń fẹ́ ni pé mo gbàgbọ́, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, mo gbàgbọ́, jókòó, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ọ̀rọ̀ tó mú ìgbàgbọ́ tí ń báni gbé, ìgbàgbọ́ tá a fi ń sì ṣe ìgbàgbọ́ tó ṣe nǹkan kó wọ inú ayé rẹ̀, mo ti gbàgbọ́ náà. Ṣùgbọ́n orí ìṣe ọkùnrin yìí, ó pẹ̀lú gbogbo tó jẹ́ àti àwọn aráalé rẹ̀, ó mú wọn wá gbọ́rọ̀ Ọlọ́run. Wọ́n sì sọ ọ̀rọ̀ Ọlọ́run fún un, ọ̀rọ̀ tó gbọ́ nìyẹn o. Wọ́n sì wí fún un pé ọ̀rọ̀ ìyípadà, ọ̀rọ̀ jíjẹ́ aláàánú iṣẹ́ àánú pẹ̀lú àwọn ènìyàn tó ń jìyà, a sì bámtísí rẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ lójú kan náà. Nígbà tí ó sì mú wọn jáde wá sí ilé rẹ̀, ó ṣeṣẹ́ ìtọ́jú, ó kà wọ́n sí ẹlẹ́wọ̀n tẹ́lẹ̀, ṣùgbọ́n báyìí wọ́n ti wá di onígbàgbọ́ ẹlẹgbẹ́ rẹ̀. Nítorí ìgbàgbọ́ yìí, orí iṣẹ́ tó tẹ̀lé, ó gbé oúnjẹ kalẹ̀ níwájú wọn, ó sì ń yọ̀, ó ń gbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú gbogbo àwọn ará ilé rẹ̀. Ẹ̀rí náà rí ẹ̀rí ìgbàgbọ́ rẹ̀ rí o. Ìṣe orí 19:20, a sì ń wo níbẹ̀ ní ẹsẹ̀ 18:20. Ìṣe act orí 19:19, ẹsẹ̀ 18:18. Ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá, wọ́n gbàgbọ́. Báwo la ṣe fẹ́ mọ eléyìí? Wọ́n ní ìgbàgbọ́ nínú Kristi, báwo la ṣe fẹ́ ṣe ìdámọ̀ eléyìí? Ẹ̀rí wo la ní pé nítòótọ́ wọ́n gbàgbọ́? Ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá wọ́n sì jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ń ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe àlùpàyídà ni ó kó ìwé wọn jọ wọ́n sì dáná sun wọ́n wọ́n dáná sun wọ́n iṣẹ́ tí ń tọ́jọ́ rèé iṣẹ́ tó bá ìgbà mu rèé iṣẹ́ tó ń tẹ̀lé rèé èyí tó ń tẹ̀lé ìgbàgbọ́ wọn. Wọ́n kó gbogbo ìwé àlùpàyídà wọn dà wá lójú gbogbo ènìyàn wọ́n sì dáná sun wọ́n sì ṣírò iye wọn wọ́n sì rí ó jẹ́ 50,000 ìwọ̀n fàdákà ìṣe ni tó fi hàn pé ìgbàgbọ́ yẹn wà láàyè Jòhánù orí kẹjọ ní ẹsẹ̀ kọkànlá àti ẹsẹ̀ kejìlá Jòhánù orí kẹjọ ẹsẹ̀ kọkànlá àti ẹsẹ̀ kejìlá ó sì wípé kò sí ẹnìkan olúwa mo gbà ó gbọ́ ìwọ ni olúwa mi jésù sì wí fún un pé bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọ lẹ́bi máa lọ láti ìgbà yìí lọ má dẹ́ṣẹ̀ mọ́ a ti dáríjì ọ́ fi hàn nípa ìgbé ayé tó ń gbé lẹ́yìn dáríjì yìí a ti gbà ọ́ la fi hàn nípa ìgbé ayé tó ń gbé lẹ́yìn ìgbàlàyé bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọ lẹ́bi èmi náà kò rán ọ lọ sọ́run àpá òdì gbọ́n báyìí máa lọ láti ìgbà yìí lọ má dẹ́ṣẹ̀ mọ́ jésù sì tún sọ fún wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn ẹni tí ó bá gbà mí gbọ́ kì yóò rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ iye ẹsẹ̀ 30 bí ó sì ti sọ nǹkan wọ̀nyí ọ̀pọ̀ ènìyàn gbà á gbọ́ nítorí náà jésù wí fún àwọn júù tí ó gbà á gbọ́ pé bí ẹ̀yin bá dúró nínú ọ̀rọ̀ mi nígbà náà ni ẹ̀yin yóò jẹ́ ọmọ ẹ̀yìn mi ní tòótọ́ mo gbàdúrà pé a ó jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ ní tòótọ́ ní orúkọ jésù kókó ìkẹta báyìí ó níṣẹ́ agbára àti fífi ìgbàgbọ́ tí ń ṣiṣẹ́ sí ìṣe à ń wá sínú jákọ́bù orí kejì ní ẹsẹ̀ 21 jákọ́bù orí kejì ẹsẹ̀ 22 ẹsẹ̀ 21 iṣẹ́ agbára àti fífi ìgbọ́ tí ń ṣiṣẹ́ sí ìṣe 21 kì í á ṣe nípa iṣẹ́ ni a dá Ábrahamu bàbá wa láre nígbà tí ó fi Ísáàkì ọmọ rẹ̀ rúbọ lórí pẹpẹ ìwọ rí i pé ìgbàgbọ́ bá iṣẹ́ rẹ̀ rìn ìgbàgbọ́ ṣe ìfisíṣe nípa iṣẹ́ rẹ̀ ìgbàgbọ́ ó ń ṣe iṣẹ́ agbára nípasẹ̀ iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ àti nípa iṣẹ́ ni a sọ ìgbàgbọ́ rẹ̀ di pípé ebèrú 11 ẹsẹ̀ ìkẹjọ 8 ebè orí ìkẹjọ orí kọkànlá ẹsẹ̀ ìkẹjọ 11:8 nípa ìgbàgbọ́ ni Ábrahamu nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní ó gbọ́ ó sì jáde lọ láìmọ ibi tí òun rè a pè é láti jáde lọ nípa ìgbàgbọ́ ó jáde lọ nípa ìgbàgbọ́ Kọ́rìntì 2 orí kẹfà ní ẹsẹ̀ 17 Kọ́rìntì 2 6:17 nítorí náà ẹ jáde kúrò láàrin wọn kí ẹ sì yára yín sí ọ̀tọ̀ ni Olúwa wí kẹ́ ẹ má sì fi ọwọ́ kan. ohun àná èmi yóò sì gbà yín. Àṣẹ kan náà ló tọ̀ wá wá lónìí tó náà jáde kúrò láàrin àwọn ọ̀mùtí kúrò láàrin àwọn ẹgbẹ́ òkùnkùn jáde kúrò láàrin àwọn ọmọ ìjẹ̀kà jáde kúrò láàrin ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́tàn jáde kúrò láàrin wọn àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ jáde kúrò láàrin wọn àwọn ènìyàn ọlọ́gbọ́n inú ayé jáde ẹ má ṣe fọwọ́ kan wà ẹ̀mọ́ kẹmi ó sì gbà yín ìgbàgbọ́ tó ní ẹ̀rí tí ó sì ní ìrírí yóò jẹ́ ìgbàgbọ́ èyí tó máa jẹ́ kó jáde lẹ́sẹ̀kẹsẹ̀ gẹ́gẹ́ bí Abraham ṣe ṣe èmi yóò sì jẹ́ baba fún yín ẹ̀yin yóò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi ni Olúwa Olódùmarè wí. Mo gbàdúrà pé ìgbàgbọ́ rẹ yóò mú ìṣe wá. Mo ní ìgbàgbọ́ rẹ yóò mú ìṣe wá. Ẹ̀rí ìgbàgbọ́ yẹn kò sì ní sọnù ayé rẹ ní orúkọ Jésù. À ń wá sínú Hebrew orí kọkànlá ẹsẹ̀ kẹta ọdún ní ogún 17:11-17 nípa ìgbàgbọ́ ni Ábírahámù nígbà tí a dán wò fi Ísáàkì rúbọ ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn nì fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ jẹ́ kí òye yí ọgbọ́n ilé yìí nípa ìgbàgbọ́ ní ohun tó ṣe iyebíye jù tó ní ohun ìní tó ṣe iyebíye jù tó lè sọ pé òun ní ohun ogún ìní tó ṣe iyebíye jù ní Ísáàkì ọlọ́run dán wò yí rẹ̀ wò ó sọ pé Ísáàkì rúbọ fún mi a sọ fún wa pé ó fi rúbọ sí ọlọ́run ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ó fi rúbọ ẹni tí a ti sọ ní tẹni tí a wí pé nínú Ísáàkì ni a ó ti pe irú ọmọ rẹ ó sì parẹ̀ sí pé ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ ó fi Ísáàkì rẹ̀ rúbọ ó sì gbà á padà nípa ìgbàgbọ́ la máa rúbọ sí ọlọ́run ohun tá a sì fi rúbọ sí ọlọ́run a ó gbà á padà ní ìlọ́po ìlọ́po ní orúkọ Jésù ọba kìíní orí kẹta ọdún ní ogún nípa ìgbàgbọ́ ló ṣe gbogbo rẹ̀ nípa ìgbàgbọ́ ó fi rúbọ nípa ìgbàgbọ́ nípa irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ èyí tó ní ìfisíṣe èyí tó ń ṣe iṣẹ́ agbára àwọn ọba kìíní orí kẹta dín ní ogún 17 ní ẹsẹ̀ kẹjọ ọ̀rọ̀ olúwa tọ̀ wá wípé dìde lọ sí Sarefati ti Sidoni kí o sì máa gbé ibẹ̀ kíyèsí èmi ti pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀ láti máa bọ́ òun sì dìde ó nígbàgbọ́ obìnrin opó kan yóò pa mọ́ báwo nípa ilé ó dìde ó sì dìde obìnrin opó tìmìtì ìbá pàdé rí tó pàṣẹ fún irú kí lórúkọ rẹ̀ a ò tí ì fún lórúkọ rẹ̀ nítorí náà ó sì dìde ìgbàgbọ́ rè ó sì dìde ó sì lọ sí Sarefati nígbà tí ó sì dé ibodè ìlú náà kíyèsí obìnrin opó kan ń ṣa igi jọ níbẹ̀ ó sì ké sí ó sì wípé jọ bomi díẹ̀ fún mi wà nínú ohun èlò kí èyí lè mú bí obìnrin opó yẹn kò sọ wípé òpin ìpèsè mi ni mo wà ó ń bèrè fún omi wo ohun tí ọlọ́run ti ṣe fún mi wo ipò tí mo wà wo làlùrí tó dé bá mi àwọn ènìyàn tó bá nígbàgbọ́ òpin kùn àwọn tó bá nígbàgbọ́ máa fi ìgbàgbọ́ wọn sí ìṣe bí ó sì ti ń lọ bù wá ó ké sí i ó sì wípé jọ mú òkèlè oúnjẹ díẹ̀ fún mi wá lọ́wọ́ rẹ ó sì wípé bí olúwa ọlọ́run rẹ ti wà èmi kò ní àkàrà ṣùgbọ́n ìkọ́wọ́ ẹ̀yẹ̀fun nínú ìkòkò àti òróró díẹ̀ nínú kòlòbó sì kíyèsí èmi ń ṣa igi méjì jọ kí èmi kí ó lè wọlé lọ kí èmi kí ó sì pèsè rẹ̀ fún mi àti fún ọmọ mi kí àwa lè jẹ́ sọ fún mi ṣùgbọ́n òní kú o mo ní òní kú o ó dàbí ẹni pé kò sí iṣẹ́ kò sí ohun tó lè pa ayé rẹ mọ́ kò sí ìrànlọ́wọ́ kò sí ìrètí kò sí owó ilé ìfowópamọ́sí síbẹ̀ ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ àní díẹ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn fi sáàkì yìí rúbọ fún mi nípa ìgbàgbọ́ ìgbàgbọ́ ṣiṣẹ́ ìgbàgbọ́ ó ń gbọ́ràn ìgbàgbọ́ ó ṣe nǹkan kan Elija sì wí fún un pé má bẹ̀rù olúwa ń bá ọ sọ̀rọ̀ lónìí má bẹ̀rù má bẹ̀rù kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí ṣùgbọ́n kí o tètè kọ́ ṣe àkàrà kékeré kan fún mi nínú rẹ̀ náà kí o sì mú un fún mi wá lẹ́yìn náà kí o ṣe tìrẹ àti ti ọmọ rẹ nítorí báyìí ni olúwa ọlọ́run ìsírẹ́lì wí ìkòkò fún náà kì yóò ṣòfò bẹ́ẹ̀ ni kòlòbó òróró náà kì yóò gbẹ nínú ẹbí rẹ nínú ayé rẹ títí di ọjọ́ tí olúwa yóò rọ òdò sí orí ilẹ̀ báwo la ṣe ń mọ̀ pé ọkùnrin obìnrin yìí gbàgbọ́ nípa láti ṣe ohun tí wòlíì ni kò ṣe báyìí wò ó ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó sì lọ gẹ́gẹ́ bí ibrahimu ó sì lọ ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ elija àti òun àti ọmọbìnrin náà àti ilé rẹ̀ jẹ ní ọjọ́ púpọ̀ ìlérí ọlọ́run yóò jẹ́ bẹ́ẹ̀ ni àti àmínú ayé rẹ ṣùgbọ́n tó máa gbọ́dọ̀ ní ìgbàgbọ́ tá a fi sí ìṣe ìgbàgbọ́ tí ń ṣiṣẹ́ ìgbàgbọ́ tí kò ní wo kékeré tí mo ní nígbà náà mi ò lè gbọ́ mi ò lè nígbàgbọ́ mi ò lè fi ohunkóhun sílẹ̀ fún ọlọ́run mọ́ ábrahamu ó fi sílẹ̀ nípa ìgbàgbọ́ obìnrin yìí ó fi sílẹ̀ nípa ìgbàgbọ́ wàá fi sílẹ̀ nípa ìgbàgbọ́ o ago rẹ kò ní gbẹ ìkòkò rẹ ò ní gbẹ mo ní ìkòkò rẹ ò ní gbẹ ìkòkò ìyẹ̀fun náà kò ṣófo bẹ́ẹ̀ ni kòlòbó òróró náà kò gbẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa tí ó ti pa elija sọ ọ̀rọ̀ olúwa yóò ṣiṣẹ́ nínú ayé rẹ kroníkà kejì orí ogún kroníkà kejì orí ogún ní ẹsẹ̀ kẹta 23 Josafati sì ń bẹ̀rù ó sì fi ara rẹ̀ sí àti wá olúwa ó sì kéde àwẹ̀ já gbogbo júdà wọ ẹsẹ̀ kejìlá ní ẹsẹ̀ kejìlá ó sọ wípé ọlọ́run wa ìwọ kí o ha dá ìwọ kí o ha dá wọn lẹ́jọ́ nítorí tí àwa kò ní agbára níwájú ọ̀pọ̀lọpọ̀ ńlá yìí tí ń bọ̀ wá bá wa jà àwa kò sì mọ èyí tí a ṣe ṣùgbọ́n ojú wa ń bẹ lára rẹ ojú rẹ ń bẹ lára olúwa nígbà tó ti ẹ̀ ní ohunkóhun láti fi hàn fún un gba ọlọ́run gbọ́ olúwa yóò yí àyídáyidà yẹn padà ní orúkọ jésù wẹsẹ̀ ogún níbẹ̀ wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀ wọ́n sì jáde lọ sí aginjù tekoa bí wọ́n sì ti ń jáde lọ Josafati dúró ó sì wípé gbọ́ tèmi ẹ̀yin ará júdà àti ẹ̀yin olùgbé jerúsálẹ́mù ẹ gba olúwa ọlọ́run yín gbọ́ wọ́n ń bẹ̀rù ẹ gba olúwa àwọn ọ̀tá wọ́n pọ̀ wọ́n yí wọn ká ẹ gba olúwa ọlọ́run yín gbọ́ bẹ́ẹ̀ ni a ó fi ẹsẹ̀ yín múlẹ̀ a o fese re mule ni oruko Jesu. Egba awon woli re gbo. Be ni eyin o serere. Enikan yo serere. Mo nu a serere ni oruko Jesu. Gbagbo on gbogbo yo dara. Bayi eru n ba won tele o. Ba ti wa so fun won bayi pe kan gbagbo. Kini yo je idahun won si oro gbagbo yi. Nse lo da be ni pe won banu je tele. Won o ye kan ti ma sunkun kan ma so pe aye wa fe pari o. Sugba so fun won bayi pe e gbagbo. Nigba to ba gbagbo ki lo e ko se ni ese kokanlelogun. O sin ba awon eniyan na gbero. O ba awon eniyan na gbero. To gbagbo be ni mo gbagbo. Se won na gbagbo be ni mo gbagbo. Bawo la ti fe fi igbagbo wa si se. Bawo la ti fe fi igbagbo wa han. Eru n ba wa tele, ṣugbọn baya wa gbagbo. A n banu je tele, baya ni gbagbo. Gbogbo ba won gbero. Kini ka se? O so pe o yan awon akorin si Oluwa ti yo o gbọdọ se nkan kan to ma fi han pe o gbagbo ti yo ma yin ewa ewa mimo bi won ti n jade ewa la ti wa nibe o lati ma yin ewa ewa mimo bi awon ota ti wa nibe ogun yen si wa nibe ogun yen o ti pari o awon ota ti gbe ohun ja lowo won setan lati ma jagun lo lati ma pa Josafati run ati awon ara Juda o so wipe awa gbagbo nitori pe Oluwa ti fun wa ni oro na won se nkan kan to fi han pe won gbagbo ki won to ma yin ewa iwa mimo bi won tin jade lo ni waju ogun na ati lati ma wipe eyin Oluwa nitori ti anu re duro lai lai eyin Oluwa nitori ti anu re duro titi lai lai titi doni eyin Oluwa nitori ti anu re o wa titi dola eyin Oluwa nitori ti anu re yo wa titi de ope aye re eyin Oluwa o nitori ti anu re duro lai lai nigba ti won bere se korin ati sinyin gege bi eri igbagbo won nigba ton be se korin ati sinyin ati sinyin lati fi igbagbo ti a fi oguri si ise Oluwa yan ogun eyin si awon mamoni awon otare ati bori won ati Moabu gbogbo won na ti lo ati awon ara oke seri to wa si Juda a se kolu won a se pa won run awon mamoni ati Moabu sin dide si ara won ti awon ti n gbe okiri lati pa ati lati run won tutu nigba ti won sin pa awon ti n gbe oke seri run tan eni kini se iranlowo lati run eni keji gbogbo awon ota re won run aran won lowo lati pa ara won run lati pa eni keji won run ofa won ko ni kan oko won o ni farako alupa eda won ko ni wa senu ona ile re iranse iku won ko ni mo oju no bibu be ile re eni kini sin se iranlowo lati pa eni keji run nigba ti Juda sin de iha ile iha ile iso ni agijo won wo awon opolopo eniyan sin kiyesi awon ota re oku ti o subu lulẹ ni won enikan ko sin sasala nigba ti Josafati ati awon eniyan de lati ko ikogun won won ri lara won won ri lara won mo ri lara won o ri lara won kini mo ni ki lo ri opolopo oro lara ati oku ati ohun elo iyebiye won sin ko jọ fun ara won ju eyi ti won le ko lo ju eyi to le ko ju eyi to nilo lo won sin ko ikogun won jọ ni ọjọ mẹta nitori ti o ṣapapọ ju ibukun nitori o ṣapapọ ju opolopo nitori o ṣapapọ ju bi o ti ri nigba naa bẹ́ẹ̀ lórí lónìí o, bẹ́ẹ̀ ni yóò máa rí títí ayé ẹ̀ní pẹ̀kun. Ìgbàgbọ́, ìgbàgbọ́ tó ń ṣiṣẹ́ tí kò ní sunkún mọ́, ìgbàgbọ́ tí ò ní máa kùn mọ́, ìgbàgbọ́ tí ò ní máa kun sunkún bí egbére mọ́, ìgbàgbọ́ tí ó máa kọrin, ìgbàgbọ́ tí ó máa yọ̀, ìgbàgbọ́ tí ó máa yin Olúwa nínú ẹwà ẹ̀wà mímọ́. A ó fi hàn nú ayé rẹ lórúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbùkún rẹ̀ yóò farahàn nínú ayé rẹ lórúkọ Jésù. Ṣùgbọ́n ìgbàgbọ́ yìí nípasẹ̀ ìgbàgbọ́ ìlà gbà wàhálà, nípasẹ̀ ìgbàgbọ́ ìlà sọwádìí mímọ́, nípasẹ̀ ìgbàgbọ́ ìlà rìwá bọ́nú agbára ìbá mímọ́, nípa ìgbàgbọ́ ìlà mú wa lára dá, nípa ìgbàgbọ́ ìlà pèsè fún wa, nípa ìgbàgbọ́ ìlà bùkún fún wa, nípa ìgbàgbọ́ yìí la dá wa nídè, nípa ìgbàgbọ́ yìí la ó bá ìgbàsókè lọ. Orí ìgbàgbọ́ yìí ó fi hàn, ó fi sí ìṣe. Ìbùkún rẹ kò ní dópin, kò ní wá sí òpin lórúkọ Jésù. Dìde dúró bá Olúwa sọ̀rọ̀, gbàdúrà nú ìgbàgbọ́. Dìde dúró kó bá Olúwa sọ̀rọ̀ nípa àìní rẹ, kó wá sọ nípa ohun tí ìgbàgbọ́ lè ṣe. Lẹ́yìn àdúrà bẹ̀sí ń rọ̀, bẹ̀sí ń kọrin ìyìn. Lẹ́yìn gbàdúrà rẹ, bẹ̀sí ń yan Ọlọ́run lógo lẹ́nu rẹ, kó bá Olúwa sọ̀rọ̀. Àgbà ọ̀la nípasẹ̀ ìgbàgbọ́. O yí padà kúrò nú ẹ̀ṣẹ̀ rẹ, má gba òkú ìgbàgbọ́ láyè láti tẹ̀síwájú mọ́. Ìgbàgbọ́ gbọ́dọ̀ ní iṣẹ́, ìgbàgbọ́ gbọ́dọ̀ ní iṣẹ́, ìgbàgbọ́ wa gbọ́dọ̀ fi hàn nípasẹ̀ ìsọdọ̀tun, ìgbàgbọ́ a gbọ́dọ̀ fi hàn nípasẹ̀ ìgbé ayé ọ̀tun, ìwà ọ̀tun. Ìgbàgbọ́ fún ìgbàlà, ó gbàgbọ́ nu Jésù Kristo Olúwa, a ó gbà ọ́ là. O ní ìgbàgbọ́, ìgbàgbọ́ yìí ó mú ìṣesí tó bamu ó mu jáde. Ó gba Olúwa gbọ́, a ó sọ di mímọ́. Ìgbàgbọ́ yìí ó ṣe ìṣesí tó bá ìgbà mu. Ó gba Olúwa gbọ́ pẹ̀lú gbogbo ọkàn rẹ, pẹ̀lú gbogbo inú rẹ, pẹ̀lú gbogbo iye rẹ. Ó gba Olúwa gbọ́, a bá tirẹ̀ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Ìgbàgbọ́ yìí a fi hàn nípa agbára tó ń wá sínú ayé rẹ. Gba Ọlọ́run gbọ́, yóò bá gbogbo àìní rẹ pàdé. Gba Ọlọ́run gbọ́, kò ṣeé ṣe yóò di ṣíṣe é ṣe nínú ayé rẹ. Gba Ọlọ́run gbọ́, o ní ṣe aláìní. Gba Ọlọ́run gbọ́, yóò pèsè ohun gbogbo tó nílò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ inú ògo inú Kristi Jésù. Gba Ọlọ́run gbọ́, àwọn ọ̀tá rẹ, ọ̀tá tá a lè fojú, ọ̀tá tá a ò lè fojú rí, a ó ṣẹ́gun gbogbo wọn. Tẹ́wọ́ gbà á, ohun tó Olúwa ti fi fún ọ. Tẹ́wọ́ gbà á, ohun tó Ọlọ́run ti pèsè. Má gba ìgbàgbọ́ rẹ láàyè láti jẹ́ ìgbàgbọ́ òkú. Ìgbàgbọ́ láìsí ìṣe kankan tó ń ṣe. Ìgbàgbọ́ láìsí àlàáfíà. Ìgbàgbọ́ láìsí ayọ̀. Ìgbàgbọ́ láìsí èso. Ìgbàgbọ́ láìsí ìfẹ́. Ìgbàgbọ́ láìsí sùúrù. Ìgbàgbọ́ láìsí ìpamọ́ra. Ìgbàgbọ́ láìsí ìṣoore. Òkú ìgbàgbọ́ rèé. Tó bá sọ pé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ dì ọ́, fi hàn nípa ìgbé ayé tó ń gbé. Ó sọ pé a ti gbà ọ́ là, a ti sọ ọ́ di mímọ́. Jẹ́ kó jẹ́ ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ tó wà láàyè, fi hàn ìgbàgbọ́ yìí ohun tó ń ṣe. Ó ní ìgbàgbọ́, ó jẹ́ aláìbẹ̀rù. Ó gbọ̀n jìnnìjìnnì mọ́. Ó ní ìgbàgbọ́, ìgbé ayé rẹ yóò máa ṣe nǹkan kan. Ayé rẹ yóò ní agbára. Iṣẹ́ agbára ìgbàgbọ́ yóò wà nípasẹ̀ ayé rẹ. Ó ní ìgbàgbọ́, ìfisí ìṣe ìgbàgbọ́ yẹn wàá fi sílẹ̀ pẹ̀lú ọ̀yàyà, wàá fi sílẹ̀ pẹ̀lú ìdùnnà, wàá fi sílẹ̀ ó borí ìdánwò, ó borí olùdánwò. Ìgbàgbọ́ tí ń borí, ó jẹ́ aṣẹ́gun. O ní máa banújẹ́ mọ́. Ọkàn rẹ̀ wúwo. O ń kùn. O ní ìgbàgbọ́. O ní ayọ̀. O ní máa rìn nípa rírí. Kò jámọ̀ kankan iye ìpèníjà tó wù kó máa rí kó ní. Ìgbàgbọ́ yóò kọrin. Ìgbàgbọ́ lè fi ayọ̀ sí ìṣe. Ó lè fi ìdùnnú sí ìṣe. Fi Olúwa ìgbàgbọ́ rẹ nípa ìṣe rẹ. Fi ọ̀rẹ́ rẹ ìgbàgbọ́ rẹ nípa ìṣesí rẹ. Jẹ́ kí ìgbàgbọ́ yìí kó ní ìfisíṣe tó ń wà pẹ́ títí tó ń lọ kọ́rin kése. Gbàgbọ́ ohun gbogbo yóò dára. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Ṣé o gbàdúrà ní ìgbàgbọ́ ṣá? Mo níṣẹ́ nínú ìgbàgbọ́ ló ti gbàdúrà rẹ yìí. A ó ṣe o. Wàá máa lọlé. Wàá máa yọ̀ nígbà tó o mọ̀ pé a ti ṣe é ná. Ní orúkọ Jésù. Bó o bá béèrè fún ìgbàlà, a dúpẹ́ lọ́lọ́run pé a ti gbà ọ́ là. Bó o bá béèrè lọ́wọ́ ọlọ́run fún ìwòsàn, a dúpẹ́ lọ́lọ́run pé a ti wò ọ́ san. Bó o bá béèrè lọ́wọ́ ọlọ́run fún ìpèsè, a dúpẹ́ lọ́lọ́run pé a ti ṣe é ná. Ní orúkọ Jésù. Ohunkóhun tó wù kó jẹ́ ìlérí ọlọ́run tó ti béèrè fún pé kó ṣe, a dúpẹ́ lọ́run pé ó ti ṣe é. Mo gbàgbọ́. Mo ní èmi gbàgbọ́. Ìṣe rẹ, ìwà rẹ, ọ̀yàyà tó ní, ìdùnnú rẹ, ayọ̀ rẹ, bàtà tó wà lẹ́sẹ̀ rẹ, yóò fi hàn pé o gbàgbọ́ lóòótọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo da ìgbàgbọ́ mi pọ̀ pẹ̀lú tìrẹ. A ti ṣe é. Bàbá ní orúkọ Jésù. Mo gbàdúrà gbogbo àwọn arákùnrin, gbogbo àwọn arábìnrin. Mo gbàdúrà Olúwa kò sẹ́nikẹ́ni tó máa padà lọlé lọ́wọ́ òfo ní orúkọ Jésù. Ìlérí rẹ, àwọn ìlérí bẹ́ẹ̀ ni àtàmí ni wọ́n jẹ́. O lè kùnà, o sì ní kùnà. Kò sí ìjákulẹ̀ nínú Ọlọ́run wa. Mo gbàdúrà fún olúkúlùkù ènìyàn láti ẹni tó kéré jù tọ́dọ̀ ẹni tó dàgbà jù. Àwọn ọkùnrin, àwọn obìnrin, àwọn ọmọdékùnrin, àwọn ọmọdébìnrin. Olúwa, mo gbàdúrà pé ẹ̀rí ìgbàgbọ́ yìí yóò jẹ ojúlówó inú ayé wa lórúkọ Jésù. Dáríjì àwọn tó ti jẹ́wọ́, tọ́kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀. Àwọn tó ti kó gbogbo sílẹ̀ lórí pẹpẹ, sọ wọ́n di mímọ́. Ẹ baptism wọn nínú ẹ̀mí mímọ́. Àwọn tó ń ṣàìsẹ́ mú wọn lára dá. Àrùn kò ní pa wọ́n o. Ikú àìlera kò ní pa ayé wọn ro. Ó ta pè ní àrùn kò gbóògùn. Kò ní wà lára ayé wọn lórúkọ Jésù. Àrùn Íjíbítì kò ní wà lórí ayé Ísíráèlì Ọlọ́run. Nítorí Olúwa, bí a ti kéde pé ìwọ ni Olúwa tó mú wa lára dá, ìmúláradá nú ayé olúkúlùkù lórúkọ Jésù. Ó la mo gbàdúrà ọfà ọ̀tá kò ní dí ọ̀dọ̀ ẹnìkan nínú àwọn ènìyàn rẹ. Gba gbogbo wọn kúrò lọ́wọ́ ibi. Já gbogbo àjàgánú ayé gbogbo ènìyàn. Pa gbogbo iṣẹ́ ìṣúná ayé gbogbo ènìyàn. Gbogbo ọfà àti agbára sàtánì tó ń wá látinú ayé yóò dúró kó tó dé ọ̀dọ̀ wọn lórúkọ Jésù. Àti àwọn ènìyàn tó ń gbé láti ọwọ́ dé ẹnu àwọn kò ságbé kò là. Olúwa mú ọ̀pọ̀lọpọ̀ wá sínú ayé wọn. Ẹ pèsè gbogbo ènìyàn. A mọ̀ pé àdúrà yìí kò ní kùnà. A mọ̀ pé ìgbàgbọ́ àwọn ènìyàn rẹ kò ní já sí asán. Jẹ́ kí ìpèsè kó wá sínú ayé gbogbo ènìyàn. Ayọ̀ sínú gbogbo ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ sínú ayé gbogbo ènìyàn. Ìṣẹ́gun sínú ayé gbogbo ènìyàn lórúkọ Jésù. Olúwa àwọn ènìyàn yóò kọrin ayọ̀. Bọ́ ti ń padà lọlé tó ń yọ̀ jẹ́ kí àwọn ìlérí yẹn kán lọ pẹ̀lú kó wá sì múṣẹ́ inú ayé gbogbo wọn. Bí a ti ń padà wá nígbà mìíràn a ń padà wá pẹ̀lú àwọn ẹ̀rí nẹ́nu wa. Ẹ fìdí rẹ̀ múlẹ̀ olúwa inú ayé olúkúlùkù wà. A dúpẹ́ torí pé a mọ̀ pé ìgbàgbọ́ wa ń bẹ láàyè. Iṣẹ́ agbára pé à ń gbé ìgbé ayé ìgbàgbọ́ yóò wà inú ayé gbogbo wa. A dúpẹ́ olúwa fún ìdáhùn ní orúkọ Jésù ní agbára.

àwọn ará Kọ́rìntì, orí ìkẹwàá. Ṣùgbọ́n èmi Pọ́ọ̀lù ti kára mi fi inú tútù àti ìwà pẹ̀lẹ́ Kristi bẹ̀yìn. Èmi ẹni ìrẹ̀lẹ̀ lójú yín nígbà tí mo wà láàrin yín. Ṣùgbọ́n nígbà tí èmi kò sí, mo di ẹni ìgboyà sí yín. Ṣùgbọ́n èmi ń bẹ̀yìn pé kí ó má ṣe nígbà tí mo wà láàrin yín ni mo fi ìgboyà hàn pẹ̀lú ìgbẹ́kẹ̀lé tí mo rò pé mo ní ìgboyà sí àwọn kan tí ń rò wá síbi ẹni tí ń rìn nípa ti ara. Nítorí pé bí àwa tilẹ̀ ń rìn ní ti ara, ṣùgbọ́n àwa kò jagun nípa ti ara. Nítorí ohun ìjà wa kìí ṣe ti ara, ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wo ibi gíga palẹ̀. Àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún Kristi. Àwa sì ti múra tán láti gbẹ̀san gbogbo àìgbọràn nígbà tí ìgbọràn yín bá pé. Ẹ̀yin sì ń wo nǹkan gẹ́gẹ́ bí wọ́n ti fi ara hàn lóde. Bí ẹnikẹ́ni bá gbẹ́kẹ̀lé ara rẹ̀ pé ti Kristi ni òun ṣe, ẹ jẹ́ kí òun kí ó sì tún ro èyí nínú ara rẹ̀ pé bí òun ti jẹ́ ti Kristi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwa pẹ̀lú sì jẹ́ ti Kristi. Nítorí bí mo tilẹ̀ ń ṣògo àṣírí kọjá nítorí àṣẹ wa tí Olúwa ti fi fún wa fún ìdàgbàsókè yín, kìí ṣe fún ìbìṣubú yín. Ojú kì yóò tì mí kí ó má ṣe dàbí ẹni pé èmi ó fi ìwé kíkọ dẹ́rù bà yín, nítorí wọ́n wí pé ìwé rẹ̀ wúwo, wọ́n sì lágbára, ṣùgbọ́n ìrísí rẹ̀ jẹ́ aláìlera, ọ̀rọ̀ rẹ̀ kò ní lárí. Kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó rò báyìí pé irú ẹni tí àwa ṣe ní ọ̀rọ̀ nípa ìwé kíkọ nígbà tí àwa kò sí, irú bẹ́ẹ̀ ni àwa ó sì jẹ́ ní ìṣe pẹ̀lú nígbà tí àwa bá wà. Nítorí pé àwa kò dáṣà àti ka ara wa mọ́ tàbí àti fi ara wa wé àwọn mìíràn nínú wọn tí ń yin ara wọn, ṣùgbọ́n àwọn tìka ara wọn jẹ́ aláìlóye nígbà tí wọ́n ń fi ara wọn díwọ̀n ara wọn, tí wọ́n sì ń fi ara wọn wé ara wọn. Ṣùgbọ́n àwa kò ṣògore kọjá ààlà wa, ṣùgbọ́n nípa ààlà tí Ọlọ́run ti pín fún wa, àní ààlà kan láti dé ọ̀dọ̀ yín. Nítorí àwa kò náwó wa rí kọjá rárá, bí ẹni pé àwa kò dé ọ̀dọ̀ yín. Nítorí àwa tilẹ̀ dé ọ̀dọ̀ yín pẹ̀lú nínú ìrere Kristi, àwa kò ṣògore kọjá ààlà wa. Èyí ni lórí iṣẹ́ ẹlòmíràn, ṣùgbọ́n àwa ní ìrètí pé bí ìgbàgbọ́ yín ti ń dàgbà sí, gẹ́gẹ́ bí ààlà wa, àwa ó di gbígbéga lọ́dọ̀ yín sí i lọ́pọ̀lọpọ̀, kí a bá lè wàásù ìrere àní ní ẹkùn tí ń bẹ níwájú yín, kí a má sì ṣògo nínú ààlà ẹlòmíràn nípa ohun tí ó wà ní àrọ́wọ́tó. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣògo kí ó máa ṣògo nínú Olúwa, nítorí pé kìí ṣe ẹni tí ń yin ara rẹ̀ ni ó yanjú bí kò ṣe ẹni tí Olúwa yìn. Epistele kejì ti Paul apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkọkànlá. Ẹ̀yin ìbá gbà mí díẹ̀ nínú wèrè mi àti ní tòótọ́, ẹ gbà mí nítorí pé èmi ń jowú lórí yín ní ti owó ẹni ìwà bí Ọlọ́run. Nítorí tí mo ti fi yín fún ọkọ kan kí èmi kí ó lè mú yín wá bí òwúndíá tí ó mọ́ sọ́dọ̀ Kristi. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí pé ní ohunkóhun gẹ́gẹ́ bí ejò ti tan éfà jẹ nípasẹ̀ àríkèrékè rẹ̀, kí a má ṣe mú èrò ọkàn yín bàjẹ́ kúrò nínú inú kan àti ìwà mímọ́ yín sí Kristi. Nítorí bí ẹni tí ń bọ̀ wá bá ń wàásù Jésù mìíràn tí àwa kò ti wàásù rí, tàbí bí ẹ̀yin bá gba ẹ̀mí mìíràn tí ẹ̀yin kò ti gbà rí, tàbí ìrere mìíràn tí ẹ̀yin kò ti tẹ́wọ́ gbà, ẹ̀yin ìbá ṣe rere láti fi ara dà á. Nítorí mo ṣírò rẹ̀ pé èmi kò rẹ̀yìn ní ohunkóhun sí àwọn apostele gíga gíga náà. Ṣùgbọ́n bí mo tilẹ̀ jẹ́ òpè ní ọ̀rọ̀, kìí ṣe ní ìmọ̀, ṣùgbọ́n àwa ti fi hàn dájúdájú fún yín láàrin gbogbo ènìyàn. Tàbí ẹ̀ṣẹ̀ ni mo dá tí èmi ń rẹ ara mi sílẹ̀ kí a lè gbé yín ga, nítorí tí mo ti wàásù ìrere Ọlọ́run fún yín lọ́fẹ̀ẹ́. Èmi já ẹjọ́ mìíràn lé olè, mo ń gba owó kí èmi kí ó lè sìn yín. Nígbà tí mo sì wà pẹ̀lú yín, tí mo sì ṣe aláìní, èmi kò jẹ́ ẹrù fún ẹnikẹ́ni, nítorí tí ohun tí mo ṣe aláìní àwọn ará tí ó ti Makedonia wá fi kún un, àti nínú ohun gbogbo mo ti pa ara mi mọ́ kí èmi má ṣe jẹ́ ẹrù fún yín, bẹ́ẹ̀ ni èmi ó sì máa pa ara mi mọ́. Bí òtítọ́ Kristi ti ń bẹ nínú mi, kò sí ẹni tí ó lè dá mi lẹ́kùn ìṣògo yìí ní gbogbo ẹkùn Àkáyà. Nítorí ìkíni, nítorí èmi kò fẹ́ràn yín níbí, Ọlọ́run mọ̀, ṣùgbọ́n ohun tí mo ń ṣe ni èmi ó sì máa ṣe, kí èmi kí ó lè mú ìgbéraga kúrò lọ́wọ́ àwọn tí ń gbéraga pé nínú ohun tí wọ́n ń ṣògo kí a lè rí wọn gẹ́gẹ́ bí àwa. Nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni àwọn èké apostele, àwọn ẹni tí ń ṣiṣẹ́ ìtàn tí ń pa ara wọn dàdí apostele Kristi. Kì í sì ṣe ohun ìyanu, nítorí Sátani ti kara rẹ̀ ń pa ara rẹ̀ dàdí áńgẹ́lì ìmọ́lẹ̀. Nítorí náà kì í ṣe ohun ńlá bí àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bá pa ara wọn dà bí àwọn ìránṣẹ́ òdodo. Ìgbẹ̀yìn àwọn ẹni tí yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Mo sì tún wí pé kí ẹnikẹ́ni kí ó má ṣe rò pé aṣiwèrè ni mí. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ bá ni, ẹ gbà mí bí aṣiwèrè kí èmi kí ó lè gbé ara mi ga díẹ̀. Ohun tí èmi ń sọ, èmi kò sọ nípa ti Olúwa, ṣùgbọ́n bí aṣiwèrè nínú ìgbẹ́kẹ̀lé ìṣògo yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni ó sà ń ṣògo nípa ti ara, èmi ó ṣògo pẹ̀lú. Nítorí ẹ̀yin fi inú dídùn gba àwọn aṣiwèrè nígbà tí ẹ̀yin ti kara yín jẹ ọlọgbọ́n. Nítorí ẹ̀yin faradà bí ẹnìkan bá sọ yín di òǹdè, bí ẹnìkan bá jẹ yín run, bí ẹnìkan bá gbà lọ́wọ́ yín, bí ẹnìkan bá gbé ara rẹ̀ ga, bí ẹnìkan bá gbá yín lójú. Èmi ń wí lọ́nà ẹ̀gàn bí ẹni pé àwa jẹ́ aláìlera, ṣùgbọ́n nínú ohunkóhun tí ẹnìkan ní ìgboyà, èmi ń sọ̀rọ̀ wèrè. Èmi ní ìgboyà pẹ̀lú, Ébèrò ni wọ́n bí, bẹ́ẹ̀ ni èmi, Ísírẹ́lì ni wọ́n bí, bẹ́ẹ̀ ni èmi, irú ọmọ Ábráhámù ni wọ́n bí,
bẹ́ẹ̀ ni èmi. Ìránṣẹ́ Kristi ni wọ́n bí, èmi ń sọ bí a ṣe wèrè. Mo ta wọ́n yọ ní ti làálàá lọ́pọ̀lọpọ̀, ní ti pàṣán mo ré kọjá, ní ti túbú nígbàkúgbà, ní ti ikú nígbà púpọ̀. Nígbà márùn-ún ni mo gba pàṣán 40 díkan lọ́wọ́ àwọn Júù. Nígbà mẹ́ta ni a fi ọ̀gọ́ lù mí, ẹ̀ẹ̀kan ṣoṣo ni a sọ mí ní òkúta, ẹ̀ẹ̀mẹ́ta ni ọkọ̀ rì mí, ọ̀sán kan àti oru kan ni mo wà nínú ibú. Ní ìrìn àjò nígbàkúgbà, nínú ewu omi, nínú ewu àwọn ọlọ́ṣà, nínú ewu àwọn ará ìlú mi, nínú ewu àwọn kẹfìrí, nínú ewu ní ìlú, nínú ewu ní aginjù, nínú ewu lójú òkun, nínú ewu láàrin àwọn èké arákùnrin, nínú làálàá àti ìrora, nínú ìṣọra nígbàkúgbà, nínú ebi àti òrùngbẹ, nínú àwẹ̀ nígbàkúgbà, nínú òtútù àti ìhòhò, pẹ̀lú nǹkan wọn ni tí ó wà lóde, èyí tí ń wọ́jọ tìmí ní ojoojúmọ́, èmi kò yéé ṣe àníyàn gbogbo ìjọ. Ta ní ṣe aláìlera tí èmi kò ṣe aláìlera, tàbí ta ní amúkọsẹ̀ tí ara mi kò gbiná? Bí èmi kò lè ṣàìmá ṣògo, èmi ó kúkú máa ṣògo nípa àwọn nǹkan tí í ṣe ti àìlera mi. Ọlọ́run àti Bàbá Olúwa wa Jésù Kristì, ẹni tí ṣe olùbùkún jùlọ láéláé mọ̀ pé èmi kò ṣèké. Ní Damascus, baálẹ̀ tí ó wà lábẹ́ ọba Aréta fi ẹgbẹ́ ogun ká ìlú àwọn ará Damascus mọ́, ó ń fẹ́ mi láti mú. Àti lójú fèrèsé nínú agbọ̀n ni a sì ti sọ̀mí kalẹ̀ lẹ́yìn odi tí mo sì bọ́ lọ́wọ́ rẹ̀.

0: Epistele ti Paul Apostle si àwọn ará Galatia, orí ìkíní. Paul Apostle kì í ṣe láti ọ̀dọ̀ ènìyàn wá tàbí nípa ènìyàn, ṣùgbọ́n nípa Jésù Kristi àti Ọlọ́run Bàbá, ẹni tí ó jí dìde kúrò nínú òkú, àti gbogbo àwọn arákùnrin tí ó wà pẹ̀lú mi sí àwọn ìjọ Galatia. Orí ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wá àti Jésù Kristi Olúwa wa, ẹni tí ó fi ohun tìkalá rẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti Bàbá wa, ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmì. Ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú orí ọ̀fẹ́ Kristi sí ìrere mìíràn, èyí tí kì í ṣe òmíràn, bí ó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu tí wọ́n sì ń fẹ́ yí ìrere Kristi padà. Ṣùgbọ́n bí ó ṣe àwani tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá ni ó bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Bí àwa ti wí ṣáájú, bẹ́ẹ̀ ni mo sì tún wí ní ìsinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tí ẹ̀yin ti gbà lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ǹjẹ́ ní ìsinsìnyí ènìyàn ni èmi ń yí lọ́kàn padà tàbí Ọlọ́run, tàbí ènìyàn ni èmi ń fẹ́ láti wù, nítorí pé bí èmi bá sì ń wu ènìyàn, èmi kì yóò lè ṣe ìránṣẹ́ Kristi. Ṣùgbọ́n ará, mo fẹ́ kí ẹ mọ̀ pé ìrere tí mo ti wàásù kì í ṣe nípa ti ènìyàn, nítorí kì í ṣe lọ́wọ́ ènìyàn ni mo ti gbà á, bẹ́ẹ̀ ni a kò fi kọ́ mi, ṣùgbọ́n nípa ìfihàn Jésù Kristi. Nítorí ẹ̀yin ti gbúrò ìwà ayé mi nígbà àtijọ́ nínú ìsìn àwọn Júù, bí mo ti ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run ré kọjá àlà tí mo sì bà á jẹ́. Mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi, mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run, ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa orí ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi, kí èmi lè máa wàásù rẹ̀ láàrin àwọn kẹfẹ̀rí, lójú kan náà èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni èmi kò gòkè lọ sí Jerusalemu tó àwọn tí í ṣe apostle ṣáájú mi, ṣùgbọ́n mo lọ sí Arabia, mo sì tún padà wá sí Damascus lẹ́yìn ọdún mẹ́ta. Nígbà náà ni mo gòkè lọ sí Jerusalemu láti lọ kí Pétérù, mo sì gbé ọ̀dọ̀ rẹ̀ ní ìjọ mẹ́ẹ̀ẹ́dógún. Ṣùgbọ́n èmi kò rí ẹlòmíràn nínú àwọn apostle mìíràn bí kò ṣe Jacobu arákùnrin Olúwa. Nǹkan tí èmi ń kọ̀wé sí yín yìí, kíyèsí níwájú Ọlọ́run, èmi kò ṣèké. Lẹ́yìn náà mo sì wá sí ẹkùn Syria àti Tikilikia. Mo sì jẹ́ ẹni tí a kò mọ̀ ní ojú fún àwọn ìjọ tí ó wà nínú Kristi ní Judea. Ṣùgbọ́n kìkì wọ́n ti gbọ́ pé ẹni tí ó ti ń ṣe inúnibíni sí wa rí sì ń wàásù ìgbàgbọ́ náà ní ìsinsìnyí, tí ó ti ń bàjẹ́ nígbà kan rí, wọ́n sì ń yin Ọlọ́run lógo nítorí mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epistle ti Paul Apostle si àwọn ará Galatia, orí ìkejì. Lẹ́yìn ọdún mẹ́rìnlá, nígbà náà ni mo tún gòkè lọ sí Jerusalemu pẹ̀lú Barnaba, mo sì mú Titu lọ pẹ̀lú mi, mo sì gòkè lọ nípa ìfihàn, mo sì gbé ìyìn rere náà kalẹ̀ níwájú wọn tí mò ń wàásù láàrin àwọn kẹfẹ̀rí, ṣùgbọ́n níkọ̀kọ̀ fún àwọn tí ó jẹ́ ẹni ńlá, kí èmi kí ó má bàa sáré tàbí kí ó má bàa jẹ́ pé mo ti sáré lásán. Ṣùgbọ́n a kò fi agbára mú Titu tí ó wà pẹ̀lú mi, ẹni tí í ṣe Heleni láti Kọ̀là, àti nítorí àwọn ìkẹ́ arákùnrin tí a yọ mú wọ inú wa wá, àwọn ẹni tí ó yọ wá ṣe amí láti rí òmìnira wa tí a wà ní nínú Kristi Jésù, kí wọn kí ó lè mú wa wá sínú ìdè, àwọn ẹni tí àwa kò sì fi àyè fún láti darí wa fún wákàtí kan, kí òtítọ́ ìrere kí ó lè máa wà títí pẹ̀lú yín. Ṣùgbọ́n ní ti àwọn tí ó dàbí ẹni ńlá, ohunkóhun tí ó wù kí wọ́n já sí kò jẹ́ nǹkan kan fún mi. Ọlọ́run kò ṣe ojúṣàájú ẹnikẹ́ni, àní àwọn tí ó dàbí ẹni ńlá kò kọ́ mi ní nǹkan kan. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀, nígbà tí wọ́n rí pé a ti fi ìrere ti àwọn aláìkọlà lé mi lọ́wọ́, bí a ti fi ìrere ti àwọn onílà lé Pétérù lọ́wọ́, nítorí ẹni tí ó ṣiṣẹ́ nínú Pétérù sí iṣẹ́ apostle ti ìkọlà, òun kan náà ni ó ṣiṣẹ́ nínú mi fún àwọn kẹfẹ̀rí pẹ̀lú. Àti nígbà tí Jákọ́bù àti Kéfà àti Jòhánù, àwọn ẹni tí ó dàbí ọwọ́n wò yí orí ọ̀fẹ́ tí a fi fún mi, wọ́n sì fi ọwọ́ ọ̀tún ìdàpọ̀ fún èmi àti Barnaba pé kí àwa kí ó máa lọ sọ́dọ̀ àwọn kẹfẹ̀rí àti àwọn sọ́dọ̀ àwọn onílà. Kìkì wọ́n fẹ́ kí a máa rántí àwọn tálákà, ohun kan náà gan tí mò ń fi tìtara ṣe pẹ̀lú. Ṣùgbọ́n nígbà tí Pétérù wá sí Antioku, mo takò ó ní ojú ara rẹ̀, nítorí tí ó jẹ́ ẹni tí àbá bá wí, nítorí pé kí àwọn kan tí ó ti ọ̀dọ̀ Jákọ́bù wá tó dé, ó ti ń bá àwọn kẹfẹ̀rí jẹun. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé, ó fà sẹ́yìn, ó sì yí ara rẹ̀ sí apá kan, ó ń bẹ̀rù àwọn tí í ṣe onílà. Àwọn Júù tí ó kù sí jùmọ̀ ṣe àgàbàgebè bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú rẹ̀, tó bẹ́ẹ̀ tí wọ́n sì fi àgàbàgebè wọn fa Barnaba tìkara rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí mo rí pé wọn kò rìn déédé gẹ́gẹ́ bí òtítọ́ ìrere, mo wí fún Pétérù níwájú gbogbo wọn pé bí ìwọ tí ṣe Júù bá rìn gẹ́gẹ́ bí ìwà àwọn kẹfẹ̀rí láì ṣe bí àwọn Júù, èyí ṣe tí ìwọ fi ń fi agbára mú àwọn kẹfẹ̀rí láti máa rìn bí àwọn Júù. awa ti se ju nipa eda ti ki si se elese ti awon keferi ki a mo pe a ko de enikeni lare nipa ise ofin ni ko se nipa igbagbo ninu Jesu Christi ani awa na gba Jesu Christi gbo ki a ba le da wa lare nipa igbagbo ti Christi ki si se nipa ise ofin nitori pe nipa ise ofin ko si eniyan kan ti a o da lare sugbon nigba ti awa ba n wo ona lati ri idalare nipa Christi ki a ba si ri awa ti kara wa di elese nje Christi a n se iranse ise bi ki a ma ri nitori pe bi mo ba si tun gbe ohun won ni ti mo ti wo pale ro mo fi ara mi han bi arufin nitori pe nipa ofin mo ti di oku si ofin ki emi ki o le wa laaye si olorun ati kan mi mo agbelebu pelu Christi sugbon mo wa laaye sibe ki se emi mo sugbon Christi wa laaye ninu mi wiwa ti mo si wa laaye ninu ara mo wa laaye ninu igbagbo omo olorun eni ti o fe mi ti o si fi ohun ti kara re fun mi emi ko so ore ofe olorun di asan nitori pe bi ododo ba ti ipo ofin wa nje Christi ku lasan Epistle ti Paul Apostle si awon ara Galatia ori iketa eyin alaini ronu ara Galatia tani atan yin je ki eyin ki o ma se gba otito gbo le oju eni ti a fi Jesu Christi han gbangba laarin yin le eni ti a kan ma agbelebu kiki eyi ni mo fe mo lowo yin pe nipa ise ofin ni eyin gba emi bi tabi nipa igboran igbagbo bayi ni eyin se alaini ronu to eyin ti o ti bere nipa ti emi a se yin pe nisisiyi nipa ti ara eyin ati jiya opolopo nkan won ni lasan bi o tile se pe lasan ni nitori na eni ti o fun yin ni emi na ki o si se ise agbara laarin yin nipa ise ofin ni o fi se bi tabi nipa igboran igbagbo gege bi Abraham ti gba Olorun gbo asika si fun ni ododo nitori na ki eyin ki o mo pe awon ti se ti igbagbo awon na ni se omo Abraham bi iwe mimo si ti ri tele pe Olorun yo da awon keferi laarin nipa igbagbo o ti waasu irere saaju fun Abraham ohun wi pe ninu re ni abukun fun gbogbo orilede gege be ni awon ti se ti igbagbo je ni alabukun fun pelu Abraham olododo nitori pe iye awon ti nbe ni ipa ise ofin nbe labe egun nitori ti a ti ko pe ifibu ni olukuluku eni ti ko duro ninu ohun gbogbo ti a ti ko sinu iwe ofin lati ma se won nitori o dani loju pe a ko de enikeni lare niwaju Olorun nipa ise ofin nitori pe olododo yo ye nipa igbagbo ofin ki si se ti igbagbo ṣùgbọ́n ẹni tí ń ṣe wọ́n yóò yè nípasẹ̀ wọn Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin ẹni tí a fi ṣe ègún fún wa nítorí tí a ti kọ́ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kẹfìrí nípa Kristi Jésù kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́ ara èmi ń sọ̀rọ̀ bí ènìyàn bí ó tilẹ̀ jẹ́ pé májẹ̀mú ènìyàn ni ṣùgbọ́n bí a bá ti fi ìdí rẹ̀ múlẹ̀ kò sí ẹni tí ó lè sọ ọ́ di asán tàbí tí ó lè fi kún un mọ́ ǹjẹ́ fún Abrahamu àti fún irú ọmọ rẹ̀ ni a ti ṣe àwọn ìlérí náà òun kò wí pé fún àwọn irú ọmọ bí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n bí ẹni pé ọ̀kan àti fún irú ọmọ rẹ̀ èyí ti ṣe Kristi èyí ni mo ń wí pé májẹ̀mú tí Ọlọ́run ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní ṣáájú òfin tí ó dé lẹ́yìn 430 ọdún kò lè sọ ọ́ di asán tí a bá fi mú ìlérí náà di aláìlágbára nítorí bí ìjogún náà bá ṣe ti òfin kì í ṣe ti ìlérí mọ́ ṣùgbọ́n Ọlọ́run ti fi fún Abrahamu nípa ìlérí ǹjẹ́ kí a ní òfin a fi kún un nítorí ìrékọjá títí irú ọmọ tí a ti ṣe ìlérí fún yóò fi dé a sì ti pàṣẹ àwọn áńgẹ́lì ṣe ìlànà rẹ̀ láti ọwọ́ alárinà kan wá ǹjẹ́ alárinà kì í ṣe alárinà ti ẹnìkan ṣùgbọ́n ọ̀kan ni Ọlọ́run nítorí náà òfin a lòdì sí àwọn ìlérí Ọlọ́run bí kí a má rí nítorí ìbáṣe pé a ti fi òfin kan fún ni tí ó lágbára láti sọni di ààyè nítòótọ́ òdodo ìbá títí pàṣẹ òfin wá ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀ kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi fún àwọn tí ó gbàgbọ́ ṣùgbọ́n kí ìgbàgbọ́ tó dé àti pa wá mọ́ lábẹ́ òfin a sì ṣe wá mọ́ de ìgbàgbọ́ tí à ń bọ̀ wá fi hàn nítorí náà òfin ti dé olùkọ́ni láti múni wá sọ́dọ̀ Kristi kí a lè dá wa láre nípa ìgbàgbọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìgbàgbọ́ ti dé àwa kò sí lábẹ́ olùkọ́ni mọ́ nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù nítorí pé iye ẹ̀yin tí a ti baptisí sínú Kristi ti gbé Kristi wọ̀ kò lè sí Júù tàbí Eléni ẹrú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù bí ẹ̀yin bá sì jẹ́ ti Kristi ǹjẹ́ ẹ̀yin ni irú ọmọ Abrahamu àti àròlé gẹ́gẹ́ bí ìlérí

0: àwọn tí ń bẹ lábẹ́ òfin padà kí àwa kí ó lè gba ìsọdọmọ, àti nítorí tí ẹ̀yin ń ṣe ọmọ, Ọlọ́run sì ti rán ẹ̀mí ọmọ rẹ̀ wá sínú ọkàn yín tí ń ké pé Ábà Bàbá. Nítorí náà, ìwọ kì í ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ, àti bí ìwọ bá ṣe ọmọ, ǹjẹ́ ìwọ di àrólé Ọlọ́run nípasẹ̀ Kristi? Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin kò ti mọ Ọlọ́run rí, ẹ̀yin ti ń sìn rú fún àwọn tí kì í ṣe Ọlọ́run nípa ẹ̀dá. Ṣùgbọ́n ní ìsinsìnyí, nígbà tí ẹ̀yin ti mọ Ọlọ́run tán, tàbí kí a ṣàkókò wípé ẹ di mímọ̀ fún Ọlọ́run, èèha ti rí tí ẹ fi tún yí padà sí aláìlera àti alágbe ìpilẹ̀sẹ̀ ẹ̀dá lábẹ́ èyí tí ẹ̀yin tún fẹ́ padà wá sìn rú? Ẹ̀yin kíyèsí ọjọ́ àti oṣù àti àkókò àti ọdún. Ẹ̀rù yín bà mí kí ó má bàa ṣe pé lásán ni mo ti ṣe làálàá lórí yín. Ará, mo bẹ̀ yín, ẹ dàbí èmi, nítorí èmi dàbí ẹ̀yin, ẹ̀yin kò ṣe mí ní ibì kan. Ṣùgbọ́n ẹ̀yin mọ̀ pé àìlera ara ni ó jẹ́ kí n wàásù ìrere fún yín ilé àkọ́ṣe, èyí tí ó sì jẹ́ ìdánwò fún yín ilé ara mi ni ẹ kò kẹ́gàn, bẹ́ẹ̀ ni ẹ kò sì kọ̀. Ṣùgbọ́n ẹ̀yin gbà mí bí áńgẹ́lì Ọlọ́run àní bí Kristi Jésù. Ǹjẹ́ ayọ̀ yín ìgbà náà hàdà? Nítorí mo gba ẹ̀rí yín jẹ́ pé ìbá ṣeéṣe, ẹ̀bá yọ ojú yín jáde, ẹ̀bá sì fi wọ́n fún mi. Ǹjẹ́ mo adi ọ̀tá yín nítorí mo sọ òtítọ́ fún yín bí wọ́n fi ìtara wá yín, ṣùgbọ́n kì í ṣe fún rere. Wọ́n ń fẹ́ já yín kúrò kí ẹ̀yin kí ó lè máa wá wọn. Ṣùgbọ́n ó dára láti máa fi ìtara wá ni fún rere nígbà gbogbo, kì í sì ṣe nígbà tí mo wà pẹ̀lú yín nìkan. Ẹ̀yin ọmọ mi kéékèèké, ẹ̀yin tí mo tún rọbí títí a fi ṣe ẹ̀dá Kristi nínú yín, ìbá wù mí láti wà lọ́dọ̀ yín nísinsìnyí kí èmi kí ó sì yí ohùn mi padà nítorí pé mo dààmú nítorí yín. Ẹ wí fún mi, ẹ̀yin tí ń fẹ́ wà lábẹ́ òfin, ẹ kò há gbọ́ òfin, nítorí a ti kọ́ pé Ábráhámù ní ọmọ ọkùnrin méjì, ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin. Ṣùgbọ́n a bí èyí tí ṣe ti ẹrúbìnrin nípa ti ara, ṣùgbọ́n èyí ti òmìnira obìnrin ni a bí nípa ìlérí. Nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ, nítorí pé àwọn obìnrin wọ̀nyí ni májẹ̀mú méjèèjì, ọ̀kan láti orí òkè Sinai wá tí a bí ní oko ẹrú tí ṣe Hágárì, nítorí Hágárì yìí ni òkè Sinai Arábíà tí ó sì dúró fún Jerúsálẹ́mù tí ó wà ní ìsinsìnyí, tí ó sì wà ní oko ẹrú pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n Jerúsálẹ́mù ti òkè jẹ́ òmìnira, èyí tí ṣe ìyá wa, nítorí a ti kọ́ pé máa yọ̀ ìwo àgàn tí kò bímọ, bú sí ayọ̀ kí o sì kígbe sókè ìwọ tí kò rọbí rí, nítorí àwọn ọmọ ẹni aláhoro pọ̀ ju ti abilékọ lọ. Ǹjẹ́ ará, ọmọ ìlérí ilé àwa gẹ́gẹ́ bí Ísákì, ṣùgbọ́n bí èyí tí a bí nípa ti ara ti ṣe núnibíni nígbà náà sí èyí tí a bí nípa ti ẹ̀mí, bẹ́ẹ̀ sì ní ìsinsìnyí. Ṣùgbọ́n ìwé mímọ́ àti wí lé ẹrúbìnrin náà jáde àti ọmọ rẹ̀, nítorí ọmọ ẹrúbìnrin kì yóò bá ọmọ òmìnira obìnrin jogún pọ̀. Nítorí náà ará, àwa kì í ṣe ọmọ ẹrúbìnrin bí kò ṣe ti òmìnira obìnrin.
1: Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. A ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbàdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó dá wọn ní ìdè. Àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ ẹ̀mí èṣù, bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá, ìdásí ẹ̀ láti ọwọ́ yín wá, ẹ ó fún wọn ní orúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Nínú Pétérù kìíní, orí kìíní, ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún, lè a ti mú àkòrí ọ̀rọ̀ wa ní àṣálẹ̀ yìí. Pétérù kìíní, orí kìíní, láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ ra yín padà, bí fàdákà tàbí wúrà, kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, tí bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristi. Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Jésù Kristi jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa.

fun imularada wa fun idande wa ati fun bi a se le sumo olorun ju be lo ki jesu ki o to wa se aye yi eje agotan ni afun awon omo israeli lati pi ma se etutu fun okan elese ni lepitiko ori ketadilogun ni ati nka ese ikokanla lepitiko ori kokan ori ketadilogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan gege bi ati ma ngbo ni igba gbogbo ninu oro olorun wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo olorun lati igba ti adamu ti sobo kuro ninu ipo ti ada ipo ti a fi si lati owo olorun lati igba na ni ese ti njoba lori gbogbo awon eniyan ti won wa si aye yi lati igba na ni a si ti fi eje ewure tabi eje agotan tabi eje ako malu tabi eje eranko fun won lati le se etutu fun ese won titi o fi di igba ti jesu wa si aye ti olorun pinrun lati se asepe igbala ati irapada wa eje eranko wonyi ni a ma n fi se etutu fun okan won eyi ni a ka ninu lepitiko ti a ti ka si wa nisinsin we pe eje wonyi ni o n se etutu fun awon okan ti won ti sakulo awon okan ti won ti dese awon okan ti won ti fi ibi ti olorun fi won si tele ti won ti fi iru ipo be sile sugbon nigba ti o di akoko ti olorun fe se asepe igbala awon eda to si fe fi irapada nla fun wa o ran jesu kristi omo re lati ko fun wa lati igba naa ni o fi je wipe eje eranko ko niye lori mo ko si je itewogba lowo olorun mo bi a ba ri enikeni loni ti o si n ta eje eranko sile tabi eni ti n se etutu tabi eni ti n rubo o ye ki o ye iru eni be wipe lati igba ti jesu kristi ti ku lori igi agbelebo ni eje eranko ko ti niye lori fun igbala tabi fun idande tabi fun etutu tabi fun irapada wa ninu heberu ori kewa lati ese ikarun heberu ori kewa lati ese karun nitori na nigba ti o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbe ko nipa ti emi mo de lati se ife re olorun ni ati odun de odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa siwaju olowa sugbon nigba ti akoko to ti jesu yo wa si aye aso fun a wi pe olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti jesu ti de ni o ti je wi pe ni waju olowa awon ebo sisun tabi eran pipa tabi an se tutu tabi an se ohunkohun ti o jo wipe an ta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wipe awon nkan wonyi ko je itewogba niwaju olowa mo eyi ni o fi so ni ese kefa ti a ti ka nisinsin wipe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori naa bi enikeni ba wa nihin ni asale yi ti o je wipe o n kaakiri o n robo o n peran ni ireti wipe eran ti a pa yi tabi eje ti a ta sile yi yio mu ese.
àti orí búburú tàbí àìsàn tàbí àìníkúrò. A ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n wípé nígbà náà ni mo wípé kíyèsí nínú ìwé kíkàlẹ̀ àti pé kọ́ nípa ti èmi. Èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristì wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébò, ó kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi. Tí o bá rántí ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristì ni ó tọ́ka sí wípé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nínú Yohánù orí kìíní ẹsẹ̀ 21 ní ijọ́ kejì Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé ni a ti fi òpin sí ẹran pípa, ni a ti fi òpin sí ìrúbọ, ni a ti fi òpin sí ẹbọ sísun tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísíráẹlì máa ń rú. Nítorí pé Jésù Kristì ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Èyí ni Aísáyà wòlíì ti rí láti ọjọ́ pípẹ́, tí ó sì sọ fún àwọn ọmọ Ísíráẹlì wípé ìgbà kan wà tí Jésù Kristì yóò dé, èyí ti ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli, tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa, wípé nígbà tí ó bá dé yóò jẹ ẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa, àti nígbà tí ó bá ti jẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ. Bí o bá wo Aísáyà orí 47 láti ẹsẹ̀ 3, Aísáyà orí 47 láti ẹsẹ̀ 3, akẹ́gàn rẹ̀, a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́, ó sì dàbí ẹni pé ó mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀, akẹ́gàn rẹ̀ àwa kò sì kà á sí. Èyí ń sọ nípa Jésù Kristì tí ó wá sí ayé láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé, kìí ṣe fún àwọn Júù nìkan ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú. Ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀, bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu, ó rí wípé akẹ́gàn Jésù lọ́pọ̀ lọ́pọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí, nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀, nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó fi lọ sí orí igi àgbélébò láti kó fún wa, ni a ti ń kẹ́gàn rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin lóòótọ́ ó ti rò ìbìnújẹ́ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́. Nítorí ìrékọjá wa a páálé ara, nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa iná rẹ̀ lè a fi mú wa lára dá. Bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́, ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀ bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́. Nígbà tí a ṣá Jésù lọ́gbẹ́, nígbà tí a kàn mọ́ orí igi àgbélébò, nígbà tí a fi adé ẹ̀gún dé Jésù lé orí, nígbà tí a fi ọkọ̀ kàn lé ẹ̀gbẹ́, ẹ̀jẹ̀ Jésù tí ó jáde, èyí wà fún ìràpadà wa, èyí wà fún ìdáǹde wa, ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú. Nítorí tìrẹ, nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́. Nítorí ìrékọjá rẹ, nítorí ìrékọjá mi, èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá, ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀, ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí Ọlọ́run. Nítorí èyí ni a fi ṣá lé ọgbẹ́, apá lára nítorí àìṣedédé wa. Bí a bá sọ nípa àìṣedédé, nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé, èyí ni Bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé. Nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára, tí a sì ṣá lé ọgbẹ́, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀.
àti nípa iná rẹ̀ lè fi mú wa láradá. Mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ṣe fún ọ, tí ó ṣe fún mi. Ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù, ó rà wá padà lọ́wọ́ agbára èṣù, ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kíní orí kíní láti ẹsẹ̀ ìkejìdínlógún. Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísíráẹlì fi ń róbọ bí a bá wò ní fínífíní gbogbo ayé ní láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ àti ènìyàn àti ẹranko àti ohun ọ̀gbìn àti ohun tí ó wà ní ìlú àti ohun tí ó wà ní oko ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé, kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá. Ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò, àìlábàwọ́n. Nítorí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó jẹ́ ẹ̀jẹ̀ pípé, ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye. Èyí ni a fi ń rà wá padà. Bí a bá sọ nípa ìràpadà, bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá, ó mọ̀ wípé ní àkókò ẹrú, bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú, a lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú, a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, a ti lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹdè, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira, a kò lè fìyà jẹ wọn tàbí kí a lù wọn tàbí kí a pa wọn gẹ́gẹ́ bí ẹrú mọ́. Èyí ni Jésù Kristo ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àṣeré tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù. Ó sì ti kan àbà mọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wá nígbà kí ìgbà tí ó wò ó, ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára. Nígbà tí ó bá sì wó pẹ̀lú, ó lè sọ wá di aláìní, ó sì lè pa wá. Ohunkóhun èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristi gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Galatia orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin. Ẹni tí a fi ṣe ìgún fún wa nítorí tí a ti kọ ọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristi Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó ra ọ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́ nítorí wípé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, a ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run, a ṣe wà nípò kúrò nínú ìyà tó ń jẹ wá
ti odo Olorun nisisin yi a si se yi nipa idande tabi irapada nipa eje Jesu Christi bi o ba mara re si eleshe ti o si be si ni jewo ese re fun Olorun ti o si so fun wi pe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara isu bi o ba gba Jesu Christi gbo ti o si ran ti wi pe o ti ku fun o o dajo wi pe yo da o need yo gba okan re la yo si dari gbogbo awon ese re jio ikeji eje Jesu yi kan na ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri ni waju Olorun bi o ba si wa ni ru ipo yi gege bi ileri ki o sese fun o lati gbe lodo Olorun titi aye raye bi o ba ku sinu ese o ku gege bi ileri ni waju Olorun bi a ko ba fi eje Jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki o sese fun o lati wa lodo Olorun titi lai titi aye sugbon bi o ba le to Olorun wa ti o si gbagbo ninu iwenu mo ti o wa ninu eje Jesu Christi o daju pe a o we okan ese re mo pelu eje Jesu ninu Eberu ori kesan ese ikeji le logun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji ko si iwenomo ko si imokoro fun ese wa lai si itasile eje Jesu Christi ko le sese fun enikeni lati ri oju Olowa nitori wo pe ileri ni atanu ni waju Olowa lati ma le gbe iwaju tabi ile Olorun titi ninu Matthew ori 24 Matthew ori 24 ese 28 ni Jesu fun ara ti so fun awe pe nitori eyi le eje mi ti ma je mo titun ti atasile fun opo eniyan fun imukuro ese ata eje Jesu Christi sile fun opo okan ti yo gbagbo fun opo okan ti yo gbadura ti o si kepe Olowa wi pe ohun fe imukuro ese iwenumo ese nitori be ranti wi pe ohun kini ti eje Jesu ma nse fun ani wi pe o ma nra wa pada o ma gba kuro lowo isu lowo ese wa o si ma nda wa need ikeji ni wi pe o ma nwo ese wa nu o ma mu ese wa kuro o ma mu wa di alaijebi ni waju Olorun iketa ni wi pe o mu wa somo to si gbogbo elese patapata ni o jina si Olorun bi o ba wa ninu ese re ki o sese fun o lati wa si waju Olowa nitori wi pe ese a ma yani nipa si Olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si Olorun nitori be ni a sa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si Olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wi pe o gbagbo wi pe ati ta eje Jesu sile fun o nipa eje yi ni a fi le mu o sumo iwaju Olorun Efesu ori keji wo ese iketala sugbon nisisiyi ninu Kristi Jesu eyin ti o ti jina rere nigba ti jori le mu sumo to si nipa bawo nipa eje Kristi nipa eje ti Kristi ta sile ni a fi mu eni ti o jina rere eni ti o ti sako lo eni ti ese re ti ya nipa si Olorun le a fi mu iru eni be wa sumo to si lati wa gbe ni ile Olorun lati ni alaafia Olorun lati ni idande Olorun lati di omo Olorun ikerin nipa eje Jesu ni a fi ba wa laja ti a si je ki a ni alaafia atun wo Kolose lekan si Kolose ori kini ese ogun ati nipasẹ re lati ba ohun gbogbo laja lẹhin ti o ti fi eje agbelebo re pari ija mo ni nipasẹ re iwon ibase won ibase won ibase ohun ti nbe le aye
tabi ohun ti nbe le orun nipa eje Jesu Christi ni ati pari ija ti o wa ni laarin elese ati olorun elese je ni ti o nba olorun oja olorun paapa si ko jesus si elese sugbon lati igba ti Jesu Christi ti ku ni ori igi agbelebo ti o ti ta eje re sile be ni eje Jesu Christi ni o je ohun ti a fi nba wa laja laarin awa ati olorun bi o ba wa si odo olorun gege bi ota olorun gege bi eni ti o tin ba olorun ja tele tele ti olorun si ko juja si nitori ese ti o wa ni owo re bi o ba so fun olorun we pe o fe di eni ti ara pada o fe ba olorun laja o si nfe ki olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwa ti olorun ki o si wa ninu okan re si olorun ki olorun ki o si se ase pe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje Jesu Christi aba iwo yo le ba olorun laja gbogbo ti o si wa ni igbesi aye re ti olorun fi n ba oja olorun yo mu gbo awon kan won yi kuro bi o ba le se be ni asale yi o ri oju rere olorun gbogbo ija ti o si wa laarin iwa ati olorun nipa eje Jesu Christi a o mu gbogbo re kuro pata pata ikarun ada wa lari nipa eje Jesu Christi adawalari nipa eje Jesu Christi wo Romu ori karun lati ese ikesan o wi pe melo melo sini ti adawalari nisinsin yi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipa se re o so wi pe adawalari bi a ba wa labe ebi a wa labe idajo Olorun bi a ba wa labe ebi a je eni ti o nreti ibinu gbogbona olorun sugbon bi a ba wa sodo olorun ta si so fun olorun we pe a nfe idalare nipa eje re bi a ba ti nwe okan re nu pelu eje Jesu Christi loju kan na ni idalare yo wa eyi ni bebeli se so fun awe pe nje ebi ko si nisinsiyi fun awon ti o wa ninu Christi Jesu ki se fun awon ti nrobo ebi wa fun awon ti nrobo ebi wa fun awon ti o ro wepe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won ro wepe nipa ise rere ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju olorun sugbon ebi ko si nisinsiyi fun awon ti o wa ninu Christi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi eyi so idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesu Christi wenu mo awon ti a ti fi eje Jesu Christi balaja pelu olorun nipa eje kan na ikefa ni o fun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi a wa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Christi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo o wi pe bi a wa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire Jesu Christi ti o to wa wa ohun ti olorun so fun wi pe olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni we pe nisisin Jesu ti ku fun ni ori igi agbelebo bi a ba to wa bi a ba ke pe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je we pe arin ninu imole bi a ba wo oro olorun ti o n tan imole si ipa ona wa ti a si rin gege bi oro olorun ti a n bere ori ofe lowo olorun we pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀ bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan a sì ń bèrè wípé kí ni ọ̀rọ̀ ọlọ́run ti wí nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀ ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ ọlọ́run ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa yi je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi
bi ki ba se wo pe ani eje Jesu Christi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni o npo ni igboya lati wa si odo Olorun ati lati gbadura ati lati di ileri Olorun mu nitori pe ni igba gbogbo ti a ba wa si waju Olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Christi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipase Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti a so fun ni yi ni pe awon mo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti agba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Kristi ti de ni aso ikele ti o wa ni tempili le ati paaya eyi je wi pe enikeni ti o ba fe to Olorun wa nisisiyi bi o ba wa pelu eje Jesu Kristi igbagbo ninu eje Jesu Kristi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wi pe ara awon ti a pe ni ara ni awon ti a ti fe eje Jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Oluwa awon ti won gbe igbese aye otun o wa nso fun awe pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o nso fun awe pe nipase eje Jesu Kristi nikan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi owe pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun ni ori igi agbelebo nigba na ni yo le sese fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti a ti we wa nu ni eje Jesu Kristi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura agbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Kristi ti o ti se ni igbese aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Kristi eleri olooto akobi ninu awon oko ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa biye si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese renu omi nibikibi yala abo leti okun tabi enikeni gbadura si ko le wo ese renu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa ni ese kefa n so fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufa fun Olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re eyi so fun aye pe won segun dragoni na won segun esu satani eni ti o je ota fun o ati ota mu gbogbo aye o ni won si segun re nitori eje odo agutan naa ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku awon nkan wonyi ni eje Jesu Kristi ni o ma n se fun wa petero ti so fun awe pe ko sese
láti ra wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi ra wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, òun ló mú wa sọ́mọ Ọlọ́run, àwa tí a ti jìyàn rere sí Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, nítorí ẹ̀ṣẹ̀ wa ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa sọ́mọ tòsí, òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà tí a sì sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́ là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́nà, tí ó lè wẹ̀ ọmọ, kí ó sì sọ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébò, ẹ jẹ́ kí á la ẹnu wa gbò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeéṣe fún un láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti tà sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀ ó dájú wípé ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí ó ta sílẹ̀ fún ọ ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló kò ní láárí kò sì ṣe iye bí ẹ níwájú ọlọ́run mọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ jésù kristi ni ó wà fún ọ láti lè ní ìdáríjì láti lè ní ìdáǹdè láti lè ní ìgbàlà àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa apá lára nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá ìdáǹdè wà lọ́wọ́ ọlọ́run jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ kí àánú ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa ní orúkọ jésù kristi olúwa wa ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó yẹ ẹ̀ran jésù kristi láti wá kó fún wa àwa ẹni òṣì ẹni àrí àwa ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀ ẹ ti rán jésù kristi láti kú ní orí igi àgbélébòó ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn tí a kò tí kọ orúkọ wọn sínú ìwé ìyè lọ́run tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ lọ́rùn a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbérèbù ní orúkọ jésù àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé nípa èrò ọkàn wọn nípa ọ̀rọ̀ ẹnu wọn nípa ìrìn ẹsẹ̀ wọn nípa ìṣesí wọn nípa ìgbéyàwó ìlọ́kọláyà wọn ní ohun gbogbo tí wọ́n ń ṣe ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò à ń bẹ̀yìn wípé gbogbo àìṣedéédé gbogbo ìrékọjá gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú ọ kúrò ní orúkọ jésù àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú à ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú ọ kúrò ní orúkọ jésù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ wẹ ọkàn wọn mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ gbà wọ́n là pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ kọ orúkọ wọn sí ìwé ìyè lọ́run ẹ ṣàánú fún wọn adúpẹ́ ipẹ́ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀ kí a sì díje wa ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ ọlọ́run aláàánú adúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe nítorí wípé fún ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe a ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ jésù a ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò ní orí igi àgbélébò yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ jésù adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn ọlọ́run aláàánú abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi
ambe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri ase ti aini yo pora ni igbese aye wa je mo bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakole ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won an be yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni iba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko sese ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se a wa sodo yin nisisin a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa eni kan ti ara man ta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wipe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si n sakaakiri nitori opolopo awon ti o je lowo o si n bebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa a n wo oju yin nitori pe agbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sakaakiri ti won sapamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo ti gbo ni oruko jesu christ oluwa wa ami onko ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wipe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wipe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le e fi pe wa ati wa sodo yin a si n bẹyin wipe bi a ti wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a n bẹyin wipe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkàn àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tán ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bẹbẹ wípé agbára àtọrun wá kí ó balẹ̀ nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú tó sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ a ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdimímọ́ ẹ wá sọ wọn di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọdimọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí o ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti pilo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko Jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko Jesu ni oruko Jesu Kristi Oluwa wa ki o ti lo mo nfe ki o dupe lowo Olorun fun ti Olorun ti se fun o so fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìsẹ́lẹ̀ tí Paul Apostle sí àwọn ará Galatia, orí ìkarùn-ún. Nítorí náà, ẹ dúró ṣinṣin nínú òmìnira náà, èyí tí Kristi fi sọ wá di òmìnira. Kí ẹ má sì ṣe tún fi ọrùn bọ àjàgà ẹrú mọ́. Kíyèsí, èmi Paul ni ó wí fún yín pé bí a bá kọ yín nílà, Kristi kì yóò ní èrè fún yín ní ohunkóhun. Mo sì tún sọ fún olúkúlùkù ènìyàn tí a kọ ní ilà pé ó di ajigbèsè láti pa gbogbo òfin mọ́. A ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí ń fẹ́ kí a dá yín láre nípa òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Nítorí nípa ẹ̀mí, àwa ń fi ìgbàgbọ́ dúró de ìrètí òdodo. Nítorí nínú Kristi Jésù, ìkọlà kò jẹ́ ohun kan, tàbí àìkọlà, ṣùgbọ́n ìgbàgbọ́ ti ń ṣiṣẹ́ nípa ìfẹ́. Ẹ̀yin ti ń sáré dáradára, ta ni a dí yín lọ́wọ́ kí ẹ̀yin kí ó má ṣe gba òtítọ́. Ìyípadà yìí kò ti ọ̀dọ̀ ẹni tí ó pè yín wá. Ìwúkàrà kìún ní mú gbogbo ìyẹ̀fun wú. Mo ní ìgbẹ́kẹ̀lé sí yín nínú Olúwa pé ẹ̀yin kì yóò ní èrò ohun mìíràn, ṣùgbọ́n ẹni tí ń yọ yín lẹ́nu yóò ru ìdájọ́ tirẹ̀, ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́. Ṣùgbọ́n ará, bí èmi bá ń wàásù ìkọlà síbẹ̀, èyí àti ṣe tí à ń ṣe nú ni bí ni sí mi síbẹ̀, ǹjẹ́ ìkọ̀sẹ̀ àgbélébù ti kúrò? Èmi ìbá fẹ́ kí àwọn tí ń yọ yín lẹ́nu tilẹ̀ kí ara wọn kúrò. Nítorí a ti pè yín sí òmìnira, ará, kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín fún ààyè sípa ti ara, ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sí ọmọnìkejì yín. Nítorí pé a kó gbogbo òfin já nínú ọ̀rọ̀ kan, àní nínú èyí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Ṣùgbọ́n bí ẹ̀yin bá ń bu ara yín ṣán tí ẹ sì ń jẹ ara yín run, ẹ kíyèsára kí ẹ má ṣe pa ara yín run. Ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara ṣẹ. Nítorí ti ara ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí ẹ̀mí, àti ẹ̀mí lòdì sí ara, àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn, kí ẹ má baà lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Ṣùgbọ́n bí a bá ń ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà yín, ẹ̀yin kò sí lábẹ́ òfin. Ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí í ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, arankàn, ìpànìyàn, ìmutípara, ìrédìí òru àti irú wọn ni? Àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣeore, ìgbàgbọ́, ìwà tútù àti ìkóraẹni níjanu. Òfin kan kò lòdì sí irú wọn ni. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébù tí ohun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ rẹ̀. Bí àwa bá wà láàyè sípa ti ẹ̀mí, ẹ jẹ́ kí a sì máa rìn nípa ti ẹ̀mí. Ẹ má ṣe jẹ́ kí a máa ṣògo asán, kí a má mú ọmọnìkejì wa bínú, kí a má ṣe ìlara ọmọnìkejì wa. Epístẹ́lì ti Paul Apostle sí àwọn ará Galatia, orí ìkẹfà. Ará, bí a tilẹ̀ mú ènìyàn nínú ìṣubú kan, kí ẹ̀yin tí ṣe ti ẹ̀mí kí ó mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò nínú ẹ̀mí ìwà tútù, kí ìwọ tìkára rẹ̀ máa kíyèsára, kí a má bàa dán ìwọ náà wò pẹ̀lú. Ẹ máa ru ẹrù ọmọnìkejì yín, kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ. Nítorí bí ènìyàn kan bá ń ru ara rẹ̀ sí ẹnìkan nígbà tí kò jẹ́ nǹkan, ó ń tan ara rẹ̀ jẹ. Ṣùgbọ́n kí olúkúlùkù kí ó yẹ iṣẹ́ ara rẹ̀ wò, nígbà náà ni yóò sì ní ohun ìṣògo nípa ti ara rẹ̀ nìkan, kì yóò sì ṣe nípa ti ọmọnìkejì rẹ̀. Nítorí olúkúlùkù ni yóò ru ẹrù ti ara rẹ̀. Ṣùgbọ́n kí ẹni tí à ń kọ́ nínú ọ̀rọ̀ náà máa pèsè ohun rere gbogbo fún ẹni tí ń kọ́ ni, kí a má ṣe tàn yín jẹ. A kò lè gan Ọlọ́run, nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn, òun ni yóò sì ká. Nítorí ẹni tí ó bá fúrúgbìn sípa ti ara rẹ̀, nípa ti ara ni yóò ká ìdíbàjẹ́. Ṣùgbọ́n ẹni tí ó bá ń fúrúgbìn sípa ti ẹ̀mí, nípa ti ẹ̀mí ni yóò ká ìyè àìnípẹ̀kun. Ẹ má sì jẹ́ kí agara dá wa ní rere ṣe, nítorí àwa ó ká nígbà tí àkókò bá dé, bí a kò bá ṣe àárẹ̀. Ǹjẹ́ bí a ti ń rí àkókò, ẹ jẹ́ kí a máa ṣe oore fún gbogbo ènìyàn, àti pàápàá fún àwọn tí í ṣe ará ilé ìgbàgbọ́. Ẹ wo bí mo ti fi ọwọ́ ara mi kọ̀wé gàdàgbà gàdàgbà sí yín. Iye àwọn tí ń fẹ́ ṣe àṣehàn ní ara, wọ́n ń rọ̀ yín láti kọlà, kìkì nítorí pé kí a má bàa ṣe inúnibíni sí wọn nítorí àgbélébù Kristi. Nítorí àwọn tí a kọ nílà pàápàá kò pa òfin mọ́, ṣùgbọ́n wọ́n ń fẹ́ mú yín kọlà kí wọn kí ó lè máa ṣògo nínú ara yín. Ṣùgbọ́n kí a má ṣe rí pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébù Jésù Kristi Olúwa wa, nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébù fún mi àti èmi fún ayé. Nítorí pé nínú Kristi Jésù, ìkọlà kò jẹ́ ohun kan, tàbí àìkọlà bí kò ṣe ẹ̀dá titun. Iye àwọn tí ó sì ń rìn gẹ́gẹ́ bí ìwọ̀nyí, àlàáfíà lórí wọn àti àánú àti lórí Ísírẹ́lì Ọlọ́run. Láti ìsinsìnyí lọ, kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́, nítorí èmi ń ru àpá Jésù Olúwa kiri ní ara mi. Ará, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú ẹ̀mí yín. Àmí. Èyí ni òpin Epístẹ́lì ti Paul Apostle sí àwọn ará Galatia.
0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Epistle ti Paul apostle si awon ara Efesu ori ikini Paul apostle Jesu Christi nipa ife Olorun si awon eniyan mimo ti o wa ni Efesu ati si awon onigbagbo ninu Christi Jesu ori ofe si yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Christi Oluwa olubukun ni Olorun ati baba Jesu Christi Oluwa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Christi ani gege bi o ti yan wa ninu re saju ipile se aye ki awa ki o le je mimo ati alailabuku ni waju re ninu ife eni ti o ti yan wa tele si isodomo nipa Jesu Christi fun ara re gege bi idunnu ife re fun iyin ogo ore ofe re eyi ti o dalu wa ninu ayanfe ni ninu eni ti awa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re eyi ti o so de pupo fun wa ninu gbogbo ogbon ati oye.

0: òun ìní ọlọ́run sí ìyìn ògo rẹ̀. Nítorí èyí, èmi pẹ̀lú nígbà tí mo ti gbúrò ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sì sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀, kí ojú ọkàn yín lè mọ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́ àti ohun tí ọrọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn ènìyàn mímọ́ jẹ́, àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀, èyí tí ó ti ṣiṣẹ́ nínú Kristi nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú, tí ó sì fi ìjókòó ní ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run, dájú gbogbo ìjọba àti ọlá àti agbára àti oyè àti gbogbo orúkọ tí à ń dá, kìí ṣe ní ayé yìí nìkan ṣùgbọ́n ní èyí tí ń bọ̀ pẹ̀lú, ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé àwa níhìn-ín, àwa síhìn-ín láti wá gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ́ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín, ẹ fi fún olúkúlùkù wa. Bí a ó ti máa wo ọ̀rọ̀ Ọlọ́run, à ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ èlé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ń bèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti wà papọ̀ nínú ìsìn àwa elédè Yorùbá. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìlànà yìí sílẹ̀, ó jẹ́ ohun tí ó jẹ́ àǹfààní fún wa, ó sì ṣe ojú wa kí a bá lè jẹ ọ̀rọ̀ tí ó ń bẹ nínú irú ìsìn bẹ́ẹ̀. Ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn tí ó dàbí ẹni wípé bóyá kò tí ì dé etí ìgbọ́ wọn, tàbí tí wọ́n ń lọ́ra láti wá sí ìsìn Yorùbá, ṣùgbọ́n tí a mọ̀ wípé ìsìn Yorùbá yìí ni yóò jẹ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní púpọ̀. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Àwọn ilé ìjọ àti àwọn àpéjọ púpọ̀ ló wà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló dàbí koríko ìgbẹ́, èyí tí ó wà lónìí tí a sì gbé sọ sínú iná lọ́la. Ohun tí a sọ ni wípé irú àwọn ìpéjọ bẹ́ẹ̀, ó ṣeéṣe kí wọn kí ó rẹwà lóde, ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé wọn dára, ṣùgbọ́n nítorí wípé wọn kò ní gbòǹgbò, wọn kò fẹsẹ̀ múlẹ̀, wọn kò mọ kí ni ó jẹ́ pàtàkì igun ilé tí ó yẹ kí ó wà nínú ìjọ tàbí nínú ẹ̀sìn Kristiẹni tòótọ́, a ó gbé wọn sọ sínú iná láìpẹ́ ọjọ́. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ní irú ìjọ bẹ́ẹ̀, wọ́n dàbí àwọn alágbàṣe tí ń tọ́jú igi, tí ó dàbí ẹni wípé ó ṣíji bò wọ́n bí igi tí ó ṣíji bo Jonah, ṣùgbọ́n tí ó rọrùn fún kòkòrò aláìlágbára láti bi àwọn igi wọ̀nyí ṣubú, láti pa wọ́n run pátápátá. Ẹ̀sìn Kristiẹni tí kò ní gbòǹgbò, tí kò sì ní ìpìlẹ̀, ó lè tètè gbèrú ṣùgbọ́n kò ní pẹ́ láti dojúbolẹ̀. Èyí ni Jésù sọ fún wa nínú Lúkù orí kẹfà ẹsẹ̀ 91. Ó ní, ṣùgbọ́n ẹni tí ó gbọ́ tí kò sì ṣe, ó dàbí ọkùnrin tí ó kọ́ ilé sí orí ilẹ̀ láì ní ìpìlẹ̀. Nígbà tí ìgbì omi bìlú lọ́gán, ó sì wó ìwó ilé náà sì pọ̀. Èyí ni Jésù ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá kọ́ ilé ìgbàgbọ́ wa tàbí ẹ̀sìn Kristiẹni wa tí kò ní ìpìlẹ̀, tí kò ní gbòǹgbò, kì yóò lè sèso, kì yóò lè pẹ́ lọ títí wípé ní ọjọ́ ìdájọ́ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ohun tí a ó wo palẹ̀, tí ó sì dàbí ẹni wípé a fi iná sun wọ́n. Irú ẹ̀sìn Kristiẹni bẹ́ẹ̀ tí ó gbòde kan lọ́jọ́ òní ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń jọ́sìn, ó dàbí labalábá.

0: eyi ni ni iru esin kristeni ti ko legun ti ko ni isan ti ko ni agbara laba laba le farahan bi on ti o rewa nigbati o ba nfo kaakiri sugbon nigbati owo omode tin sere ti o ba te o je ohun alai lagbara ati alai wolo koni ipa lati sa koni ipa lati daabo bo ara re koni ipa lati gbe ara re ro beni esin kristeni ti koni eko ninu o dabi kristeni ti ko lagbara ti ko legun ti ko ni isan tabi ti ko ni awon ohun ti o le pese wa sile fun orun rere awon iwaasu ti a si man gbo ni opolopo ibi ti a ti man lo o je awon iwaasu ti ko le gbe niro ti ko le mule lokan le ti ko le dari wa sibi a o ti mo kristi gege bi olugbala wa ati gege bi idakoro wa ati gege bi eni ti yo le se ategun fun wa lati aye lo si orun opolopo awon ti a si man ri ni ibi gbogbo won yi won da bi awon ti a nfi afefe eko keko gba kaakiri sugbon eyi ni o fi ye fun wa lati gbaro ohun ti esin kristeni ti o duro le lori awo ikoko meta ninu oro ti a o so fun wa ikini ipele esin kristeni toto ipele esin kristeni toto ikeji itan esin kristeni toto iketa ipenija lati pa esin kristeni toto mo ipenija lati pa esin kristeni toto mo ikini ipele esin kristeni toto bi abawo peteru kini ori keji ese ikefa peteru kini ori keji ese ikefa an so fun wa ohun ti o je tabi eni ti o je ipile kristiani toto ninu peteru yi peteru kini ori keji ese ikefa nitori o nbe ninu iwe mimo pe kiyesi mo fi pataki okuta egun ile asayan iyebiye lele ni sioni eni ti o ba si gbagbo oju ki yo ti an so fun anihin we pe kristi ni ipele oni pataki okuta egun ile bi aba fe kole bi a ko ba mo pataki egun ile a ko ni le ko ile yi ki o dara tabi ki o joju awon ara ju bi won ba fe kole ni igba ti won won mu pataki okuta gunle won a koko fi lele eyi ni o ma topase won lati mo bi won o se ma gbe awon okuta tabi biriki ti o ba ku le ibi ti o ye ki o wa be na ni kristi je bi a ba fe se esin kristeni toto bi a ba fe se ti o je ite ogba ni waju olowa ani lati fi ipile kristi ani lati fi lele nitori pe o ni ipile kan soso ti o je otito ninu koriti kini ori keta koriti kini ori keta ese ikokanla nitori ipile miran leni keni ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se jesu kristi ipile yi ni ipile ti o daju bi abari eni ti o fe ko ile ti ko fe ki iji ki o wo ile yi pale o daju wipe o ni lati koko se ipile nitori pe bi ki ba se be ile ti o ba ko ki o je ile ti o le duro pe lo titi nitori be bi a ba fe sin olorun ni toto o ye ki a mo wipe kristi ni ipile kan soso yi ti a le fi lele o si ni ipile toto a tun pe kristi ni gbongbo gbongbo igi eyi ni a fi kristeni we igi ti o ni ewe tabi ti o ni eka tabi ti o ni awon eso popo sugbon ki a ranti wipe gbongbo ni o gbe igi yiro ninu romu ori kokanla romu ori kokanla ese ikerindinlogun nje bi akoso ba mo be ni akopo bi gbongbo ba si mo bẹ́ẹ̀sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà. A ń fi Jésù Kristì wé gbòǹgbò níhìn-ín wípé bí a bá rí i dájú wípé a gba Jésù gẹ́gẹ́ bí gbòǹgbò igi, àwa tí a jẹ́ ẹ̀ka lára igi náà, àwa pàápàá a ó lè gba oore ọ̀fẹ́ lọ́dọ̀ rẹ̀. Bí òun bá mọ́, a mọ̀ wípé ó mọ́, a mọ̀ wípé ó jẹ́ olóòótọ́, a mọ̀ wípé ó jẹ́ ẹni rere, a mọ̀ wípé ó jẹ́ olùgbàlà, ó jẹ́ aláìlẹ́sẹ̀. Bí òun pàápàá bá mọ́, yóò fi oore ọ̀fẹ́ rẹ̀ jẹ́ kí a jẹ́ mímọ́ pẹ̀lú. Nínú Éfésù orí 5 ẹsẹ̀ 23, Éfésù orí 5 ẹsẹ̀ 23, nítorí pé ọkọ ní ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara. Níhìn ni a fi Jésù wé ọkọ, nítorí wípé òun ní ṣe orí, òun ló máa ń darí, òun ló máa ń kọ́ni, òun ló máa ń tọ́ni sọ́nà. Nítorí bẹ́ẹ̀ nínú ìjọ ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristi ni adarí, ó ní olùtọ́ni sọ́nà, òun sì ní agbára tí ń gbé ni ró. Bíbélì tún sọ fún wa wípé òun ní olùgbàlà àti olùṣọ́ àgùntàn rere. Nínú Jòhánù orí kẹwàá ẹsẹ̀ 11, èmi ní olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó mú dá wa lójú wípé ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ni Kristi, wípé Kristi ni òkúta igun ilé, pé Kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́, wípé Kristi ni gbòǹgbò igi tí a fi wé kìrìsìtẹ́nì, wípé òní orí àti agbára tí ń gbéni ró, òun sì ni olùdarí fún ìjọ, òun ni olùgbàlà àti olùṣọ́ àgùntàn, òun ni olùfúnni ní ìyè. Nítorí bẹ́ẹ̀ bí kìrìsìtẹ́nì, bí ìjọ, tàbí bí ẹnikẹ́ni bá fẹ́ ní ìyè, a ní láti mọ̀ wípé Kristi gan òun ni olùgbàlà àti olùfúnni ní ìyè. Láìsí rẹ̀, àpéjọpọ̀ wa yóò jẹ́ ìsìn lásán tí kò ní ìyè nínú, yóò jẹ́ ìsìn lásán tí kò ní agbára Ọlọ́run, yóò dàbí àwọn òkú tí wọ́n kó ara wọn jọ, tí wọ́n ń dúró de ìdájọ́ Ọlọ́run tí ó banilẹ́rù lọ́jọ́ ìkẹyìn. Àwọn tí a sọ wọ̀nyí nípa Jésù Kristi, ó yẹ kí a gbà wọ́n rò, ó yẹ kí a ronú lé wọn lórí, ó yẹ kí a mọ̀ wípé bí ẹ bá ń wá sí ilé ìsìn, wípé Jésù Kristi ni òkúta iyebíye, ó ní ìpìlẹ̀ fún iṣẹ́ ìsìn wa, ó ní ìpìlẹ̀ fún ìgbésí ayé wa, ó ní ìpìlẹ̀ fún gbogbo ìjọ pátápátá lápapọ̀. Jẹ́ kí a kọ́kọ́ wò ó gẹ́gẹ́ bí oníwàásù. Bí oníwàásù bá ń darí àwọn ènìyàn sí ọ̀dọ̀ ara rẹ̀, bí ó bá ń sọ̀rọ̀ bí ẹni wípé òun ni olùtọ́ni sọ́nà, bí oníwàásù bá ń fi ara rẹ̀ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùgbàlà wọn, irú ilé ìsìn bẹ́ẹ̀ a ó rí wípé wọn kò ní lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro nínú Bíbélì, tàbí bí àwọn adarí nínú ìjọ, bí àwọn òṣìṣẹ́ nínú ìjọ, bí wọ́n bá ń fi ara wọn hàn gẹ́gẹ́ bí àwọn tí yóò mú àwọn ènìyàn lọ sọ́run, gẹ́gẹ́ bí àwọn tí yóò lè ṣe àṣepé ní ìgbésí ayé àwọn ènìyàn. Ó dájú wípé irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ aṣinilọ́nà, nítorí wípé òkúta iyebíye, òkúta igun ilé àti ìpìlẹ̀ tí ó dájú tí ṣe òtítọ́, òun ni Jésù Kristi. Bí àwa tí a ń wàásù, bí àwa tí a ń kọ́ni, bí àwa tí a ń ṣe ojúṣe nínú ìjọ, bí abẹ́fẹ́ jẹ́ òtítọ́ sí olóòótọ́ sí ohun tí Ọlọ́run fi pè wá, ó yẹ kí a mọ̀ wípé a ní láti máa tọ́ka àwọn ènìyàn sí Jésù Kristi. Àwa tí a ń wàásù, àwa tí a ń kọ́ni, ó yẹ kí ó yé wa wípé a ní láti máa fi hàn ní ìgbà gbogbo wípé Jésù Kristi ó ní olùgbàlà. Nítorí wípé bí àwọn ènìyàn bá ń wá sí inú ìjọ, bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run fún wọn láì fi Jésù Kristi hàn wọ́n gẹ́gẹ́ bí olùgbàlà, a dàbí ẹni tí ó ń gbìyànjú láti kọ́ ilé, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò fi ìpìlẹ̀ lélẹ̀. adabi eni ti o nsise sugbon ti a ko mo wi pe ani lati fi igun ile lele ki a to ma ba ise lo nitori be awon ti o wa sinu ijo ohun ti a koko lati ma so pon ni wi pe won ni lati ni igbala won ni lati ko ise won sile won ni lati gba Jesu Kristi gbo gege bi oluwa ati olugbala won bi awa ti an wa su awa ti an ko ni ninu wiwa inu iwe mimo bi abamfira wa han gege bi eni tin ton ni sona bi abamfira wa han gege bi imole ti a ko si fi won mo Jesu Kristi to je imole aye tin ton ni sona imole tin fi ona han wa gege bi eni ti o je imole ti o le mu wa lo si odo baba bi a ko ba fi Kristi lele gege bi imole olusho agutan ati olugbala ati eni tin dari wa sodo baba o je we pe a nsi awon eniyan na lona bi a ko ba fi Kristi lele gege bi olufuni liye bi a ko ba ko awon eniyan Olorun ni eko ti o ye koro wi pe Jesu Kristi ni kan sosho le o le fun oku okan wa niye o je wi pe a ko to won sona dara dara an so nipa awa ti an wa so tabi awa ti an ko ni tabi awa ti an se ojuse kan abi ojuse miran ninu ijo je ki a so nipa ti awa ti an wa sinu ilesin awa ti an josin awa ti a so wi pe a je omo ijo deeper life o ye ki o ye wa wi pe oko ta igun ile ipele ti o daju ati gbongbo ti n gbe niro ati ori ati agbara isin ati agbara ijo olugbala ati oluso agutan olufuni niye ni Jesu Kristi je awon elomiran bi won ba wa si ile isin won agbiyanju lati mo awon eniyan ti o wa ni ile isin won agbiyanju lati mo awon adari ti o wa ni ile isin won agbiyanju lati mo awon nkan miran ti o wa ni ile isin bi ati ewoso bi ati ekorin bi ati egbadura bi ati se opolopo nkan sugbon won ko mo Jesu gege bi olowa ati olugbala won o dabi eni tin ko ile lai fi ipele lele eni tin wa si ile se sugbon ti ko koko yanju ati ni igbala ati je wa se ki o si ko sile ati gba Jesu gege bi olowa ati olugbala re ati ni Jesu oludande ni igbese aye re eni tin wa si ile se sugbon ti ko mo Jesu gege bi eni ti o fi ti fi ara re robo fun wa ke ba le ko ese wa lo o je eni tin ko ile lai ni ipele nitori be o ye ke a mo wi pe ohun akoko lati se oni ke a mo Jesu a le mo rin ko bi a ko ba mo Jesu a o ti ni igbala a le ma sowo bi a ko ba mo Jesu a ko ni igbala a le mo bibeli ka bi a ko ba mo Jesu a ko ni igbala o ti le sese ke a mo awon die ninu awon eko oro Olorun bi a ko ba mo Jesu a ko ni igbala o dabi eni tin ko ile lai koko fi ipele ile lele nitori be ohun ti o se pataki ti o se dandan fun olukuluku wa ni pe bi ati n wa bi ati n gboro Olorun ki a koko ri wi pe a mo Jesu gege bi oluwa ati olugbala wa ani lati gbe Jesu soke gege bi odo agutan Olorun ti o ko ese aye lo wo Johanu ori kini Johanu ori kini ese ikokandilogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eyi ni ohun akoko ti Jesu ni lati se ni igbese aye wa eyi ni ohun akoko ti ani lati mo Jesu Kristi fun ni igbese aye wa bi o ba je olooto o mo wi pe ninu ese le abio ninu ese le asiloyun re bi o ba je olooto o mo wi pe ese re po to be ti a ko le ka won ni iye bi o ba je olooto o mo wi pe emi Olorun da o lebi ninu okan re wi pe o je elese nipa oro enu re nipa ise owo re nipa awon nkan ti o ma nso tabi ti o ma nse o mo wi pe o je elese a si so fun a wi pe elese ko le ri ogo Olowa ko le ri oju Olowa wi pe bi awon ese yi ba wa sibe ti o ko ni idariji ti o ko ni igbala ko sese fun o lati ba Olorun gbe ni aye raye nitori be ohun ti o se pataki ohun ti o je ohun akoko aigbodo ma se ni wi pe ki o mo Jesu gege bi eni ti o dariji o gege bi eni ti o ra o pada gege bi eni ti o ko ese re lo gege bi eni ti o ti mo awon ese won jina rere si o ti a ko ni ranti won nipa re mo nitori be o ye ki a teju mo Jesu ki a mo we pe ohun ni eni ti o je olugbala ati olurapada wa o ye ki a ma je ko ye wa nigba gbogbo we pe olorun deniyan ni Jesu Kristi o ti wa pelu olorun baba lati atiti ko se lati aye baye lati aye raye sugbon o wa o deniyan nitori ti wa o gbe ago eniyan wo o si wa je olurapada fun wa o ye ki a mo we pe nipa irubo re ati nipa ilaja ti o se laarin eniyan ati olorun ni a fi le ba olorun laja o ye ki a tenu mo wi pe iku Jesu Kristi oni o gba iya wa je oni o gba iko wa ku oni o sese irubo ti o je itewogba fun wa ati wi pe nipa iku re yi lori igi agbelebo ati eje re yebiye ti o ta sile fun wa ni a fi le da wa lare nipa igbagbo ninu re bi a ko ba mo nkan won yi o je wi pe ilese ti an wa a ko ti fi ipele lele bi a ko ba mo nkan won yi o je wi pe isin ti an sin ko ni gbongbo ko si ni itakun ti o le gbe waro ni ojo ikeyin gbogbo wa ni ese ti parun ni ese ti ba aye re je sugbon nigba ti Kristi wa ti o ku fun wa eyi ni o fi se ona ati eto lati ra wa pada nigba ti a ba ronu po ada ti a si gbagbo ninu Jesu Kristi ki se be nikan a gbodo ma kede re lore kore we pe Jesu Kristi ni olugbala kan soso ki a mo we pe oni o wa lati gba wa kuro ninu ese wa ni gba gbogbo ni o ye ki a ma so nitori kini nitori wi pe awon ti o wa sinu ijo gege bi eni ti o wa ni akoko o ye ki won ki o mo we pe ani lati gba wa la kuro ninu ese wa ninu Matthew ori kini ese kokan lelogun Matthew ori kini ese kokan lelogun yo si bi omokunrin kan Jesu ni iwo o pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won igba gbogbo lo ye ki a ma kede eyi lo ye ki a ma so leti awon ti o wa sinu ijo wi pe ani lati ni igbala ani lati gba kuro ninu ese wa ani lati ni idariji lodo olorun ani lati le gbe igbesi aye ti o bori ese o ye ki a si tun ma kede re ni igba gbogbo wi pe Jesu ni eni ti so ni di mimo wi pe nipa eje re ti a ta sile wi pe nipa iku ti o ku fun wa bi abagbadura igba yi ni a o ri wi pe yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ninu okan wa yo mu kuro yo so wa di mimo iru adamu ti o wa ninu okan wa yo fa tu yo yo won kuro patapata a o se ri wi pe ife pipe ati okan ti o nsin olorun pelu okan pipe yo wa sinu aye wa nigba na ninu heberu ori ketala ese kejila nitori na pelu Jesu pelu ki o le fi eje re so awon eniyan di mimo o jiya leyin bode nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awon elomiran ma ro we pe bi aba nwa si ilesi nigba gbogbo we pe eyi to lati so wa di mimo we pe bi aba nka bibeli nigba gbogbo we pe die die a o ma so wa di mimo awon elomiran ro we pe bi a ba nse ojuse ninu ijo we pe nigba ti o ba ya a o so wa di mimo rara o ye ki a mo we pe Jesu Kristi ni o ta jere sile oni o ku fun wa oni o jiya fun wa ki a ba le so wa di mimo nipa iku ti o ku fun wa bi o ba ti ni igbala ti o ti je wose ti o ti ko sile ti a ti so aye re di otun ti o ti je eni otun niwaju olorun o ye ki o tun lo ba olorun we pe ki o so di mimo ki o mu gbongbo ese ti o wa ni igbesi aye re ninu okan re ki o fa tu ki o yo kuro eda adamu eda abinibi ti o wa ninu re wi pe ki o yo won kuro bi o ba se be o daju wi pe yo so di mimo bi o ba fara re robo bi o ba gbe gbogbo ohun ti o wa ni igbesi aye re si waju oluwa wi pe ti oluwa ni won ma je okan re aye re gbogbo ti o wa layika re ti o le toka si po je ti re we pe fun ogo Oluwa ni o ma lo won bi o ba si gbagbo ninu Jesu Kristi ti o ku lati so di mimo o da jo pe yo so di mo ki se be ni kan o ni eni ti baptisi wa ninu emi mimo eni ti o fi agbara emi olorun kun wa nitori ninu Matthew ori keta le atika ti Johanu ti o fi ye awon eniyan we pe ni toto ninu Matthew ori keta ese ikokanla o wi pe ni toto li emi fi omi baptisi yin fun ironu po ada sugbon enikan ti o poju mi lo eyi n toka si Jesu Christi nbo leyin mi bata eni ti emi ko to gbe oni o fi emi mimo ati ina baptisi yin o ye ki a mo we pe gere ti a ba ti ni igbala o ti o ye ki a ma gbadura fun o ti o ye ki a ma lepa ni wo pe ki a lakaka ki a gbadura ki a se ohun ti o ye ki a se ni waju oluwa ki a duro ni waju oluwa lati so wa di mimo bi a ba ti ni iso di mimo o ye ki a tun lakaka ki a gbadura ki a se ohun gbogbo ti o ye ti olorun pa lase fun wa ki a ba le ni agbara emi olorun oni ireti wa ni akoko iku bi a ba nso nipa iku elese ti ko ti mo olorun a ma beru o si ye ki o beru nitori pe bi o ba ku ninu ese re o daju we pe idajo ibinu olorun yo ba le lori yo si jiya titi aye raye nitori be o ye ki eru ki o ba alaigbagbo ki o ba elese nitori pe ko ni idakoro ko ni ireti bi iku ba de sugbon bi o ba ti gba Jesu Christi gbo o ye ki o mo we pe Jesu Christi o ni ireti wa ni akoko iku ki se be nikan o ni ilekun kan soso ti o lo si orun ti a se sile lati dari wa si orun o si ni alagbawe nla ni waju onidajo ododo bi o ba di ojo ikeyin nigbati ojo idajo ba de bi a ko ba ni Jesu o daju we pe a o da wa lejo a o si ran wa lo si ibi ti awon ti ko ni Jesu ti won o wa ti ti aye raye ninu ipayi keke ati ninu ise ati ninu idaniloro sugbon bi a ba ni Jesu ati mo we pe oni olugbala wa oni alagbawe wa o ni eni ti o ti fun wa ni ore ofe lati gbe igbesi aye ti o yato si eyi ti a n gbe tele tele je ki o ye owe pe eko yi ti o n so nipa Jesu gege bi olugbala gege bi eni ti n so ni di mimo gege bi eni ti n baptisi wa ninu emi mimo gege bi ireti wa ni akoko iko gege bi ilekun kan soso ti o wa lati topa wa si orun ati gege bi alagbawe nla niwaju onidajo ododo won je eko ti o se pataki to je pe bi a ko ba wa su re be bi a ko ba fi koni ni igba gbogbo iru ijo be iru esin be o je esin ti ko ni idakoro ti ko ni gbongbo ti ko ni ipile je ki a wo ikeji itan esin kristeni tooto lati atete kose ti Jesu fun ara re ti o ti fun wa ni esin kristeni yi ti o si ti je ki o ye wa wi pe nipa eje re ni kan soso ni a le fi ni idande lati igba yi gan ni a ti n topinpin ti a si je ki o da wa loju wi pe Jesu Christi ni olugbala eko yi ni o je idakoro fun gbogbo ijo lati akoko naa titi di akoko yi je ki a wo Matthew ori 16 ese 18 emi si we fun o pelu pe iwo ni Peteru ori apata yi lemi o ko ijo mi le enu ona ipo oku ki o si le bori re Jesu n je ki o da awon omo yin re loju wi pe o ni okota iyebiye o ni ipile o ni apata ti a o ko ijo le lori ati wipe bi a ba ko ijo le Jesu Kristi lori gege bi ipile gege bi olugbala gege bi eni ti n dani ni ide gege bi eni ti mu wa wa si odo Olorun wipe awon ipo oko tabi awon emi kemi ati esu paapa pelu won won ki o le bori ijo lati ibere pepe ni esin kristeni tooto ti fi gbongbo mule lori ipile ihin rere ti ko labola to be ti o fi je pe gbogbo awon iranse satani ati awon iranse orun apadi won ko le segun re akoko yo kuna fun wa lati je kin le so fun o awon inu ni bi ni ti o dide si ijo lati atete ko se ati lati opolopo odun sugbon ti o je wi pe bi o ti le je pe ijo akoko ki se ijo ti o lowo ijo ti o ni awon gbajumo tabi ijo ti o ni awon dukia ijo ti o ni ohun ini tabi ile sugbon sibe sibe nitori pe Jesu Kristi ni o je epele nitori pe Jesu Kristi ni o je apata nitori be awon inu ni bi ni ti a se si ijo won ko le ba ijo je tabi ki won ki o da ijo ru tabi ki won ki o pa ijo run patapata sibe sibe gege bi a tin se inu ni bi ni won yi gege be ni ijo lagbara si gbogbo akojopo itan itesiwaju ati ikede irere ni igba awon aposteli titi di akoko yi won je ki o ye wa wi pe iwaasu Jesu Kristi gege bi olugbala ki se jo ki se gege bi olukoni ni kan soso tabi bi woli tabi bi oniwa rere tabi bi eni nla kan tabi aperere kan lasan ki se yi ni o je ki ijo ki o lagbara ti o si je ki o gbero sugbon iwaasu Jesu Kristi gege bi olugbala gege bi eni ti o nse ase kagba igbala wa ti a fini idariji ese iwaasu yi gan ni o je ki ijo ki o lagbara o si ye ki o ye wa wi pe ohun yi kan na lo ye ki a ma tenumo titi di oni ki a si ma toka awon eniyan ti n wa sihin si Jesu Kristi olugbala ati oludande wa ninu Korinti kini ori keta ese ikokanla ki a tun wo lekan si nitori ipile miran ni enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Kristi ipile miran li enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Kristi o ye ki o ye wa wi pe ipile yi kan soso ni o le gbe wa ro isegun ti esin Christianity ni o je ohun ti a ni nipa ilana ti a fi le wa lowo lati inu bibeli nitori wi pe ilana yi ni o fi Jesu han gege bi eni ti a ko ile igbagbo wa le lori bi awa pelu bi abamo nkan wonyi yo je ki isin wa ki o je ohun to je etewogba ni waju olowa ki o si je pe awa paapa a o je eni ti o je etewogba ni waju olowa ki a mo we pe awon eko ihin rere ti o gbe Jesu kale gege bi oluso agutan ati gege bi olugbala awon wonyi ni o wulo fun wa lati je ki ijo ki o duro ni waju Olorun bi o ba je pe oludasile ijo le an fi han awon eniyan bi o ba je pe oluso agutan eleran ara le an fi han awon eniyan bi o ba je pe awon oluko le an fi han awon eniyan bi o ba je pe awon eniyan kan ti a ka si pataki ninu ijo le an fi han awon eniyan ijo be ki o le duro ijo be ki o le fun awon eniyan wonyi ni ohun ti o se koko lati le dari won si odo Olorun lati le ni igbala nitori be o ye ki a mo wi pe ohun ti a ko ninu itan Kristeni ni wi pe lati ibere ni won ti fi ohun tete oro yi wi pe Jesu Kristi nikan ni o ma soro re gege bi olugbala ati olufuni ni iye apere yi ni o ye ki a wa pelu ki o tele je ki a wo Heberu ori keji ese keta Heberu ori keji ese keta awon ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti atete ko bere si so lati odo olowa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni awa ti se la awa ti se bo ninu idajo Olorun awa o ti se bo ninu ijiya ayeraye bi aba bi a ko ba nani igbala nla bi iru eyi nitori be o ye ki o je ohun ti a n so ni igba gbogbo fun awon ti o n wa si inu ijo wi pe won ni lati gbadura titi won o fi ri wi pe ati gba okan won la ati dari ese won ji won ati yi igbesi aye won pada si rere nipa igbagbo ninu Jesu Kristi nikan soso ninu Peteru keji ori keta Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ranti oro ti ati enu awon woli mi mo so saaju ati ofin oluwa ati olugbala wa lati odo awon apostle yin we pe eko yi ti awon apostle fi lele ti won je ki o da wa loju we pe Jesu Kristi ni olugbala oni eni ti so ni di mimo oni eni ti fi agbara emi mo kuni oni ireti wa ni akoko iku o si ni idakoro wa oni alagbawe wa ni waju Olorun oni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o ye koro nipa Kristi ni o nfun ni ni igbagbo lati le dojuko iku nigbati iku bade eyi ni yo je ki a ma rin irin ajo wa nigbati irin ajo ba nlo sopin gege bi eni tin ri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati Olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni tin sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jidide fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigbati akoko yi ba to eyi ni o je ki a so wi pe iku oro reda Isa oku isegun reda nitori be je ki oye owe pe bi obani Jesu gege bi olowa ati olugbala re nigba na ni o le ni idakoro ni esin Christianity o sinsin yo je itewogba ni waju olowa ki se eyi nikan a npe wa nija we pe ani lati pa esin Christianity yi ani lati pamo ni toto titi a o fi ri olowa je ki a wo epistle ti juda si eniyan gbogbo epistle ti juda si eniyan gbogbo ese keta olufe nigbati mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin kin si gba yin niyan ju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan soso eyi ni ipenija ti bibeli nfun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan soso ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Kristi ati awon apostle re won ti so tele saju wi pe ni igba ikehin awon eleko eke yo po awon woli eke yo po awon Kristi eke papa won yo po jojo wi pe yo si rorun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wi pe o je eni tin sin Olorun nipase igbagbo ninu Jesu Kristi tabi iyosho ti si ti awon alariwi si awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da opada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati fi lele fun o eyi ti se Jesu Kristi je ki o ye o wi pe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wi pe ani lati ni igbala wi pe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si nse asimi lati ri wi pe o je eni ti ati gba okan re la nipa ewenu mo eje Jesu Kristi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki aberu bi ati fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma bada bi eni pe o kuna re bi abakuro lori ipile bi abakuro ninu eko bibeli bi abakuro lori eko ti o so fun wa nipa Jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile ẹ̀kọ́ Kristi àtàbí ẹ̀kọ́ ìhìnrere bí a bá kúrò lórí nǹkan wọ̀nyí, a kò ní lè dé ìjọba ọ̀run. A kò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a bẹ̀rù. Kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀, wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù olùgbàlà, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́ àti ẹni tí ó ń darí wa, tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé a ó dì í mú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn. A kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Dìde dúró, kí o díjú rẹ, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o rí wípé o pa ìgbàgbọ́ tòótọ́ mọ́. Bí o kò bá tí ní ìgbàlà, èyí ni ohun àkọ́kọ́ tí o ní láti ṣe. O ní láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà. Bí o kò bá tí ní ìsọdimímọ́, ó yẹ kí o sọ fún Ọlọ́run bí o bá ní ìdánilójú pé o ti ní ìgbàlà wípé o fẹ́ ní ìsọdimímọ́, tí a fi fọ ọkàn rẹ mọ́, tí o sì funfun láúláú bí òjò dídì. Bí o bá sì mọ̀ wípé o ti ní agbára, o ti ní ìsọdimímọ́, ó yẹ kí o gbàdúrà kí a lè fún ọ ní agbára ẹ̀mí mímọ́, kí o rí wípé ẹ̀kọ́ ìhìnrere tí a ti fi lé ọ lọ́wọ́ ó dì í mú títí a ó fi rí Jésù olówó àti olùgbàlà wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Ó jẹ́ ayọ̀ ọkàn wa láti wá sí iwájú yín. Nítorí wípé a mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó sọ òkun wa di ìmọ́lẹ̀. A mọ̀ pé nígbà tí a bá wá, àìsàn yóò pòórá. A mọ̀ wípé nígbà tí a bá wá, gbogbo òṣì, gbogbo ìṣẹ́ yóò dópin ní ìgbésí ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa àti sí ipa ọ̀nà wa àti sínú ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá sí iwájú yín, gbogbo àwọn agbára òkùnkùn tí ó ti ń jẹ gàba, tí ó ti ń tẹ̀ wá mọ́lẹ̀, wípé a ó ní ìdáǹdè kúrò nínú àwọn nǹkan wọ̀nyí tó ń dá wa lóró. A mọ̀ wípé nígbà tí a bá wá, a ó lè gbàdúrà, ẹ ó sì lè gbọ́ àdúrà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, wípé ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ọ̀tun yóò sọjí nínú ọkàn wa lórúkọ Jésù. A sì ń bèrè wípé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ọ̀tun yóò ti dìde nínú ọkàn wa, wípé bí a ó ti máa gbàdúrà, ẹ ó gbọ́ àdúrà wa, ẹ ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ fún wa. Àwọn ìkáàánú tàbí àwọn ohun tí ó ń dá wa lóró, ẹ ó mú wọn kúrò ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ mú wa súnmọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi olúwa wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé a ti máa ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ohun tí ìgbàgbọ́ lè ṣe, èrè tí ó wà nínú ìgbàgbọ́, ipa tí ìgbàgbọ́ kó nínú àdúrà tí a máa ń gbà. Bí a bá wo Hebrew 11:1, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí bí a kò bá tí ì rí ohun kankan, bí ọwọ́ wa kò bá tí ì tẹ ohun tí a ń fẹ́. Ṣùgbọ́n tí ẹ̀mí Ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wípé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa, èyí ni à ń pè ní ìgbàgbọ́. Bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé, ṣùgbọ́n tí a ní ìdánilójú, tí a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa wípé Ọlọ́run kì yóò jẹ́ awakulẹ̀, àti wípé Ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí, a sì ní ìdánilójú yìí, a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa, èyí ni à ń pè ní ìgbàgbọ́. Bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà tuntun yóò dé nínú ọmọ rẹ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, o kò tí ì rí kí o fi ojú ara rí, ṣùgbọ́n o ní ìdánilójú. Ẹ̀mí Ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan Ọlọ́run yóò ṣe, wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù. ini a npe ni igbagbo boya o ngbadura fun oko re wi pe iyipada rere ninu ebi iyipada rere ni ti ise iyipada re ni ki igbega yo de sugbon a ko ti fi oju ri loju koju a ko ti ri igbega tabi iyipada ti a nbere loju koju sugbon a ni idani loju ninu okan wa okan wa bale wi pe olorun ti se papa bi a ko ti le ti foju ri emi olorun sin ba emi wa jeri wi pe olorun ti gbo adura wa inu wa be si ridun bi a ko ti foju ri bi a ko ti le ti ri sibe sibe ani inu didun nitori pe a mo wi pe olorun ti se eyi ni a pe ni igbagbo o so ninu ese ikeje wi pe nitori ninu re li awon alagba ni eri rere bi abanso awon alagba ke se awon ti won lewo lori a mo wi pe awon ti won lewo lori wa ti won ko ni igbagbo ninu olorun a n so nipa awon alagba awon baba wa ninu igbagbo gege bi abrahamu ti o je wi pe bi ileri ti olorun se fun bi owo re ko ti le ti ite sibe sibe o n yo wo apere yi ninu romu ori kerin romu ori kerin ninu lati ese iketadinlogun gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o n gbagbo olorun ti kara re ti o so oku di aye ti o si pe a ohun won ni ti ko si bi eni pe won ti wa je ki o yo wi pe ni akoko yi abrahamu ko ti bi omo ileri sugbon ati se ileri fun a si so fun a wi pe bi o ti le je wi pe ko ti foju ri olorun pe ohun won ni ti ko si bi eni pe won ti wa ijeri si ninu okan re yi idani loju ti o ninu okan re yi eyi ni a npe ni igbagbo wese keji ni logun nigbati ireti ko si eni ti o gbagbo ni ireti ki o le di baba orilede popo gege bi eyi ti a ti wi pe bayi ni iru omo re yori eni ti ko se ailera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun ati kiku inu sara ko fi agbagbo siye meji ileri olorun sugbon o le ni igbagbo e je pe o duro sinsin ni igbagbo o n fi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o n ba ti leri ohun si le se eyi ni a pe ni igbagbo wipe bi a ko ti le ti ifoju ri sugbon a ti gbadura debi wipe emi olorun ba emi wa jeri o si je ki o da wa loju wipe ohun ti a n beere olorun ti se nigbati a ba gbadura ti a ba de akoko yi ti a be si ninu inu didun ti emi olorun ba emi wa jeri ti a ni idaniloju ati ifokanbalẹ wi pe ma dupe lọwọ ọlọrun ohun to n bere ọlọrun ti se ma yin ọlọrun logo nitori wipe ohun to n bere ọlọrun ti fi ifo bi o tile je wipe o ko ti ri nigbati o ba bẹrẹ si ni yin ọlọrun logo nigbati o ba bẹrẹ si ni dupe nigbati o ba bẹrẹ si ni bu ọla fun ọlọrun nigbati o ba bẹrẹ si ni ki ọlọrun nigbati o ba bẹrẹ si ni so nipa agbara nla ọlọrun bi o ti le je pe o ti o ko ti fi oju ri nkan wonye yi ni a npe ni igbagbo bi o ba wo heberu ori kokanla ese ikefa sugbon lai si igbagbo ko le sese lati wu nitori eni ti o ba n to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o fi ara bale wa eyi ni o so fun a wi pe igbagbo ki duro lasan igbagbo ki wa lo nikan wi pe bi a ba ni igbagbo a o ma gbiyanju lati wo olorun bi a ba ni igbagbo a o ma to olorun wa ni igbagbogbo bi a ba ni igbagbo wi pe a o ma ke pe olorun a o ma gbadura bi a ba ni igbagbo a o ma fihan nipa ohun ti a n so lenu igbagbo je ohun ini ti o se iyebiye aigbagbo je ohun ti o ma n ja wa tile àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń pani àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ìgbàlà ọlọ́run ìyí ọlọ́run ìbùkún ọlọ́run kí ó bọ́ lọ́wọ́ ènìyàn ìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí ó dára aigbagbo ma nso nipa on ti ko dara lati inu okan wa o ti a ma nso ni o ma nfihan eyi ti a ni yala ani igbagbo tabi ani aigbagbo bi abani igbagbo igbagbo yo so osi ati ise wa yo so di ayo igbagbo yo mu akuro ninu okunkun yo mu wa sinu imole igbagbo yo yi atubotan aye wa yo yi pada igbagbo yo mu akuro ninu ona to lo si orun apadi yo mu si ona ti o lo si orun rere ni edakeji aigbagbo yo so ayo di ibanuje aigbagbo yo ya wa nipa kuro lodo olorun kuro lod kuro ninu iye olorun ati kuro ninu ibukun olorun bi eniyan ba ni igbagbo igbagbo ti gbanila igbagbo aye igbagbo ti dagba soke ati igbagbo ti fese mule ninu olorun ati ninu oro re igbagbo yi yo ni ohun ti nba olorun soro eni a pin so ni asale yi nipa ohun igbagbo tabi ke akoko wi pe oro ti igbagbo ma nso lati enu re jade ohun igbagbo tabi oro ti igbagbo ma nso ke atoku igbagbo yo ma soro bi ati ewa ni ibi to je wi pe o dabi eni pe aye fe pin fun wa igbagbo yo si ma soro ba kan na bi o ba wo ise awon aposteli ori keje ese ikarun din logota ise awon aposteli ori keje ese ikarun din logota sugbon ohun ko fun emi mimo o tejumo orun o si ri ogo olorun ati jesu nduro le owo otun olorun ohun si wo pe wo mo ri orun si sile ati omo eniyan nduro le owo otun olorun nigba na li won kigbe le ohun rara won si di eti won won si fi okan kan rolu won si wo seyin ode ilu won so le okuta awon eleri si fi aso won lele le ese omokunrin kan ti a npe ni Saulu sugbon won so Stefanu le okuta o si kepe Oluwa wipe Jesu Oluwa gba emi mi bi o ba wo ibi ti a kayi daradara o ri wipe nipa igbagbo ni Stefanu ni o fi soro ohun ti a n gbo lenu re ni ohun igbagbo wo wipe o kun fun emi mimo nigba ti a feyan Stefanu ohun yi ni arika nipa re wipe o kun fun igbagbo o kun fun ogbon olorun o si kun fun emi mimo pelu nihin ni a n se nu ni bi ni si nihin le a n sole okuta o ni wo mo ri Jesu nduro le owo otun olorun ri wipe Jesu ko so nkohun nisinsinyi sugbon o duro le owo otun olorun bawo ni Stefanu se mo wipe ki se wipe Jesu nduro gege bi onidajo ki se wipe Jesu nduro gege bi eni ti o fe da lebi wipe boya Stefanu ti so ohun kan ti ko dun mo olorun ninu ohun kan ti o fa inu ni bini tabi si so lokota ti won so lokota bawo ni o se mo wipe Jesu nduro gege bi alagbawi gege bi olugbala gege bi oluso agutan gege bi eni ti o fe pe ohun lo sile gege bi eni ti o fe ki ohun kaabo si ijoba olorun ohun ti o fi mo ni wipe o ni igbagbo ninu olorun emi olorun ba emi re jeri wipe ohun je ti olorun ati wipe Jesu papa o je olurapada ati oludande ohun eyi ni a n so nipa igbagbo wipe ni oju eku eni ti o ba ni igbagbo oro enu re yio je oro igbagbo eni ti o ba ni igbagbo bi o tile n ku lo yio ma wipe mo n lo sile yio ma wipe a ti pese ade ogo sile fun mi yio ma wipe mo mo wipe ninu ile baba mi opolopo ebugbe nibe iba ma se be emi iba ti so fun yin ati wipe emi lo ipese aye sile fun yin wipe nigba ti mo ba si setan emi o pada wa lati mu yin lo si odo ara mi eni ti o ba ni igbagbo titi di oju iku ni o ma wipe mo n lo si ilu orun mo n lo si ibi rere eni ti o ba ni igbagbo bi o tile wa ni enu bode orun bayi yo ma wipe mo fe wole nitori wipe mo ni oruko ninu iwe iye eyi ni a fi mo awon ti o ni igbagbo ninu aye ohun yo ma soro igbagbo ni oju iku oro enu won yo ma je oro igbagbo wo ma ni ireti ati idakoro idaniloju ninu oro ati ileri olorun ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dàmú, yóò máa ṣe èméjì gẹ́rẹ́ tí ó bá ti ní inú ní ibí ni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan, ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé Ọlọ́run kò fẹ́ mi, bẹ́ni wípé kò sí ohun tí mo lè ṣe tó lè ṣe dáradára, bẹ́ni wípé Ọlọ́run kì í gbàdúrà mi, bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe, bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyàn fẹ́, bẹ́ni wípé mi ò kúnkún mọ̀ bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sin òun, mi ò kúnkún mọ̀ bóyá mo kàn wá sí ilé ìsìn lásán, mi ò kúnkún mọ̀ bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtú báńtẹ́ níwájú Ọlọ́run. Ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́, kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ni ó ń fi wá hàn, yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́ tàbí a jẹ́ aláìgbàgbọ́, ohun tí ó ń jáde láti ẹnu wa yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́, èyí ni yóò máa fi hàn yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́. Kí n tó máa sọ síwájú sí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú, kí n tó sọ síwájú sí ohun tí ìgbàgbọ́ máa ń ṣe, ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ, jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́. Wo Ezekieli orí 37, Ezekieli orí 37 ẹsẹ̀ 11. Nígbà náà ni ó sọ fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí ni gbogbo ilé Ísírẹ́lì wò ó. Wọ́n wí pé egungun wa gbẹ, ìrètí wa sì pin, ní ti àwa àti ké wa kúrò. Ọlọ́run ní èrò rere nípa àwọn ènìyàn wọ̀nyí. Ó ń sọ fún Ezekieli wípé òun fẹ́ dábìrà pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì. Òun fẹ́ kí àwọn egungun wọn tí ó ti gbẹ, tí ó wà ní àfonífojì, àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn, òun fẹ́ ṣe ìkójọpọ̀, òun fẹ́ fún wọn ní iyì, òun fẹ́ kí wọn kí ó lè dìde lórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí ogun ńláńlá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run ní ìrètí tí ó dára, ìpinnu tí ó dára, ìlànà tí ó dára àti ètò tí ó dára nípa àwọn ènìyàn wọ̀nyí, síbẹ̀síbẹ̀ ni wọ́n ń sọ wípé kò sí ìrètí fún wọn, ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà, ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ wípé ó tún lè ní iyè. Èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí Ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn, ohun tí ó dára tí ó ń pètè tí ó ń pèrò nípa wọn, síbẹ̀síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú, àìgbàgbọ́ a máa sé inú wọn, àìgbàgbọ́ kì í jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye ohun rere tí Ọlọ́run pèsè nípa wọn. Jẹ́ kí o yẹ ọ wípé Ọlọ́run jẹ́ aláàánú, Ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́, Ọlọ́run ronú nípa rẹ, ohun tí ó sọ nípa rẹ nínú Jeremiah orí 29. Kí a ṣí ìwé, kí a ṣí Bíbélì wa kíákíá. Jeremiah orí 29 láti ẹsẹ̀ 11. Nítorí èmi mọ èrò tí mo rò sí yín, lé Olúwa wí, àní èrò àlàáfíà, kì í sì ṣe fún ibi tàbí fún yín tí láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Àwọn tí kò ní ìgbàgbọ́, bóyá ọmọ ń gbóná, bóyá ọmọ ń ṣàìsàn, bóyá ọkọ lọ sí ibi iṣẹ́ kò tètè dé, bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé, bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí, bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé, tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́, èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára, wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní, wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn, àti wípé nígbà tí òru yìí bá kọjá wípé ìtànṣán ògo Ọlọ́run yóò farahàn. Èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé Ọlọ́run ronú nípa mi, mo mọ̀ wípé Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi, wọn máa wípé Ọlọ́run kì í gbàdúrà mi, mi ò mọ kí ni mo ṣe, bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìyá, boya ise baba boya ise koko boya ise to farahan boya ise ti amo mi okunkun mo kini mo se mo ti gbadura mo ti gba awe mo ti wa si dipa ko si bi ton lo ti mi o ba won lo ipago mo debe bi won so wi pe ninu ekun ni ijo tun o mo debe bi won so pe gbagada ni gbugbo akatun korisi mo ti debe bi won so wi pe alimo so tabi ninu ni ipaja ni ibi ti won tin se ni ayobo ni katun lo ko si bi ton nikan lo ti mi o lo sugbon wo bi mo ti ri bi gbogbo bi ti mo ti de adura ti mo ti gba awe ti mo ti gba bibeli ti mo ti kan bon so pe ipade

Síbẹ̀ wọ́n kò mọ̀ wípé Ọlọ́run ro èrò rere, èrò àlàáfíà nípa wọn. Àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́. Ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà, kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà, kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ kìí ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́, kí a lè máa wípé ọjọ́ ọ̀la yóò dára, kí a lè máa wípé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀, kí a lè máa wípé mo mọ̀ pé olùdáǹde mi, olùràpadà mi, mo mọ̀ pé ó ń bẹ̀, mo mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tèmi, mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí, bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí, mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi, mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjìji ikú, síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́. Kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa, nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí àdúrà gbà, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí mú ìrètí wá, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí múni lọ́kàn le, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí ṣí ni lórí, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé Ọlọ́run, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ro èrò rere nípa wa. Wò mí níhìn-ín, mo fẹ́ kí o mọ̀ wípé Ọlọ́run fẹ́ràn rẹ, mo fẹ́ kí o mọ̀ wípé Ọlọ́run ro èrò àlàáfíà nípa rẹ, mo fẹ́ kí o mọ̀ wípé Jésù pàápàá ní ọwọ́ ọ̀tún Ọlọ́run nísinsìnyí ó ń gbàdúrà fún ọ. Ṣé o gbàgbọ́ bẹ́ẹ̀? Bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń sunkún àsundẹ́kun? Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń ṣe èméjì nínú àdúrà? Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ṣe èrò nípa tiwa, èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò nírètí? Ó yẹ kí a lè ní ìrètí nínú Ọlọ́run. Ó yẹ kí a lè mọ̀ wípé Ọlọ́run ti gbàdúrà, Ọlọ́run aláàánú, Ọlọ́run olóore ọ̀fẹ́, Ọlọ́run tí ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn, Ọlọ́run tí kìí ṣe ké, òun ni a tọ̀ wá, yóò sì gbọ́ àdúrà wa. Mo ní yóò sì gbọ́ àdúrà wa. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó yẹ kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ látẹnu wa. Yẹ kí n tún fi àpẹẹrẹ mìíràn hàn ọ́. Ẹni tí ó ní àìgbàgbọ́ nínú ọkàn rẹ̀, ó sì fi àìgbàgbọ́ rẹ̀ hàn nípa ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀. Mo fẹ́ kí o wò ó láti inú ìwé Samueli kìíní, orí kẹta. Samueli kìíní, orí kẹta. Wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Samueli dùbúlẹ̀ títí di òwúrọ̀, ó sì ṣí ilẹ̀kùn ilé Olúwa. Samueli sì bẹ̀rù láti ro ìfihàn náà fún Eli. Nígbà náà ni Eli pe Samueli, ó sì wí pé, Samueli ọmọ mi. Òun sì dáhùn wí pé, èmi nìyí. Ó sì wí pé, kí ni ohun náà tí Olúwa sọ fún ọ? Èmi bẹ̀ ọ́, má ṣe pa á mọ́ fún mi. Kí Ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí ọ, àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí ìwọ bá pa ohun kan mọ́ fún mi nínú gbogbo ohun tí ó sọ fún ọ. Samueli sì ro gbogbo ọ̀rọ̀ náà fún un, kò sì pa ohun kan mọ́ fún un. Òun sì wí pé, Olúwa ni, jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀. Bí o bá ti jẹ́ ẹni tí ń ka Bíbélì tí ó ti ka ìtàn tí mo kà fún ọ yìí tí ó ti kà á tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó rí wípé Ọlọ́run sọ fún Samueli wípé inú mi kò dùn sí Eli, nítorí wípé kò bójútó àwọn ọmọ rẹ̀, kò sì bá wọn wí nínú àwọn ohun tí wọ́n ń ṣe tí kò dára. Àti wípé ó dàbí ẹni wípé Eli ń bu ọlá fún àwọn ọmọ rẹ̀ ju àti bu ọlá fún Ọlọ́run, kò sì jẹ́ kí wọn kí ó dẹ́kun àti máa ṣe búburú tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ Ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún Samueli, tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé Eli, Samueli sọ fún Eli nígbà tí Eli béèrè lọ́wọ́ rẹ̀. Èyí tí Eli bá fi ṣe bí àwọn ará Nínépè nígbà tí Jona lọ sí Nínépè wípé ní 40 ọjọ́ Ọlọ́run yóò pa ìlú yìí run. Ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ jẹ́ kí a ronú padà, kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀, kí Ọlọ́run kí ó ba lè fi ojú rere wò wá. Èyí tí Eli ìbá ṣe bẹ́ẹ̀, Eli sọ wípé ó dára, Ọlọ́run ní í ṣe, Olúwa ní í ṣe, ohunkóhun tó bá dáa lójú rẹ̀. Mo ti ń sìn láti ọjọ́ yìí, bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́.

0: dáadáa náà ni nítorí wípé ọlọ́run ni ohun tó bá fẹ́ ṣe kò sẹ́ni tí ó lè yí lọ́kàn padà èyí ni à ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́ sọ fún mi bí ọba Nínépè bí ó bá ṣe bẹ́ẹ̀ nígbà tí Jonah tí ó sọ pé ní ogójì ọjọ́ a ó pa Nínépè run a ó bì í wó a ó wo olulẹ̀ kí ọba Nínépè kí ó sọ pé olúwa ni ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe àbá pa Nínépè run ní àkókò náà ṣùgbọ́n ọlọ́run ṣíjú àánúwò wọn nítorí wípé wọ́n ronú pòádà wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn bóyá ó láàlàá tí ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa ò gbàdúrà tó ò rìn bí ó ṣe yẹ níwájú mi nítorí bẹ́ẹ̀ ṣọ́ra kí ìbínú ọlọ́run kí ó má bàa jálù ọ ìtì bá fìdí láàárọ̀ kùtùkùtù kí ó bẹ̀ sí ní gbàdúrà wípé ọlọ́run dáríjì mi o ọlọ́run ṣàánú fún mi o ọlọ́run má ka ẹ̀ṣẹ̀ sí mi lọ́run o ọlọ́run ṣàánú fún mi o màá ní ìtara ọ màá ka bíbélì màá máa gbàdúrà màá máa wá ojú rẹ ohunkóhun tó bá fẹ́ kí n ṣe màá ṣe má jẹ́ kí ìdájọ́ ọlọ́run má jẹ́ kí ó ṣubúlù mi o èyí tí ìbá fi ṣe bẹ́ẹ̀ á níwẹ̀ dáadáa náà ni nítorí pé gbogbo nǹkan tí mo lè ṣe mo ti gbìyànjú tó nítorí pé bí mo bá fi ara mi ṣe àpèjúwe lágbájá mo sàn ju lágbájá lọ bí ọlọ́run bá sì sọ wípé gbogbo èyí tí mo ṣe náà kò tí ì tó wípé ìdájọ́ tàbí àìsàn tàbí nǹkan mi ló ń bọ̀ olúwa ni jẹ́ kí ó ṣe gẹ́gẹ́ bí ó bá ti dára lójú rẹ̀ nítorí mi ò mọ kíni kí n tó ṣe tàbí ẹlòmíràn bóyá ó jẹ́ apẹ̀yìndà bóyá ó ní ìkọsẹ̀ díẹ̀ bóyá ẹ̀ṣẹ̀ ló wá láì múra sílẹ̀ láì rò tẹ́lẹ̀ ó sì ṣubú nípa ìkíyèsára a sì dá dúró kúrò nínú iṣẹ́ ọlọ́run wípé arákùnrin tàbí arábìnrin èyí tó ṣe yìí ò dá nítorí bẹ́ẹ̀ lọ gbàdúrà wá ojú ọlọ́run kí o fi ara sílẹ̀ ní àkókò díẹ̀ sínú àdúrà kí a bá lè pé ọ padà èyí tí ìbá fi gbàdúrà á ní ṣọ́ọ̀ṣì ò fẹ́ mi wọn ò fẹ́ kí n wúlò nínú ilé ìsìn wọn kàn fẹ́ sọ fún mi pé kí n má wá sí deep life ni mo mọ nǹkan tán ní lọ́kàn mo mọ̀ pé wọn ò fẹ́ kí n wà wọn ò fẹ́ kí tèmi dà wọ́n fẹ́ kí n lọ sínú ìjọ mìíràn mo sì fẹ́ràn deeper life yìí o mo fẹ́ràn gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àṣìṣe díẹ̀ tí mo ní wọ́n ní kí n máa lọ wọn ọlọ́run pápá ò fẹ́ mi bóyá èmi ni mo ń ṣe wàhálà tí mo kàn tira mi mọ́ ọlọ́run lọ́rùn bóyá ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n lọ sí ìjọba ọ̀run bóyá ó ti ní àwọn tó ti yàn tó jẹ́ pé àwọn ló fẹ́ mú lọ sọ́run bóyá mo kàn ń ṣe wàhálà lásán ni èyí tí ìbá fi ní ọ̀rọ̀ ìgbàgbọ́ ohun díẹ̀ kékeré tí a sọ fún yín pé kí ó lọ gbàdúrà èyí tí ìbá lọ gbàdúrà a máa bọ́hùn a máa sọ pé ọlọ́run ò lè gbàdúrà ọ̀hún mọ́ èyí ni èlì ń ṣe tí ó wípé olúwa ni jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀ ohun tí mo ń sọ fún ọ ni wípé bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ó dájú wípé òkùnkùn yóò di ìmọ́lẹ̀ bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu àìsàn yóò kúrò nínú ara rẹ àìsàn yóò kúrò nínú ẹbí rẹ bí o bá ní ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ó dájú pé bí ó tilẹ̀ dàbí ẹni pé ń sunkún lónìí ó rẹ́rìn lọ́la wo Genesis 30 láti ẹsẹ̀ ìkíní nígbà tí Rákẹ́lì rí i pé òun kò bímọ fún Jákọ́bù Rákẹ́lì ṣe ìlara arábìnrin rẹ̀ ó sì wí fún Jákọ́bù pé fún mi lé ọmọ bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò kú ṣé o rí ohun tí mo kà yìí ṣé ọ̀rọ̀ ìgbàgbọ́ nìyí tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́ ó ti lọ́kọ fún ìgbà díẹ̀ ó sì rí i pé ẹ̀gbọ́n òun ti lọ́kọ pẹ̀lú fún ìgbà díẹ̀ ẹ̀gbọ́n bímọ àbúrò kò bímọ ó wá ń jowú ó wá ń sọ pé kí ni mo ṣe ṣe bí inú ilé kan náà láti jáde èwo ni mo ṣe kí ni arábìnrin mi kí ni ó fi sàn jù mí lọ ó wá lọ bá ọkọ rẹ̀ Jákọ́bù wípé fún mi lé ọmọ bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò kú orí àwọn ẹlòmíràn tí wọ́n bá ń wá sí ilé ìsìn bí wọ́n ti wá fún oṣù mẹ́ta oṣù mẹ́fà tàbí ọdún kan bí ó ṣe pé wọn kò tí ì bímọ wọn máa sọ wípé bí n bá bímọ bí n bá lóyún lóṣù yìí máa fi ọlọ́run sílẹ̀ máa fi bíbélì sílẹ̀ gbogbo èyí tí mo ti ń gbàdúrà tí mo ń wá sí ṣọ́ọ̀ṣì lemọ́lemọ́ tí mo ń wá ní ìgbà gbogbo bí ó bá ṣe wípé ní oṣù yìí mi ò lóyún tàbí mi ò rí àmì kankan wípé ọlọ́run ti gbàdúrà mi máa kó fi ṣọ́ọ̀ṣì náà sílẹ̀ máa fi bíbélì sílẹ̀ máa fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀ ṣé à ń bá ọlọ́run jà ni ǹjẹ́ ènìyàn lè bá ẹlẹ́dàá rẹ̀ jà èyí tí àbá fi mú ohun ìgbàgbọ́ kí a sọ fún ọlọ́run wípé mo mọ̀ wípé àwọn tó dàgbà jù mí lọ ó ti gbọ́ tiwọn àwọn tó darúgbó jù mí lọ báyìí ó ti gbọ́ tiwọn awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo Olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo pe o se temi e ti a ba fi ni oro igbagbo lenu a nso fun Olorun pe bi n ba bimo okunkun se okunkun dabe ni pe o dara ki n ku ma se soro be e je oro aigbagbo ṣugbọn je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi abani igbagbo a o ri pe igbagbo yo ma korin didun ni ogonjo oru se oran ti sila o paul bi won tin korin be ni a ri pe isele nlanla o sele be ni a ri pe gbogbo ilekun ile tubu o si sile bi o ba le korin orin igbagbo ni akoko ti wa la wa ni akoko ti inu ni bi ni wa o daju pe bi o tin ko orin igbagbo lati inu okan igbagbo si Olorun wi pe gbogbo ide re ni yo ja loruko Jesu ati gbogbo ibi ti o dabi eni pe o je bi ogba ewon o se se ke ma pojuri sugbon o dabi ogba ewon fun o a o si gbogbo ilekun won sile ni loruko Jesu igbagbo ma nri irawo ti ireti loru nigba ti o dabi eni we pe a ko ri imole oju Olorun igbagbo ma nle korin igbagbo ma nle kigbe pelu ohun isegun bi o ti le je wipe awon igana Jericho won duro sibe igbagbo a ma yi odi Jericho ka lekini bi odi Jericho ba wo a tun yi ka lekeji bi odi Jericho wo a tun gbadura a tun korin a tun yi ka leketa bi ko ti wo ko ni sori tinu ni ojo kerin a tun yi odi Jericho ka ni ojo karun a tun yi odi Jericho ka ni ojo kefa yo tun yi odi Jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o ti le ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o da bi eni wi pe ko si isele ko si ireti ko si ise yanu ko si idahun sibe sibe ni ojo keje eni ti o ba ni igbagbo ninu Olorun yo tun yi odi Jericho ka ni ojo keje mo so fun wi pe bi a ba ni igbagbo ninu Olorun ki odi Jericho ki awon igana re ki won ki o to wolule o da mi loju pe eni ti o ba ni igbagbo yo ke ike ayo yo ho iho ayo iho isegun si Oluwa mo so fun wi pe bi eniyan ba ni igbagbo bi o ti le dabi eni pe ikun kanlekun sibe sibe eni ti o ni igbagbo yo ma so aso tele nipa iye aini pekun igbagbo ni o ma mu idani loju wa wipe a o ni isegun lori ota to lagbara ju wa lo se o mo wipe golati je ota to lagbara ju dapidi lo sugbon igbagbo lo nsoro lati enu dapidi wipe ohun o segun igbagbo ni ma so lati enu wa wipe bo ti won ko ri a o segun mo mo wipe lasale yi isegun yo je ti wa mo mo wipe a o segun loruko Jesu igbagbo lo ma nsoro oro imuni lokan le oro ireti oro idakoro bi o ti le je gbogbo nkan to yi waka lo le mu okan eniyan poruru igbagbo ni o ma je ki ayo ayo we pe a mo pe oro ojo ajinde nbo nigbati oru iku ti o ba koja nitori be a o se ni igbagbo ninu Olorun a o se je ki igbagbo wa ki o ma soro si Olorun wi pe a mo wi pe bi a ti le ni aisan bi a ti le ni ajalu bi a ti le ni ohunkohun ti o n dẹrù bà wá wípé a kì yóò kú yíyè ni a ó yè wo orin dápídì ìkejìdínlọ́gọ́fà orin dápídì ìkejìdínlọ́gọ́fà òkan òkan ẹjọ orin dápídì òkan òkan ẹjọ bí a bá wo orin dápídì yìí ní orí ìkejìdínlọ́gọ́fà ti a wo lati ese ikeedogun o ni ohun ayo ati ti igbala nbe ninu ago awon olododo owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara emi ki yo ku bi ko se yiye ki emi ki o le ma rohin ise oluwa bi abaje onigbagbo ni toto iru oro yi ni o wa ni enu wa bi atile ni aisan o sese ninu ile ewosan ki awon dokita oyinbo ki won so pe aisan yo dabi eni wipe o ti wo ago ara o ti wo inu eje o ti wo inu egungun o da bi eni wipe ko si ireti eni ti o ba ni igbagbo pe dokita mo je ti olorun ara mi ti ku ni taye ni o je ti olorun nitori be mo ti e mo wipe nkan sise si po fun mi nitori pe ise olorun si wa awon ti mo fe soro igbala fun won si wa nitori be mi o ti ku emi ki yo ku iku kiku kan bi ko se yiye ki emi ki o le ma royin ise oluwa eyi ni an so nipa igbagbo eni ti o ba ni igbagbo bi ati le nderoba ninu ile iwosan bi ati le nderoba laarin ebi bi ati le nderoba ninu ala bi ati le nderoba lati odo awon ota yo ma wi pe rara ko si ku nitori pe emi ki yo ku bi ko se yiye ki emi ki o le ma royin ki emi ki o si ma royin ise oluwa wo okunrin kan eni ti o la opolopo omi jijin koja wo okunrin kan ti o dabi eni wo pe gbogbo orun apadi ni won doti wo okunrin kan ti o dabi eni pe gbogbo ofa ti o wa lowo isu patapata ni o ta si okunrin yi wo okunrin kan ti o dabi eni wo pe ore ara ati awon ojulumo won ko sile wo okunrin kan ti o dabi eni pe gbogbo ini won run lojo kan sosho agu ara re papa o dabi eni pe orisirisi esan ni o wa si agu ara re ti ko mo wi pe oun le yi rara wo okunrin kan ti o dabi eni pe omo o padanu omo o padanu dukia o padanu opolopo nkan sugbon sibe sibe o ni igbagbo ninu olorun bi o ba wo jobu ori kokan dilogun lati ese kini nigba na ni jobu dahun o si wi pe yo ti pe to ti eyin o fi ma ba mi ninu je ti eyin o fi ma fi oro kun mi ni ejanja wo okunrin yi ti opolopo oro ti awon eniyan so ti o n ba ninu je ni ese ikeje kiyesi emi ki gbe pe owo nla owo alagbara sugbon a ko gbo ti emi mo ki gbe soke bẹẹni kò sí ìdájọ́ ẹsẹ̀ ìkẹsàn-án ó sì bọ́ ògo mi ó sì ṣí adé kúrò lé orí mi ọkùnrin yìí ó ń sọ nípa àwọn àjálù tí ó débá ó ń sọ nípa àwọn ohun tí òun ti pàdánù rẹ̀ ní ẹsẹ̀ ìkọkànlá ó sì tiná bọ ìbínú rẹ̀ sí mi ó sì kà mí sí bí ọ̀kan nínú àwọn ọ̀tá rẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá àwọn àjọbí mi fà sẹ́yìn àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi àwọn ará inú ilé mi àti àwọn ọmọbìnrin ìránṣẹ́ mi kà mí sí àjèjì èmi já sí àjèjì ènìyàn lé ojú wọn mo pe ìránṣẹ́ mi òun kò dá mi lóhùn mo fi ẹnu mi bẹ́ẹ̀ èmi sì ṣú aya mi àti òórùn mi sì sú àwọn ọmọ inú ìyá mi àní àwọn ọmọdé sì ń fi mí ṣẹ̀sìn mo dìde wọ́n sì sọ̀rọ̀ ẹ̀gàn sí mi ẹsẹ̀ ìkọkàndínlógún gbogbo àwọn ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi kórira mi àwọn olùfẹ́ mi sì kẹ̀yìndà sí mi wo ọkùnrin yìí tí ó ní irú ọ̀pọ̀lọpọ̀ àjálù yìí ó sì ń sọ wípé wo àwọn nǹkan tí ó dé bá mi ọ̀rẹ́ kọ̀ mí sílẹ̀ àwọn ará ilé kọ̀ mí sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúlùmọ̀ wọn kọ ẹ̀yìn sí mi mo pàdánù dúkìá mo pàdánù nǹkan púpọ̀ àwọn tí ó sì ń sọ̀rọ̀ sí mi wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó bà mí nínú jẹ́ ṣé kò ní ìrètí mọ́ ṣé kò ní ìgbàgbọ́ nínú ọlọ́run mọ́ ṣé kò gbàgbọ́ wípé nǹkan yóò yí padà wo ẹ̀rí tí ó ń jẹ́ láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n àti èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè ó ní nítòótọ́ mo ti pàdánù nǹkan púpọ̀ ní ṣùgbọ́n mo mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè nítòótọ́ ọmọ ti kú ṣùgbọ́n olùdáǹdè mi ń bẹ láàyè nítòótọ́ àwọn ọ̀rẹ́ àwọn ará wọn ti kọ̀ mí sílẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ lé ààyè àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde kúrò lórí erùpẹ̀ ilẹ̀ àti lẹ́yìn ìgbà tí a wọ ara mi tí a ti ké kúrò bi iru eyi ati lai ni eran ara mi li emi o ri olorun eni ti emi o ri fun ara mi ti oju mi o si wo ki se ti elomiran okan mi si daku ninu mi bi o ba wo ohun ti ogbeni yi nso o nso wi pe o ni ireti ninu olorun o mo wi pe oludande ohun wi pe o nbe ni wi pe ni toto ni o ti ni awon isoro ni toto ni o ti ni awon idamu sugbon sibe sibe oludande mi nbe se iwo mo pe oludande re nbe se o mo wi pe jesu ti ko fun o se o mo wi pe awon ileri olorun je ti re se o ni igbagbo aye ninu olorun ni e se to fi le gbadura e se ti o le ki gbepe olorun e se ti o fi nbohun e se ti o fi nrahun e se ti o fi nsori tinu e se ti o fi nsoro bi eni wi pe olorun wa ko si laaye mo se igbagbo re ko le soro si olorun se igbagbo re ko le mu ileri olorun ki o si duro sinsin lori ileri olorun se igbagbo re ko le se bi ti Shedraki Meshaki ati Abednego ninu ina se igbagbo re ko le duro sinsin gege bi ti Danieli se igbagbo re ko le ma kepe Oluwa se igbagbo re ko le ma so nipa iye nigbati awon ti o wa ni arowoto e ti won so nipa iku se iwo na o le dide ki o so wi pe emi mo pe oludande mi nbe bi o ba mo pe Jesu se wa laaye bi o ba mo pe olorun wa wa laaye bi o ba mo pe ileri olorun ki ta se bi o ba mo pe olorun je ti wa o ye ki o dide duro lori ese re ki o so oro igbagbo dide nisisin ki o gbadura ki o so wi pe emi mo pe olugbala mi nbe oludande mi nbe emi mo pe olusu agutan mi nbe ati pe ileri re ki ye emi mo wi pe gbogbo ileri ti o ti se fun mi wi pe won o je temi o ye ki a gbadura si olorun bi o ba ti ni igbala ma se sori tinu kepe oluwa bi o ba je afaseyin ti ayo igbala ko si ninu re nisinsin nitori ese ti o ti wole ma se sori tinu kepe oluwa bi o ba ti n gbadura fun isori mo po ojo pipe sugbon ti isodi mimo ko ti je ti re ma se sori tinu dide ki o kepe oluwa bi o ba ti wa agbara emi olorun lati sise fun olorun bi o ko ba ti ni o ye ki o ni ireti ninu olorun ma se sori tinu dide ki o kepe oluwa bi aisan ba wa ni ago ara re bi o ba dabi eni pe o ni awon idamu tabi ajalu o ye ki o dide ki o kepe oluwa wipe emi mo wipe oludande mi nbe emi mo wipe alagbawi mi nbe emo wo pe odo agutan olorun ti o ku lati ko ese mi lo o wa laaye sibe emi mo wo pe anu olorun o ri ofe olorun emi mo wo pe oju rere olorun o nbe sibe emi mo wo pe ireti wa ninu olorun ati awon ileri re ki ye wo pe emi o gbadura emi o kepe oluwa mo si mo wo pe olorun yo gbo ide ki o kepe oluwa ba olorun so ye ki olorun ki o mo wi pe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tooto o si ni ireti ninu olorun kepe oluwa o daju wi pe yo dahun adura re yo gba okan re la yo wo osan yo da o sile yo si pese fun o ni kikun ninu oro ojo re
1: Ni orúkọ Jesu Kristi Olúwa wa. Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín wípé a tún péjọpọ̀ lónìí láti kọ́ ẹ̀kọ́. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ kí ó wà láàrin wa. Kí ó ka ọ̀rọ̀ yìí pẹ̀lú wa. Kí ó kọ́ wa ní ẹ̀kọ́ tí ó yẹ kí ó yé wa. Kí ó sì fún wa ní agbára láti ṣe ohun tí ẹ fẹ́ kí a ṣe. Adúpẹ́ wípé ti gbọ́ lórúkọ Jesu Kristi Olúwa wa. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Nísinsìnyí, a ń ka Ébírù orí kẹtàlá láti ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 21. Ohun tí a ń kà lónìí jẹ́ àdúrà tí ẹni tí ó kọ Epístélì yìí tí ó gbà fún àwọn olùkà Epístélì náà. Bí o bá wo ẹsẹ̀ yìí, ó rí wípé ó jẹ́ gbólóhùn àdúrà tí apostoli Paul ti o gba fun awon oluka iwe na o ni nje olorun alaafia eni ti o tun mo olusho agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani olowa wa jesu ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se tewogba ni waju re ninu wa nipase jesu christi eni ti ogo wa fun lai ati lai lai ami bi o ba wo ohun ti a ko ni ose ti o koja o ri we pe aposteli yo nbe awon ti won je onigbagbo laarin awon eberu na we pe ki won ki o ma gbadura fun ohun ninu ese ikejidinlogun o ni e ma gbadura fun wa nitori awa gbagbo pe awa ni eri okan riri asin fe lati ma wa lododo ninu on gbogbo sugbon imi nbe yin gidigidi si lati ma se yi ke ba le tete fi mi fun yin pada ari awon eko pataki ko ninu on ti ari nihi lakoko on ti eni yi so we pe ki awon omo ijo ki o se fun ohun ohun pelu mura tan lati se fun awon elomiran ohun ti an so ni we pe o paro wa si won we pe ki won ki o gbadura fun ohun ohun paapa si n gbadura fun won eko kini ti akoko ko nibe ni ari ninu Matthew ori keje ese ikejila nitori na ohun gbogbo ti eyin ba nfe ki awon eniyan ki o se si yin be ni ki eyin ki o se si won gege nitori eyi le ofin ati awon woli bi aposteli se so we pe ki won ki o gbadura fun ohun ohun ti ohun fe ti o si nreti lati owo won ohun paapa se tan lati se fun won ohun ti iwo ba nfe lati odo awon elomiran o fe ki won ki o gbadura fun o o fe ki won ki o feran re o fe ki won ki o sori fun o awon nkan ti o nreti lati odo awon elomiran o ye ki iwo paapa ki iwo na ki o le se fun won eko keji ti a ri ko ni we pe ni toto ni o ti gbadura ni toto ni o ti waasu oro olorun fun won sugbon mo we pe lai si we pe a fi adura ti iwaasu wa leyin iwaasu yi ko le sise ninu okan won ti n gbo iyi n je ki o ye wa we pe awa ti a n waasu awa ti a je adari awa ti a je bi oluso agutan tabi adari ekun o ye ki a ma waasu ni toto sugbon o ye ki a ma gbadura fun awon ti a n waasu si ninu Samuel kini ori kejila ni Samuel ti so fun awon omo Israeli we pe o mo ojuse ti o n gba lowo Olorun ojuse meje pataki lati ma ko won ati lati ma gbadura fun won ninu Samuel kini ori kejila ese keta le logun pelu pelu bi o se ti emi ni ki a ma ri pe emi dese si Olowa ni didekun gbigbadura fun yin emi o si ko yin li ona rere ati tito bi o tin se ipinu we pe ohun yo ma ko won li ona rere ati li ona tito li o tun je ki o da won loju we pe won ni ohun ni lati ma gbadura fun won o ti le so fun a we pe bi ohun ko gbadura yi fun won a je we pe ohun dese si Olorun o ye ki o ye awa ti a ni anfani lati ma to lati ma dari lati ma ko awon eniyan Olorun wi pe o je ojuse wa bakan na lati ma gbadura fun won ki a wa wo eberu ori iketala lati ese ogun oni nje Olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani olowa wa jesu ki o mu yin pe ohun ti mo fe ki a wo nihin ni we pe bi aposteli se n gbadura o n fi adura yi sowo si Olorun baba o ni ki Olorun alaafia ki o mu yin pe ọpọlọpọ ti won ko ni eko ihinrere tabi ti won ko ni eko bibeli loni won ma n gbadura si awon angeli bi won ba fe gbadura won ma daruko angeli awon miran o seese ki won ma daruko oludasile ijo ti won n lo sugbon e je ki a mo wepe bi a ba n gbadura o ni oun gbadura si Olorun alaafia eni ti o ji Jesu Christi dide kuro ninu oko ki si ni adura to ngba o ngbadura we pe ki a se won pe ki a se won ye ki gbogbo ife Olorun ki o le di ekun rere ni igbese aye won eyi ni eko ti Jesu Christi ko wa we pe bi e ba fe gbadura a ki gbadura si Jesu tara a ki gbadura si angeli a ki gbadura pelu oroko oludasile ijo ninu Johanu Johanu ori kerin din logun lati ese iketa le logun ni Jesu te fi han awon omo ehin re oni ni ojo na eyin ki o bi mi lere onkon looto looto ni mo wi fun yin onkon ti eyin ba bere lowo baba onkon ti eyin ba bere lowo baba li oruko mi ohun fi fun yin eni a fi ri we pe adura ti apostoli igba ninu eko ti an ko loni o wa ni ibamu pelu oro olorun o ni ohun gbadura si olorun orun olorun baba olorun alaafia eni ti o tun mo oluso agutan nla ti awon agutan ti o mu jade kuro ninu oko o ni nipa eje majemo ayeraye ki o mu yin pe loni bi a tin wo eko wa a o ma wo ipa meta ninu eko wa ikini alaafia pelu olorun alaafia pelu olorun ikeji alaafia olorun iketa ailaba won ati iwabi olorun alaafia pelu olorun bi abawo ohun ti anka loni ari we pe ogbeni yi ti o je ni olorun ti o si je oni waasu apostoli ti o lagbara o ngbadura o ni nje olorun alaafia ki a koko menu duro nibe na ki a mo wi pe adura ti eni yi ngba o mu le ori we pe olorun ti o wa le alaafia pelu wa ti a wa paapa ti a wa ni alaafia pelu re nje bi a ba bere we pe bawo ni a se nwa ni alaafia pelu olorun ti olorun si wa ni alaafia pelu wa nitori ye ki a mo wi pe ohun amuye ti a koko ni lati ni ni we pe a wa ni alaafia pelu olorun nigba na ni ru adura ti a gba nihin ni o le je itewogba lodo olorun o si ye ki a mo we pe ki se gbogbo eniyan to wa loke rope ni o wa ni alaafia pelu olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu olorun o si ye ki iru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia pelu olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti a nkeko lori re loni ninu Isaiah ori ikejidini adota 48 ni o ti so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro li olowa wi o ni alaafia ko si fun eniyan boboro ni olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ti o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati olorun ninu Isaiah yi kan na ori kokan din ni ogota 59 ori kokan din ni ogota ese ikeje ati ese ikejo ese won sare si ibi yi so fun wa yi ti o fi je wepe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala olorun wo ti won ko fi ni alaafia pelu olorun ese won sare si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun be ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki yo mo alaafia ye ki o yi o nigba na we pe bi o ba ti di eni igbala bi o ba ti ni alaafia olorun ohun ti o je ki o ri be ni we pe ese nbe ni igbesi aye re a ti le so fun wa ninu awon oba keji ese kan ti o ma nje ki o ma si alaafia ninu okan obirin ninu okan okunrin tabi alaafia laarin awa pelu olorun awon oba keji ori kesan anka ese ikeji le logun awon oba keji ori kesan ese ikeji le logun o si se nigbati Joramu ri Jehu li o wi pe Jehu àlàáfíà kọ́. Ohun tó bèrè pé ṣé àlàáfíà ni, òun sì wí pé àlàáfíà kíni. Níwọ̀n bí ìwà àgbèrè Jezebeli ìyá rẹ̀ àti ìṣe àjẹ rẹ̀ ti pọ̀ tó bẹ́ẹ̀, ó jẹ́ kó yé wa wí pé àwọn tí wọ́n bá ní ẹ̀mí òkùnkùn, àwọn tí wọ́n bá jẹ́ oṣó tàbí àjẹ́, kò sí àlàáfíà fún wọn, kò sì sí àlàáfíà láàrin àwọn àti Ọlọ́run. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò ní àlàáfíà, ibi ni wọ́n máa rí nígbà gbogbo, àfi ìgbà tí wọ́n bá bá Ọlọ́run lájà, tí wọ́n sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nínú Chronicle 2 ni a tó fi ń yé wa. Àwọn tí kò ní àlàáfíà, à ń kan nǹkan wọ̀nyí kí ó lè yí ohun tí ó yẹ kí o ṣe, ìrìn tí ó yẹ kí o rìn, ìṣísẹ̀ tí ó yẹ kí o gbé, kí o bá lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Chronicle 2:15-5, ǹjẹ́ ọjọ́ pọ̀pọ̀ ní Israel ti wà láì sin Ọlọ́run òtítọ́, láì ní àlùfáà tí ń kọ́ni, láì ní òfin? Kí ni àbáyọrí sí wí pé wọn kò sin Ọlọ́run òtítọ́? Wọn kò ní àlùfáà tí ń kọ́ni ní ẹ̀kọ́ Bíbélì, wọn kò sì ní òfin, wọn ò gba òfin Ọlọ́run nínú ọkàn wa, nínú ìgbésí ayé wọn. Ẹsẹ̀ ìkarùn-ún àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí a bá jẹ́ ẹni tí ò mọ Ọlọ́run, ẹni tí ò tí bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run òtítọ́, a ń sọ fún wa wí pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà. Nítorí kíni? Nítorí Bíbélì jẹ́ kí ó yé wa wí pé nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn. A ń sọ fún wa nínú orin Dáfídì 2:11 wí pé Ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́. Èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wí pé kò sí àlàáfíà fún ènìyàn búburú. Ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú Hebrew 13:20, ni a rí i wípé apostle ń gbàdúrà wípé ǹjẹ́ Ọlọ́run àlàáfíà. Nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run, báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Iṣẹ́ wo ni wọ́n ṣe? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Bí o bá jẹ òǹkà Bíbélì, o mọ̀ wípé Jésù ni a ń pè ní ọmọ aládé àlàáfíà. Òní ó dàbí ẹni wípé ó mú Ọlọ́run lọ́wọ́, ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Èyí ni Jésù Kristì ló fi lọ sí orí àgbélébò tí a kàn mọ́ àgbélébò fún wa, kí ó lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá. Bí àbágbà Jésù gbọ́, tí a mọ̀ wípé ó jẹ́ arọ́pò fún wa, ó jẹ́ olùgbàlà fún wa, yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ, àlàáfíà dé sínú ọkàn wa, àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti Ọlọ́run. Nínú Isaiah 53:53 láti ẹsẹ̀ ìkarùn, ṣùgbọ́n aṣáálẹ̀ ọgbẹ́ nítorí ìrékọjá wa, àpáálára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Nígbà tí ó sọ fún wa wípé ìnà àlàáfíà wa wà lára rẹ̀, ó ń sọ fún wa wípé ìyà tí Jésù jẹ, ìnà tí a na Jésù, ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí o bá rántí wípé a ti fi Jésù róbọ fún wa, bí o bá rántí wípé Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa, nígbàkúùgbà tí o bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ni yóò bá ọ làjà láàrin ìwọ àti Ọlọ́run, yóò sì mú kí àlàáfíà wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Éfésù ń sọ fún wa ní 2, ó ń sọ fún wa wípé a ti ṣe ìlàjà láàrin àwa àti Ọlọ́run. Ìlàjà tí a ṣe yìí, èyí ni ó mú kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Éfésù 2:14, nítorí òun ni àlàáfíà wa. Òun ni àlàáfíà wa, ẹni tí ó ṣe méjèèjì lé ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si olorun tele tele awa ti a je elese tabi ota olorun tele tele nitori iku Jesu Kristi fun wa nigba ti a ba gba iku Jesu yi ti a ba gba gbo oni Jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota olorun tele tele nisisiyin awa di omo olorun ore olorun nitori ori ofe tin ti pase Jesu Kristi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni tin be ninu ilana ti ki o le fi awon mejeje da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeje eyin toka si awon Jew ati awon keferi wi pe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abrahamu ni ti ara wi pe Jesu Kristi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu Olorun ese ketadinlogun o si ti wa o si ti wasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronu po ada awon ese re ki o ko won sile patapata ki o si mo we pe Jesu Kristi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja yo wa laarin iwo ati olorun eyi ni Job nso fun wa ninu Job ori keji le logun Job ori keji le logun lati ese ikokan le logun fara re sumo olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo olorun bawo ni o se le sumo olorun bi ese ba wa ni igbesi aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese won yi sile ti a si fi eje Jesu ti a fi we omo oni nigba na iwo o ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je we pe ni toto ni o fe ni alaafia olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o jewo ese re fun olorun ki o ko awon ese won yi sile o ni ki o mu ki awon ese won yi ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbesi aye re nigba na ni o le ba olorun laja eyi ni a n pe ni igbala olorun bi a ba n so we pe a ni ibalaja pelu olorun o tumo si ohun kan naa we pe a ni igbala olorun bi a ba n so we pe a ni alaafia olorun o tumo si ohun kan naa we pe a ni igbala ni lati odo olorun nipasẹ Jesu Kristi wo bi a se lo ede yi ninu Luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia olorun nkan kan naa ni a n so nipa re ninu Luke ori kini ese iketadini ogorin 77 ati ikokandini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba n so wipe a ni igbala eje wipe a ni idaniloju wipe a ti ko ese sile eje Jesu Kristi omo bibi olorun kan soso o ti mu awon ese wa kuro o ni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji eku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi o we pe nigba ti a ba ti ni igbala awa ni alaafia pelu olorun ki ya pada nisinsin yi lo si ibi ti anka ti o so fun wa nipa olorun alaafia nipa se Jesu Kristi oluso agutan la ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa be bi abagba gbo nisinsin yi a o ni alaafia pelu olorun se amo we pe Jesu Kristi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti aje elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo adam fun awon ti o ti gba Jesu Kristi gbo igbala olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu olorun nje bi ati nda wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo olorun nipa oluwa wa Jesu Kristi sugbon bi ati nso nipa alaafia pelu olorun ni o ye ki a mo we pe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti a ndaroko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe o nso nipa alaafia olorun alaafia pelu olorun iyen je we pe alaafia laarin awa ati olorun bi a ba nso we pe alaafia olorun eyi je alaafia ninu wa nitori we pe ati je eni igbala olorun ilaja ati igbala ti a ni ninu olorun alaafia ni o fun wa ni alaafia pelu olorun sugbon bi a ti n ba Jesu rin bi a ti n ko eko oro olorun bi a ti n rin deede bi a ti n ni idapo timotimo pelu olorun alaafia ni yio ma fun wa ni alaafia olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti a n so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayida yida aye nigba ti o dabi eni we pe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi ro okan ki a so we pe ani isimi ninu okan wa eyi ni a npe ni alaafia olorun ninu filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di imo fun wa we pe ohun kan wa ti a n pe ni idakeroro tabi isimi tabi alaafia ninu okan wa bi o tile je we pe awon kan to yi wa ka won dabi eni we pe won dojuro ninu ese ikeje ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Jesu Kristi o so nipa alaafia olorun eyi ti o ju imoran gbogbo lo o ju ohun gbogbo ti a nri layika wa eyi ni o je ki okan wa ki o bale sugbon je ki o yi o wi pe ese ikeje yi o wa laarin ese ikefa ati ese ikejo bi o ba fe ni alaafia olorun yi o wo ese ikefa o wo ese ikejo o si se awon nkan ti awon ese wonyi ti won so fun wa gege bi omo olorun ninu ese ikefa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi a ba ni wahala tabi isoro gege bi omo olorun ki a mo we pe Jesu ti pese ohun gbogbo fun wa ki a ma fi awon ibere wa ki a ma fi siwaju olorun pelu idupe o ni be a ba se be o ni alaafia olorun ti o ju imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa o ni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohunkohun ti se oto ohunkohun ti se owo ohunkohun ti se tito ohunkohun ti se mimo ohunkohun ti se fife ohunkohun ti se ti irohin rere bi iwa tito kan ba wa bi iyin kan ba si wa e ma gba nkan wonyi ro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wi pe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wi pe ele isele to nso bayi to nso bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan wonyi ni ki a ma gbaro ninu okan wa awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati bebe lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi abani alaafia yi alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Thessalonica 2 Thessalonica 2 ori keta lati ese ikerindinlogun nje ki oluwa alaafia ti kara re ma fun yin ni alaafia ni igba gbogbo lona gbogbo ki oluwa ki o pelu gbogbo yin nihin ni o so fun awe pe alaafia bi o ba je wo pe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wi pe alaafia yi yo wa ni igba gbogbo yala awon ota ye wa ka ni tabi wahala lodoju ko wa tabi o dabi eni wo pe airi sese lo nyo wa lenu bi a ba ti ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idope ti a fi si waju olowa ti a se ro ohun ti o ye ki a ro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igba gbogbo alaafia ni bi gbogbo yo wa pelu wa iba je ninu ile isin iba je ninu ile wa iba je ni bi ise tabi ni bi kibi wi pe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerindinlogbon ese iketa Isaiah ori ikerindinlogbon ese iketa iwo paamo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbekele o bi a ba gbekele olorun bi a mo we pe ko si ohun kohun ti o le sele ti o koja agbara olorun ti a gbekele ti a simi le ti a si nwo awon ileri re ti a nduro lori awon ileri re ti o le ye o ni yo pa wa mo ni alaafia pepe sugbon o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori kejile logbon ese iketa din logun we pe ani lati je eni tin sise ododo eni tin rin irin ti o ye iwa omo olorun oni lati wa ni igbesi aye wa bi o ba je we pe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ise dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikejile logbon ese iketa din logun oni ise ododo yo se je alaafia eso ododo yo je idake je ohun abo titi lai o nso nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese oni eni ti a bi nipa ti olorun ki dese ko si le dese nitori we pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si iro lenu wa a ki seke sugbon a rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni we pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idakeje ati isinmi idakeroro ibale okan ati alaafia bi a ti menu kan ododo bi a si ti menu kan eso ododo a o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o n ka bibeli o mo we pe eye wa ninu galatia ori karun galatia ori karun ese ikejile logun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora iwa pele isore igbagbo nitoto ni ati ma awon nkan wonyi sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni wepe o ye ki a ti di eni nipa ti emi eni ti a ti gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si n joba ninu re bi o ba je wepe nitoto ni emi olorun gbe inu wa awon nkan kan wa to lati ma farahan eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wi pe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o ti njoba o ni ayo olorun ayo igbala olorun o ni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti an so nipa re yi ko le wa nibe o ni ipamora ni lati wa eni ti o ni ipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isori ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni o wa ni igbesi aye wa nigba na ni alaafia yo le raye joko ninu igbesi aye wa nitori be e je ki a mo we pe alaafia ko da duro gedegbe gege bi onikan sugbon o fararo awon nkan miran bi ife bi ayo bi ipamora bi iwa pele bi isore bi igbagbo bi iwa tutu bi ikurani ni ijanu ninu okan awon ti o je wi pe won je omo olorun ninu Isaiah ti a tin ka tele Isaiah ori ikeje dini adota 48 Isaiah ori ikeje dini adota ese ikeje din logun oni iba se pe iwo fi eti si ofin mi nigba na ni alaafia re iba da bi odo ati ododo re bi igbi omi okun oni bi o ba se we pe afeti si ofin olorun akọ eko ro olorun a si mo awon kan wonyi lo a si je ki o je ohun ti a n fi si ise oni nigba na alaafia wa yo da bi odo ati ododo wa yo da bi igbe omi nitori be ni a se te mo wa leti we pe idapo ati ririn dede pelu olorun alaafia ni yo fun wa ni alaafia ninu okan ati ninu aye wa ninu kristi nigba ti a ba n gbe ninu kristi ti oro kristi n gbe ninu wa ti a n rin gege bi kristi ti lana sile fun awa omo igbala oni nigba na ni olorun alaafia yo fun wa ni alaafia olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo olorun ti a fi sabe akoso olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yo ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri we pe alaafia wa wa ijile ma ja loju omi okun sugbon labe ninu ibu okun ni sale lohun idakeje ati iparoro alaafia yo wa iyi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbesi aye wa nigbati olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won nigba gbogbo bawo ni o se dara to bi eni kokan wa bi a ba lakaka bi a ba gbadura lati ri wi pe iru alaafia yi o je ti wa ki a to lo si ipa iketa mo fe fi ohun kan han wa wi pe eni ti o ba je onigbagbo ni tooto a ma ni alaafia ikini alaafia pelu olorun ikeji alaafia pelu awon ara eyi ni pelu awon onigbagbo bi tire iketa alaafia ninu ebi ikerin alaafia pelu eniyan gbogbo bi a ba so wi pe a je omo olorun ṣùgbọ́n tí a ò lè bá ọmọ ọlọ́run bíi tiwa gbé tí ó jẹ́ wípé àríyànjiyàn ìjà ìjiyàn ló máa ń wà láàrin wa ó máa ń ṣe wá ní kàyéfì nítorí wípé bí a bá jẹ ti ọlọ́run nítòótọ́ ó yẹ kí àlàáfíà kí ó wà pẹ̀lú àwa àti ọlọ́run àlàáfíà pẹ̀lú àwa àti àwọn ará àlàáfíà nínú ẹbí àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo kí a wo ìwé mímọ́ nínú Hagai ló ti ń sọ fún wa Hagai orí kejì Hagai èyí wà ní bí o bá ti ń lọ sí ìparí májẹ̀mú láéláé Hagai orí kejì ẹsẹ ìkẹsàn ó ní ògo ilé ìkẹyìn yìí yóò pọ̀ ju ti ìṣáájú lọ li olowa awon omo ogun wi nihi yi li mi o si fi alaafia fun ni li olowa awon omo ogun wi ohun ti olorun so nihi ni wepe awon omo israeli won pejopo won gboran si olorun lenu won si ko ile isin ti olorun fe ki won ki o ko olorun wa fi ogo re ati agbara re ati ola re o fi si iru ile be oni nigba ti won ba npejo gege bi awon ara ninu olowa gege bi awon ti o gba olorun kan na gbo awon ti o gba eko kan na gbo oni nihi yi li mi o fun yin li alaafia nitori be bi a ba je omo olorun gba ti a npejo pelu awon omo olorun yala ninu ekun wa yala ni idapo oji ole bi o ba je pepe ni toto ni eni kokan wa ti a wa ni idapo oji ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o nso fun awe pe

0: 61 orí kẹjọ ẹsẹ ìkọkànléní ọgọta. Nítorí náà ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú Olúwa Ọlọ́run wa, láti máa rìn nínú àṣẹ rẹ̀ àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti òní. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ìwúrí fún ẹni tí ó ń sọ̀rọ̀ yìí. Ó ní ohun tí wọ́n ṣe, wọ́n rìn nínú àṣẹ Ọlọ́run, wọ́n sì pa òfin Ọlọ́run mọ́. Ó ní gẹ́gẹ́ bí a ti ṣe lé òní, bí ó bá di ọ̀la kí a ṣe bẹ́ẹ̀, bí ó bá di ọ̀tún la kí a ṣe bẹ́ẹ̀, ọ̀sẹ̀ tí ń bọ̀ kí a ṣe bẹ́ẹ̀, ní ọjọ́ wa gbogbo kí a máa ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú Olúwa Ọlọ́run wa, láti máa rìn nínú àṣẹ rẹ̀ àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti ọjọ́ òní. A rí àwọn wọ̀nyí wọ́n pé wọ́n ní oore ọ̀fẹ́ láti ṣe nǹkan yìí. Àwa pàápàá ó yẹ kí a mọ̀ wípé oore ọ̀fẹ́ wà fún ẹnì kọ̀ọ̀kan wa láti jẹ́ pípé. Nínú orin Dáfídì orí kan lé ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó ń sọ fún wa wípé èmi ó máa rìn rìn mi pẹ̀lú ọgbọ́n lé ọ̀nà pípé. Nígbà wo ni ìwọ ó tọ̀ mí wá? Èmi ó sì máa rìn nínú ilé mi pẹ̀lú àyà pípé. Ohun tí ó ń sọ fún wa ni wípé nígbà tí òun bá wà ní ilé, tí ẹnikẹ́ni ò rí òun, ṣùgbọ́n tí ojú Ọlọ́run láti òkè tí ó ń wo òun, òun ó máa rìn, òun ó máa sọ, òun ó máa ṣe gbogbo ìṣe nínú ilé pẹ̀lú ọkàn pípé, àyà pípé. Èmi kì yóò gbé ohun búburú síwájú mi, èmi kì yóò gbé ohun kan tí ó mú mi lọ sínú ẹ̀ṣẹ̀, ìbáàjẹ́ àwòrán sinimá tàbí ohun mìíràn, èmi kì yóò gbé wọn síwájú mi. Èmi kórira iṣẹ́ àwọn tí ó yapa, kì yóò sì fara mọ́ mi. Ṣùgbọ́n báwo ni ó ṣe lè ṣe é ṣe fún wa kí a lè jẹ́ pípé? Tí a ń gbà ládùúrà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí, bí a bá jẹ́ ẹni tí ó fara mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì mọ̀ wípé kò sí ohunkóhun tó ṣòro fún Ọlọ́run láti ṣe, a ó mọ̀ wípé ohunkóhun tí Ọlọ́run bá pa láṣẹ wípé kí a ṣe, ó ti fún wa ní àwọn nǹkan kan tí a lè ṣe, àwọn ojúṣe kan àti àwọn àǹfààní tí a lè múlò tí ó lè jẹ́ kí a jẹ́ pípé gẹ́gẹ́ bí ó ti ń sọ. Kí a wo Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá àti ẹsẹ̀ ìkejìlá. Ó sì ti fi àwọn kan fúnni bí apostéli, àwọn mìíràn bí wòlíì, àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́. Nítorí èyí ni Ọlọ́run ṣe fún wa ní àwọn tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ń darí wa, àwọn tí wọ́n ń jẹ́ kí a mọ òfin Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run, kí ó bá lè ṣe wá pé pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí à ń gbọ́. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ẹni tí àwa ń wàásù rẹ̀, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo, kí a lè mú olúkúlùkù ènìyàn wa wà ní ìwà pípé nínú Kristi Jésù. Jẹ́ kí a rántí wípé nínú Jésù ni a ti lè ní pípé yìí. Bí a bá ní ìgbàlà, bí a bá ní ìsọ̀dí mímọ́, tí a wà nínú Jésù, tí ọ̀rọ̀ Jésù tí ó ń gbénú wa, ni pípé yìí ni ó ṣe é ṣe. Nínú Kólósè orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, ó ní Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi ń kí yín, ó ń fi ìwà yá ìjà gbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí jẹ́ kí ó tún yé wa wípé bí a bá dúró nínú ìfẹ́ Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́, wípé pípé yìí tí a ń sọ yóò lè jẹ́ tiwa, nítorí wípé ìṣe Ọlọ́run ni. Nínú Timotiu kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún, gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì lé èrè fún ẹ̀kọ́ àti fún ìbáwí àti fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ ẹni tí kì í ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ò ní ìfẹ́ sí ìkẹ́kọ̀ọ́ Bíbélì, kò ní ṣe é ṣe fún irú ẹni bẹ́ẹ̀ láti jẹ́ pípé. Nítorí wípé nígbà tí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, yóò fi hàn wá àwọn ohun tí ó kù ní ìgbésí ayé wa, yóò fi hàn wá àwọn ìlérí Ọlọ́run, yóò fi hàn wá iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì ń ṣe nínú ọkàn ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, yóò fi hàn wá bi a se le di ileri olorun mu ninu adura wa ati we pe nigba ti a ba si lo siwaju olorun lati gbadura eje jesu ti nwe ni mo sisin soni dotun yo je ki adi pepe bi a ti mu eko wa wa si opin loni mo fe ki ese meji kan ki o wa ninu okan wa ki a le di mu bi a ti nlo sile ikini ni ari ninu orin dafidi ori keta din logoji ese iketa din logoji 37 ma kiye si eni pipe ki o si ma wo eni diduro shinshin nitori alaafia li opin okunrin na o nso fun wa isopo ti o wa laarin alaafia ati okan pipe alaafia ati sise ife olorun alaafia ati diduro gege bi omo olorun oni ki a ma faramo ki a ma si fi ara wa se afiwe awon ti o rin ni ona pipe ki a ma je ki awon ore korikosun wa ki o je awon ti o n dagunla oro olorun awon ti o so we pe mo mo pe won o pe mo mo we pe eleyi o da sugbon eyan ni mi o ki n so olorun oni ki a ko iso iru awon eyan be ki a ko sile oni ki a ma se akiyesi eni pipe ki a si ma wo eni diduro shinshin oni nitori alaafia li opin iru eni be ki a wa paapa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwuri tabi ipeni nija we pe olorun ti o fun arakunrin yi ni ore ofe olorun ti o fun arabirin ni ore ofe lati ma rin ninu ife olorun lati ma se ohun ti o wa ni itewogba ni waju olorun o sese ki o se fun emi na ninu Peteru keji, ori keta, ese ikerin la, niturina olufe, bi enyi tin reti irun kan wonyi, emura giri, ki aba le ba yin li alaafia, li ailaba won, ati ailabuko li ojure. Ori wepe, o meji ti atenomo loni, alaafia, ati ailaba won, ati ailaboko o nso wipe ko se ki se wipe ki a ni loni ki a ma ni lola oni ki a di mu ki a je ki o wa ni igbese aye wa titi jesu yo fi de nitori wipe jesu kristi o n pada bo lekeji nitori na olufe awa ti a ti di omo eyin kristi ebi olorun bi eyin ti n reti bibo jesu iru nkan wonyi emura giri ki a ba le ba yin li alaafia alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi wa alaafia pelu awon aladogbo wa ati ki a wa ni ailaba won ati ailaboko ni oju re mo gbagbo we pe bi a ba gbadura tokan olowa yo se nkan won yi fun aloroko jesu nje olorun alaafia eni ti o mu oluso agotan lati awon agotan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ninu ise rere gbogbo ati lati se ife re ki a ma sise ohun ti se itewogba ki a ma fi igba kankan se ohun ti ki se itewogba ni waju olorun ki a ma se ohun ti se itewogba ni waju re ninu wa nipase jesu kristi eni ti ogo ati olawa fun lai ati lai mo gbadura we pe ki igbesi aye wa irin ese wa oro enu wa ohun gbogbo ti a nse ki o ma mu ogo ba olorun olowa wa ati baba wa eje ki a dide duro ki a so fun olorun iwo to ti nigbala o ye ki o mo we pe ninu igbala ninu ibalaja pelu olorun nibe ni alaafia wa bi o ba je elese oni idalebi o je ota olorun o ye ki o le gbadura ki eje jesu kristi ki o le we omo ki eje jesu kristi ki o mu awon egbin awon ese awon iri awon idalebi awon ohun ti o so mo ti ko je ki o se ife olorun ki o mu won kuro ni igbesi aye re eje jesu kristi o le we omo o le se o pe eje jesu kristi o le mu idalebi kuro o le je ki o ba olorun laja bi o ba gbadura tokan ti o si gbadura pelu igbagbo o ni alaafia pelu olorun inalebi yo kuro ota laarin iwa ti olorun yo kuro
1: ogiri ikele ni ti o ya iwo ati olorun a o bi lule o si ni alaafia pelu olorun o ni alaafia pelu olorun nipa iwe numo eje jesu o sese ki o ma si idalebi kankan ninu okan re nipa iwe numo eje jesu o sese ki o di eni igbala ki o ba olorun laja ki o je ti olorun ni toto ranti wo pe leyin ti o ba ti ni igbala isise kan iriri kan tun dro di o eyi ni isodi mimo isodo tun ninu okan pe ki a mu gbongbo ogbologbo ese ki a mu kro ninu okan re ki a se o pe ki a we omo ki alaafia olorun ki o ma joba ninu okan re ki o le ma gbe igbesi aye alaafia pelu awon aladugbo pelu iyawo pelu oko pelu awon ana re pelu awon ti ejo nsise papo awon ti ejo wa ni isokan na awon ti won se nu ni bini si o awon ti won se sio si o ki o le ni alaafia pelu won o sese nitori won pe bi ona niyan ba wo olowa won ma awon ota re papa ki won ki o wa le alaafia pelu re gbadura we pe ki olorun fun ara re pelu ise abe atorun wa ise abe atoke wa ise abe ore ofe ki o se o pe ninu ise rere gbogbo ninu ife re lati ma se on ti o ye fun itewogba ni waju olorun nipase kristi ni igba gbogbo ki gbogbo aye re gbogbo iwa re gbogbo oro enu re gbogbo ti o nse ki o le ma mu ogo ati ola ati iyin ba olorun ti o gba o ti o si so di mimo bi o ba gbadura o daju wepe yo se fun o

0: DCLM Radio, the spiritual welfare is our concern.
1: Christianity, Paul Apostoli, see our Ara Ephesu, Ori Ikeji, Eyinia City Sodi Aye, Nigba Ti Eyin Ti Ku, Nitori Irekoja Ati Ese Yin, Inu Eyi Ti Eyin Ti Riri, Gege Bi Pati Aye Yi, Gege Bi Alase Agbara Oju Orun, Emi Ti Nsise Ni Isisin Yi, Ninu Awon Omo Ala Igboran, Ninu Awon Eni Ti Gbogbo Wa Pelu Ti Wari, Ninu Ife Ku Fi Ara Wa, Amu Ife Ara Ati Ti Inu Se, Ati Nipa Eda, Awa Si Ti Di Omo Ibinu, Gege Bi Awon Iyoku Pelu, Sugbon Olorun Eni Ti Se Oloro Ni Anu, Nitori Ife Nla Re Ti O Fi Fe Wa, Nigba Ti Awa Tile Ti Ku Nitori Irekoja Wa, O So Wa Di Aye Pelu Kristi, Ore Ofe Ni Ati Fi Gba Yin La, O Si Ti Ji Wa Dide Pelu Re, O Si Ti Mu Wa Wa Joko Pelu Re Ninu Awon Orun Ninu Kristi Jesu, Pe Ni Gbogbo Igba Ti Nbo Ki O Ba Le Fi Oro Ore Ofe Re Ti O Po Irekoja Han Ninu Iseun Re Si Wa Ninu Kristi Jesu. Nitori ore ofe ni ati fi gba yin la nipa igbagbo ati eyi ni ki se ti eyin ti kara yin egbon olorun ni ki se nipa ise ki enikeni ma ba sogo nitori awa ni ise owo re ti ati da ninu Kristi Jesu fun ise rere ti olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won nitori na eran ti pe nigba atijo ri eyin ti e ti je ke feri nipa ti ara ti awon ti a n pe ni akola ti a fi owo se ni ara n pe ni alaikola pe ni akoko na eyin wa lai ni Kristi Ẹjẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ìní láì ní ìrètí àti láì ní Ọlọ́run ní ayé. Ṣùgbọ́n ní ìsinsìnyí nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí ni a mú súnmọ́tòsí nípa ẹ̀jẹ̀ Kristi, nítorí òun ni àlàáfíà wa, ẹni tí ó ti ṣe méjì ní ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé ènì tí ń bẹ láàrin, ó sì ti fi òpin sí ọ̀tá ànì nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn ni tí ń bẹ nínú ìlànà. Kí ó lè fi àwọn méjèèjì dá ẹni titun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà, àti kí ó lè mú àwọn méjèèjì bá Ọlọ́run làjà nínú ara kan nípa àgbélébú, ó sì ti pa ìṣọ̀tá náà kú nípa rẹ̀, ó sì ti wá, ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnà réré, àti fún àwọn tí ó súnmọ́ tòsí, nítorí nípa rẹ̀ ni àwa méjèèjì ti ní ọ̀nà nípa ẹ̀mí kan sọ́dọ̀ Bàbá. Ǹjẹ́ nítorí náà ẹ̀yin kì í ṣe àlejò àti àtìpó mọ́, ṣùgbọ́n àjùmọ̀jẹ́ ọlọ́tọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ilé Ọlọ́run. A sì ń gbé yín ró lórí ìpìlẹ̀ àwọn apóstélì àti àwọn wòlíì. Jésù Kristi ti kára rẹ̀ jẹ́ pàtàkì òkúta igun ilé. Nínú ẹni tí gbogbo ilé náà tí à ń kọ́ṣọ̀ kan pọ̀ ń dàgbà sókè ní tẹ́ḿpìlì mímọ́ nínú Olúwa. Nínú ẹni tí à ń gbé yín ró pọ̀ pẹ̀lú fún ibùjókòó Ọlọ́run nínú ẹ̀mí. Epístélì ti Paul Apostélì sí àwọn ará Éfésù, orí ìkẹta. Nítorí èyí náà, èmi Pọ́ọ̀lù òǹdè Jésù Kristi nítorí ẹ̀yin kẹfẹ́rí. Bí ẹ̀yin bá ti gbọ́ ti iṣẹ́ ìríjú orí ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi fún yín, bí ó ti ṣe pé nípa ìfihàn ni ó ti fi ohun ìjìnlẹ̀ ẹni hàn fún mi, gẹ́gẹ́ bí mo ti kọ̀ ṣáájú ní ọ̀rọ̀ díẹ̀, nígbà tí ẹ̀yin bá kà á nípa èyí tí ẹ̀yin ó fi lè mọ òye mi nínú ìjìnlẹ̀ Kristi, èyí tí a kò ti fi han àwọn ọmọ ènìyàn rí ní ìrandíran mìíràn, bí a ti fi wọ́n hàn ní ìsinsìnyí fún àwọn apóstélì rẹ̀ mímọ́ àti àwọn wòlíì nípa ẹ̀mí, pé àwọn kẹfẹ́rí jẹ́ àjùmọ̀jogún àti ẹ̀yà ara kan náà, àti alábàápín ìlérí nínú Kristi Jésù nípa ẹ̀yin rere. Ìránṣẹ́ èyí tí a fi mí ṣe gẹ́gẹ́ bí ẹ̀bùn orí ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi, gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀, fún èmi tí ó kéré ju ẹni tí ó kéré jù lọ nínú gbogbo àwọn ènìyàn mímọ́, ni a fi orí ọ̀fẹ́ yìí fún láti wàásù àwa má rí di ọ̀rọ̀ Kristi fún àwọn kẹfẹ́rí, àti láti mú kí gbogbo ènìyàn rí kí ni iṣẹ́ ìríjú ohun ìjìnlẹ̀ náà já sí, èyí tí a ti fi pamọ́ láti ayébáyé nínú Ọlọ́run, ẹni tí ó dá ohun gbogbo nípa Jésù Kristi, kí a bá lè fi ọ̀pọ̀lọpọ̀ onírúurú ọgbọ́n Ọlọ́run hàn ní ìsinsìnyí fún àwọn ìjòyè àti àwọn alágbára nínú àwọn ọ̀run nípasẹ̀ ìjọ, gẹ́gẹ́ bí ìpinnu àtayébáyé tí ó ti pinnu nínú Kristi Jésù Olúwa wa, nínú ẹni tí àwa ní ìgboyà àti ọ̀nà pẹ̀lú ìgbẹ́kẹ̀lé nípa ìgbàgbọ́ wa nínú rẹ̀. Nítorí náà mo bẹ̀ yín kí àárẹ̀ kí ó má ṣe mú yín ní gbogbo wàhálà mi nítorí yín tí ṣe ògo yín. Nítorí ìdí èyí ni mo ṣe ń fi eékún mi kúnlẹ̀ fún Bàbá Olúwa wa Jésù Kristi, orúkọ ẹni tí a fi ń pe gbogbo ìdílé tí ń bẹ ní ọ̀run àti ní ayé, kí òun kí ó lè fi fún yín gẹ́gẹ́ bí ọrọ̀ ògo rẹ̀, kí a lè fi agbára rẹ̀ mú yín ní okun nípa ẹ̀mí rẹ̀ ní ti ẹni inú, kí Kristi kí ó lè máa gbé inú ọkàn yín nípa ìgbàgbọ́, bí ẹ ti ń fi gbòǹgbò múlẹ̀ tí ẹ sì ń fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìfẹ́, kí ẹ̀yin kí ó lè ní agbára láti mọ̀ pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ kí ni ìbú àti gígùn àti jíjìn àti gíga náà jẹ́, àti láti mọ ìfẹ́ Kristi tí ó ta ìmọ̀ yọ, kí a lè fi gbogbo ẹ̀kún Ọlọ́run kún yín. Ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ, gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa, òun ni kí a máa fi ògo fún nínú ìjọ àti nínú Kristi Jésù títí ìrandíran gbogbo ayé àìnípẹ̀kun. Àmín.
0: DCLM Radio, the spiritual welfare is our concern.
1: Bisele ti Paul Apostle si awon ara Efesu ori ikerin. Nitori na emi o nde ninu Oluwa nbe yin pe ki en ki o ma rin bi o ti ye fun ipe na ti a fi pe yin pelu irele gbogbo ati inu tutu pelu ipamora e ma fi ife farada fun enikeji yin ki e si ma lakaka lati pa isokan emi mo ni idipo alaafia ara kan nibe ati emi kan ani bi a ti pe yin sinu ireti kan ti ipe yin Oluwa kan igbagbo kan baptism kan Olorun kan ati baba gbogbo eni ti o wa lori gbogbo ati nipa gbogbo ati ninu yin gbogbo ṣùgbọ́n olúkúlùkù wa ni a fi ore ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi nítorí náà ó wí pé nígbà tí ó gòkè lọ sí ibi gíga ó di ìgbèkùn ní ìgbèkùn ó sì fi ẹ̀bùn fún ènìyàn ǹjẹ́ ní ti pé ó gòkè lọ kí ni ó jẹ́ bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú lọ sí ìhà ìsàlẹ̀ ilẹ̀ ẹni tí ó ti sọ̀kalẹ̀ ohun kan náà ni ó sì ti gòkè ré kọjá gbogbo àwọn ọ̀run tí ó lè kún ohun gbogbo ó sì ti fi àwọn kan fúnni bí apostéli àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelisti àti àwọn mìíràn bí olùṣọ́àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ fún ìmúdàgbà ara Kristi títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run títí a ó fi di ọkùnrin títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi kí àwa kí ó mọ̀ ṣe jẹ́ ìwé mọ́ tí a ń fi gbogbo afẹ́fẹ́ ẹ̀kọ́ tì sí wá tì sẹ́yìn tí a sì fi ń gbá kiri nípa ìtànjẹ ènìyàn nípa àrékérekè fún ọgbọ́nkọ́gbọ́n àti múniṣìnà ṣùgbọ́n kí a máa sọ òtítọ́ ní ìfẹ́ kí a lè máa dàgbàsókè nínú rẹ̀ ní ohun gbogbo ẹni tí í ṣe orí àní Kristi láti ọ̀dọ̀ ẹni tí ara náà tí a ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń fi ara mọ́ra nípa gbogbo oríkèé ìpèsè gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù ẹ̀yà ara ní ìwọ̀n tirẹ̀ ó mú ara náà bí sí fún ìdàgbàsókè ohun tìkara rẹ̀ nínú ìfẹ́ ǹjẹ́ èyí ni mo ń wí tí mo sì ń jẹ́rìí nínú Olúwa pé láti ìsinsìnyí lọ kí ẹni tí ó má ṣe rìn mọ́ àní gẹ́gẹ́ bí àwọn kèfèrí ti rìn nínú ìrònú asán wọn òye àwọn ẹni tí ó ṣókùnkùn àwọn tí ó sì ti di àjèjì sí ìwà bí Ọlọ́run nítorí àìmọ̀ ti ń bẹ nínú wọn nítorí líle ọkàn wọn àwọn ẹni tí ọkàn wọn lè ré kọjá tí wọ́n sì ti fi ara wọn fún wọ̀bìà láti máa fi ìwọra ṣiṣẹ́ ìwà èrí gbogbo ṣùgbọ́n a kò fi Kristi kọ yín bẹ́ẹ̀ bí ó bá ṣe pé nítòótọ́ yẹn ti gbóhùn rẹ̀ tí a sì ti kọ yín nínú rẹ̀ gẹ́gẹ́ bí òtítọ́ ti ń bẹ nínú Jésù pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ̀ gbólógbó ọkùnrin nì sílẹ̀ èyí tí ó díbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ẹ́ tàn kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ nítorí náà ẹ fi èké ṣiṣẹ́ sílẹ̀ kí olúkúlùkù yín kí ó máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́ nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ni àwa ṣe ẹ bínú ẹ má sì ṣe ṣẹ̀ ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi àyè fún èṣù kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ ṣùgbọ́n kí ó kúkú máa ṣe làálàá kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdíbàjẹ́ kan ti ẹnu yín jáde ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ tí ó lè máa fi ore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́ ẹ má sì ṣe mú ẹ̀mí mímọ́ Ọlọ́run bínú ẹni tí a fi ṣe ìdíde yín di ọjọ́ ìdáǹdè gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí á mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àran kan ẹ máa ṣore fún ọmọnìkejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín. Epístẹ́lì ti Paul Apostle sí àwọn ara Efesu orí 5 nítorí náà ẹ máa ṣe àfarawé Ọlọ́run bí àwọn ọmọ wọn ẹ sì máa rìn ní ìfẹ́ gẹ́gẹ́ bí Kristi pẹ̀lú ti fẹ́ wa tí ó sì fi ara rẹ̀ fún wa ní ọrẹ àti ẹbọ fún Ọlọ́run fún ọrùn dídùn ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà ẹ̀rí tàbí ojú kòkòrò kí a má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́ yóò ti yẹ àwọn ènìyàn mímọ́ ìbá ṣe ìwà ọ̀bùn àti ìsọ̀rọ̀ wèrè tàbí ìṣẹ̀fẹ̀ àwọn ohun tí kò tọ́ ṣùgbọ́n ẹ kúkú máa dúpẹ́ nítorí ẹ̀yin mọ èyí dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójú kòkòrò tí í ṣe olùbọ̀rìṣà tí yóò ní ìníkan ní ìjọba Kristi àti ti Ọlọ́run ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn nítorí náà ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú wọn nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan ṣùgbọ́n ní ìsinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Olúwa ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀ nítorí èso ẹ̀mí wà ní ti ìṣore gbogbo àti òdodo àti òtítọ́ ẹ sì máa wádìí ohun tí ṣe ìtẹ́wọ́gbà fún Olúwa ẹ má sì bá ìléso iṣẹ́ òkùnkùn kẹgbẹ́ pọ̀ ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí nítorí ìtìjú tilẹ̀ ni láti máa sọ̀rọ̀ nǹkan wọn ni tí wọ́n ń ṣe níkọ̀kọ̀ ṣùgbọ́n ohun gbogbo tí à ń bá wí ni ìmọ́lẹ̀ ìfi hàn nítorí ohunkóhun tí ó bá ń fi nǹkan hàn ìmọ́lẹ̀ ni nítorí náà ni ó ṣe wí pé jí ìwọ ẹni tí ó sùn sì jíǹde kúrò nínú òkú Kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀. Nítorí náà, ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kì í ṣe bí àwọn aláìlọ́gbọ́n, ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Ẹ máa ra ìgbà padà, nítorí búburú ni àwọn ọjọ́. Nítorí náà, ẹ má ṣe jẹ́ aláìlóye, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹ má sì ṣe mu wáìnì ní àmupara nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn ní ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run, àní Bàbá ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ìfún Olúwa. Nítorí pé ọkọ ní ṣe orí aya, gẹ́gẹ́ bí Kristì ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara. Nítorí náà, gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristì, bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín, gẹ́gẹ́ bí Kristì sì ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún un. Kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi. Kí òun kí ó lè mú wa sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó ní ògo ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn ni, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkùn. Bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara àwọn tìkara wọn. Ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀, ó fẹ́ràn ohun tìkara rẹ̀. Nítorí kò sí ẹnìkan tí ó tí kórìíra ara rẹ̀ bí kò ṣe pé kí ó máa bọ́ ọ, kí ó sì máa ṣìkẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Kristì sì ti ń ṣe sí ìjọ. Nítorí pé àwa ni ẹ̀yà ara rẹ̀, àti ti ẹran ara rẹ̀, àti ti egungun ara rẹ̀. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi Bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, òun sì dàpọ̀ mọ́ aya rẹ̀, àwọn méjèèjì a sì di ara kan. Àṣírí ńlá ni èyí, ṣùgbọ́n èmi ń sọ nípa ti Kristì àti ti ìjọ. Ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun tìkara rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Epistle ti Paul Apostle si awon ara Efesu ori ikefa. Eyin omo, e ma gbo ti awon obi yin ninu Oluwa, nitori pe eyi ni o to. Owo fun baba ati iya re, eyi ti se ofin ikini pelu ileri, ki o le dara fun o ati ki iwo ki o le wa pe ni aye. Ati eyin baba, e ma se mu awon omo yin binu, sugbon e ma to won ninu eko ati ikilo Oluwa. Eyin omo odo, e ma gbo ti awon Oluwa yin nipa ati ara pelu ibewu ati iwariri ni otito okan yin bi eni pe si Kristi, ki se ti arojuse bi awon ti n wu eniyan, ṣugbọn gẹgẹ bi awon eru Kristi